jẹ́ kí máa kí wa ní gbogbo bí 13 láǹfààní láti máa gbọ́ wà wípé a kú ojúmọ́ ojúmọ́ ayọ̀ ojúmọ́ ìdùnnú ojúmọ́ àlàáfíà ojúmọ́ ire ojúmọ́ àṣeyọrí ojúmọ́ ẹ̀kú tó ń ṣe baálé ọ̀rọ̀ ló mọ́ wa lé ní ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káàlẹ́ ní gbogbo bí 13 láǹfààní láti máa gbọ́ wà lórí èso yín ètò wa òwúrọ̀ láwà nìkan ni lágelú 96.7 FM òkè tó ga jòkè lọ ilé funfun bọ́lá fẹ́lẹ́ látẹ̀dọ́ sí nílẹ̀ ìbàdàn lọ́kọ̀ olóòtú ètò gbẹ̀ngà ọláyíwọlá ó yàtọ̀ pẹ̀lú amójú rẹ̀ tájú máa ṣètò lẹ́ni adémọ́lá azeez ìṣọ́lá tẹ̀mínú orúkọ tẹ̀mí oyípadà tijani bisola balkis tí ọ̀pọ̀ yẹn mú sí bisola alága ìgbéyàwó òun lórúkọ mi mo tún kí yí káàbọ̀ sórí ètò tá a pè ní òwúrọ̀ láwà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé gbọjọ́rú wednesday la máa ń ṣètò ní dèédé aago mẹ́rin sí aago mẹ́fà bọ̀ dájí kí là ń sọ lórí ètò pẹ̀lú torí àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ọ̀rọ̀ ìdílé ọ̀rọ̀ tó ń lọ láwùjọ wa ó náà là ń sọ lórí ètò òwúrọ̀ láwà lágbọ́rọ̀ ọlọ́run ojú tẹ fi ń wò wá kò ní fọ́ ẹjú tẹ sì fi ń gbọ́ wá kò ní di pẹ̀lú láṣẹ ọlọ́run ọba ni a ti jọ ṣètò lẹ́ni ni ẹjú kí wọ́n máa kí gbogbo àwọn mùsùlùmí pátápátá wípé a kú ọdún ẹ̀mí wò ṣọ̀pọ̀ ọdún láyé nínú ọlá àtàláfíà a ti lu mùsùlùmí àti christian àti ẹlẹ́sìn àbáláyé torí wọ́n ní tí ọdún bá ti bá ni gbogbo wa náà ni à ń ṣe ọdún lágbọ́rọ̀ ọlọ́run a ní rí wàhálà àtúnṣe ọdún yìí àtúnṣe ìdí tó ń bọ̀ lójú ọ̀nà pẹ̀lú àṣẹ ọlọ́run gbogbo tá à ń fẹ́ ní ti dáadé ọlọ́run àṣẹ fún wa ní rọrùn pẹ̀lú àṣẹ ọlọ́run a kú àdúrà a kú iyè tó ń bẹ̀rù ẹyin bàbá mi ẹyin màmá mi àṣẹ tó ti múra sílẹ̀ tọ́lẹ̀ mi ọmọ yín mo tún ti wà lórí téńté tábìlì ti lágelú ń bí lórí èso wúlò láwà a kú mọ̀jẹ̀ a kúrò máa ṣètò ni àjọṣe ni ẹ̀pẹ́ mi ò lè dáṣe tẹ́yìn mi ọmọ yín bá ti wà lórí tábìlì mi báyìí ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin àbúrò mi ẹ̀ máa ń ṣe kí ni ẹ̀ máa ń kí mi lẹ́yìn ni mo tún ti dé o sórí èso òwúrọ̀ làwà.

0: lásìkò fún bàbá ṣẹ̀ṣẹ̀ wọlé kí lè rò pé a lè ṣe ṣàṣìṣó tí kò bá sí ìrẹ́pọ̀ pé kò sí ìrẹ́pọ̀ láàrin bàbá ọkọ àtẹ̀gbọ́ ọkọ àti àbúrò ọkọ kò sí ìrẹ́pọ̀ láàrin ìyàwó rẹ àtàwọn ẹ̀gbẹ́ àtàwọn àbúrò ẹ̀ tó dẹ̀ mọ̀ irú ìgbésẹ̀ wo lèèyàn lè gbé àti pé téèyàn ò bá sí ìgbésẹ̀ kankan kí lèèyàn lè ṣe tí ìrẹ́pọ̀ ò fi padà
1: ìpínlẹ̀ gbogbo àwọn aráalé àkú ọjọ́ mẹ́ta àkú ọjọ́ méjì àdẹ̀kú ọdún agbára ọlọ́run ojú ọmọ ọdún lórí tí atọ́kùn tún gbé jáde lénìí ṣe rí ọ̀pọ̀ ìdílé ló jẹ́ pé gbogbo tí à ń sọ yìí ló jẹ́ pé ó wà káàkiri tó bá ti wá jẹ́ pé irú nǹkan bẹ́ẹ̀ ó di pé ó ń ṣẹlẹ̀ láàrin ẹ̀gbọ́n ọkọ sàbúrò ọkọ tàbí láàrin ìyàwó àbúrò sí ìyàwó ẹ̀gbọ́n kò sí ṣíṣe kò ṣàìṣe torí pé èèyàn ò ní èèyàn kì í rí ẹ̀fọn kó rí talẹ̀ méjì téèyàn bá ti rí pé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ yẹn wà pàápàá jùlọ tó bá jẹ́ pé àsìkò ọdún báyìí ẹlòmíì fi máa ń lò láti ṣètù gbogbo ìjà tó bá wà
0: láàrin
1: ẹbí so ẹ jẹ́ ká gbìyànjú láti pé bẹ́ẹ̀ pé ká pe gbà tá a bá ti jẹun ọdún tán tá a bá ti ṣe gbogbo tá a ṣe torí pé ẹnì kọ̀ọ̀kan abẹ́nìkejì náà yóò ti mọ rí ojú ìjà lójú lásà pé bó ni ìyàwó lágbájá báyìí ti ń ṣe sí ìyàwó lágbájá àbí bó ni lágbájá báyìí ṣe wá ń ṣe sí ẹ̀gbọ́n ẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló lè fà á tá a bá ti yí dìde tán pẹran tán ṣègbà tán ṣàwo tó ń kálukú jẹun ẹ jẹ́ á try láti jẹ́ pé ká pe àkíyèsí ká pe àwọn tán bá jẹ́ bíi baálé àbí àwọn tán bá jẹ́ pé bíi ìyá léle ká pè wọ́n ṣàkíyèsí pé mo ṣàkíyèsí nǹkan kan láàrin lágbájá àti lágbájá o ẹ bá wa pè wọ́n ẹ bá wa bí wọ́n léèrè kí ló lè fà á tí wọ́n fi ń ṣe báyìí tí wọ́n fi ń ṣe báyìí síra wọn so irú nǹkan báyìí yóò jẹ́ àǹfààní fún igun méjèèjì láti jẹ́ pé kán san tó ń dun àwọn méjèèjì láti jẹ́ pé ká fi ẹ̀hónú hàn lè sọ lè jẹ́ pé nǹkan tí àbúrò ṣe sí ẹ̀gbọ́n àbí pé tí àbúrò ìyàwó tó ṣe sí ẹ̀gbọ́n ìyàwó àbí láàrin àwọn méjèèjì tí ò bá tọ́ láàrin àwọn méjèèjì tó lè máa fa ikùn sínú láàrin àwọn méjèèjì ó yẹ ká jọ pé wọ́n ṣàkíyèsí pé ókè o irú nǹkan báyìí lágbájá kí ni lágbájá ṣe fún ẹ ọmọ ìyàlẹ́yìn méjèèjì okùn ohun ẹbí ẹ má jẹ́ kó ti ọwọ́ yín já so irú nǹkan bẹ́ẹ̀ lóríṣiríṣi ló yẹ ká jọ bá wọn sọ tí gbogbo ó jẹ́ kí ó gùn régé láàrin wọn.
0: ẹ̀yin aráalé ẹ jẹ́ ká tún jọ ṣe bá ṣe máa ń ṣe má fi nọ́mbà léde ẹ má pè wá bó o ní ká ṣe ṣe ipa wo níwọ ìyàwó ti kó ipa wo níwọ ọkọ ti kó àti pé ipa wo gan-an lèèyàn rò pé èèyàn lè kó lórí nǹkan báwọn 0912370 8675 tàbí 0814249 1006. Hello.
2: Hello.
0: Àkó ojúmọ́ sà.
2: Àkó ojúmọ́ àkó ọdún ni o.
0: Ojúmọ́ ni.
2: Ọdún yẹn lájẹjẹ́ fẹ́mi àti yín àti ọmọ ìfẹ́ lágílú.
0: Àmì.
2: Láàárín tí wàá ṣe dàgbà ọlọ́run.
0: Àmì.
2: Orúkọ tèmi ni Ọjí ọmọ West láti United States of United States nílùú Ìbàdàn. Ọ̀rọ̀ ńlá lè mú wa láàárọ̀ yìí. Ohun tó dẹ̀ ṣẹlẹ̀ nínú gbogbo ilé lọ́rẹ́ ti ń ṣẹlẹ̀ tí lọ́pọ̀lọpọ̀ á ti ṣẹlẹ̀ lónìí. Because kò sí ìdílé tó máa bá lónìí tí wọ́n rí máa rí àwọn ọyọ́ ọkọ àwọn ẹ̀gbọ́n ìyàwó kìnìkan tí wọ́n rí máa ṣe gbọ́kúgbọ́kú síra wọn. Kò sí mo ti lè kéré tó mọ àárín kan sí méjì. Pàtàkì ibẹ̀ náà ni èèyàn wa tó wà lẹ́yìn sọ tó bá ti pẹ́ rántán tó ti jẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. ba bo ko awon eyan to tin de awon na ti ma ra pere le die die ko to be to bere na lata na to tin de awon na wa foju le won ti ma wo ilo se swaju ati fatima o tun je fatima ati sule won ti ma wo to ba wa pari ise ba wa pe oju ko ko bi o ko oju e opolopo awo lo ma ro ma kari lati ko le yata wa yi o because opolopo awon ti e gbo ti mura won sinu ti won wa le to ara won ini ni o le je laarin odun meta ko ti wa le tori la nitori ye aburu e abi tori yawo gbode abi tori yawo aburu e ti o ko ti wa le ko tu wa lu agbadi ti o sare lodun yi won wa ti won joko won ba won joju e ko sa shimi lagda aja ma pari ni o da kawon awon eyan awon agbalagba awon baba iya tona ba wa le ko joko tun le to ko tun le se ko so won yo jo awo yen won bodo ma ba lo be yen ibo gbo to ba se awon mo won wu won awon mo won won ti yawo ti ni to ba lowo ba yawo aburo mi se ti yawo mi ko won ti e moya awon yawo aburo mi na ko awon mo ti e moya se ri go ti bere bo die die niyan awon de mo awon de mo to pile ti yawo ti awon yawo ti wa eh wa ma gbe ko to iko gugu ta mo e na nlo to de ko ri be tẹtọ tẹ amú ala rẹ ó jọ bí eré ni kì í ṣe ọrọ pàtàkì ṣáàgìdì gan ni o pẹtẹpẹtẹ de lọrọ yìí ẹ tó bá tabakójọ kó túbẹ̀ ṣe láàárọ yìí ẹjọ ká túbẹ̀ ṣe ẹjọ tó lọ ìfowó onídàrú ọdún àwọn ìlàjọ máa ṣe o ọjọ ọmọ west ló sọrọ láti ilé tuntun akẹdẹni
0: ẹ
2: máa bí túbọ ẹ ní sọ fún
1: o.
0: Zero nine one two three seven zero eight six seven five. Tabi 0814249 1006. Kila yin ro pe eyan le se se ti ro kan ba nba se le te oko iyawo si mu iyawo mi ategbe arin won ogun oko mi ategbe arin won ogun àárín ìgbà tá a lè yanjú ẹ̀ lélẹ́yìí báyìí báyìí ẹ̀yìn ìyàwó ẹ̀yìn bàbá wa nínú ilé tí nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ tíyàwó sì mọ̀ àbí tọkọ mọ̀ kí ni wọ́n lè ṣe sí ipa wo lẹ́yìn ti kó gẹ́gẹ́ bí ìyàwó tó bá ń ṣẹlẹ̀ lọ́dọ̀ sí yín ipa wo lẹ́yìn rò pé èyàn lè kó tí nǹkan bá ń ṣẹlẹ̀ torí gbogbo wa máa pẹ́ ọdún iléyà à ń lọ sọ́dún iléyà à ń lọ báyìí à ń lọ báyìí a sì mọ̀ pé àárín àwọn méjèèjì ogun bó òun ṣe fẹ́ ṣe pẹ̀lú àwọn ọmọ pẹ̀lú àwọn ìyàwó ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé nǹkan báwọn ó máa ń da ìdílé rú bẹẹni torí ọkọ ìyàwó gómọ sọ fún ìyàwó ẹ pé ṣé mo rẹṣẹ pé kó bá mi kí ṣé mo ní kó bá mi kí lágbájá mo ní kó má kí mọ.
1: wọn á bẹrẹ
0: ọtá
1: wọn mọ ṣọra wọn lọwọ ṣọra wọn lẹsẹ
0: tí ò sì yẹ kó rí bẹẹ nǹkan bẹẹ ló sì máa ń fọta tó máa ń pẹ tó máa ń lọ gẹrẹgẹ tí ò yẹ kó rí bẹ́ẹ̀.
1: long term enemy.
0: ẹ jẹ́ ìgbà ìpè ẹyọ kan yìí ká tó wá lọ sójú ọjà ní pápápá. hello.
3: èyí ẹ kọrọ.
0: akọjú mọ́mọ́.
3: akọjú.
0: ọdún ni mo.
3: èyí ń ṣẹ̀tọ́.
1: àmì ẹ̀sùn kó ẹ̀sùn sẹ́yìn ń rẹ́ di.
0: àmì.
3: àwọn tó sọ yẹn ń ṣẹlẹ̀ ìṣòro níbi ìṣòro kọ́kọ́ ọlọ́run kò ṣàánú fún
0: wa. àmì.
3: níbi gbogbo ló ń ṣẹlẹ̀ láti gbọ́ àwọn ọmọ tó ń sọ̀rọ̀
0: ẹ̀ṣẹ̀ wọn dúpẹ́ mọ́
3: ó ń ṣẹlẹ̀ nínú ìdílé tó wà lọ́wọ́ àkójọpọ̀ ọkọrin ọmọ àti ìyáálé ẹ̀ ń jà láti bí ọdún mẹ́ta wọn kẹra wọn tí mo wá lọ sí wá gbé pé àárín wọn ní ìṣe àwọn nǹkan ní wọn sọ àwọn náà sì wá mẹ fún ara àbúrò ọkọ mi ló ní ìgbé àṣẹ wọn wá pè wọn pé láti fẹ ṣe bí àṣẹ ẹgbọn ọkọ mi tó bí ọmọ nílá ti sọ fún mi pé mi ò gbọdọ já sí i ṣùgbọn ọmọ mi ò ṣòro ogún lẹyìn tí ò gbé.
4: Wọ́n mọ̀ bó ní bí mi jẹ́.
0: Ẹ mọ̀ bínú ẹ̀wọ̀n pé bá ṣe máa ń ṣe ni a fẹ́ dojú ọjà tó bá sọ ti ṣe àtúpadà wa tó bá sọ ti ń di aago mẹ́fà kọjá ẹ̀wọ̀n pé bá ṣe máa ń ṣe nìkan ni ti wá ń bínú ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa.
5: Ọ̀yá Ìlú FM 96.7.

0: mi.
1: Abi yaba sabi igba to nje omo ba jina loruko Jesu ni jo wa lenu o. Baba mi mori mori Ola mori mori orun o. Ta lojo ba perin ni waju ade ni waye. Baba mi omo mo to mo gbogbo ikoko gbogbo. Odun ti Olorun ti wa ko sinu ri ti document kan ni aye ati orun. Gbogbo eleke o go go go go go go go go go. My name is Pastor Fakeye Mene Baba Alabiyama. Loruko Jesu won ni gbagimagi tori omo re o. Egbe olufe ko se ko je loro mo. Gbogbo eni ba fe je won lejo mura si se lati owuro. Eni ba fe je yan eni ko gbin isu. Eni ba ma je to ka ko ma ni bawo ni telubo se je o. Ere eni to gbe oka o ti yato si teni to ntoro oka je. Won lo toju omo won lo keyin somo. Oni ti omo ba dagba tan eni yo mo le baba re. O le mo le baba re lo to ṣugbọn o le ma ku ọlarun o nitori awọn ọmọ te n wo yen wọn mọ ilakaka ẹni ti n tọju wọn njẹ ti ẹ mọ wipe ọmọ mẹni to n ri o si mẹni ti o ri imọran baba alabiyamọ re o ma kọyi si ojuse rẹ lori awọn ọmọ rẹ ma si jẹ ki aye rẹ o ṣoko labẹ bo ti wo ori niwaju ọmọ rẹ tọju ọmọ rẹ mama agbọmọjọ lọ mọ mọju o baba ma sa fun awọn ọmọ rẹ si ojuse rẹ o nitori ọjọ alẹ ko ma di pe ati kini ati keji ati keta ati kẹrin ateyi to fẹ ateyi to fẹ gbogbo wọn kẹyin si ọlọjọ alẹ kó lọrun kó bùkún ọrọ rẹ o ní sórí ọfẹ ọlọrun nù tọmọtọmọ o orí ọfẹ nínú àrígbà wà á rí orí ọfẹ ọlọrun gbà orí ọfẹ ọlọrun kò fi abraham lẹ kò ní fi wọlé ọlẹ o orí ọfẹ ní tọmọ nílẹkúnlẹ wọn náà padà rí orí ọfẹ ọlọrun gbà orí ọfẹ ọlọrun fìgbà kẹkẹ kúrò lórí ẹsà kò ní kẹkọ lórí rẹ o orí ọfẹ ńlá ni ti jacob wà á rí orí ọfẹ ọlọrun gbà orí ọfẹ ńlá ni ti pẹtẹrù ẹlẹja lọjọ ọjọ sẹ àní orí ọfẹ ọlọrun máa tẹlé ọ orí ọfẹ tó ṣòro jàlàyé ni ti mary àní orí ọfẹ kò ní dágbére fún ọ ọlọrun àwọn tí jọ lórí ọfẹ lọwọlọwọ ó yá gbà tiẹ orí ọfẹ tí ọkọ mọ ó yá gbà lẹni o aṣọ àpọlẹ rẹ ò ní fàyà ó ní wọṣọ àbùkù tọmọtọmọ o orí ọfẹ ọlọrun yóò tó fún ìdílé yín o orí ọfẹ ọlọrun máa gbé ọrọ tọmọtọmọ ó ní lo ògo ọmọ rẹ mọ gbà ọrọ ayé ọmọ rẹ máa ní ojútùú o ọmọ rẹ ò ní lo ògo páńpá ìṣòro ọlọrun wà wá rí títọ́ bí ọlọrun nínú orí ọfẹ ó yẹ gbẹlẹdà yọ ó yẹ aṣọ àlọpàtì olúwa bọ ọlọrun yín o aṣọ tí ń fi hàn gẹ́gẹ́ bí ológun lórúkọ jésù ọ̀run bọ ọjọ́ náà nù ó yẹ gbẹ ìrí tutù kó lè máa rẹ́rìn ayọ̀ ó yẹ jáde ní àfi tí ẹ̀rí ò lè wáyé yìí ẹni bẹ́ẹ̀ gbèsè lára ọmọ rẹ yóò fọwọ́ ara rẹ ṣe ra rẹ ó yẹ gbẹ ìṣúlẹ̀ ògo rẹ padà ajé máa wá wà ẹsì kí tutù ẹgbàánu lẹ yìí o ọ̀dọ́ tó rí mi gbọ́ ọ yẹ wà dìde ó ní di apàtẹ mọ́tà nù ayé yìí o eléni ni máa jáwọ́ lọ́rọ̀ ọmọ rẹ o nínú ọdún yìí ò ní ṣubú mo káwọ́ mi sókè mo kéde ẹlọ́ṣẹ́ rere màmá wọn ò ní gbẹmọ lọ́wọ́ rẹ o ọmọ rẹ ò ní kàwé jìyà ọmọ rẹ ò ní kọ́ṣẹ́ jìyà ó ní rírì rí ìbànújẹ́ lórí ọmọ o ìyanu tí ó pẹ́ lẹ́gẹ̀ lẹ́nu mọ́ yàgbà ó ní rí wàhálà tọmọtọmọ o màmá ò ní sọmọ sí kòtò olúwa yóò jà fún ọ ní kankan o ọmọ tí ò lákàwé yóò fọ̀rọ̀ ọmọ rẹ rú wọn lójú ẹnìkan gbọ́ bíbí táyé sọ pé ọ̀nà òsì ọ̀nà ńlá o agúbàjẹ́ òlòdó lórúkọ jésù ọlọ́run máa máa tú gbogbo yìí ṣe báyìí o eléni ní máa sì lò ọmọ rẹ ò ní dúpẹ́ oore fún ọ ní ìbòjì ọmọ rẹ bá ṣorí rẹ tẹ ọmọ rẹ ò ní di àwátì wàhálà tí kì í kanlẹ̀ kù kò ní wọnú ilé yín o áńgẹ́lì tó ń pín ire máa yanú ilé yín àbí ọmọ wọn ní fọmọ rẹ sọkò sọjà ayé o àwọn dúdú lórúkọ jésù wọn ní fi dájọ́ fọmọ rẹ wọn ní fi náà hàn ọ́ lẹ́ẹ̀mọ̀ tọmọtọmọ o ogun tí òbí wá dà á lẹ̀ yìí kò ní borí ẹnikẹ́ni wọn tọmọtọmọ ọmọ wọn ní jìyà ìmọ̀dí o wọn ní dẹ́rù ìbànújẹ́ lé ọlọ́rí tọmọtọmọ ẹni bínú ògo ọmọ rẹ yóò kéré ara nínú ọdún yìí ibi ìrọrùn tí rẹ rẹ òde eré ó yà lọ ọbẹ ọmọ rẹ máa gba scholarship lọ sí òkè òkun ẹni sẹlẹ kì í lẹnu ọrọ ó yá ogo ọwọ àtọmọ rẹ bú jáde sókè òkè nìràwọ ọgbẹ lórúkọ jésù ò ní jábọ aláṣeyọrí láyé kí lórúkọ jẹ wàá ṣàṣeyọrí tọmọtọmọ olówó láyé mọ lórúkọ jésù owó rẹ máa dé tọmọtọmọ ọmọ rẹ ò ní jábọ fọmọ ẹlòmíì láti dìde adẹni wáyé náwó rẹ sí ọlẹ ni ó fà kúrò nínú ọgbun àwọn ayé ogun ìdápadà sẹyìn ojú olúwa bá wílẹ ní ogun ìdápadà sẹyìn tó ṣẹlẹ nínú ìran rẹ ó dórí rẹ ó dópin ogun àfijọ ìran ìdápadà sẹyìn lórúkọ ọrùn fagilé lónìí ọmọ rẹ ò ní dẹni lẹlẹ ayé ló tan àbẹ́là títí tó fi yòrò ayé ọmọ rẹ ò ní yòrò ayé wa tọmọ rẹ jáde ní pàlàpàlà ayé ẹyin ẹgbọ́dà ẹ ní ṣerú àbúrò àjọ rẹ tá a fi pamọ́ yàgbà padà Psalm 74 verse 20 òkùnkùn òní bu àwọn ọmọ rẹ mọ́lẹ̀ o mọ̀mọ́ ọmọ tó ń fún ọlọ́jẹ jẹ ọ̀nà òní dímọ́ o ẹni tó ní mọ́tò tẹ́lẹ̀ tó ń fẹsẹ̀ ọ̀run dá mọ́tò yìí padà àdágbé àdásọ yìí ó yá ọ́ dópinlé ni òrùn tó ń bẹ lókè yìí tó aṣọ ọgbẹ ó yá wà ń bẹ̀kí ẹ àkókò ìwà àtọmọ rẹ òní lọ o ìrètí rẹ nínú ọmọ òní já sí òfo ayọ̀ ni ó padà já sí tí ó bá ọbanijẹ́ kò ní jáde lórí àwọn ọmọ rẹ o ayé onífẹ́ni tó ọjà ayé ọmọ rẹ agbésùmí kò ní ọmọ rẹ léèmọ̀ ọmọ tó tán nínú ìkẹrẹ ó gbà ṣe fún ọjẹ wọn màmá kí o kú oríire yìí máa kárí o ọmọ òní bojú rẹ jẹ àánú àti ìrànlọ́wọ́ yóò dẹra pọ̀ bá òní lè ọjọ́ ọlọ́mọ bá ń fọmọ yan gan òní wá tiẹ̀ ti o ògbó ọmọ rẹ òní já o ayọ̀ láfi la ọdún yìí já gba lẹ́tà ayọ̀ tọmọtọmọ aró bí mú fi ṣe kò ní mọ̀nà lé wa o ọjọ́ alẹ́ òní fojú sunkún ọmọ wàá wà ní àlàáfíà tọmọtọmọ o lórí ọmọ wàá rẹ́rìn ayọ̀ àánú olúwa wá ìwà àtọmọ rẹ rí òní rogo òṣè o ó yẹ ìwà àtọmọ rẹ wàá gbélé ayé ṣe rere òní jọ ń jẹ ọmọ nínú ìkanra o wàá rí ọmọ rẹ nínú ògo ọmọ rẹ máa débi tínú rẹ yóò dùn sí ogun tó lè dámú yóò yẹ iná jo o mo dá ọ padà sí gbàgede òkè ayọ̀ ogun òní jíjọ ìbílẹ̀ níwájú ilé rẹ o májèlé ara ọmọ rẹ yóò yẹ jáde tẹsímọ́nì rẹ máa pọ̀ lágòkò yìí o ọwọ́ ẹ̀rí òkùnkùn kò ní gbogbo ọmọ rẹ lọ gba promotion letter òkùnkùn òní ìbáṣẹ́ wa jẹ́ bọ̀dà tó bá ti dáná fún yín nù lẹ́wọ́lẹ́ kò jẹ́ mẹ́tẹ́rẹ́ yẹn mọ́ lórúkọ jésù ẹ̀ ní ti ṣe o bọ̀dà wọ́n tún rẹ́mi sí ọ má fọwọ́ kẹ ìyàwó rẹ má lu ìyàwó rẹ lórúkọ jésù òní lu ògùn ara rẹ mọ́lẹ̀ o dáàdì mọ́ mi nù lẹ́yẹ sàmí ìfẹ́ yín òní ṣàkó kò sóbìrín tí ò fáìn bọ̀dà ẹ tọ́jú ìyàwó yín lórúkọ jésù ẹ jèrè ọmọ yín o àti tó lóhun ò lè gbarú ẹ lọ́wọ́ ọkọ yẹn rọ́ ló ń pa lórúkọ jésù òní tẹ̀lé ẹni bí o ìyàwó yẹ ṣagídí pẹ̀lú ọkọ rẹ wọn ní kẹrù rẹ síta o jésù olúwa àdúrà tí à ń gbà sí omi 5 liters ní orí facebook àti tiktok ìrọ̀lẹ́ yìí ní aago 8 ló máa di ìgbà kẹrin tá a gbẹ̀dúà sí tó bá ti darapọ̀ mọ́ àdúrà omi 5 liters yìí ṣé orí tìtẹ̀ ní yìí rí wípé o wà ń bẹ́ o mo jẹ́ ilé ọdún ló ká ọmọrin wípé ó darapọ̀ ní aago 8 ìrọ̀lẹ́ nítorí omi yìí ìyadu tó fẹ́ bí ó pọ̀ ju àdúrà tá a ṣe sí gbogbo àwọn ẹ̀rí tó dẹ̀ máa bí la máa gbé lórí rédíò omi yẹn tó bá ti di ọjọ́ sunday ní ọ̀dẹ 31st àti ọjọ́ mọ́dẹ ọjọ́ àkọ́kọ́ omi yẹn ní gbogbo ènìyàn yóò fi wẹ̀ fún oṣù kẹfà láti grandma grandpa títí dé ọmọ ìkókó inú ilé rẹ sọ fún gbogbo ènìyàn àti ọmọ rẹ pàápàá àkọ́bí rẹ tó bá ti dórí tiktok wà kàn lọ ṣáàṣì fún bàbá alábìyamọ aago 8 ìrọ̀lẹ́ yìí gangan ni o kó lọ ní agbára lánàá nígbà tí èrí jáde.
0: Mo dúpẹ́ mo yan Ọlọ́run lóko tó pè mí náà lẹ́rìn. Níjọ́ Sunday ni mo wà nílé. Bọ́mọ mi ṣe wá bá mi nu ilé nìyẹn lónìí. Ó ra mọ́tò. Ó wá fi hàn mí nu.
2: Ta ló ra mọ́tò?
0: Ọmọ mi ni.
2: Ó ra mọ́tò.
0: Bẹ́ẹ̀ni, mo wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó pè mí náà wá lẹ́rìn mi wá bíbá yìí lásán. Torí pé àdúrà yìí ń kọ́, ó ń gbà lórí wa lójoojúmọ́.
2: Ẹ gbọ́ sí àdúrà yìí gbà.
3: Ó gbà á dúpẹ́ o.
2: Ẹnìkan ń gbọ́ mi inú ilé o, ọmọ tiẹ̀ náà máa ra mọ́tò.
1: Àdúrà wa lórí òkè ní every Thursday ní ìfọ̀kọ̀ yípadà tí ọ̀la yìí gbogbo ènìyàn náà ni mo máa fún ní kóró mùsáàdì lọ́fẹ̀ẹ́. Bọ́ọ̀lẹ̀ ní bọ́sọ̀p tó wà ní ìfọ̀ ní Ògùn State. Ní bọ́sọ̀p yẹn sọ fún ọlọ́kadà kan gbé lọ sí ṣọ́ọ̀ṣì àmọ́ Fákẹ́yẹ. Aago 9 ni o wà á ríre gbà. Gbogbo ènìyàn pariwo màá jẹun ọmọ. Lónìí gbogbo ènìyàn máa dá ọrẹ màá jẹun ọmọ. Kò sí iye tó lè fi ránṣẹ́ bàjẹ́ 2000 bàjẹ́ 1000 bàjẹ́ 500. Bí olúwa bá ti rìn ẹ̀ lọ́wọ́ tó ní kò ṣe. Wà á jẹun ọmọ o. Iṣu ọmọ kò ní jó ọ lẹ́nu o. Lọ́jọ́ ayọ̀ ọmọ rẹ ayé ò ní wá ọtí. Jésù olúwa wa. Sáré gbọ́ eléyìí bàbá màmá. Àti ọjọ́ mọ́dẹ̀ ni mo ti ń sọ. Ìpàdé ẹ̀kan lọ́dún ti àwọn ọ̀dọ́. Ọ̀tún làyí ló bọ́ sí ọjọ́ Friday. Bámi ránṣẹ́ pé gbogbo ọ̀dọ́ tó bá mọ̀ pátá. Kódà kò yọ gbogbo ìyá àti bàbá lẹ̀. Aago 7 ọ̀sán ni. Ní ṣọ́ọ̀ṣì ní dálẹ́mọ yẹn láti ṣe. Ọlọ́run bàbá alábìyamọ o.
4: Ààyè ló wà.
5: Hello, hello, prophet 09060 57 11 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
1: Abiyamọ a ò ní máa bọ́ jẹ mọ́.
4: Lajilu FM 96.7 La Gelu FM, Jagaba Gogo Radio, Ma

0: ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2026 27 of May ọjọ́ Wednesday.
1: Ó ní bí èmi ò bá ṣe o láti yan, a jẹ́ pé mo ṣáláì more, mo wo bi tí mo ti bẹ̀rẹ̀, mo wo bi tí mo bá dé. Bí èmi ò bá ṣe o láti yan o, a jẹ́ pé mo yáláì more. Ẹ jáyin o, ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé àánú Ọlọ́run ló gbé ayé yín ró. A fẹ́ kí hallelujah méje sí ẹni ńlá Israeli. Bàbá jàjọ̀kè, hallelujah méje, 1, 2, go! Ha!

0: aláyé bá pàjù làwọn tájọ lọ nínú ìrìn àjò àwẹ aládọrùn ọjọ 19 days fasting láti march 1st títí di may 29 ọdún yìí ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan òru ẹbí ní sẹ́rí ìtàpá kò rí ẹni ìjókòó mi ààyè mi my seat and my space olúwa ti rán wòlíì rẹ wòlíì tèmi tọ́pẹ́ ẹ̀jẹ̀ jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà gbogbo ọkàn tí ayé gba ibùjọ kó wọn ààyè wọn lọ́wọ́ wọn nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní friday may 29 ọdún yìí tẹ́ ẹ bá ti dé port plant filling station ní wo road ládojúkọjá jọǹkú ẹgbẹ́ ilé ìpò yẹn gangan lẹ́ ó ti yà ẹbẹ̀rẹ̀ church ọlọ́run kankan aago mẹ́jọ alẹ́ la bẹ̀rẹ̀ dàfẹ́ mọ́jú ọjọ́ kejì ẹgbẹ̀rún kẹyìn tó bá kọ́dé láṣáálẹ̀ ọjọ́ yẹn tó gba ẹ̀mú pàtàkì látọwọ́ wòlíì fẹkùnrẹ́rẹ́ àlàyé nọ́mbà yìí ni kẹ́ pé 09025202427 ọlọ́run kankan retí rẹ jájọ pàdé níbẹ̀.
1: mo ti tẹnu mọ́ láti àná pé kò sí n tó dàbí kí ènìyàn ní ààyè tiẹ̀ àti ibùjókòó tiẹ̀ gẹ́gẹ́ bí àkòrí tí olúwa fún wa ní ìpàdé ebenezer àti ọdún yìí ààyè mi àti ibùjókòó mi my seat and my space. ẹ̀wò bí ẹ̀yin kan wà ń bí tó jẹ́ wípé màá fẹ́ kó fiyèsí ohun tí mò ń sọ yìí dáadáa kò sí bó ti lè mọmọ tọjú tó tí kìí bá ṣe ọmọ rẹ gbà mí gbọ́ okùn díẹ̀ káàtó lóa ní àgbàdua mo sì wà lórí ibi tí ààyè mi ò ní mi ò tiẹ̀ tí ì lọ síbi ti ìjókòó torí ó ní àwọn ohun tó yẹ kí n fi díẹ̀ múlẹ̀ ńbẹ̀ táàsì fi gbàdua ní àárọ̀ yìí. ẹ̀yin kan wà ń bí kìí ṣe pé ó gbìyànjú lóòótọ́ ṣùgbọ́n ìwọ fúnra rẹ nínú ẹ̀mí a kò tí ì yọ̀ǹda ààyè fún ọ. a lè pe ààyè ní platform òbí a lè pe ní ìjẹgàba a lè pe ní ìjọba a lè pe ní dominion a lè pe ní kingdom bẹ́ẹ̀ ni sà a lè pe ní ibi tí ìgbélórí sókè rẹ ti pọ̀ a lè pe ní ibi tí ọkàn rẹ ti balẹ̀ a lè pe ní ibi tí o ti lè pàṣẹ bẹ́ẹ̀ ni sà ọmọbìnrin ìwọ gan nílò láti gbàdúà yìí tóró nídìí ẹ̀ bàbá mi ló ní tẹnumọ́ fún ọ ẹ sà gbogbo ọdún tó gbé ẹ lábẹ́ ìyá rẹ kò tó ìgbà tó o tún lọ́kọ ìyẹn tún gbé ẹ ó tún gbé ọ lọ lé bàbá tiẹ̀ o tún bẹ̀rẹ̀ sí gbé lábẹ́ ìyá ẹ̀ wo bí fún gbogbo ìrìn àjò ayé rẹ kò sí ọjọ́ kan tí ìwọ náà ní òmìnira fúnra rẹ láti lè dá nǹkan ṣe fúnra rẹ torí ẹ̀ ló fi nílò àdúrà yìí kò sí ẹni náà tí yóò dìde sá kò sí ẹni náà tí a ó pè ní ológun ọmọ kò sí ẹni náà tí a ó sọ pé òun náà gbé orí sókè tí kò ní ní ìjọba àbí ààyè títí ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti dá òróró lé dávidi lórí ṣùgbọ́n kò sí ààyè ibi tí yóò ti lè ṣe bí ọba lóòótọ́ olúwa yàn bí ọba ṣùgbọ́n láìsí ààyè ibi tí ó ti ṣe bí ọba yóò kàn mọ́ sá káàkiri ni jẹjẹ́ mọ̀ pé torí ẹ̀ ló fi ń sá káàkiri láti inú ihò kan sínú ihò kan nítorí bí ò bá ti sí ìjọba kò sí àṣẹ bí ò bá ti sí àṣẹ ẹ̀sà ayé kò rí ni bí ológo ẹ̀yìn kan wà ń bí mo sọ tẹ́lẹ̀ láàárọ̀ yìí gbogbo májẹ̀mú tó gba ààyè ògo lọ́wọ́ rẹ gbogbo agbára tí ò jẹ́ kó o lè débi ṣerere tiẹ̀ gbogbo agbára tí ò jẹ́ kó o lè wọ bí ògo rẹ mo dúró nínú májẹ̀mú olúwa mo sọ tẹ́lẹ̀ sí ayé rẹ pé lónìí ó yá jáde ń bẹ̀ ẹ kíyèsí eléyìísà èyí kan wà ń bí tí mo máa bẹ̀ ohun tí o nílò láti ṣe leléyìí gbà mí gbọ́ sá ìwọ náà gbogbo nínú àdúà yìí bí mo ti ń gbà yìí ìwọ náà máa mú títí ẹ̀ ń bẹ̀ wa dua to ye ko gba fun are obi mo tenumo eniyan oni pe ninu ogo bi a o ba ti gbegbe bi ile ileri re Abraham o ba oluwa re sugbon oluwa so fun pe ma mu ode ile ileri ni oni gba to ba de ile ileri ile ileri lati si ologo ibe ni ma fun iru awon omo re ti won si ma fi oruko re ti won ma fi se ilogo fun ni ibe ni ma fun awon omo re nibi ti won ti le si ni iyen tumo si pe teyin o ba de ibi aye re ko le ni ominira emi awon woyi eyi kan wa bi e o ni ominira won da ominira lo

ti le pàṣẹ ẹ o ni ominira bo ti ẹ jẹ pe lootọ o mo aṣọ ọran ara n bẹ ninu rẹ o mo iṣẹ yẹn ṣe ṣugbọn ngba to jẹ pe iwo fura rẹ o ni aye to ti le fi ohun to n bẹ ninu rẹ bi ara han ko jẹ ko le pàṣẹ o ni aṣẹ lẹnu awa n da ọ ri bori bo bi ẹru o wa n ṣe ohun ti o yẹ ko ma ṣe mo bi oluwa lo ni ki n sọ tẹlẹ gbogbo ẹyin ti ẹ n gbe ni ọna to a gbogbo ẹyin ti ẹ n gbe ni palapolo mo sọ tẹlẹ aye nla nibi ti irọrun wa aye nla nibi ti iserere wa aye nla nibi ti ọkan rẹ yoo ti balẹ aye nla nibi ti inu rẹ yoo ti dun bi o ba ṣame oluwa mu ọna ọbẹ pẹlu ọjọ ori rẹ wo ni o yẹ ko ti fi ile iya to bi ọ silẹ bẹẹni sa o yẹ ki ẹnikan ti wa nawọ mu ọ pe jẹ ki n fi ọ ṣaya wo bi and that is why to fi nilu adua nitori pe bo ti n pẹ nile imọni rẹ to bẹẹ naa ni iwọsi yoo mọ tale ọ bo ti n pẹ nibẹ yẹn to bẹẹ naa ni awọn kankan yoo ma ṣẹlẹ eyi tumọ si wipe iwọ fura rẹ nilo lati ni ijọba tiẹ ẹnikan gbọ mi bi oluwa ti n bẹ ti ẹmi ẹ n bẹ laaye ilẹ iserere rẹ nibi ti iwọ naa yoo ti jẹ gaba ilẹ iserere rẹ nibi ti ẹnu rẹ yoo ti tọrọ ilẹ iserere rẹ nibi ti aanu yoo ti dide ilẹ iserere rẹ nibi ti ayọ yoo ti pọ ilẹ iserere rẹ nibi ti a o ti ki ọpọ oko rire bi o ba ṣame lorukọ baba ọmọ ati ẹmẹmẹmọ o ya maa lọ sibẹ obi eleyii o jẹun ti o dun mọ mi nu gan tori wipe ta ba le jọ gba iru adua yii ni alẹ ọjọ friday ninu ipade ebenezer egba mi gbọ sa ohun to ni agbara ni mama sọ fun eyin eniyan ọlọrun pe ìrìn àjò ọjọ friday ìrìn àjò tó kún fún agbára ni ẹ̀yin kan wà ń bí tó jẹ pé ẹ ti máa ń darapọ̀ nínú ìpàdé yẹn tẹ́lẹ̀ ó máa kún fún agbára mẹ̀lívà límọ̀ nọ́ọ̀và léagàdá yagadosh olúwa ní ọmọ kó àwọn ènìyàn jọ kẹ́ ẹ béèrè fún ìjókòó àti ààyè yín ibi tí mo wà nìyẹn sá ibi tí mo ń tẹnu mọ́ nìyẹn láì sí kò sí òmìnira fún ọ láì sí o lè sọ̀rọ̀ bó o ti fẹ́ láì sí o lè ṣe ohun tó ń bẹ nínú rẹ bí ara láì sí oore kankan ò lè jáde láì sí wọn ò lè kí ọ láì sí ìwọ náà o lè fi nǹkan kan yangàn láì sí ìwọ náà o lè ṣe ohun tó wù ọ láì sí ìrìn àjò lè yá and that is why tí mo fi bẹ̀ ọ pé ìwọ náà wá gbogbo ọ̀nà ní ọjọ́ friday jẹ́ àjọ gbàdúrà yẹn papọ̀ ibi tí mo lọ lélẹ̀ ẹ̀yin tẹ́ ẹ bá ní àwòrán ẹ jẹ́ àjọ fi àwòrán gbàdúrà láàárọ̀ òbí màá sọ fún ọ ìdí tí àwòrán yẹn tó fi gbọdọ̀ wà pẹ̀lú nǹkan kan èyí tí o nílò láti fi gbàdúrà pẹ̀lú ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ bá ní àwòrán ẹ kíyèsí o olúwa ní ọmọ ẹ gbàdúrà sí àwòrán yìí bí àwòrán mi lọ sí àyè mi olúwa mú àwòrán mi lọ sí àyè mi mẹ̀lívarú bàlíà bàhádàyà ẹ̀sà èyí tó o fi ń ríra rẹ nílé dádì ẹ no ààyè rẹ ló yẹ kó o ti mọ ríra rẹ bí àwòrán rẹ ò bá débẹ̀ kò ṣeé ṣe fún ọ láti débẹ̀ ẹ̀mí àwọn wòlíì bí àbá rí ọ níbẹ̀ ò lè débẹ̀ bí àbá rí ọ níbẹ̀ ẹsẹ̀ rẹ ò lè tẹbẹ̀ ẹ̀yin kan wà ń bí tí ẹ nílò àdúrà yìí àwòrán tẹ mú dání yẹn la fẹ́ gbàdúrà sí bí àwòrán mi lọ sí àjè mi
níbi tí ilẹ̀ ti tẹ́jú, níbi tí màá ti gba òmìnira, níbi tí ẹnu mi yóò ti tọ̀rọ̀, gbé àwòrán mi lọ sí àyè mi, ẹ gbé àwòrán mi lọ, ẹ mú àwòrán mi lọ sí àyè mi, ẹ mú àwòrán mi lọ, ọba ń gẹ́lì àti ènìyàn, ẹ mú àwòrán mi lọ sí àyè mi, ẹ mú àwòrán mi lọ sí àyè mi, ẹ mú àwòrán mi lọ sí àyè mi, ayérayé, ẹ mú àwòrán mi lọ sí àyè mi, ẹ mú àwòrán mi lọ sí àyè mi, ó yá àdúrà orúkọ Jésù. Ẹ̀bẹ̀ mímọ́, ẹ mú àwòrán mi lọ sí àyè mi, ìwọ àwòrán mi, èyí tó ṣe lágbíjú ti tó, ìwọ àwòrán mi, èyí tó ṣe ní kọ̀rọ̀ ti tó, ìwọ àwòrán mi, èyí tó ṣe ní àhámọ́ ti tó, ẹ mú àwòrán mi lọ, ẹ mú lọ sí àyè mi, ẹ mú lọ sí àyè mi, ẹ mú lọ síbi ìṣerere, ẹ mú lọ síbi ògo, ré mẹ̀nú gàbálí gẹ̀dẹ́yẹ gẹ̀dálàgàdà, mẹ̀nú sábẹ́lú bílí gàdáyé gẹ̀dọ́lí àgàdánà, ẹ mú àwòrán mi lọ, ẹ mú lọ sí àyè mi, ẹ mú lọ síbi ìṣerere, ẹ mú àwòrán mi lọ, ẹ mú lọ sí àyè mi, ẹ mú lọ síbi ògo, ẹ mú àwòrán mi lọ, ẹ mú lọ sí àyè mi, ẹ mú lọ sí àyè mi, ẹ mú lọ sí àyè mi, ẹ mú lọ sí àyè mi, ẹ mú lọ sí àyè mi, àmì mẹ́ta, Jésù Olúwa wa, àmì, àmì, àmì lórúkọ Jésù. Gbogbo ọkàn tó ń gbọ́ mi ní àárọ̀ yìí, gbọ́ ilé ìsà, mo fẹ́ ká gbàdúà sí àwòrán yẹn lẹ́ẹ̀kejì. Ẹ̀yin kan wà bí wo bí ibi tí wọ́n mú àwòrán rẹ lọ, wo bí ibẹ̀ náà ló ti ń lo ayé rẹ. Wọ́n ti ti àwòrán àwọn kan mọ́ àtìmọ́lé, wọ́n kan kó ló wọ́n dẹ̀ so àwòrán wọn bẹ̀. Wọ́n dẹ̀ ní níwọ̀n ìgbà tí àwòrán yìí ò lè jáde lágbájá àti fi ọ́ sátìmọ́lé, ẹ ṣà àìmọye àwòrán níbi pẹpẹ òkùnkùn, àìmọye àwọn tí wọ́n ti mú àwòrán wọn lọ sídi agbára burúkú, tí wọ́n ní báyìí ni kò ṣe rí, báyìí ni kò ṣe rí. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa láàárọ̀, mo dúó níbi pẹpẹ òmìnira, mo sọ tẹ́lẹ̀ pé lónìí àwòrán rẹ níbi òkùnkùn, bó o bá ṣàmẹ́, Olúwa mú jáde ń bẹ̀. Mo wí tàṣẹ tàṣẹ, gbogbo májẹ̀mú tó ń ṣiṣẹ́ lòdì sí àwòrán rẹ, gbogbo májẹ̀mú tó ń ṣiṣẹ́ lòdì sí àwòrán rẹ, gbogbo májẹ̀mú tó ń ṣiṣẹ́ lòdì sí àwòrán rẹ, èyí ni mo wí, bó o bá ṣàmẹ́ lórúkọ bàbá, ọmọ àti ẹ̀mẹ́mẹ́mọ́, gbogbo májẹ̀mú tó ń ṣiṣẹ́ lòdì sí àwòrán rẹ lónìí ni o, kò dọ̀la, májẹ̀mú yẹn parẹ́ lórúkọ bàbá, ọmọ àti ẹ̀mẹ́mẹ́mọ́, májẹ̀mú tó ń ṣiṣẹ́ lòdì sí àwòrán rẹ, májẹ̀mú tó ń ṣiṣẹ́ lòdì sí àwòrán rẹ, vekuna nọbẹ lida sadalia barana yemenu baya gẹdilia barumọdọsọ. Mo wí tàṣẹ tàṣẹ, májẹ̀mú tó ń ṣiṣẹ́ lòdì sí àwòrán rẹ lórúkọ bàbá, ọmọ àti ẹ̀mẹ́mẹ́mọ́, májẹ̀mú yẹn parẹ́ lónìí ló gba ìtúsílẹ̀, lónìí ló gba ìtúsílẹ̀, lónìí ló gba ìtúsílẹ̀, lónìí ló gba ìtúsílẹ̀, lónìí ló gba ìtúsílẹ̀, lónìí ló gba ìtúsílẹ̀, lónìí ló gba ìtúsílẹ̀, lónìí ló gba ìtúsílẹ̀, lónìí ló gba ìtúsílẹ̀, níbi tá a dì ọmọ, ọmọkùnrin jáde ń bẹ̀, níbi tá a dì ọmọ, ọmọbìnrin jáde ń bẹ̀, ó dẹ̀ ti rí bẹ́ẹ̀, kò yí padà. Jésù Olúwa wa, àmì, àmì, àmì lórúkọ Jésù. Ẹ gbọ́ eléyìí, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, tọ́jú àwòrán rẹ pamọ́,
ibikibi to ba be fi si da oju e bule me na varuba lia bahana ojo friday la mu bo o de ko fu agbara gbo yin ti e ba ni ori ofe lati gbo mi laaro yi oni ni ojo anu to kan ninu osu karun o wa je ojo anu to kan ninu ire ajo 90 days esa ma gba oni yanju pe bi iwo na ba ni ori ofe wa gbogbo ona ko da ore anu laaro yi now ewo bi gbogbo eyin te ma fi ore anu sowo laaro yi o nkan ni ma so fun yin jeje mo wi pe lati ojo ti mo ti wa ni ori oki obi eleyi ma je igba koko ati igba ikeyin esa luwa ni oruko ni ko ta ororo le ma liva rumena zeba liparua baha inu ororo ti mo ma gbe bole lati fi anoint awon eniyan loru ebiniza ni ojo friday ati ni ojo friday o n bo leyin friday na ni abekuta so ebiniza ipade ebiniza ni ilu ibadan friday ose yi ni iye friday otula ebiniza ni ilu abekuta iye friday ose to n bo ni eyin te ni ori ofe lati gbo mi obi wa ona ki wo na da ori anu nomba ti mo fe pe ni mo bi o pe ko wa gbogbo ona ko fi oruko re sowo si ibe ni ma ni ki won ko awon oruko ile fun mi ma si fi ororo yan won fun igba koko lati igba ti mo ti wa lori oke o ma kun fun agbara eyin te ba ni ori ofe eyin na mu ore anu yin e je ki nkan sure ni aro iwo na wa gbogbo ona loni gẹgẹ bi ati ma nse eri awon eniyan esa o lo mu wa tesiwaju elekeji o ni wipe mo ti so fun yin lai moye igba pe gbogbo nti a ba dade ekan lose na ni ojo anu o na ni o ta fi nse agbateru ipade yi ni ori radio obi o yo na wa ni to po bi e o ba ba wa dasi so fun ogun olohun iwon ba nti awon eniyan lu fun ise ni gbogbo ojo wednesday o ni to se ninu ire ajo radio yi o lo je ke mo gbo wa ni ojojumo so ti won na ba ni ori ofe iwo na dasi o le se be ki Oluwa mo si gbogbo ona wa n to da fun wo na so tori o ti ti ise ileyin now eyin te ni ore 1200 o lori anu wa so eyin na mu ni aro e lo fi sinu account ti mo fe pe e wa bere fun te fe wo bi ise afefe lele afefe ti n fe ireki o le fe dodo ti e na so tori iwo na ti ran wa lowo lati le fi ohun si afefe so ko si bo ti le bo ba se ru eleyi ki oluwa ma dide anu fun iwo na toro o ti se ninu ise eyin kan wa n bi emu te ni 1200 o ni ori anu ni aro iwo na fi si owo ti baba mi yo se e je n pe account number fun eyin ti e ma da ori anu ni aro 02 71 96 92 04 e je n tun pe 02 71 96 92 04 wema bank ni bank yen gbogbo eyin te ni ore anu yin lowo esa wema bank ni bank yen iwo na lo fi sibe oruko to ma n gbe wa fo emi tope oko ade aladewura gbogbo eyin te ba ni ori ofe eyin na lo se be laaro yi ke wo ti a da ni waye fe se
mi o mo bi mo se le so fun omo pe ipade Ebenezer ni ojo Friday ni ilu Ibadan esa lati ago mefa ni irole ni council ti bere wo bi nigba to ba di ago mejo a wonu ipade ni perewu wo bi a si ma bere un ti a fe lowo Oluwa mo be o ni eyin te ni ore ofe iwo na da si wa wo ti baba mi le si o toro ma ku fu agbara ni ojo Friday gbogbo eyin omo Olorun ipade yi ni iworobu ni gbogbo ibi kibi to ba ti nbo to ba ti de ori bridge world obi o ni bo si sale ori bridge yen na ni bere lowo eni kedi pe ile epo pop platform station ni bi ori bridge world yen

0: béèrè lọ́wọ́ ẹnikẹ́ni tó mọ̀ pa ẹ̀ lè gbé fún ọ wọn abọ̀ ṣe a lè gbé ọ wọlé ṣùgbọ́n ti rí nìyẹn ní àárọ̀ yìí ẹ lè máa pè àbí kẹ́ ẹ máa sẹ́ndì mẹ́sẹ̀jì sí orí nọ́mbà yìí gbogbo ẹ̀yìn ọmọ ọlọ́run ìpàdé ọlọ́run kankan wà ní ọ̀la màá máa sọ dáadáa ní ọ̀la gbogbo ẹ̀yìn ará ìbàdàn ìpàdé ọlọ́run kankan wà ní ọ̀la so ọ̀la ni àwọn nǹkan kan yóò ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nínú ìrìn àjò yìí so màá máa sọ dáadáa ìyẹn ní ọ̀la 090 25 20 27 24 090 25 20 27 24 thank you god bless you
1: Lagilu FM 96.7
2: La Lagilu FM Jagaba Gogo Radio Ma

ẹ jẹ́ ń wọlé báyìí kí mọ kí gbogbo àwọn ọmọ ọlọ́run káàkiri àgbà láyé àti gbogbo múmìnì àti gbogbo múmìnà pé barikade sala àkú ọdún àkú ìyèdún ẹ̀mí wa yóò ṣe púpọ̀ ọdún láyé. Ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ a tún gbé mi ìdè láàárọ̀ kùtùkùtù a ti gbé tàná síbì kan a tún gbé tuntun mi ìdè lónìí ọjọ́ ọdún lónìí ọjọ́ àánú ọjọ́ tí bàbá mi àti ẹ ti yàn olùfẹ́ báyìí ni mo ṣe wọlé pastor Dẹ́kunlé Epaphras. Láàrin ọgbọ̀n ìṣẹ́jú yìí èmi àti ńlájọ tukọ̀ ètò yìí a dúpẹ́ ńbẹ̀ a yin ọlọ́run ńbẹ̀ a gbàdúrà ńbẹ̀ a wàásù ńbẹ̀ a sì gbọ́ testimony ńbẹ̀ ọjọ́ ayọ̀ lónìí ńsì ni ẹ wá chọ́ọ̀chì ńbẹ̀ olùfẹ́ ayọ̀ ni tiẹ̀ mọ́ mọ́. Bóyá lè mọ̀ pé ẹni tọ́dún bá bá láyé ó yẹ kó mọ̀ sọdún bíbélì ló sọ bẹ́ẹ̀ ó ní ẹ máa dúpẹ́ fún ẹ máa yìn ó ní nígbà tí ẹ bá yìn mí tán èmi ò jẹ́ kí ìsunkún ilẹ̀kọ́ jáde fún yín mọ́mí àti dádì ẹ mọ̀ bọ̀ níbi pẹpẹ yín àánú ló gbé yín débi ẹ dé yìí ẹ wá jókòó níbi pẹpẹ ẹ jẹ́ àjọ dúpẹ́ kákàn mọ́ juwọ́ sí ọlọ́run ò mà ṣe é ọlọ́run ò ṣeun.

gbogbo ẹni tó fẹ́ láàánú gbàǹbo lọ wà máa bọ̀ níbi pẹpẹ wá jókòó kọ́ máa wù àwọn tá a jọ ṣèṣì dà àwọn tá a jọ sọdún tó kọjá lọ wọn ti kọjá lọ púpọ̀ ti kúrò nínú ẹgbẹ́ ajíwọsọ àánú ló gbé wọ débi bẹẹ bá yẹwò látọjọ sunday monday ẹ rí pé títí dàna tuesday kò sí nǹkan méjì tí mò ń yàn nàná àánú aláìlẹgbẹ iná ni àánú iná ni olójú ẹni ẹjẹ àjọ kì ẹjẹ àjọ gẹ yájọ máa kì máa mì sọtún kọ máa mì sósì òun fi ń dúpẹ ni àwọn míì ti lọ.

ẹyin baba woli ẹ wulẹ lọ le sẹnu studio lẹ ti wà láàtà ẹ sẹ jíde bi ni anu ni anu ni àmọ ó ní lọdún agbọdọ tún ṣe tọyàtọ níwájú ẹni tó ní ayé àtọ olúwa sọ fún mi pé òun kó aṣọ ìyàtọ dé aṣọ ìyàtọ fún gbogbo ẹni tó bá wà nínú service aṣọ ìyàtọ fún gbogbo ẹyin tẹ jí tẹ wá síbi àdúà aṣọ ìyàtọ fún gbogbo ẹni tó bá lè bá mi ké hallelujah àjọ ké hallelujah ńlá mẹfà àṣìṣe ògo mẹfà ó yẹ dìde mọ́mì bá a ṣe jọ wà nù bí èmi àti yín ni láàárọ̀ mo ti ní fún ògùn ìṣẹ́jú ìyáàjọ mọ́ ṣe náà ni àjọ dúpẹ́ ìní gbogbo ẹni tẹ fẹ́ rà nù gbàmbolẹ̀wà somebody stand up and shout six hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ogo mẹfà gbé bọ́dí ẹ̀ ogo ogo ogo ogo ogo ogo fún mẹsáyà ṣé ìyá yín lẹ́nu òkú tó ti kú ò lè gbé bọ́dí ẹ̀ àwa tá a wà láàyè là ń dúpẹ́ number one ló ṣe yẹn mọ̀ ń bọ̀ ẹ jẹ́ n tó ṣe báyìí ọlọ́run àtìlẹ́yìn epaphras.

ṣe báyìí àwọn tí ẹ tẹ̀lé mi wá studio kí n tó pe àdúrà mẹ́ta péré sí mẹ́rin ká tó mọ̀ bọ̀ lórí Facebook, TikTok àti YouTube. Àdúrà Facebook ti kú òní tá a fi sí. Ẹ wo ohun tí màmá yìí ṣe, òun náà bá wa lomi mẹ́wàá, mò ń bọ̀ kí n tó pe, wọ́n tẹ̀lé mi wá studio láàárọ̀ yìí. Ẹnìkan ní àwọn òwò sí èsà àwọn ayé, àwọn ọmọ ọlọ́run lọ tẹ̀lé mi wá, mò ń bọ̀.

bẹ́ẹ̀ wò bí ṣe ń lọ ìkan ló tún gbọ́ yìí mo lémi àtìyàwó mi àti ìránṣẹ́ ọlọ́run kan a wọlé kanlẹ̀ sí ọ̀dọ̀ bàbá wòlíì kan nínú oṣù ẹlẹ́ẹ̀kẹta bàbá yẹn wá fún wa ní nǹkan kan wọ́n fún wa ní mantu wọ́n ní ẹ̀bùn táwọn fẹ́ fún wa yìí ẹ̀bùn mantu ni o ó yà mí lẹ́nu nígbà tí wọ́n kó bíi mantu bíi 10 fún mi wọ́n kó wọ́n fún bóyá bíi 12 wọ́n fún ìyàwó mi náà bíi 12 so bàbá wòlíì ni ikọ̀ àtìríjú elédùmarè ìkan nínú àwọn àgbà wòlíì nínú ìjọ ìràpadà bàbá wòlíì ọlọ́run kalẹ̀jayé intercontinental provincial pastor ni wọ́n so bí wọ́n ṣe fi mantu yẹn lé wa lọ àti báírò èmi olúwa sọ nǹkan kan fún mi ó ní mo dání mo wá ń kíyèsí látìgbà yẹn títí dìsìn ìgbà tó di àná ni èmi olúwa kọ sí mi ó ní ikọ̀ mi ìwọ̀nba àwọn tí wọ́n bá wà tí wọ́n bá wá sí ìpàdé lónìí àwọn tí wọ́n bá wá sí ìpàdé wẹ̀sì nǹkan péré láàṣe láàárọ̀ yìí láago mẹ́wàá ni ó sì bẹ̀rẹ̀ sí 12 ó ní kàn mọ́mọ́ fi omi 77 sí jẹ́ kí olúkúlùkù wọn mọ fọwọ́ kan mantu yẹn bàbá wòlíì ńlá bó tiẹ̀ jẹ́ pé ní ọjọ́ kan á gbà wọ́n lálejò nínú ìjọ Comfort Life Mission International òdú ni bàbá yẹn kì í ṣàìmọ̀ fọlọ́kọ bọ̀ èmi olóhùn ní kí n mọ wo mantu yẹn kí n wo ohun tó ṣe lára tèmi mo ti fílẹ̀ ní ìsìn ó ti pósù méjì now èmi náà gangan wá fẹ́ gbé wá sí chọ́ọ̀chì láàárọ̀ yìí ẹnìkan ní sẹ́ẹ̀fù wa mantu mi ò fún yín mantu màá kàn ní ọfọwọ́ kan ni látọwọ́ bàbá yẹn ẹ̀bùn tí wọ́n fún wòlíì ọ̀dẹ́kùnlé Epaphras mo ti kíyèsí mo wo ohun tó dà mo wo ohun tó ṣe lọ́dọ̀ tèmi màá mú wá sí chọ́ọ̀chì lónìí báyìí màá gba tèmi àti ìyàwó mi gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní àǹfààní láti wà nù sáfíìsì lónìí ètò bá tún kù màá tún dọ́gbọ́n sí ẹ jẹ́ àmọ́ wò báyìí láti ìwòròdì ẹwọ mọ́tò gbagi ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wẹ́mà ẹ bèrè chọ́ọ̀chì ọlọ́run òjijì níbi gáràjì yẹn aago mẹ́wàá ìsìn kan péré àwọn gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run fẹ́ fi gbogbo ẹnu sọ báyìí wípé àwọn mi ò tó ní àǹfààní sí fọ́ọ̀mù bible school mi àwọn fundamental class àwọn fundamental student wọ́n graduate àwọn tí wọ́n fẹ́ wọ́n kọ́ ìpìlẹ̀ ẹ̀kọ́ nípa ọ̀rọ̀ kristi nípa ìdàgbàsókè nínú ọlọ́run ní agbára ẹni tó ní ayé àtọ̀run wọ́n á ṣe graduation wọn lọ́jọ́ sátọ̀dí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ gba fọ́ọ̀mù tiwọn náà ẹ̀yin náà tó ń jọyìn láàrin oṣù mẹ́ta ó ti yán kẹ̀kẹ̀ lágbára ẹni tó láyé àtọ̀run olúwa ló bá mi ṣe kì í máa ṣe nìyẹn ẹ jẹ́ tó pẹ́ lòmí mọ́ ń bọ̀.

ọba tó ń jà fún mi o. Testimony ló lágbára jù ní gbogbo testimony tí mo ti ní láti January. Mi rí iṣẹ́ wọ́n ṣe bank àti agency torí àwọn ọmọ kí ká lè mú wọn lọ sí school láti January yẹn. Mi ò ti níṣẹ́, wọ́n fún mi níṣẹ́ lẹ́ẹ̀kan lóṣù àbẹ́ méjì àbẹ́ mẹ́ta lóṣù. Wọ́n fún mi níṣẹ́, iṣẹ́ yẹn náà tó bá fún mi máa fò máa lo owó ẹ̀ máa san ìdá mẹ́wàá mi. Mo ṣe sọ lẹ́yìn testimony àkọ́kọ́ tí mo kọ́kọ́ jẹ́rìí, máa san ìdá mẹ́wàá mi, máa san ọ́fìn mi, máa san owó tá a máa san lóṣooṣù yẹn, máa san tàwọn ọmọ mi, owó covenant money. Àṣọ tèmi tàwọn ọmọ máa sọ ti gbogbo ilé mi, àṣẹ mẹ́fà máa sọ tàwọn òbí mi, máa sọ tàwọn àbúrò mi àtàwọn ìyìn fámìlì wọn ìyàwó àtàwọn ọmọ wọn. Ọlọ́run dẹ̀ ọlọ́run òdojú tì mí, ọlọ́run jẹ́ kí wọ́n discourage. Olúwa ẹ ti sọ fún wa pé lóṣù pé we have peace, pé we no peace, àti pé aláàánú ló máa wá wá. Miraculously towards the ending of April, bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí fún mi níṣẹ́ yẹn, mo fi san owó gbèsè tán ní lára gbèsè tán ní kí n san 1st of May. Lóṣù yìí báyìí mo dẹ̀ ti ń ṣiṣẹ́, mo dẹ̀ ti ń ṣiṣẹ́. Olúwa, tẹ bá rí payslip tó sọ fún mi, dáàdì ẹ̀rí mi nìyẹn. Payslip tó sọ fún mi báyìí ò ní pé láti January mi ìdótí mi ìrówó kọ̀ọ̀kan gbà, wọ́n san payslip 1,600 fún mi, 1,700 plus lọ́yẹ kó jẹ́ wọ́n ti wọ́n yọ tax àtàwọn kankan bẹ́ẹ̀. Òní mò ń wò báyìí lọ́wọ́lọ́wọ́, èmi 1,600, èmi 1,600 pounds láti January tí mi ò rí iṣẹ́. Olúwa, ǹkan tí mo fẹ́ sọ ni pé mo tètè rẹ jẹ́rìí mi kíákíákíá, pé God is good.

0: ọba tó mọ ìbẹ̀rẹ̀ mi. Alpha Omega ìwọ lọ́pẹ́ o. Lógo àtọ lọ́lá lọ́wà. Mo dúpọ̀ bàbá mi Ọlọ́run ṣeun. Mo dúpẹ́ o torí ẹnujọ́ mẹ́ta yìí bàbá mi nǹkan le olè àmọ́ mo dúpẹ́. Mo rí ìrànlọ́wọ́ pẹ́ mi àkọ́kọ́ nìyẹn 100,000 ní káfíra oúnjẹ sílé fún ọdún. Mo dúpẹ́ mo rí ìrànlọ́wọ́. Fóònù mi náà gba tí omi wá di márùn-ún. Fóònù mi náà ojú ẹ̀ fọ́ mi tiẹ̀ mọ́ bó ṣe ṣe kò jábọ́. Ojú ẹ̀ ṣàdédé black wá ni. Àmọ́ ojú kẹta ni mo rí àánú Ọlọ́run gbà. Mo dúpẹ́ bàbá mi omi ti bẹ̀rẹ̀ iṣẹ́ o. Iṣẹ́ àkọ́kọ́ tó mi kọ́kọ́ ṣe ni pé abẹ́ ọkọ̀ mi ti kú láti bí 2 years.
1: Ẹ bá rewind, ẹ jẹ́ rewind. Kí mọ̀mọ́ ló ti kú?
0: Abẹ́ ọkọ̀ mi ti kú láti bí 2 years.
1: Ẹ ń bá ti lè gbọ́ràn omi tó ní àṣẹ. A tún lórí Facebook nísìn. Tó bá ti di 6:30, a tún lórí YouTube. Ẹ wá Ọdẹ́kúnlé Epaphras kan lórí YouTube. Ọmọ wò mí live 30 ẹ ní wòlíì Ọdẹ́kúnlé Epaphras. Rédíò ló ti ń gbọ́ mi báyìí. Ó rí mi face to face. Ọdẹ́kúnlé Epaphras. YouTube, TikTok, Facebook. Ó ti rí mi ń bẹ̀. Omi wọ́n lábí ọkọ̀ àwọn ti kú láti bí 2 years. Kí ló wá ṣẹlẹ̀? Wọ́n tún ní ìfimántù kan gbogbo èèyàn lọ́wọ́ láàárọ̀ yìí. Bọ́ lóun bá lè fún ọ lágbára. Ìwọ tó bá lè yára wá. A tún ṣe nǹkan míì tó yàtọ̀. Màá bu omi 7-7 sí mántù yẹn. Ẹ̀yin ò mọ̀ fọwọ́ kàn ní tútù báyẹn. Yàwó wo! Yàwó ohun tí ó tẹ̀lé. Ẹ jẹ́ ń gbọ́rọ̀ mọ̀mọ́ ìtàn ìjìnlẹ́à. Inú mi sì ń dá dùn láàárọ̀ yìí.
0: Abẹ́ ọkọ̀ mi ti kú láti bí 2 years. Ó ṣiṣẹ́ mọ́jú mí ìní o.
1: Iná piti, ó ṣiṣẹ́ mọ́jú. Ẹ jẹ́ mọ̀mọ́ parí ọ̀rọ̀.
0: Mo dúpẹ́ mo ráàánú gba iṣẹ́ ìránṣẹ́ yín ní ìdókòó. Ọlọ́run mo gbà fún yín. Ọlọ́run mo gbà fún yín. Mo dúpẹ́ o. Inú mi dùn. Àwọn gan tẹ̀sẹ̀ wá mọ̀. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti yarí pé kíní kan lè máa ń gbà wọ́n nísìn. Wọ́n ti mọ̀ pé

Olúkọ mi ni Kọ̀yàdé Sunwó láti ìlú Ìkòròdú mo ti wá. Èmi lọmọ ìjọ yín lórí afẹ́fẹ́. This is the first time to my give testimony. God has been doing it very well. Ọlọ́run ṣe fún mi. Ìgbà míì tẹ bá ní nǹkan tẹ bá ní ká ṣe instruction tẹ bá ní ká ṣe máa ń tèkì ẹ̀. Ǹjẹ́ máa ń rí pé Ọlọ́run máa ń ṣe ìyanu. Tówó èèyàn bá tiẹ̀ pọ̀, mo ṣáà rí pé Ọlọ́run máa ń fún mi lówó. Ǹjẹ́ máa ń san ìdá mẹ́wàá mi. Gbogbo nǹkan tẹ bá ní kán ṣe tó bá ti ń wà lọ́ọ̀ mi máa ń ṣe. Nítorí ẹ̀ ní ṣe wá fọpẹ́ fọ́lọ́run forí ńlá tọ́lọ́run ṣe fún mi. Lẹ́yìn a ṣe péyà sí omi mẹ́wàá ta ní ká ṣe, mo rí pé Ọlọ́run ṣe ìyanu. Ẹnìkan tí mo respect wà fún mi lówó, ó fún mi ní owó. Ǹjẹ́ ti yọ ìdá mẹ́wàá mi, mo ti san. Thank you very much, sir.

praise the Lord. Mo fẹ dupẹ lọwọ Ọlọrun alaye to ṣe ore nla fun mi. Orukọ mi ni Jijọ Ife Oluwa. Ni ana lẹyin ta wẹ omi ọrun si ni o, because gbogbo awọn nkan ti mo ti n foju sọna fun mo pe life contractor is that ki kan ma da ki mi to bẹrẹ si n wọle ki kan ma da, but gbogbo awọn nkan ti mo ti n foju sọna fun lati upper week de last week kan dabẹ ni pe gbogbo ẹkan dede da paye all of a sudden. Àwọn iṣẹ́ ta ti yí parí tí ẹ̀kọ́ ti gba proof àká ti gba owó gbogbo ẹ̀kọ́ dédé stand still. Bò méjì ta ṣe wọ omi ẹ̀tọ́ lánà ẹ̀ ráyì. Ẹ̀pá àwọn ilé tí mo jẹ̀ ti ń wò tẹ́lẹ̀ gan-an ìmí kan wọlé ni ọkàn pé ẹ̀fà ìgbéléwà ìgbéléwà. Bí ọ̀nà ara bí ọ̀nà ìyanu ń jẹ̀ ti sọ táyì fáà tí mi jẹ́ tí ìlọsọ jàgọ́ láàrin mo ti sáré ju táìtì bẹ̀ pé mo mọ nǹkan tó wà bẹ́ẹ̀ mo sáré ju táìtì bẹ̀. Glory to God. Thank you for showing us the way of prayer. I keep saying it. Thank you, Daddy, for showing us the way of prayer. Thank you, sir.

0: bi n ba ni kin yin laton ni dola nje je mo pe ko le tan pelu testimony awon ite se ri un kese kese ni kasakasa nbo gbogbo eyan to nbo mi laaro yi ka to mo bo ni church ago mewa la to pade e wa ki si wa lasan gbogbo eyin ti testimony kan gbogbo eyin ta anu kan dide kan gbe owo yen soke wa ki gbe pe baba oluwa lo ijoba re lemi lori oluwa lo ijoba re lo mo fe ko lo ijoba bo se mo ki gbe niyan eh lati gba mi lowo nti won pe ni gbogbo ijoba okoko lo ijoba lemi lori gbogbo ijoba okoko patapata olorun lo ijoba re lati fi ja mi gba ku lowo ijoba okoko gbogbo eyin ti e wa ni ipo aisan gbogbo eyin te ni aisan kan tabo mi lara bi mo se gbadua fun yin lojo sunday ma tun gbadua fun yin nigba ta ba jade ni ago mejila gege bi ohun olorun mo ti so orisi aisan metadinlogun kan ni nbe ninu aye ti egbogun Jesu mi ti je gba re olohun owo osan tolohun ba fun olaye to ba lanfani lati wa nbe bo ti je pe 30 minutes ni ma fi sari gbadua fun yin leyin gba ta ba jade mechanic womanesha gbogbo eyin ti won lo ijoba okunkun le lori agbara tin yo lenu tin yo seyin lenu tin je ise yin oju ajureyin mo lo ijoba olorun le lori loni latoni lo ki won tuwo in the name of Jesus Christ eyin omo olorun emi oluwa ni ka gbadua yi tun nawo wa ni baba lo ijoba re le mi lori gba mi lowo ina aye aye nina buku kan ti o le fin ti won ma ti bonu aye yan oluwa lo ijoba re lo le odekunle epafra da ko ti na lo le awon omo mi lori gege bi onijoba iwo lo ba mi gbogbo nti won pe ni na aye olorun ba mi pane nipa anu olorun in the name of Jesus Christ e wa gbe ese keta si waju e gbadua number 3 e wa ke baba lo ijoba re le mi lori kami ma won ti o ra anu gba ninu ose yi gbogbo nto su iku na te ba si loni bayi today is 27 bi awada bi ere nto ku to nkan mo ina mi kapi haladu hasha mo sole kan na oluwa lo ijoba re le mi lori kili o to su loni je ra anu gba enikan ni se bolide wa komo anu o molide gbogbo eni tin gbo mi ki anu ko dide fun o loruko jesu e wo gbogbo eyan omo olohun atomode atagba loni kan ru ebo anu emi mo so ati rubo lati jo sunday kan mo mu nkan kan pe baba mo fele irubo anu olorun sanu emi na ko to dale enikan ni woli kini account number 19 66 36 38 73 19 66 9 1 9 66 36 38 73 Comfort Life Mission International Access Bank bi yin o ba si wole elo eleyi 2017 42 90 47 2017 42 90 47 First Bank ni yen Comfort Life Mission International ni yan tun gbe jade eje nse bayi eje nki woli agbaye ni woli olorun alaye iko ati iriju eledumare awon na mo nsayeye iru oni bayi lo yo je children day bo ti je pe odun ti bodun le odun meta ni baba yen se won so odun le ya bayi won se odun ayajo awon ewe an lagbara olohun won si to nsayeye ojo ibi won enikan ni ta ni woli agbaye yen gbogbo eyan omo te ba ni anfani e mo ba nki won eni woli odekunle ni ke mo ki baba se bi oba baba smo mustafa baba se bi oba alaga ti oludasile seed of christ golden church gbogbo wa la nki to logun to logun mo n ba yin yo mo wa lanu le pe e sodun modun you will never have better last year your life shall be from glory to glory e po si ninu anu bojo bi se bo soju anu ke mo ra anu gba ni gbogbo ojo aye yin happy birthday sir long life and prosperity gbogbo eyan omo olohun te ekunle pelu baba se bi oba ki ngbadua bayi loluwa wi mo so tase idunu ko mo subulu ayo fun yin odun yo ni je odun ase mo fun yin e wa mo lo kesi happy happy birthday, long life and prosperity. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ mark wedding anniversary yín, ìdùnnú kọ́ mọ ṣubú lùwayọ̀. Ilé yìí ò ní bàjẹ́ nígbà kọ̀ọ̀kan. Ire ire lójú owó mọ́ rí. Ire ni ilé yìí ọmọ rí. Mo so omi yín di wáìnì nínú ilé yẹn. Happy wedding anniversary in Jesus' name. Ẹ bá mi kí gbogbo wọn mọ̀ bá ń kí bàbá ṣe bí ọba kí mọ̀ gbọ́ níbi tí ń bá wà. And lastly, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run. So nka Bíbélì tẹ̀lé wa lẹ́yìn báyìí. Inú Sam, ìwé Sam la dé 53 to 58. O ní ìwé Sam ta dé báyìí. Lágbára Ọlọ́run, à ń parí Bible bọ̀. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run fẹ́ send the testimony ẹ lo number ẹ jẹ́ loud, kó neat. 08081 71 65 66 ẹ send the message ire atanu ko ba yin e je mo lori Facebook. You are blessed. It is well with you.
1: La gelu FM jagaba gogo retio marun wanzo. Lagilu FM 96.7.
2: Oko ni fọlọ loke oro Oluwa gba oko e wa ipa to bori ipa agbara to bori agbara imole nla to ku ko le bori e eri awon woli Oluwa gba oko e wa eni lojo anu
3: eni ma tun ni
2: ojo ore ofe la re olu je ka anu fara won je ka anu fara won je ka anu fara won ogo ni fọlọ loke gbogbo bi ti omi ba de to ti gbo mi leni
3: be ni o
2: oruko mi ni woli hi o ajilori atamatase
3: yes sir
2: ti le se anse Christ Artillery Crusaders CAC atamatase tọlọrun ba gbe ibu joko agbara anu re kale si oluwo lona to gete egbe da ninu ibadan ha ada ogo pada fun o
3: hallelujah
2: fun ti olorun dawo fun ti tobi ati agbara re fun awon eri to ma nfin won
3: olorun
2: ba ti gubudo yen koni pojo koni posu awon eri awa ma gun eri lori awa da bi gba to je pe adogbon si iwo lope ye olorun ti ki ye oro ma kare ta koni na kai kadani yan ba so eri ni aya mi ma ja
3: yes sir
2: ama wo pe se ro ni so to ni nitori pe olorun lo wa ni di oro wa oba tin ba wa se
3: alagbara nla
2: ni o wa ni abe okuta lana
3: tun se abe mani
2: oni majemu tun rin awon eyan tun mo pe olorun be laaye awon eyan tun se eri pe won le se wa nigba ti olorun je wa agbara re to tun ogun aye awon eyan to tun asire awon to ba wa labe okuta lana to ba n gbo mi lakoko
3: yi
2: awon gan tun ma se ijeri si ninu program gan asire ogun ti tun repete awon yan gari loju ko dupe olorun be laaye ka te to wa so pe canceling time alagba ti n be leyin wa oluwagba oko e wa oluwagba oko e wa o ya ko ni naba oluwagba oko e wa
3: amen
2: o kan se mi ki ma yin olorun ori tin ba ronu tin mo ba ronu tin mo ba ronu ma ri wipe aye ope yo
3: oluwa roje
2: aye ope yo
3: oluwa ope yo
2: oluwagba oko e wa
3: amen
2: ni gbogbo bi to tin gbo mi
3: yes sir
2: lo fi sokan o
3: e fi sokan
2: ma gbagbe ojo Wednesday on the 10 June
3: yes sir
2: oni majemu ma ti soro oni gbogbo eni to woju Oluwa
3: be ni sir
2: fo mo
3: fo mo
2: o fe pa won lenu
3: kabisi re
2: gbogbo eni to na ti dimo
3: be ni sir
2: ti o mo bi to fe ya se mo Oluwa lo fe pa won lenu
3: eh baba
2: Olorun ba pe ni ona dimo lenu mo pa na ti lani
3: be ni sir
2: Oluwa ni gbogbo awon ti aisan kan tabi ekeji de mo
3: le yes sir
2: Olorun fe pa won lenu pelu itura
3: kabisi re o
2: Olorun o le soro ko Olorun se
3: be
2: mo ko Olorun o tu se mo o Olorun o so mo o Olorun ni soro o Olorun o si nbe o Olorun ki se eyan o debi ti o ronu pe wada pe o tu to be mo alagbara Israel lo mura Oluwo lona to gate egbeda ni ilu Ibadan Oluwo lona to gate egbeda ni ilu Ibadan Oluwo lo nbo ojo kewa ninu osu kefa na ni ojo kewa ninu osu kefa ha ojo Wednesday ha go bi mewa lale ati ma wo inu ibu agbara ase lo nigba ti o ba fi di owo ago meta lo ati round up ha ati gubudo ni kaluku ti so e gbon to ni majemu so ni oni gbogbo eni ba wojo Oluwa fomo to ba gu ibudo e kan do ba lese kan pe si bebe gbogbo eni ti se riri ko jewo ese ko toro ida ijese gbogbo eni ti se se dede kan tabi ki ko jewo ese ko toro ida ijese ko wa bere fun ore ofe a lo ore ofe ma lo Olorun o Olorun gbogbo egbe Oluwa gba ope
3: amen
2: inu mi ti n dun sile tori awon ajo to ma do omo lomo ni inu mi ti n dun sile awon to ti ropin
3: awon
2: to ma ro na bayo aninu mi ti n dun sile fun igbedide fun ona bayo feni to dupo Olorun ma gbe sori oko gbogbo eyan ti ni teki nu mi du
3: olo
2: so pe Olorun seun Oluwa gba oko
3: amen
2: ayan fe o ni bolo ti n gbo mi lakoko Oluwa de ni kin so aso tele meta.
3: Yes sir.
2: Bayi Oluwa Olorun
3: gbo gbo mimo.
2: Ni gbogbo ibi ti won titile ku.
3: Yes sir.
2: Titile ku kan kin titile ku mojo o.
3: Be ma ni.
2: Ko lojo o ni yo.
3: Ah ku se se o.
2: La ko kan ni na kabale
3: mi mimo o.
2: Gbogbo ibi ta titile ku ire.
3: Yes sir.
2: Aya to ni na ba Korea. Lo so jade ashile ku. Ashile ku. Ashile ku. Ashile ku. Egbo ni ri oni se ko se gbogbo na.
3: Be ma ni o.
2: Mo gbodo gbogbo awon to wo ko ba lara.
3: Yes sir.
2: Ti ai so wa lara won.
3: Yes sir.
2: Ti da muta bi soro ko wa.
3: Yes sir.
2: Ni naya kapoda. Ni na katoda ai ka todi ni aka. Mo so. Gbogbo egbo mi ni.
3: Amen.
2: Egbo iwo si.
3: Amen.
2: Egbo na ba yo. In the name of Jesus.
3: Amen.
2: Tojo baro win win win sile. Ile amurugbo jade. Gbogbo eni tin saseda. Gbogbo eni tin saseda.
3: Yes sir.
2: Ba lo Olorun mo gun tin ni kiwo.
3: Mo
2: so. Olorun mo gun ni kin so wipe lati sin lo ka lo se aseje.
3: Amen.
2: Ama shashiti.
3: Ah
2: shashiti.
3: Amen.
2: Ni takura.
3: Baba.
2: On ba nso lori eni ko ma import oja ni.
3: Mm.
2: O ma ndi di lo import from China from places.
3: Mm.
2: Won ni ko lo shora o. Eni to finu won bi ore, o fe de ara ju eru o.
3: Mm.
2: A de du e to ba daru o.
3: So
2: ro fe de pada sesi aro.
3: E
2: je ngbo dura gbogbo en to ni le shake.
3: Yes sir.
2: Eni tin taja. Eni to wa ni so oja. Eni mu so ti e sita. Eni ka ti e lo online. O ire to o ma finu won. Ta wa di ota to ma pada teda la kaka na ko ba ri asakada ni la
3: boruko
2: Jesu Oluwa ye
3: amen
2: o ye ye
3: amen
2: Oluwa ye pele o ye ye
3: amen
2: I kaka lo n fi ma ya yan
3: beni sir
2: egbo mi sir o fi omi lapa la lari na sina
3: beni
2: ti na ba ti jo to ba ti do mi ibi omi apa nu mo mo so
3: pelu
2: na ta atun ye ka
3: amen
2: in the name of Jesus o ba mi so lori enikan
3: yes sir
2: o fe lo ra truck oko nla lo fe ra truck la ni o
3: beni o
2: ma wo li ni ko woju le dada
3: yes sir
2: eni mu e lo yen ma gbekele 100% ko ma ba pada ka ba mo ha emi odale
3: yes sir
2: ogun odale
3: ti
2: so ni lowo dele
3: loruko
2: Jesu Oluwa fo asegun
3: amen
2: in the name of Jesus
3: amen
2: o ma lagbara o
3: ani agbara o
2: gbogbo en lo mura
3: e mura
2: ma se cancel le ni o
3: yes sir
2: ibadan ni ma ti se o
3: yes sir
2: gbogbo en te wa na bekuta te ro pe mo tun bo le ni mi o wa o ije anadu mo roro lenu mi o wa o o tun di Tuesday to bo
3: so
2: en te wa la bekuta e ma wule wa la fe wa le ni o e mo wa la fe mo e mo wa ni sabi o leni mi o wa o tun di Tuesday to nbo an lagba oba to la ya toro ojo Wednesday to nbo gbogbo en te wa ni sagamu ati gbogbo agbegbe e te fe ri ni bi woli ibi te ma wa o na pe ni ijoku community hall
3: ijoku community
2: hall ijoku community hall London Sabo Bridge
3: iyan
2: ni sagam so be lati ma pade eyin to je ijebu ode Thursday to nbo Thursday to ma tele a ma wa ni akitomide hall arcade hall a ma wa kakaku di ago mesan laaro
3: beni sir
2: o ma di ago mejila ni osan
3: yes sir
2: a wa pale titi ago meta abo
3: yes sir
2: so that is what the difference abo gbogbo ibi to ku ago mesan laaro ni
3: ago mesan
2: ti wa pale ago mejila
3: yes sir
2: sugbon ti akitomide oyen
3: beni sir
2: ago mejila osan
3: ago mejila
2: a de pale titi ago meta sime
3: yes sir
2: mo soro jade ide wa ja
3: amen
2: in the name of Jesus
3: amen
2: e ja lo yin baba tin gbadura wa alagbara toju alagbara
3: alagbara
2: na alase nla
3: alase
2: wa gbe owo re soke
3: o da sir
2: a kan fe ki ogo ogo soruko mi mo
3: yes sir
2: bo ba se lagba to ni ko se ke o ya o o lo le ko Jesu Oluwa wa
3: amen
2: teri re ba
3: yes sir
2: o te le mowo kun re dani ma wo Jesu lori ga gbelebu
3: so
2: pe oro
3: oro
2: ta fi dale aye
3: na
2: te se ka se loro wa oro to wa pelu olorun to je ni pase ladan gbogbo
3: leyin
2: adan kan mi mo oro olorun wa ye mi ri won na ba yo fun mi gbogbo ogun to nja mi yi wa yanju e fun mi sina ire fe mi na la de bukun kan mi
3: te
2: ke mi na rowo na
3: ki
2: le ko to mi lowo
3: ke
2: mi na ma jiya mo
3: ki
2: won na ba yo
3: mo
2: mo ko gbadura mi olore to si
3: ati
2: olore okere je dide kan se mi lore
3: ko
2: mi tere ti mo fe Jesu Oluwa wa
3: amen
2: ya kun le se mejeje bayin
3: yes sir
2: a kan fe ke mi mo mi mo so Olorun mo ogun
3: yes sir
2: bi awon angel se ke ni
3: ro mi mo
2: e wa wa fun le bale
3: o
2: le bale kule ko do we meje
3: dile
2: so wa furi bale
3: o
2: ya o mi mo mi mo mi mo so lo lo awon ogun gbogbo bi to tin gbo mi ayan fe
3: deni o
2: ha eni ma se ku pa ko ni sore
3: amen
2: eni ma ba ti wa je ko ni ba wa sore
3: amen
2: ha ni bo sowo re bi
3: ota
2: in the name of Jesus
3: amen
2: gbogbo eniyan mo so fun o
3: yes sir
2: bibeli mu ko clear dada mo soro yen ni boya na abijeta
3: deni sir
2: ministry to je oldest ministry
3: eyo
2: oni ministry awon woli
3: yes sir
2: ba ri ko ni gbogbo testament
3: beni sir
2: oro to ma gbo na ni oro awon woli
3: awon woli
2: woli woli woli
3: yes sir
2: ke to so nipa priest
3: yes sir
2: ti won pe ni awon alufa ah Mẹ́ẹ̀dì Sẹ́dẹ́kì náà kọ́kọ́ sọ. Àlùfáà tán ọmọ ìpínlẹ̀ àtòpẹ́ ẹ̀ tí wọ́n padà pè ní Jésù. Tọ́ọ̀bà tún máa gbọ́ kán máa sọ̀rọ̀ àlùfáà. Ẹ máa gbọ́ nípa Jẹ́tro. Àlùfáà mi díani. Ṣùgbọ́n wàá ti máa gbọ́ nípa wòlíì wòlíì wòlíì wòlíì. Mo ti sọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ṣé rí ẹni tí à ń pè ní wòlíì tó bá jẹ́ wòlíì tó tó látọ̀dọ̀ Ọlọ́run, a máa ń bí wọn ni o. Kí ló tó délé ayé ni àmì ti máa wà pé wòlíì kan ń bọ̀. Ọmọ ọ̀tọ̀ ni wọ́n máa ń jẹ́ ibù nínú ìdílé. Mo rántí ohun tí Olúwa sọ níwèé Jeremiah orí èkíní. Ó ní kí èmi kí ó tó da ọ ní inú. Èmi ti mọ̀ ọ́. Kí ìwọ kí ó sì tó ti inú jáde wá. Ni èmi ti sọ ọ́ di mímọ́ àti mímọ̀. Èmi sì yà ọ́ sọ́tọ̀. Ṣe wòlíì fún àwọn orílẹ̀-èdè. So wọ́n máa ń bí wòlíì ni. Níṣẹ́ pé ìránṣẹ́ ìdájọ́ ti kalẹ̀.
4: Ìránṣẹ́
2: wa sọ pé wòlíì. Gbàmọ́ adájọ́ ti kalẹ̀ sí.
4: No.
2: Ó ṣe lè di wòlíì. Wọ́n á ti jẹ́ wòlíì tẹ́lẹ̀. Ọlọ́run á ti fi ẹ̀bùn yẹn á ti bí mẹ́. Nígbà tó bá wá ń dàgbà, ó wà á bá olùkọ́ni rẹ pàdé. Ó lè jẹ́ àgbà wòlíì tó jù ẹ lọ. Yóò wá jẹ́ atọ́nà fún ọ. Bí Elijah bó ṣe jẹ́ atọ́nà fún Elisha. That is God. A gbé wòlíì dìde. Àwa máa sọ̀rọ̀. Ṣé rí ọ̀rọ̀ wòlíì? Nonsense ni o. Àwa máa padà di sense. Tó níbi tí wòlíì bá ti sọ̀rọ̀ ń gbà mí. Àwa ò pé ìsọkúsọ wo ló sọ. Ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ Ọlọ́run bá bẹ̀rẹ̀ sí ṣe. Wà wá bẹ̀rẹ̀ sí máa dúpẹ́. Olúwa ní kí n sọ nǹkan kan. Ìlú Ìdẹ̀ṣin máa dùn lọ́dún yìí o. Ẹ kọ́ sílẹ̀
4: o.
2: Nàìjíríà tẹ̀ ń wò
4: yìí.
2: Ìkẹ́ ṣe máa dùn fáwọn yìí. Bọ́ ọ fẹ́ bọ́ ọkọ̀ lórúkọ Jésù ó máa dùn. Ẹlòmí ti rọlé ayé ẹ̀pín
4: báyìí.
2: Epo wọn oúnjẹ wọn gbogbo ẹ̀ wọn. Ó ní ọmọ kìnìún máa ń ṣe aláìní. Ebi dẹ̀ máa ń pa wọn. Ṣùgbọ́n àti agbẹ́kẹ̀ ló lùwà. À ní ṣe aláìní tó dáa. Olúwa rán mi sí èèyàn kan báyìí. Inú gbèsè burúkú kan ló wà. Kò tẹ ilé tó fẹ ṣe bí kò sá lọ níbi tó dúró ni. Olúwa ló máa padà máa yá àyàn lówó. Kọ ọ̀rọ̀ mi sílẹ̀. Torí wàá ní atúnṣẹ́kù. Ọ̀nà máa là fún wa. Sàmí dáadáa. Nígbà tó dé verse 9. Olúwa ó ní Olúwa sì nọwọ́ rẹ̀ ó sì fi bẹ ẹnu mi. Olúwa sì fún mi pé ṣáwo èmi fi ọ̀rọ̀ mi sí ọ ní ẹnu. Ọlọ́run ló máa ń fọ̀rọ̀ sí wòlíì lẹ. Mo sọ fún woman kan. Woman yẹn ti dàgbà. Mo sọ pé màmá mo dẹ̀ rí tẹ́ ṣe white wedding. Owó kì owó lẹ̀. Ṣé láwọn tó wà lábẹ́kúta lánàá. Wọ́n á rí bí Ọlọ́run ṣe ń tú àṣírí ogun àwọn èèyàn.
4: Bẹ́ẹ̀ni o.
2: In fact ẹbí ẹni tó bá wá léèrè.
4: Bẹ́ẹ̀ni
2: sà. Ohun tó máa ṣẹlẹ̀ ohun tó ń ṣẹlẹ̀ ohun tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀. Life ló wá jù síta. A ń lágbára lọ́jọ́ Friday ń bí o. Tó dáa máa ṣe program báyẹn Friday. A ní agbára jù. Àmọ́ Kásẹ̀lì wà lélẹ̀ ó wà lọ́la. Àmọ́ Friday ọjọ́ program ni àwọn yẹn ti máa dé. A ṣe program yẹn láàrin aago mẹ́sàn-án sí méjìlá. A ti wá wọ ní ìsọjí àṣìṣe Ọlọ́run lọ. Ó wá down. Nígbà tó dé verse 10. Ó ní wo ní òní yìí ni èmi ọ̀fi ọṣẹ olórí àwọn orílẹ̀-èdè àti olórí ìjọba wọn ni láti fàtú láti falulẹ̀ láti parun àti láti wólulẹ̀ láti kọ́ àti láti gbè. Jẹ́rí àṣírí kan wà tí Ọlọ́run fún àwọn wòlé. Mo sọ èdè kan ní ọjọ́ kan bí o mọ̀ gbà tédè yẹn jábọ́ lẹ́nu. Ó ní kí n sọ nínú program
4: kan.
2: Mo wá sọ mo ní oúnjẹ tí ẹ̀yìn èèyàn fẹ́ jẹ ọwọ́ àwa wòlíì ló wà. Ohun tí àwa náà fẹ́ jẹ ọwọ́ yín ló wà. Mo wá béèrè ọ̀rẹ́ níwájú ọba tó dá mi ohun tó yà mí lẹ́nu re. Ẹni tó retí appointment nínú ìjọba náà tó wà ní program ó dẹ̀ rí gbà lọ́wọ́
4: kan.
2: Ẹnì kan wà ó fẹ́ máa ṣe rúbà ó wá wá ìrànlọ́wọ́ wá. Ẹni tó wá bá ìyẹn wá disappoint ẹ̀ ló fi wá síbi àdúrà. Nígbà parí àdúrà according to ohun ẹni tí ò lérò ló kàn gbé mọ́tò fún. My God ní àkókò yẹn ni àwọn more than six people rí visa lóyìnbó
4: gbà.
2: Lára àwọn tó rí físà gbà lóbìnrin kan tó kàn ń ta èso. Ìyẹn nìkan kọ́. Mo rí èèyàn tó jẹ́ wípé wọ́n kàn déédéé fún ní appointment oúnjẹ ilé ìwé àwọn ìjọba. Wọ́n wá fi ṣe general bí coordinator tó jẹ́ pé òun ló tún pín owó jáde. Ṣẹ́rí Ọlọ́run yìí òun ṣe ń pè ní àwa márídìí. Oh my God! Wòlíì àkàn sọ̀rọ̀. Ọlọ́run wa dẹ̀ ti ọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn. Ẹnìkan Olúwa dẹ̀ sọ fún mi. Iṣẹ́ rẹ̀ tó dojú dé yẹn. Oṣù mọ̀ ti fẹ́ parí. My God. Olúwa dẹ̀ ní sọ oṣù ìlà ó gbèdìde. In the name of Jesus. Yàtọ̀ ọgbà tó bá ń bọ̀ lọ́jọ́ Friday. Ẹ̀mí Ọlọ́run sọ fún mi pé nǹkan tó bá ní ṣe pẹ̀lú iṣẹ́ kò mú dání wá. Olúwa ní kí n àmẹ́ ti gbogbo ẹ̀. Olúwa ní ìgbédìde máa ṣẹlẹ̀. Obìnrin kan aláṣọ ni oníṣọ aṣọ. Ìgbèsè kàdédé ń rọ wọlé lójijì kò tiẹ̀ yí ẹ. Gbogbo ọjà tó dàbí kó tako jẹun ni. Onímọ̀jẹ̀mú ni kò wà ń bẹ̀ lọ́jọ́
4: Friday.
2: Ọwọ́ ilé ayé ti fẹ́ sún ẹ mọ́tò yẹn gan ó ti dàgbà náà ó máa wà ń bẹ̀ lọ́jọ́ Friday. Olúwo tó wà lọ́nà tó gètè gbẹ́dá látàmátà olúwa lòun fẹ́ wa mọ́tò tuntun fún
4: èmi
2: ò mọ́ ṣe fẹ́ ṣẹlẹ̀. Ó ní òjò lè má rọ̀ nígbà tí ogun dé tẹ́tí wàhálà àdìmọ́ sọ fẹ́ mu ní tó bá wòlíì ní ifá àtù onímọ̀ kàfẹ́ wòlíì ní tún gbèrò tọ́ọ̀ bá gbọ́ dáadáa. Ó ní ní verse 10 ó ní
3: lati oni ohun ti so di oba lori ijoba lati fatu lati falule lati parun lati wolule lati ko ati lati gbe kinu tun be lati fatu yen nipa isotele ogun to ti ja gbongbo saye eniyan oro a wa jade lenu woli
5: wa
3: de fatu
5: wa fatu
3: itun me niyan lati parun bi ogun ti da mu aye eyan oro a jade woli ani lo se ba lo se ba kini ade
5: parun
3: lati gbin sometimes ago okunrin kan sise irin lo se ta ba lo sona kwara te ba gbe osogbo ko da lo awon ton se nini gbogbo kan ti dojuro ti lole
5: yesu
3: e ma woli ni kin so fun
5: yes sir
3: ko lo ra efo fura lara eni o ko de si obe obe to ba wu jeju o je to ba feran ju ko se ko gbe wa ngba to gbe wa
5: yes sir
3: ko to je ko seku e ma woli ni kin ka won kankan si ninu bibeli nji won pe ni se woli ni
5: beni sir
3: nigba to ka tan mo no ya leyin gba to pari awe ti mo ni ko se mo wa ni ko je o je yen bo se je ma je o je o yo seku mo ni bayi lo luwa olorun mo gumi lati sin o ma je aje lati aje seku mo ni ko lo ko pe mi
5: fe sir yes sir
3: ko pe 4 months
5: yes sir
3: won ya won ko ya lowo millions kan ibe ni se ti bere pa
5: yesu
3: mo so jade mi o mo kilo ti da olorun atun se de loruko
5: je
3: eh okunrin ibo kan wa mi wa unless wo ye lo tin ta so bayi gbogbo nkan tin lole
5: tabi si re
3: o kan lole lo ba de jide to de bayi
5: yes sir
3: ah emi olorun ko so la ni ero arakunrin yi ologbo kan wa nke ko si un to nse to ba ti ke o wa wa taji loru titaji to ba ti taji ori o kan dede ma fo e oni be ni a de fo e moju oni be ni mo ni den wa wa be si se le to wa to be some children wa wa sick oni be ni wa wa be si no sickness oni exactly mo ni ko si un to nse ogun tan fe fi pa se re nu ise de ti lo le oni na true o emi awo le making so fe lo se bayi lo se bayi lo se bayi
5: yes sir
3: to the glory of God ko sai seyan mo sugbon ise re wa dide pada
5: yes sir
3: gbogbo ton lo
5: beni sir
3: lati fi ma de du lati da emi mo falule lo woli am bini o
5: beni sir
3: woli o ma nidi woli o ma ni ise woli ma ni ipe woli ma ni igbese to ma gbe
5: beni sir
3: woli ma ni to ba ntele
5: yes sir
3: sugbon bibeli ni ati dopin ojo ti opolopo eke woli yi o dide
5: be ba ni
3: loruko jesu mo gbadura a ni bo sowo
5: amen
3: Hello, mura leni.
5: E mura o.
3: Ago mẹsan.
5: Yes sir.
3: Ni ma bere kansele.
5: Ago mẹsan.
3: Tete de ko to di ago mẹwa o. Awon eyan ti po nle.
5: Yes sir.
3: So mi o ni fe ko wa de bi owa agento 1. After 12 ko wa lo wa ri woli. Aye wa leni. Aye wa lola Thursday.
5: Yes sir.
3: Amo Friday combine a se program a tu se kansele.
5: Yes sir.
3: Ni gbo.
5: E gbo o.
3: Woli mo salaye nipa woli.
5: Yes sir.
3: O nle ni to ma so kan Olorun.
5: Yes o.
3: Aba e mo ye eyan ti je yaju.
5: O ti po.
3: Won ti mix woli mo pastor.
5: O po.
3: Woli ni o destiny ministry.
5: Beni sir.
3: Woli je so fe wi pe to ba wo gba awon iwe awoli lati Genesis.
5: Yes sir.
3: Ti o. To fi lo debi to pe ni Malachi.
5: Yes sir.
3: Wa ri pe won close e won fi ami si.
5: Rara.
3: Be lo ma wo New Testament.
5: Yes sir.
3: To ba de Matthew, ngba to ma pare won si ami. Ngba to ba de Mark won si ami. Ngba to de Luke won si ami. Eyo kan to ku ti won si ami si. Ohun na tun pe ni Act of Apostles si awon apostles. Iyan ni pe emi mo lo ma ndare.
5: Beni sir.
3: So ministry apostle lo sumo woli.
5: Yes sir.
3: Ika won ojo alegba ara yi.
5: Kabisi
3: o. Oni wi pe
5: yes sir.
3: Awon na ma ti emi mi mo dari. Bible da so wi pe iye awon ti a ba ti pa se mi mo dari.
5: Beni sir.
3: Awon nikan lo mo Olorun.
5: Awon nikan lo mo Olorun.
3: Mo ni wo bi.
5: Eh.
3: Oluwa ni kin gbadura.
5: Yes sir.
3: Ogun ma se lo daye. Be de ni Olorun so opon woli le. Ninu iwe mimo e to fi so wi pe ija awon Olorun yo se nkankan. Ṣùgbọ́n owó fi ìkọ̀kọ̀ ohun àwọn wòlíì ti ṣe ìránṣẹ́ ọlọ́run ló ní iṣẹ́ ní ti o máa sọ tó fẹ́ ṣe fún
5: òun fẹ́ ṣe
3: ẹni pé àpẹẹlẹ tó tó bẹ́ẹ̀
5: o ti ní agbára sá
3: ẹ̀ tó ní nígbà tó bá túnde ìwé chronicle ni
5: bẹ́ẹ̀ ni sá
3: gèjì orí ogun ó ní tó ọba gbọ́ ọlọ́run gbọ́ àmọ́ fìdí rẹ múlẹ̀ ṣẹ́rẹ́ àìmọye ló gbọ́ ọlọ́run gbọ́ bóyá mo sọ bóyá jẹta àbíjẹ ni mo ní tó ọba gbọ́ ọlọ́run gbọ́ o lè rí pòdì mú ní church o lè di pastor o lè di deaconess o lè di evangelist o gbọ́ ọlọ́run gbọ́ nìyẹn wọ́n fìdí ẹ̀ múlẹ̀ o lè jẹ́ olórí ọ̀ṣà o lè jẹ́ ìyá ìwé bàbá ìwé o ní pẹ̀lú tó bá ń jẹ ní church
5: ni
3: àmọ́ kò mí pé kí ọ̀rọ̀ rẹ lójútù kò mí pé kò ṣe rere ó ní àmọ́ tó bá gba àwọn wòlíì rẹ̀ gbọ́ ó ní wà á ṣeré ní kọ́lọ́kọ́ ó wà nù bíbélì so àwọn èèyàn wọn àmọ́ tó ń pè ní mínísì wòlíì èmi dẹ̀ ń sọ lọ́wọ́lọ́wọ́ lẹ́sẹsẹ wọn ni wòlíì wọn kí pa wọn kí wà sùn wọn kì í ṣe kinní kan wọn sọ̀rọ̀ ìjọba ọlọ́run mínísì wòlíì yàtọ̀ òjíṣẹ́ ni wòlíì yàtọ̀ máa sọ pé mi ò kì í ṣe oníwàásù mi ò kì í ṣe tíjà ẹnìkan wà ní bàbá ṣùgbọ́n you are full time trained and ordained women's pastor wọn obìnrin ò ti jáde lóòótọ́ pé àwọn ní lóòótọ́ london bishop abiyoyinka nana ti train ní full time ẹ̀yin wálé yìí ò kì í ṣe tíjà mo náà train mi as a teacher ni ẹ̀yin wálé kì í ṣe pastor mo náà train mi as a pastor abinibi yàtọ̀ sí ability abinibi wòlíì ni àwọn tó lè sọ̀tọ̀ mi 50 years ago wọ́n ìwàláyè awon to le so to mi 52 years ago won iwa laye be some days ago
5: yes sir
3: church kan ta da kale nbe ti mo je woli nbe ni 40 years ago won se se anniversary won ni april ni
5: yes sir
3: to ki se wi pe boya agba ta bere se oluwa la se je woli ebu temi ni
5: ebu abi mo ni
3: a ma ran mi ni se ni
5: yes sir
3: oluwa to ti ran mi ni se gbogbo eni to na dimo oluwa ni kin lo kede to ba gbagbo ona yen la mo so ni jada bi jerin mo ni wo woli to ni ki wa su ki jere okan se o nkan lo jere okan olori aborisa jagun jagun ni inu we aba keji
5: beni sir
3: Namani olori ogun
5: Namani
3: se ko pada wa so pe ohun laye ohun o tun bo ni sama
5: so be o
3: ha mo ye lo wa ta be se na se wa
5: yes sir
3: nigba ti emi won baba aye pade a de yi pada pada pada mo ti ri eyan to je arm robber bo se ndi waju mi bayi ni mo ri eje leje kai mo kan awon to ba wa todo mo pe ikokan mo ni pa iro o tori mo ri ku ni waju e mo ni mo ri eje lara mo ni ti eje ba de jade
5: teni
3: e ba sha pa ni a je pe to ba jobi ni ma lo ti seyun seyun mo ni sepe je wa lara e o
5: jesu
3: asile o le tu o
5: sugbon
3: oluwa ni ko ba le pada o le ni abapa yan o ni o le lohun ja sugbon lati oni ohun o tun ja mo
5: jesu
3: en kan gbo mi o ni ku sinu ogun
5: amen
3: oju mi ma ri gan o ti a pe ni woli
5: ma ri
3: n ta pe woli to ba gbo kesi yan awa are yan ti ari ari
5: bene sir
3: awon to ba wa ni awon program aso olura de son ko owo bi ni yi ah mo ro mo kan to ni leyin e so se pe o n di omo lowo ko na e ka gbo pe mi obi mo ri
5: bene sir
3: iwa ba gbo pe o ti se oyun abi ani bene sir ibai la se ni ti solution ma wa o si to lorun o le se
5: si o to lorun o le se ori
3: o si to lo se o la se pe ni awa ma ri
5: yes sir
3: olorun to le se
5: baba
3: awon eyan so ere e je ka gbo ere awon eyan
5: yes
6: sir oruko re ati bi to ti soro
7: oruko mi ni mudasu romo ke lati ilu iwo ilu iwo ni alaye mo dupe lowo olorun olorun atamotase tori pe tele tele ese mi o le bere bayi ki n bere ki n yagbe ma na ro bayi tin ba fe to ma na ro ni tori pe ese ni yo se kore ṣugbọn igba mo tin gbo program yin te ba tin gbadura mi na mo gba ma mo gba ma mo gba e mo so yi pe n gbo ba di pe oya olorun atamotase wo mi san ma mo se bayi oluwa wo mi san ma san tori pe won ma wo mi lo le pe ki a ni eleyi so ma fun mo mi san ma san e sa ma wi be ṣugbọn ngba mo san wi mo san wi mo san wi mo wa ri yi pe emi si le bere yagbe mo ri pe
8: e tin bere yagbe Hallelujah!
7: Hallelujah! That's why Mama ra ogun. Mama ra ogun. Mori pe bin bari. Ran kakam pe ma ogun ma. Ma se kate pe esen wo sa madam la muti o. Se wo sa wu se wo sa madam. Suba ma mo sa se. Olorun ata mata se. Wo mi san. Ma san. Ma Olorun si wo mi san. Mo dupe lowo Olorun.
8: Won gbadura.
5: Loruko Jesu.
8: Ogun to ti se ko ni gbe.
7: Ami Jesu. Ami Jesu.
8: Ase ni mo fi so.
7: Ami Jesu.
8: Ogun ye o tun gbe ri ma.
3: Bọ́ lọ́run àtàmátà ṣe ṣe ṣe nìyẹn
5: àì
3: kú àìsàn ìpàkùdà ẹjẹ́ lọ ṣe wo mísàn máa sàn.
8: Orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù ẹ̀mí lò ẹja Jésù ọlọ́run àtàmátà ṣe wo mísàn máa sàn jàmílà máa nà ọlọ́run àtàmátà ṣe wo mísàn máa sàn jàmílà máa nà ọlọ́run àtàmátà ṣe wo mísàn máa sàn. Ní ọjà tó rí mọ́sán jẹ́ kẹ́lẹ́ mìíràn ní orúkọ Jésù ọjà agbára yìí olúwa wa máa check ara yẹn máa check ara yẹn máa check ara yẹn máa check ara yẹn ní gbogbo bíi tí ọfà ẹsẹ wa ó yẹ jẹ́ náà nìka ètò kanada nínú ẹkẹtẹ ọba ní ẹkẹlẹ ẹsẹ dalẹ jẹ ẹsẹ yẹn máa lẹ báyìí kò dìde sódẹ nínú ẹkẹ sódẹ ẹkẹ ká ní màá lìyà lórúkọ jésù ẹsẹ yìí bẹẹ wọ sàn bẹẹ wọ sàn bẹẹ wọ sàn check ẹ báyìí wà á rí pé ọwọ́ kan ti débẹ̀ òṣìṣẹ́ máa rò lápá yẹn. Ma bend yen yen yes ma be o ya be lori ese ko ma dite pelu e ma mu kankan dani mo soja de loruko baba ma temi mo loruko jesu o ya gba itu
5: so
3: ya check ara mu fe gbe ri eniyan gbogbo to le se tele ma se bayi owo loruko jesu o ya ogun ya sha yes check ara odu bayi lo o ti ri wo san niyan ewe ma se to le se ma kule lori ese ko ma ro la bayi mo fe gbe ri eniyan mo fe gbe ri eniyan loruko jesu oro re je ka
5: me
3: e ka da ita ka ba ara ka si maka ogun ya sha
5: amen
3: o ba ni ki gbedu awon kan sha isa ilowo lowo ẹlòmí àìsàn gbé sí mi mo sọ mi ò mọ owó àìsàn tó ń ṣe báyìí nípa ìnà lọ́jà tó lè ó yẹ gbé ẹ̀mí lọ́wọ́ rẹ̀ ọ̀nà ńlá fún ọ̀nà ńlá fún àìsàn yẹn lọ ìgbèsè yẹn lọ àgbàná yẹn lọ ọ̀nà ńlá amáwo sọ ìgbà ní mo fi ẹ̀rí àlòkù tí mo fẹ́ gbà wọn àmọ́ kí n tó gba ẹ̀rí ẹ̀ mo gbọ́ nǹkan kan nígbà tó lọ́wọ́ sọ wípé àwọn kan ṣàìsàn sọ olúwa ni àwọn kan wà lónìí ọrẹ tí wọn fẹ san ó dàbí èdìdí ìbéèrè nǹkan ni fún àwọn tó bá gbàgbọ ó ní iye àwọn tó gbàgbọ àwọn láti agbára fún láti jẹ ọmọ ọlọrun àtàwọn tó gborúkọ mímọ ẹgbẹ owó sà rí àkàtà àmàlẹà mo sọ agbára àwọn àgbà tó fi dínà èrè yẹn agbára yẹn tẹríba fún àwọn kan lówó dímọ wọn báyà ọ̀nà eré dímọ lómi ọ̀nà ilé òyìnbó dímọ lómi olùwádìí ẹni kí n gbà tó ọrẹ tó fẹ san lẹni ọrẹ asínà ire tuntun ni sà mo dúró ní ilẹ̀ ibùdó agbára yìí láti ṣọtẹlẹ ọ̀nà tó dí ọ̀nà yẹn náà. wari o leni mo ma je mo ni ko ma wa go merin abo kere gege leni oluwa so wi pe ire airo tele ati ona to ti di yen de ma la eh oh my god iwe chronicle keji ori ogun oni to ba gbo olorun gbo oni wa fi di e mule amo ti o ba gba woli egbe oni wa serere akoko isere de bayi bi mo se soro eh gbogbo iwo to ma fi ore rubo leni fun asina ati asejere bo se rubo yen ni oruko jesus o ya isere ona to ti di yen ona yen mama yi yanu la ma se oni gbo dura fun mama kan o se rubo ti en ko ruta won me ebo oni ki se teyan kan gbogbo eyan to mo to mo loluwa ni ko rubo leni egbo se gbogbo to ma di idile lowo to n bo ko idile je to n ba ise won je mo so leni bo se se rubo yen ogun yen se they run out by you. Ha! Oh my God! I can't number one fellow. I talk about Romeo. I talk about Romano. I talk about Wow. I talk about my dear Romeo. Dila. Edidi. My dear Mo. A shilling it. I want you shilling. Oh, when he are you going to marry Danny? Buy no new one. I'm going to go. But don't take dinner. Let's start. Oh, yeah. Go. I shut him. I can't number one fellow. For what all bad bonus. Oh, one in the back of the Agomani. Oh, God. Oh, one is cut off. Can't let him foot on Perry. I bet 12 hours. But look at our long. I'm going to go. I'm going to go. I'm tomo kun ni kan ku egberun ma ran owo egbugbo ni egberun omokun yen to fi se rubo ni ojo yen o fi se didi pelu olorun ba to ma de bi se e mo to sa sele si to ga kan ninu oyo si o fe fun ni ebun ti e de bi kokoro moto le lowo to wan so ba ga pe prank ni oga e nton ni prank ni it's a prank to ga de de ko iwe to fi le lowo to de gbe moto yen fun Camry ah ah gbugbo ni egbo na ah me ni to to kan le ni to ba je wo ni rebe kan o ya na wo so ire ya to ba je pe o fe transfer ni o ya na phone yen si waju a ma gba how I shut him in the name of Jesus. I can't remember the fellow you call it. UBA.
9: UBA.
3: UBA.
9: UBA.
3: 10. 24.
9: 24.
3: Double 7.
9: 77.
3: 50.
9: 50.
3: 80. 80. Brother, UBA.
9: 10.
3: 24.
9: 24.
3: Double 7.
9: 77.
3: 50.
9: 50.
3: 80.
9: 80.
3: Oruko to ma ri ni be Christ artillery at amatasi. Ha, gba ka number like us. 10. 24.
9: 24.
3: Double
9: 7. 77.
3: 50.
9: 50.
3: 80.
9: 80.
3: Eyan meji la akoko yen da. Bo ba je eyan surely meji la luwa. Ti a pe omo eyin meji la fu Jesu. Ta wa pe odun ni osun meji la. Bo ni oruko Jesu. Onale. Ire to mo ko le gba. Ka eyan meji la akoko yen da. To ma koko sore bo se se yen ire je owo je ibukun yen ogun yen in the name of Jesus gbogbo eyan lo mura o cancel wa leni ago mesan lo o pe ju tabi ko to lu ko ti de ki number ma ba jina si atete deni atete lo a kan gbadura bi ise didi e ade bere cancel so ti wi gbogbo to ba ru e loju epo olorun ka o ya ko se dodo woli ko se ma so pe nkan bayi lo gbe e wa nkan bayi lo nse no woli lo ma ri to se a de so pe nkan bayi ni ati gbese to ma gbe tete de o se yo se to lo ni ki se cancel fa wi yan ni mo de ready a se lo ni a se lo la Friday yen special ni Oluwa te ni pe o fe yanju ogun awon lojo yen to ba tun di Saturday ma round up ti Saturday wakati meji pere ni
9: o
3: lo se beta mi be eyin na mo pa baba di Thursday Friday e ro ti ma pa elomi o wa Friday Saturday koko ni ore ofe mo won to ba te wale ni lucky lo je fun then eyin te wa ni Abakuta ti lojo Tuesday again o e mo wale ni o then gbogbo eyin te wa ni Sagam Wednesday next week na tun ni yen ni Ijoku community hall under Sabo Bridge so be let ma janfani te mo ma tu asiro ogun fun yin to ba di Thursday Ijebu Ode la ma wa Ijebu Ode ni Akedol Akitor video lagba ba to la ye ati orun ibe la ma wa ni Thursday instead to jago mesan ago meji la si meta ni ti won that just the difference but every Friday Oluwa la mama wa lagba ba to la ye ati orun ah emi mo de ma je wa agbara in the name of Jesus
9: amen
3: en kan fe gba kan number en lekan so ya gbo ah o te ni lucky leni Oluwa ni gbogbo awon to ba sile ni anu gbodo fara won fun won leni anu o si ni anu lo nsogo lori te idajo gbogbo eni to ti wa nu so idajo kan tabe keji anu ma yanju e in the name of Jesus gbo akan number na bayi UBA
9: UBA
3: UBA
9: UBA
3: 10
9: 24 24
3: double 7
9: 77
3: 50
9: 50
3: 80
9: 80
3: bona kan so UBA
9: UBA
3: 10 24
9: 24
3: double 7
9: 77
3: 50
9: 50
3: 80
9: 80
3: Christ atile da tamata se lo ba ri be ogo ni ja omo eyin eyan e lo follow page mi bayi lori YouTube YouTube ni o ajilore atamata se prayer life bo se YouTube bo se TikTok bo se Facebook ajilore atamata se prayer life gbogbo eyan pata e lo sori YouTube o ni awon igbese kan ti mo fe gbe fun lori YouTube e lo follow me bayi ajilore atamata si prayer life. Then over fa wo page mi ki le ma gbadura fun e. O wo e ku ma gbadura fun e. Oya ati eyin meje ti akoko te ba for support ti wa. Pelu eyan bi merin mi je kin gbadura fun e. Ma fun ni number ma gbadura fun e. Ma so nton share, ma so gbese to ma gbe, ma so risogun re ati ona abayo to ma gba lori e. Number ni o 070 07 0 3 5 35 2 3 23 1 4 14 1 7. WhatsApp number mi na ni o. Bọ́lá ẹ̀kan sí 070 070 35 35 2 3 23 1 4 14 1 7. WhatsApp number mi ni o le ni ki fi add ẹ ko le wo prayer group mi. Gbọ́ number na lẹ̀kan sí ẹ̀yin méje àkọ́kọ́ tó bá fẹ́rẹ̀ support àti èèyàn mẹ́rin mi tó bá lè tètè kọ́kọ́ pè. Ẹ̀yà bọ́lá ẹ̀kan sí 070 070 35 35 2 3 23 1 4 14 1 7. Àní sọ̀jọ̀bọ̀ Ọlọ́run ṣé gbogbo ohun tá a ní. Emi ni wole, emi lafe, emi ni babalawo, emi ni pastor, emi ni dike, emi ni dikinesi, emi lo lowo, emi lo loro, emi lo loselu. Ojo kan gbogbo wo dagbere laye mi. To baku ta baku. Nibo le mi wa nlo. E ja ronu ile Olorun o. E ja ronu dada. Afani ki lo je fi yan ki je raye ko so emi ran. Loruko Jesu ni so jobo.
10: Amen.
3: Olopo wada leni, ko gba Jesu Oluwa. A ori anugba.
10: Amen.
3: Jesu Oluwa.
10: Amen. Olorun atamata pe o. O se bebe.
11: Lagilu FM 96.7. La Gelu FM, Jagaba Gogo Retio, Ma.

Okay, le Africa. Lásìkò tó ń ṣe ìfilọ́lẹ̀ ìgbéléwọ̀n ìdálé-iṣẹ́lẹ̀ ti ilẹ̀ Áfíríkà lọ́dún 2025 tá a mọ̀ sí 2025 Africa Industrialization Index. Òun náà ni wọ́n fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé Morocco òun náà ni ó ti léwájú South Africa nípa ìgbélárugẹ tó ti bá àwọn ilé-iṣẹ́ tí wọ́n ń dá sílẹ̀ tó ń ti mímọ̀ wá ọ̀nà míì sí mímọ̀ kó nǹkan jáde lórílẹ̀-èdè ọ̀hún àti àwọn ìlànà tó mú kí ìdásẹ́ sílẹ̀ kó rọrùn ní orílẹ̀-èdè náà. Ṣùgbọ́n àbọ̀rọ̀ yìí ń fìdí ẹ̀ múlẹ̀ pé orílẹ̀-èdè South Africa náà sì ni orílẹ̀-èdè tí ilé-iṣẹ́ ti pọ̀ jùlọ bó tilẹ̀ jẹ́ wípé wọ́n bọ́rẹ́lẹ̀ sọ́wọ́ orílẹ̀-èdè Morocco. Bẹ́ẹ̀ òun ni wọ́n fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé ní ilẹ̀ Africa àwọn ẹkùn bíi East Africa, West Africa àti Central Africa òun náà ni wọ́n wà lẹ́yìn ẹkùn North Africa àti Southern Africa lórí ìdàgbàsókè ilé-iṣẹ́. Wàyí o, àjọ tó ń rí sí eré ìdárayá ní Nàìjíríà, National Sports Commission, òun ló ti gbósùbà káre fún ikọ̀ Nàìjíríà fún ipa takuntakun eléyìí tí wọ́n kó nínú 2026 African Open Powerlifting tá a mọ̀ sí ìdíje gbígbẹ irin tilẹ̀ Africa 2026. Bẹ́ẹ̀ ni wọ́n fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé ìdíje ọ̀hún òun ló wáyé ní Horan Law ní Algeria, níbi tí ilẹ̀ wa Nàìjíríà ti gbégbá orókè pẹ̀lú ipò kíní. Bẹ́ẹ̀ ni ilẹ̀ wa Nàìjíríà òun náà ni wọ́n gbégbá orókè tó jẹ́ pé àmì ẹ̀yẹ tí ṣe mọ́kàn dín ní 49 medals. Òun náà ni wọ́n gbà léyìí tí wọ́n sì ń pe àmì ẹ̀yẹ ọ̀hún òun ni wọ́n ti gba àmì góòlù 22, àmì bàbà 12, òjé 5 láti jẹ orílẹ̀-èdè tó wẹ̀ tó yán kánkàn tó sì làmìlaka jùlọ tó gbégbá orókè nínú ìdíje náà. Bẹ́ẹ̀ ni adarí àgbà fún àjọ NLC Honorable Bukola Olopade ó gbósùbà káre fún àwọn eléré ìdárayá, àwọn olùkọ́ni tó ń ti àwọn òṣìṣẹ́ àjọ ọ̀hún fún ipa takuntakun ìkóraẹniníjàánu eléyìí tí wọ́n ní láti rí pé wọ́n gbégbá orókè nínú ìdíje náà. Kí n tó máa lọ, ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn lẹ́ẹ̀kan sí. Ààrẹ Nàìjíríà Bọ́lá Tinubu ti fi ìdánilójú ta wípé ètò ààbò fún ọmọ Nàìjíríà ti túbọ̀ mọ́yán lórí sí i tí ètò ọrọ̀ ajé náà sì ti fẹsẹ̀ múlẹ̀. Ìjọba ìpínlẹ̀ Kano ti buwọ́lu ₦20,000 fún àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ ọ̀hún láti fi ṣọdún ìléyà. Báǹkì tó ń rí sí ìdàgbàsókè ilẹ̀ Áfíríkà, Africa Development Bank, ti kéde orílẹ̀-èdè Morocco gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tí ó ń léwájú nínú ètò ọrọ̀ ajé ní ilẹ̀ Áfíríkà. Àjọ tó ń ṣe kòkáárí eré ìdárayá Nàìjíríà, National Sports Commission, ti gbé òṣùbà káre fún ikọ̀ Nàìjíríà eléyìí tí ó kópa nínú ìdíje Horan 2026 Championship. Ìròyìn àfẹ̀júmọ́ òní òní jù báyìí lọ láti ìkànnì Lágelú FM òkè Gajòkè, ilé funfun Báláú Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn. Fọ́kàn òjọ̀kan ìròyìn tó ń jáde láti ìkànnì, ẹ kàn sí ìtàkùn àgbáyé wa pẹ̀lú www.lagelufm.com. Bẹ́ẹ̀ ni kẹ́ ẹ tẹ̀lé wa lórí Twitter pẹ̀lú Lágelú FM 967. Ẹ lórí ọ̀fẹ́ láti fẹ́ràn wa bákan náà lórí Facebook pẹ̀lú Lágelú FM 96.7. Túnde Ọláwúwo lolóòtú ròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ Bàbá Túnde Mùrẹ́ni Kejì Tèmítayọ̀ Oyè Ládùn ló ti ń ròyìn. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa ká máa yáṣẹ́ ire.

0: kọ́ dé. Àmàkú àmójúbà o, Alhaji Adébáyò Àpènàyà Fọlọ́run wọ̀lú, a dúpẹ́.
1: A kú ara ya ojàre, a kú oríire, Alhaji Adébáyò Àpènàyà Fọlọ́run, you are welcome Alhaji. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ̀ ní dé ní Fọ̀làdọ́là lọ́jọ́ sí nígbà tálàájì dákán wálé, wọ́n lọ tán kéèyàn mi ò tó mọ̀ pé wọ́n ti ẹ̀ wá nígbà náà. Lọ́hùn-ún, báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti ìwòsàn tẹ́dùmàrè gbọ́ wá Alhaji Àyàfọlọ́run ṣe làwọn aláwọ̀ funfun pàápàá ń jàǹfààní wọn. Àrùn àbá ìsìnlẹ̀ yín wá ń rawọ́ ẹ̀bẹ̀ yí pé kó sàn kó lọ. Ìgbà ayé lẹ́yìn fẹ́ kó túbọ̀ rọrùn. Ọ̀nà tó dí lẹ fẹ́ kó là kéyìí tó là ó mọ́ ti dí mọ́. Ẹ máa bọ̀ gbogbo ẹ̀yin tẹ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ ra Alhaji lọ́jọ́ sí tán. Tọ́lọ́run sì gbàdúrà. Alhaji Àyàfọlọ́run ti dé báyìí o. Nọ́mbà wọn nìyí 08033277347 08033277347.
0: Alhaji Àyàfọlọ́run ó dé.

0: bàbá ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
1: Kára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbáládàda òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìróorun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbàrúbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
2: Dr. Strap Recycle àti tamọ́tò dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamọ́tò ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe ká truck bus trailer ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó ra lọ́wọ́ yín ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 and

0: Ìrìn àjò umrah láti ṣàlékún imani kálẹ̀bà jìrì ayé jìrì àlìkìyàmọ̀ tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ Aljanna Travels fún gbogbo mùsùlùmí tí kìí fi umrah ṣeré láti wá bá a ṣe umrah oṣù keje tá lọ ní July 21 tá padà dé ní July 30 ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀ tó bá dẹ̀ jẹ́ umrah maulud lẹ fẹ́ bá wa ṣe èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026 ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀ ọ̀kan sì tún wá ní umrah December èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026 ẹ tètè máa bọ̀ wá sí Aljanna Travels tó wà ní Nevada Plaza 140/142 Liberty Road Elewure Bus Stop Ìbàdàn kó tó kásẹ̀ ńlẹ̀ o ṣe mọ̀ pé gbogbo ètò ni aláwọ̀ ń bá wa tò tó gúnrégé ní Aljanna Travels ìrọ̀rùn ni visa umrah pẹ̀lú return ticket àwọn bọ́ọ̀sì ọlọ́yẹ ló ń gbé wa kiri ní Makka àti Madina pẹ̀lú ilégbèé ìrọ̀rùn tí ò jìnà sí Haram tó fi mọ́ sí yàrá ọ̀fẹ́ èyíkéyìí umrah tẹ́ fẹ́ bá wa ṣe ní Aljanna Travels ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904444945 a wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram @aljannatravels.ng pẹ̀lú Aljanna Travels ìfọ̀kànbalẹ̀ ní umrah lílọ.
1: Gbogbo ọ̀nà ní Lipton tí fi ń fa nímọ̀ra láràárọ̀ kọ́ọ̀bù kan bóun nìkan lásìkò kan náà.
2: Ọ̀rẹ́ mi tó bá mo tó ṣẹlẹ̀ lánàá.
3: Ìwọ náà kò ojúmọ́.
2: Mo gbàgbé ni má bínú ọ̀rẹ́ mi tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
3: O dáná sọ ká gbọ́.
2: Àbí.
1: Pẹ̀lú Lipton tí ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ, ó ń fa àyànsán mọ́ra. Lipton tí ó wà fún ìṣọ̀kan.
4: Ó dé.

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jọ̀ní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí oya esipẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
1: S-E-L-A-R-R-I-E
0: sẹ́lẹ̀rì bọ̀dá mi ẹsìfẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sẹ́lẹ̀rì oya lópin ìgbìyànjú esipẹ́ẹ̀lì turmeric
2: T-U-R-M-E-R-I-C turmeric
0: ẹ káre pálí ohun ìṣẹ́bẹ̀ Maggi chicken flavour.

with God. Pẹ̀lú bàbá wa bàbá Adua AK-47 wọ́n máa wáyé lọ́jọ́ Friday May 29, Saturday May 30 àti Sunday May 31 lọ́dún yìí lórí òkè náà mọ̀ wọ̀ ìlú Àpàtẹ́rẹ́ Ìbàdàn. On the 31 yẹn gẹ́gẹ́ lọ́jọ́ tàbí bàbá Adua AK-47 ẹni tí Ọlọ́run lò nínú ayé onípojúpo káàkiri àgbáyé. Ó yẹ gbogbo ènìyàn já pàdé lórí òkè Adua náà mọ̀ wọ̀. Ibi tó ti fọ́pọ̀lọpọ̀ èèyàn ló ń jẹ lọ́fẹ̀ẹ́. Ìwọ náà máa bọ̀. Àwọn jàǹkàn-jàǹkàn ránṣẹ́ Ọlọ́run aláyè ló máa wà ńbẹ̀. Tó ẹ mọ́pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí láti wọ ròdù Ìbàdàn. Ẹ wọ mọ́tò ejòkú, pátá ejòkú, ẹ wọ mọ́tò Àpàtẹ́rẹ́. Lórí òkè Adua náà mọ̀ wọ̀. Fẹ́kúnrẹ́rì àlàyé. Mẹ́mbà sí ní kẹ́ máa pè 0903 393 3006 tàbí 00

0: Lagilu FM.
1: Kaabo pada latoju aja ikani lagelu re lagelu 96.7 FM oke gajo ke lo bala belele ni le ibadan oya je kan mo leto iroyin re daraya ile to dun ti gbagbe nkan se baba igba yin se nda po mo wa elewo wa 1100 ni bigi bigi agiri agba laye lokan ni banidore Facebook ikani lagelu 96.7 FM abija kan mo fam family lori Facebook kajo ma gbara kasida Lori TikTok at Top Striker 100 at Top Striker 100 Lori TikTok oh yeah let's go there Bi gbogbo wa se mura lati ma lo si yidi laaro yi Olorun o pa lo ati abo wa mo o Olorun o pa lilo bibo wa mo a lo re a bo re o lagba lowo Olorun eyin adua ni gba agbara ki gba o gbigba adua e gbigba adua olorun o ni je ko so won le kaluku wa tori emi ri gbigba adua laaro yi emi loye e gbigba adua gidi ni ogidi yan ba ni gbigba adua gidi wallahi emi ri laaro yi ta n wi ko la ba mo wi sugba dupe folo alhamdulillah ope la mo fi gbogbo gbe si aye wa du O ya gbagbagba lati be e ja ki olojo bi eni oke pataki laro lolufe kan ni olulufe top striker ni oni ni dudun olore ni o ala anu loju ni o fun deru tomo e wo e ba so nipa Alhaji Abdulrahman Mustafa Abiola Ziko iyanda agba niyan o boro kini adini fun gbogbo le yoruba ka fata are fun gbogbo otito anu Muslim Cooperative and Credit Society eni lojo bi won o happy birthday to you long life and prosperity igbodun odun kanu owo ola ati alaafia to po repete olorun oni je ki e kejuku o e dagba e dogbo gbogbo eleyi to ku da lo ninu semi aye yin e ni lo ninu inira o gba mi dada miki miki onibada imule Alhaji Abdulrahman Mustafa Abiola Ziko niyan o iyan dagba oni kanjuku o alaafia to po olorun o ba njogo e fun yin baba dada eyan re eyan yi ni o e wo awon boys lanu kale nbi abe ti ni bo wi money o ti set ati birthday ati leya ati children's day oje 3-1 o 3-1 niyan o oni kini we are children awa omo re 3-1 Alhaji Abdulrahman Mustafa Abiola Ziko iyan dagba we are children ajodo awon ewe ileya birthday oje 3-1 long life and prosperity igbodun odun kan owo lati alaafia to po repete oya gbagbagba lati be mo gbodo gbagbe oke pataki lara awon osise wa lapa bi agbonza fefe ni o sugba alaga duro alaga joko o na to ni baba so nipa balekis abisola omo la baketi ja ninu o ma pe ara re ni anti abake eyin eyan ma pe ara re lanti eni kini alaga duro alaga joko balekis bisola abaketi ja ni eni lojo bi re o happy birthday to you long life and prosperity gbo odun kan owo lati alaafia to po repete o ti se program dari o ti se to dari laaro e o to di pe mi gori eto bo se je niyan lapa be yen kemi na mo kira mi mo kiyawo mi happy birthday in advance tori baba tin di ojo monday ojo kini osu keva ojo bi ya beji gege niyan happy birthday in advance ojo keji osu keva ni temi gangan 1 and 2 on gangan ni code yen o happy birthday in advance to both of us oya gbagbagba lati be yen ah bi gbagbaga wo ni owaye leni ori nkan won oda kan ba eni la se kagba yeva conference league eni la se kagba mo wule ni re la ase kagba ma waye laarin ko crystal palace ati rayo vallecano rayo vallecano lato lede spain koju Crystal Palace lati le Gẹ̀ẹ́sì second final to je ti ajo UEFA niyan first one ti waye laarin Aston Villa ati ko ti eh Hamburger ba wo won ti e ba gbana Freiburg jare Freiburg lati Germany eleyi ti iko ti le Gẹ̀ẹ́sì gba lale yi lago mejo nilu Leipzig ilu Leipzig lolede Germany na ni o ni o ti waye lale yi ni bi ti Rayo Vallecano yo ti na to bi owo pelu ko ti Crystal Palace ta lo ma jawe olubori a lo nfa ni ati gbe yewo e ma foka ba wa bo e bariba azizo kante so wa waju a loju oja nbo iko Atletico Madrid gbogbo Gunners agbowo waju iko Atletico oro ti fe beyin yo sugbe ma fo o se koje gbowo yin na ni o pada jamo nje kini tan wi kini tan so mo so ni pa gbowo waju iko Atletico Madrid Julian Alvarez gbogbo yin debe lana pe iko Atletico se tan lati ma fun ni 10 million euro iyen lodo odun lati fe ise re loju mo ni ko ti ifesi kankan abi o ti pada soro soke Julian Alvarez ni ohun olo ohun o duro jare se mo yi po si sese fe se re loju ope tori o si ni anfani di odun 2029 ninu ko ti Atletico Madrid o ko de je ngbe yin debe release clause ye 500 million euro ni to ba je pounds lo ye yin 430 million pounds ni avisori release clause ye sugbon iko Atletico ni bo ba lo won lo awon oni da duro tori pe awon mo ri pe ko si agbabolu kan to ni kimi ko si mo bolu gba ti awon agbabo agbabolu karinkarin oni ma wa fun bi se n ba yin soro yi iko meta lo wa lori re iko Bayern Munich iko Gunners iko Barcelona sugbon leyin igba to mo kunrin yo soro lana e gbe kilo wi o ni owo ohun ko won o re da po mo iko Barcelona ati so n woju mi ma fo o ye ki wa na mo yi pe nte ba ti jo nfa ba ka nfa ba Gunners nfa o eni kan ni kimi je ni kan lo mo ja gbo osi nbe e ka gba bolu o to fi Barcelona a le re ba Gunners ah yo ri ba ke ba kan sugbon ti mo wa fi ni e ma fo ni bo sese ko jowo yin na ni o pada Germany yi pe e mo pe iko Barca lowo yi ara ta arago ni won mo italika olon ni won bi o se a je talika yen baka o lowo lowo won si je to wu won abi o tun ti ri yun si iko Barcelona o lowo lowo sugbon won je to wu won ti won ju to wu won je laaro lose lale o isowo lo won abi e wa tun ri e tun ro lohun ba nbi gbo mi daada rover babin saloon gbogbo felele aku odun aku yedo atura baza gbogbo Manchester ngo irowo re o e si se be e se eyan be gbo ngo ni nwe he ti ma pe mi kan emi eniyan la ntemi gbo ngo gbodo so baka na Alhaji Ibrahim Adedayo majo baje adini gbogbo apata pa afata awon ti nimko niyan o awon ti basa tokatoka won gbodo gbagbe Alhaji Abdulyakin eleedu won ati Barcelona niye Julian Alvarez ni Barcelona lo nfe lo be ko koro kan to sese ko be yin ajaje iko Atletico ni oke toro ba ri beyen gbogbo eni o ba wa fe wa nwe o komo toju 130 million pounds dani 130 million pounds ba ba gbele euro yo ma lo bi 150 million euro ni bole fe ki Barcelona o ti ri ninu ogbele buruku yi mbole ni ki won o ti ri owo we te ba wa gba se die die o Barca si ma san die die won ma san wo die die sugbon je iko Atletico o le gba san die die bi akoko niyan se iko Atletico o le gba lati ro arrival won lagbara bi elekeji niyan sugbon o iko igege agbabolu igege Julian Alvarez o ni iko Barcelona lo wu ohun lati lo oro re o egbe yewo e ja roju oja ka lo pa akade baba de ka so owo waju o se mori o ti so awon bi to ti nilo agbabolu fun awon alakose ko Real Madrid ja roju oja e ku kale
0: emi omo yin na ni o joli jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo magic chicken flavor si oya espelli celery
2: s e l e r I e salary
0: ah boda mi espelli no di salary oya lopin gbiyanju espelli turmeric
3: t u r m e r I c turmeric
0: e kare pali ohun se be magic chicken flavor kan fun yin
4: ohun se be magic chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyipada ayo
5: Ibadan Mega Crusade 2026 Ẹ̀yin ará ìlú Ìbàdàn, ẹ kú oríire o. Ìpèlà kan ti dé láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìjọ God of White Calling for All Souls Ministries ń pè yín sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta, èyí tí ó máa wáyé ní ìlú Ìbàdàn. Tí àkòrí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé. Authority that leads the whole world. Èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026. Ìpàdé yìí ó máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ibi ìpàdé ni Iléèwé Ọba Kíyẹlé Memorial High School, Alubua, Bashọ́nù Road, Ìdíàpẹ́, Ìbàdàn. Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀, Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel ti ṣetán láti gba gbogbo ọkọ̀ pàdé pẹ̀lú owó agbára àti iṣẹ́ ìyanu. Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí. Àrọ yóò rìn, afọ́jú yóò ríran, láìsàn yóò gba ìwòsàn, ìrètí yóò padà wá, ìbùkún, ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà. Ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Ṣetán láti gba Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkọ̀ pàdé. Àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé ọwọ́ síbi ìpàdé láti Ìwòrò, Mọ́kọ́lá, Challenge, Ọjọ́, Ẹgbẹ́dá, Bírì, Ìgbàrẹ́ ti dé. Wọ́n wá pẹ̀lú ìgbàgbọ́. Ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín. Fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367. Ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Má ṣe padà sẹ́yìn. Ọlọ́run dúró dì ọ́.
6: Ohun agbábọ́ọ̀lù ariwo àwọn olólùfẹ́ bọ́ọ̀lù ìlú ayọ̀ àti fèrè nípa bíi eré ìdárayá alẹ́ tí gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù ti ń retí ti dé o ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí arsenal àwọn gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
7: Leandro Trossard, attacked in by Bukayo Saka, history makers.
6: Ní ìhà kejì, àwọn defending champion lówólówó wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or, Ousmane Dembélé. Àṣekágbá UEFA Champions League ti gbogbo ayé retí rèé o. Láti ìlú Budapest, ṣùgbọ́n yóò hàn lórí big screen. Mú màwòrán gbangba nílùú Ìbàdàn. Champions League Magic Night 2026. Ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan. Bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀, ṣẹ̀fẹ̀, fipá, ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM. Ìyẹn ní MOF 21 ní Ring Road Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù. Jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026.

0: ọdún dé.
1: Iléeṣẹ́ JLK Empire ń kí gbogbo Mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kẹta ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dùn lẹ́mọ ríra níléeṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí a máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ò yingi. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook at JLK Empire, TikTok JLK8294. Iléeṣẹ́ JLK Empire ò ní ròyìn. Ìlàlẹ̀ àmọ́ Insha Allah.
2: Vacancy. Iléeṣẹ́ gbajúgbajà bakery tún ṣe bread better life tó wà ní Malite Mbana nílò àwọn òṣìṣẹ́ wọ̀nyí: bread bakers, àgbà bakers tó lè darí iṣẹ́, feed marketers, OND, NC tàbí mature school search lọ́kùnrin tàbí lóbìnrin tó jáfáfá tó sì dáńtọ́ nínú ìbánisọ̀rọ̀. Saleswomen kìkìdá àwọn obìnrin tó lè tẹ̀lé mọ́tò láti ta ọjà tó sì ní ìmọ̀ ìṣirò ní ránpẹ́. Drivers tó lè wa kórópè ìyẹn minibus tó sì ní ìwé ìrìnà tí ò tí expire. Bakery factory workers lọ́kùnrin àti lóbìnrin tó lè ṣiṣẹ́ nínú bakery. Accountant lọ́kùnrin tàbí lóbìnrin tó ní ìrírí nípa daily auditing of the production firm's account. Ọ̀pọ̀ iṣẹ́ yìí nílé iṣẹ́ Better Life Bakery ni owó wọn jọjú dáadáa, kódà kọjá ₦100,000 sí ₦150,000 níbàámu pẹ̀lú iṣẹ́ oníkálukú. Yóò rọrùn fún ọ láti ṣiṣẹ́ yìí tí lè rí ìbá jìnà sí Malite tàbí tí o lè ná ju ₦1,000 sí ₦1,500 lọ lówó ọkọ̀ lójúmọ́. Nọ́mbà yìí ni kó pè 0803-930-8173. Lẹ́ẹ̀kan sí 0803-930-8173.

ṣẹlẹ̀. Ìpàdé àdúrà òde méjì lélẹ́yìí o. 72 hours with God. Pẹ̀lú bàbá wa bàbá àdúrà AK-47. Ó máa wáyé lọ́jọ́ Friday May 29, Saturday May 30 àti Sunday May 31 lọ́dún yìí. Lórí òkè náà mọ̀ wọ̀ ìlú Àpàtẹrẹ Ìbàdàn. On the 31 yẹn gẹ́gẹ́ lọ́jọ́ tàbí bàbá àdúrà AK-47. Ẹni tí Ọlọ́run lò nínú ayé onípojúpo káàkiri àgbáyé. Ó yẹ gbogbo ènìyàn já pàdé lórí òkè àdúrà náà mọ̀ wọ̀. Ibi tó ti pọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń jẹ lọ́fẹ̀ẹ́. Ìwọ náà máa bọ̀. Àwọn jàǹkàn-jàǹkàn rẹ̀ sí Ọlọ́run aláyè ló máa wà ńbẹ̀. Tó ìmọ̀ pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí láti wọ ròdù Ìbàdàn. Ẹ wọ mọ́tò ẹ̀jẹ̀ òkú, pátá ẹ̀jẹ̀ òkú, ẹ wọ mọ́tò àpàtẹ́rẹ́. Lórí òkè àdúrà náà mọ̀ wọ̀. Fẹ́kúnrẹ́rì àlàyé. Nọ́mbà sí ni kẹ́ máa pè. 09033933006 tàbí 00668145.

0: òde àmàkù àmójúbà o Alhaji Adébáyò Àpènàyà Fọlọ́run wọ̀lú adúpẹ́
1: akú aráyà ojàre akú oríire Alhaji Adébáyò Àpènàyà Fọlọ́run you are welcome Alhaji gbogbo ẹ̀yin tẹ́ fẹ̀ ní Dèní Fọ̀làdọ́là lọ́jọ́ sí nígbà tá Alhaji dákán wálé wọ́n lọ tán kéèyàn mi ò tó mọ̀ pé wọ́n ti ẹ̀ wá nígbà náà lọ́hùn-ún báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti ìwòsàn tẹ́dùmàrè gbọ́ wá Alhaji Àyà Fọlọ́run ṣe làwọn aláwọ̀ funfun pàápàá ń jàǹfààní wọn àrùn àbá ìsìn lẹ́yìn wá ń rawọ́ ẹ̀bẹ̀ yìí pé kó sàn kó lọ ìgbà ayé lẹ́yìn fẹ́ kó túbọ̀ rọrùn ọ̀nà tó dílé fẹ́ kó là kéyìí tó là ó má ti dímọ́ ẹ máa bọ gbogbo ẹ̀yìn tẹ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ ra Alhaji lọ́jọ́ sí tán tọlọ́run sì gbàdúà Alhaji Àyà Fọlọ́run ti dé báyìí o nọ́mbà wọn nìyí 08033277347
0: Alhaji Àyà Fọlọ́run ó dé.
2: Bọ́bọ́ nìyẹn bá dájú ayẹyẹ tó lógo sọ́nà gbọ̀ngàn ọlọ́lá níbi ìgbàlejò Solam Event Hall. Ìyálàyà gbọ̀ngàn ayẹyẹ tí ò sẹ́lẹ́gbẹ́ irú ẹ̀ lẹ́yìn èèyàn bí ẹgbẹ̀rún kan ní ojókòó nínú gbọ̀ngàn tó yáàyè tọ́yẹ inú ẹ̀ ń gbáyé. Ẹ tún lè búùkù half us gbogbo fàájì lẹ́mọ wo nù mọ́ máwòrán pẹ̀lú free wifi icing room wà tẹ́ lè ṣe nǹkan mímu lọ́jọ́ sí ice block ń bẹ fún títà ààyè lọ ṣalalu láti ta tẹ́ǹtì gbàlódé tẹ bá lérò tó wà yàmì àwọn elétò àbò dúró ṣẹpẹṣẹpẹ cctv ààyè gbọ́kọ̀sí tó tẹ́rẹ àwọn apáta pètè ẹ̀rọ amúnáwá dúró korì gbogbo tẹ fẹ́ lójú kan ló wà tura tún ní best rock universal enterprises níbi tẹ ti lè má sọ náwó yín àti glam by miss k tẹ ti lè kàtíkè wégèlè lọ́jọ́ ayẹyẹ Solam Event Center ẹ ti ẹ̀ débẹ̀ wò ná kẹ́ ẹsẹ̀ rí ọ̀rọ̀ annex 2 block 7 Aláàfin avenue Olúyọ̀lé estate extension Ìbàdàn 0803 807 4090

0: ẹ̀yin ènìyàn mi ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Sálámà lẹ́kún wà rámọ́tìlá wà bàràkàtù. Èmi olóyè Adégbéga Tafik Adégòkè FCA. Ààrẹ ẹgbẹ́ ọmọ balógun ti gbogbo ilẹ̀ Ìbàdàn ní tilé toko ló ń kí yín pé ẹ kú ọdún iléyà o. Mo kí gbogbo àwọn ìmáàmù àti àáfàá wa jákòjádò ìpínlẹ̀ Ọ̀yọ́ pé ẹ kú ọdún tiléyà tó ń bá wa láyé àti àlàáfíà. Ọdún ayabo fún gbogbo wa o. Àmì mo tún fẹ́ lo àsìkò yìí ẹ̀yin èèyàn wa tí ẹ ti gba káàdì ìdìbò yín tó lásìkò ìbò la wà yìí o láti lè yan ìjọba tó wù wá tó máa tún ìlú ṣe. Ẹ lọ gba káàdì yín ní ilé àwùjọ INEC tó wà ní ìjọba ìbílẹ̀ yín. Ẹ̀yin tẹ́ dẹ̀ ti ṣípò padà láti àdúgbò kan sí àdúgbò ibòmíràn ẹ ní ààyè àti àǹfààní láti lọ gba káàdì míì tí ẹ lè lò ní àdúgbò ibi tẹ́ ẹ ti kó lọ. Àjọ elétò ìdìbò ní ìjọba ìbílẹ̀ yín tẹ́ bá ti débẹ̀ wọ́n á bá yín ṣe. Ààyè lè ló lè fún wa ní àǹfààní láti yan ìjọba tí a fẹ́ á ju wa ṣe o. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni olóyè Adégbéga Tafik Adégòkè. Báríkà dé sàlà máa sàlà.
1: Ibadan, get ready, heaven is about to touch the city of Ibadan. Lord of White Calling for All Souls Ministries present Ibadan, Enter Crusade, theme, authority that leads the whole world. The city of Ibadan shall experience a 3 days prophetic house of power, deliverance, and the moment of signs and wonders, where the lame will walk, the blind will see, the sick will be healed, hope shall be restored, breakthrough and words of prophecy. Come and experience the miracle working power of God as the servant of God, Prophet Odedoyin Olaumi Ezekiel, will be live in the city of Ibadan on Wednesday 10th June to Friday 12th of June 2026. Venue, Oba Akinyele Memorial High School, Anlugboa, Basharon Road, Idiape, Ibadan. Ministry is Prophet Odedoyin Olaumi Ezekiel. There will be a free buses for all from Iworu, Mokola, Challenge, Ojo, Egbeda, Brewery. Come and experience the authority of God that transforms life, restores destiny, and reveals purpose. For inquiries, call 080-3280-3045 or 090-5713-7367. Follow us on all social platforms at Prophet Odedoyin Olaumi Ezekiel. Ibadan, your moment has come. Don't miss this mega crusade. Heaven is calling. Will you answer?
2: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: S-E-L-A-R-R-I-E. Sálárì.
2: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
4: T-U-R-M-E-R-I-C turmeric.
2: Ẹ káre, pálí ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour kan fún yín.
5: Ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà. Ayo.
6: Ọ̀rẹ́, àfàìmọ̀kó máa jáwọn àmì tí mò ń róye ẹ̀. Nínú àgọ́ ara mi yìí ni ó hàn mí lè mọ̀. Kára o máa tà mí bíi pé mo fomi atapara. Ara ń já mi jẹ. Nǹkan ó máa rìn tàbí bù mí jẹ káàkiri ara. Ara ó máa yún mi. Bàbá ń bari ẹni ti pajápajá tó máa ń mú mi lọ́wọ́ àtẹsẹ̀. Ṣùgbọ́n irọ́ ló ń pa. Mi ò ní bá wọn kúkú ọ̀wọ́wọ́. Torí pé alágẹmọ yìí kún kékeré ó ṣe ìwọ̀. Ọ̀rẹ́, ó jẹ́ gbẹnu ẹ̀dákẹ́. Ṣọ́rọ̀ fọ̀ wá lélẹ̀ yàbí àárẹ̀ ara tó ń bá ọjà. Ṣé wọn ò gbọ́ nípa BNC capsule ni? Egbògi tó jẹ́ òun ni gbogbo èèyàn ń lò. Tó bá ń di pé ara ń tani, ara ń yún ni, ara ń já ni jẹ. Nǹkan rìn tàbí bu ni jẹ káàkiri ara tàbí pajápajá tó ń múni lọ́wọ́ àtẹsẹ̀. BNC capsule ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn jákèjádò ìlú Ìbàdàn. BNC capsule wà ní Danax Pharmacy Adamasinga, Tanimọ̀lá Pharmacy Òkè-Àdó, Aslam Pharmacy Mọ́kọ́lá Roundabout, Boste Pharmacy Àpáta, Solution Pharmacy Agbeni. BNC capsule wà nílùú Ìsẹ́yìn, Ọ̀yọ́, Ìkirè, Ìwó, Ẹ̀dẹ àti nílùú Ògbómọ̀ṣọ́ tàbí nọmba 30 Adékọyà House, Àǹfààní Road Roundabout, Ring Road Ìbàdàn. Iléeṣẹ́ Tèmítayọ Trado Medical Nigeria Limited ló ń ṣe BNC capsule jáde. Láti mọ gangan ibi tẹ́ ẹ ti lè rí BNC capsule rà ládùúgbò yín, ẹ pé 08103369434.
7: Lagilu FM 96.7.
8: Tọ́ a kí yín ẹ káàbọ̀ padà ìdọ̀kí ìròyìn tẹ̀ ẹ́ síwájú.
9: Ẹ ṣeun.
8: Ìkànnì Lágelú 96.7 òkè tó ga jòkè náà ni. Ẹni tí í ṣe Adelé Akọ̀wé Àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party, Ambassador Taofeek Arapájà, òun ló ti ránṣẹ́ ìkíni kú oríire fún ti pọ̀pọ̀ ṣinṣin ọdún iléyá sí gbogbo mùsùlùmí òdodo nílẹ̀ Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́ àti káàkiri àgbáyé. Fún bí ti ọdún iléyà àtọdún yìí bó ṣe kò tó sì ń rọ̀ wọ́n láti rí pé gbogbo ẹ̀kọ́ tí ọdún iléyà tọkọ ni ò ní wọ́n múlò nírú àsìkò yóò. Nínú àtẹ̀jáde kan, eléyìí ti ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì sí Ambassador Taofeek Arapájà fi léde eyín Bamitálẹ̀ Ibrahim tó sì fi lé àwọn oníròyìn lọ́wọ́. Òun ló ti ké sí gbogbo mùsùlùmí láti pe ara wọn sí àjọ tó ní ìròrí o nírú àsìkò yìí, pàápàá jùlọ lórí ìṣòro ètò ààbò eléyìí ti onkoju ìpínlẹ̀ Ọ̀yọ́ àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ yóò ambassador arápájà olóránṣẹ́ ìkíni kú oríire ọdún sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ẹ̀rọ Abiodun Ṣèyí Mákindé igbákejì rẹ̀ amòfin Abdulrahim Adébáyọ̀ Lawa olóyè ìmáàmù àgbà ti ilẹ̀ Ìbàdàn ìyún Sheikh Abdulgani Agbọ́tọ̀mọ kékeré àti ààrẹ mùsùlùmí gbogbo ilẹ̀ Yorùbá tó ìdí Edo àti Delta Alhaji Daud Makanju Ọlá Akinola di Damak àti gbogbo àwọn adarí ẹ̀sìn Islam pátápátá ní ilẹ̀ Nàìjíríà àti ìpínlẹ̀ Ọ̀yọ́ ambassador arápájà ẹni tí ó ti fi ìgbà kan rí jẹ́ igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó tún jẹ́ olùdíje dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Ọ̀yọ́ ni ó wá pè fún àwọn èèyàn pé kí wọ́n bẹ̀rẹ̀ sí fi àdúà ran orílẹ̀-èdè Nàìjíríà àti ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́ kíkankíkan o nítorí pé a nílò ìdásí Ọlọ́run láti lè jẹ́ kí òpin kó dé bá ìṣòro ètò ààbò pàápàá jùlọ lórí àti jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ tí ń jẹ́ ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn olùkọ́ wọn tí àwọn olubi ajínigbé tí ń jí gbé lọ níjọba ìbílẹ̀ oríire kí wọn ó lè padà sílé ní àlàáfíà bẹ́ẹ̀ olórọ gbogbo àwọn èèyàn tí ń jẹ́ olóṣèlú lórílẹ̀-èdè yìí pé kí wọn kẹ́kọ̀ọ́ o láti rí o wípé ìlànà tá a gbà sí òṣèlú òun nìkan ni wọ́n ń gbà láti ṣe òṣèlú o bẹ́ẹ̀ òun náà ló sì ṣe àdúà wípé ètò ìdìbò àpapọ̀ ọdún 2027 yìí bí ṣe ń bọ̀ lálàáfíà òní yóò padà wáyé tí kò sì ní sí ogún mi ò tẹ̀ ọ́ nínú ẹ̀.
4: ẹni ẹjẹ́ mú yìí náà ní àhín wọ́n ní ìròyìn ọ̀hún ló ṣàlàyé ọ̀rọ̀ wípé èmi ọmọ yín ọ̀mọ̀wé Ayọ̀bami Wàsíù Láàmú Adésínà ń fi àsìkò yìí kí gbogbo ará ìpínlẹ̀ Ọ̀yọ́ kú ọdún iléyá bákan náà ọ̀mọ̀wé Ayọ̀bami Wàsíù Láàmú Adésínà wọ́n ń gbà ní àdúà pé ọdún iléyá yìí kò ní jà sí mọ́ fún kó wá wa o ẹ̀wẹ̀ ọ̀mọ̀wé Ayọ̀bami Wàsíù Láàmú Adésínà wọ́n ń rọ gbogbo ọmọ bíbí àti olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ pé kí a fi àkókò ìdùnnú yìí dúpẹ́ kí a sì tún fi rawọ́ ẹ̀bẹ̀ sí Ọlọ́run lórí gbogbo ohun tí ó ń dùn wá ní ọkàn pàápàá jùlọ ti ètò ààbò àti ìgbé ayé tí ó rọrùn fún àwọn aráàlú wọn tó wá ń gbà ní àdúà ipe Ọlọ́run ọba àlá bá wa tú gbogbo àwọn tí ó wà ní ìgbèkùn sílẹ̀ láyọ̀ ní kíákíá kí orílẹ̀-èdè Nàìjíríà mọ́ ṣe bàjẹ́ kí ìpínlẹ̀ Ọ̀yọ́ náà mọ́ sì dàrú kí Ọlọ́run fi ìdùnnú rọ́pò gbogbo ẹ̀dùn ọkàn wa gẹ́gẹ́ bí ó ti ṣe fún ànábì Ibrahim alayhi salatu wa salam ní ìparí ó ní kí a ṣe ọdún ní ìwọ̀ntúnwọ̀nsì tí ó sì ń gbà ní àdúà wípé ọdún yóò yàbò fún gbogbo wa o ẹni tó fi àtẹ̀jáde léde náà ni agbẹnusọ lórí ọ̀rọ̀ ìkànsí aráàlú fún Ayọ̀bami Wàsíù Láàmú Adésínà.
8: tó ibi náà láàrìmọ lórí ẹ̀dọ̀ kí ìròyìn láàárọ̀ yìí ó tún di ní aago méjìlá nígbà tẹ́ pàdé àwọn akin ẹgbẹ́ wa míì lórí gudugba ìròyìn Olúwaṣínà Aláyọ̀ Ògo Èdè ọ̀fọ́ máa lè sọ fa lórúkọ tèmi eré o.
4: ẹ ṣeun abídèmí ló kọ tèmi àkàndé ló kọ bàbá tó bí mi lọ mọ ọrọ agba bí ò bá ṣe lóòrọ bọ bá pẹ tí a máa ṣe lọjọ alẹ mi wa yóò ṣe pípọ ọdún láyé o.
9: Lágelú FM jàgàbá gbogbo rétíò máa rọrùn sọ.
10: Lágelú FM 96.7
11: Kathy Spencer.
12: I'm the one who calls the shots.
13: Ṣe mọ̀ wípé àjọrò ni Yorùbá ń pè ní ìkirò àti wípé aṣọ ìgbàlà ń dá fúngbà gẹ́gẹ́ bí àwọn mùsùlùmí káàkiri mẹ́rin àgbáyé bí wọ́n ṣe ń ṣe ọdún Eid al-Kabir

0: اللهم اجعل من الشاكرين. الله اكبر. الله لا
1: جمع
0: لا
1: Ẹ dákun ẹ má ṣàjọ mọ́.
2: Mo ṣe ṣàlàyé fún yín.
0: Aláwa kí wá rúlà, wá kí wá rúlà.
2: Mi ò ní.
0: Láìlá, ìlàlá. Mo ṣe ìṣọ̀bàlá
2: fún ìgbà. Níbi tí wọ́n ti kírun fún ọdún iléyá. Eléyìí tí ó lọ lọ́wọ́ báyìí. Níbi tá a sì wá ẹ́. Ní àti lóbìnrin, wọ́n wà ń bí yìí. Àwọn èèkàn wọ́n ti wà ń bí yìí. Brandy máa múlẹ̀ Ìbàdàn, ìyẹn ìmáàmù àgbàlẹ̀ Ìbàdàn, ìyẹn bàbá wa dáadáa àbákí àgbọ́tọ̀ ọmọ kékeré, wọ́n ti wà ń bí yìí. Àwọn èèkàn míì ìtọ́jú olóṣèlú náà, àwọn náà ti débì yìí láti wá kírun. Gẹ́gẹ́ bí mo ṣe wá bẹ̀rẹ̀ wípé jẹ́ kájọ sọ lètò yìí tó jẹ́ pé àkànṣe ní yídì láti ṣe lónìí. A lórí ọ̀fẹ́ láti báwọn èèkàn láwùjọ sọ̀rọ̀ lórí nǹkan tó ń lọ nílùú, lórí àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀, èyí tó rọ̀ mí tó ààbò, èyí tó ní ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé àti

0: Mọ́bíọ̀sẹ̀ bàbá ìmọ̀mọ́ àgbà fún gbogbo ilẹ̀ Yorùbá, wọ́n náà ní tí ẹ̀ bá ti ṣe káńsù àwọn àgbàlagbà, wọ́n ní kò fi wọ́n tún yìí sílẹ̀. Ẹni tí ẹ̀ bá ti ṣe káńsù àwọn àgbàlagbà, kò fi wọ́n tún yìí sílẹ̀.
1: Wọ́n lè yá ìlú àmúdùn àlámọ̀ àdáa.
2: Ọlọ́run ọjọ́ iná ọlọ́run.

ربنا ولك الحمد على الله أكبر الله أكبر الله

0: ọdún ìfaradà. Now,
1: ìdùnnú ìntì sọ́ọ̀rì aláwọ̀sáwísì ṣe ìtọ́ni.
0: Ọdún yìí ni a fẹ́ borí òróró Yéṣu Sítánì.
1: Wọ́wọ́lì ìdùnlẹ́dì náà Yéṣu fi ìyẹ̀kúrúlẹ̀mùwà ìdí náà bí ó ṣe rántí mọ̀ọ́mínà tí mo wà ìdàtì.
0: Olúyẹ̀wò àwọn ìṣàfihàn wípé iye èèyàn tí a wà síbí lónìí mọ́mì ní òdodo tí wọ́n fọ́ lọ́wọ́ kan ń bọ̀ wá yóò bẹ̀ tó wọ́n lẹ̀ láìbọ̀ yóò dé ìdí yóò bára balẹ̀ wọ́ọ́rọ́gbọ́ kò ní máa ṣàròyé.
1: Wọ́n yà àti bá Muhammadin sallallahu alayhi wa sallam wà á sá yọ́m ìdùnnú kẹbíìrì ni máa ń wà kábà bí àrò pàtí.
0: Wọ́n ẹ̀yin olùgbàwọ́ òdodo ẹ̀yin olùtẹ̀lé àlẹ́bí
2: Muhammad
0: ọdún ni ó ọjọ́ ìdúró lókè àràpá ni fáwọn ọ̀tọ̀ fẹ́ẹ́ ṣáájì.
1: Fàmú ìyá ti ṣẹ́yẹ àtù ù.
0: Ọjọ́ ni àìsùn àìdá tẹ́yẹ ti gbé lọ́wọ́ tẹ́lẹ̀ á parẹ́ fún.
1: Wàgú fi raṣun nù bú ù.
0: Ẹsẹ̀ tẹ́yẹ bá ti ṣẹ̀ àforíjì rí.
1: Àyẹ̀kú nù bí àṣà àtàyẹ fúra wú bí àṣà wàyú olùnú àfúrẹ́ àtàkùn.
0: Ní ọdún ní ọmọ ọjọ́ ni ọjọ́ ayọ̀ ni a sì fi ayọ̀ wá hàn títa ipé wọ́n yọ̀ a wọ̀ lọ́wọ́n àtọ̀tọ̀tọ̀ a fẹ́ràn inú ọdún náà.
1: Bẹ̀tà líli wà tẹ̀kìbí wà tẹ̀síbí wà tàmídìí.
0: Kí ni a bá ṣe lọ́yọ̀ ni ṣùgbọ́nlá wàlẹ́ àmìlélá wàlẹ́ ilá ilàlá
2: àlá
0: wàkúwà
2: àlá
0: wàkúwà
2: àlá
0: wàkúwà
2: àlá
1: wà ṣá yọ́mù ìdúrà àjọ yí alimubarak.
0: Àjọ ni ọjọ́ olúyàní ọjọ́ tó ní àbùkù tó ní àlùbáríkà ọjọ́ ànà àlùbáríkà.
1: Àmì o anna tazakara fi ìkì sọ́tà sàbí ismail alayhi salam.
0: Àjọ ni ọwọ́ ààrẹ wa létí alẹ́bí ismail
1: alẹ́dì ìrọ̀jà òlọ́ọ̀
0: ọmọ alẹ́bí ibrahim tọ́lọ́hún là kúrò lọ́wọ́ ewu tí ìbátẹ̀rẹ̀ sí.
1: Wọ́n lè já àwòlà àdáni.
0: Àwọn ọmọdé wá bí iná láwọn náà bí tí ẹ̀ láwọn náà là.
1: Wọ́n àpá àdáni.
0: Àwọn ọmọ ọmọ wa wọ́n là níbi àdéhùn náà.
1: Ilé ayẹ̀rí sọ̀lọ́ ulẹ̀ àrìdọ̀ wọ́n mẹ́rin àlẹ́ ìhà.
0: Nílẹ̀ yìí ọ̀wá mọ nígbà nìkan títí tí ẹ̀ríkọ́jú àìkìyà mọ́ fi dé náà ni àwọn ọmọ wa wọ́n bọ́ sínú ọ̀la.
1: Bíbáraká ti tọ́ àwọ̀ tẹ̀rí yìí.
0: Láìlùbáríkà pé ìsìmáìdà ọ̀tẹ̀lẹ̀ ti bàbá rẹ̀.
1: Wàkọ́lá ta àlà yá bù náà yìí.
0: Ó ní inú àìkúránì oríwọ ọmọ mi o.
1: Ìní ara fìlìmọ̀nàmì àní àṣìbàúkà.
0: Àlẹ́bí ibrahim ọ̀sọ̀ fún ọmọ rẹ̀ ìsìmọ́lá yìí pé ní ojú àlá mi mo lálà wípé mo dúró rẹ̀ mo fọ́ ìṣẹ̀lẹ̀ ọlọ́run.
1: Fẹ́ sùn ní mẹ́sàn-án tààrà.
0: ọmọ náà wá dá bàbá rẹ ló gbé ọ ndọbarí ihun náà èmi náà rí màṣẹ.
1: Fàkánà jàwá bùnú ìpínlẹ̀ lẹ́bárì ńdà àbíyì.
0: Ọmọ rẹ ìní ìrẹsì rẹ níwájú bàbá rẹ.
1: Yá àbátì ìfọ́lì máa tú márù.
0: Ìwọ bàbá mi ndọ́bọ̀ntọ́ bá darapọ̀ láti ṣe.
1: Sátẹ̀jì dùn ní iṣẹ́ aláwú nínú sàbìrì.
0: Ẹ̀sìn ọlọ́run wọ́n rojú èmi mìíràn.
1: Kọ́lá mẹ́ àṣìlá mẹ́ wọ̀tálá òlìlì tàbí.
0: Nígbàtí Ismail àti Ibrahim wọ́n gbà fún àwọn tó ọlọ́wà ìwọ Ibrahim.
1: Bọ́lá dé iná ò ń yá Ibrahim.
0: Àwọn àpè ìwọ Ibrahim.
1: Bọ́dí sọ Dr. Ruya.
0: Nǹkan ọ̀làlàlà ó mú ṣe.
1: Ilé kàtà àlè kàdájí sí ìmúsí ní.
0: Báyìí ni bí ànábì Ibrahim ti ṣe yìí náà.
1: Iná àṣà
0: lábàláwò
1: lábàláwò ló mú bí.
0: Ìdíbọn ní kò ṣe yìí tó sì fẹ́ ṣe yìí. Àdógún ńlá ni o.
1: Pápá dé iná ubi síbu in àṣì mi.
0: Ní gbogbo apá Ismail, àwọn ọmọ àpò ńlá kan àfi dípò rẹ̀.
1: Aláhùnmá takọ́ pàtó àánà.
0: Àwọn ọlọ́run owó tá a náà àti wàhálà wa náà mọ́ sí àgbà fún wa.
1: Wà bí sinà wà lá tẹ̀kú mọ̀.
0: Wọ́lọ́ dáàbò rẹ́bù wá má dàbí ti lẹ́lẹ̀ fún wa o.
1: Wọ́lọ́ ọmọ ẹ̀rọ ṣọ àfihàn.
0: Wọ́lọ́
1: ètò sinà.
0: Wọ́lọ́ máa pa wá lé. Bàbá dada àpè ọwọ́ ọlọ́run ọdún tá a wá sí èyí wọ́n ṣe láti mọ̀. Lẹ́yìn náà àwọn ìyànlá ńlá tí a wá jòkó yìí ẹnìkan ni wọ́n nà.
1: Excellency wa President Bola Ahmed Tinubu àti Fáìsì wa bàbá wa Engineer Muhammad Saheed Seyi Abiodun Makinde Governor Oyo State àti bàbá wa Abdulrahim Barrister Abdulrahim Muhammad Al-Awwal àti gbogbo àwọn tí wọ́n jọ ń ṣèjọba látòkété délẹ̀. Bàbá wa Olúbàdàn of Ibadan Land bàbá wa Abdulrasheed Adéwọ̀lú Ọládọ́jà àti gbogbo àwọn olóyè wa lápapọ̀ olùkọ́lọ́ lọ́pẹ́lẹ́ tẹ̀sán náà. Bàbá wa ààrẹ Mùsùlùmí Àṣẹ́bẹ̀rẹ̀ Ṣẹ́kàlà Ahmad Daoud Mákàjú Ọlá àti gbogbo àwọn àjọ wọn. Bàbá wa Sẹ́ríkì Mùsùlùmí Sẹ́ríkì Àdínì ilẹ̀ Yorùbá. Bàbá wa Bàbá Àṣàlẹ̀ àti ọ̀tún Bàbá Àṣàlẹ̀. Bàbá wa sí Dr. Kọ́ládé Ìsí Aláàjì wa Ambassador Taufik Arapájà Aláàjì wa Asim Bọ́lárùmí Chief Iyì Akintola Sam Aláàjì wa Abdulijalil Adanla Turaki Adin Bọ̀rọ̀kìndé Adini Ọ̀gbìn Olùbá Land. Former Commissioner of Police Aláàjì Abdulbata Yoroseni Aláàjì wa Abdulwasi Tommy Senator Sharafati Abiodun Ali Senator Taslim Folari, Babalata General, Honorable Ramius Feni, Alajiwa Stanley Sikiru Mai Odidiwama, Honorable Arch Ibrahim Akitayo, Alajiwa Birai Adebayo Adelabu Bankala, Oyami Alajiwa Opu Salam, Alajiwa Akimuge, àti gbogbo àwọn olóyè wa, Alhaji wa Misbahudi Babatunde SSD, gbogbo àwọn àtàwọn olóyè yòókù tí bàbá ọ̀ráyè láti dákọ̀ wọn, òṣùpá àdínní àti gbogbo àwọn olóyè wa yòókù, àwọn obìnrin ìyá àdínní ọ̀bí Òrùbá land, Alhaji wa Sekina Adekola, ìyálòdì àdínní of Yorùbá land, Alhaji wa Sidiko Aderibigbe, ìyá àdínní of Oyo state, ìyá àdínní Ọ̀tún Oyo state, ìyá àdínní of Ibadan land, ìyá àdínní Ọ̀tún ìyá àdínní, ìyá Alhaji àdínní Alárànsì àdínní, àti Alhaji wa Àgbàrá owó, àwọn tí wọ́n ti lọ, bàbá wa ìmọ̀mọ́ àgbàlẹ̀ yóò bá, wọ́n ní gbogbo àwọn tí wọ́n ti lọ ọ̀dọ́ ọlọ́run, Alhaji wa Francis Arisekola Anaho, Alhaji wa Muflaniru, Alhaji wa Abdulhamid Adegubu, Alhaji wa Lamidi Ajadi, Alhaji wa Latif Oyelade, Alhaji wa S.O. Adiama, Alhaji wa Tamiru Asukuna, Alhaji wa Muhibuddin Akabi, àti gbogbo orú ilé wọn bẹ́ẹ̀ tí wọ́n ti lọ, ọlọ́mbanika gbogbo wọn.
3: Amina.
1: Faru Sọ̀rí Ìn, Mágàjí Alágọ̀ Lókè Àdó, àti gbogbo orú ilé wọn, ọlọ́mbanisẹ̀ dáadáa fún gbogbo wọn.
3: Amina.
4: Oh, God, I'm telling you.

0: káàkiri àgbáláyé. Pàápàájú làwọn tá a jọ lọ nínú ìrìn àjò àwẹ̀ aládọ́run ọjọ́ 19 days fasting láti March 1st títí di May 29 ọdún yìí. Ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan. Òru ẹbí ní sẹ́rì ìta àpàkòrí ẹ̀ ní. Ìjókò mi, ààyè mi, my seat and my space. Olúwa ti rán wòlíì rẹ̀ wòlíì tèmi tó pẹ̀ jẹ́ Jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà. Gbogbo kan tí ayé gbà bùjó kó wọn ààyè wọn lọ́wọ́ wọn. Nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní Friday May 29 ọdún yìí. Lẹ́bàtìdé Poplax filling station ní wọ́rọ̀ jù lálójú kọjá Jọ̀nkú. Ẹgbẹ́ ilé ìpò yẹn gangan lẹ́ ó ti yà. Ẹbẹ̀rẹ̀ chọ́ọ̀ṣì Ọlọ́run kankan. Aago mẹ́jọ alẹ́ la bẹ̀rẹ̀ dàfẹ́ mọ́jú ọjọ́ kejì. Ẹgbẹ̀rún kan èèyàn tó bá kọ́dé láṣàlẹ̀ ọjọ́ yẹn. Ló gba ẹ̀mú pàtàkì látọwọ́ wòlí. Fẹ́kùnrẹ́rẹ́ àlàyé nọ́mbà yìí ní kẹgbẹ́ 0902-520-2427. Ọlọ́run kankan retí ìrẹ́jẹ́ àjọ pàdé níbẹ̀.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Oya Esipẹ́ẹ̀lì Sẹ́lẹ̀rì.
2: S-E-L-E-R-R-I-E. Sálárì.
1: Bọ̀dá mi, ẹsìn fẹ́ sọ Esipẹ́ẹ̀lì náà di sálárì. Oya lópin ìgbìyànjú Esipẹ́ẹ̀lì Turmeric.
3: T-U-R-M-E-R-I-C Turmeric.
1: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
5: Lagilu FM
6: 96.7. Ṣé ti ẹ̀gbọ́n wa káàkiri àgbáyé pápá yídì la wà nìbàdàn bíi ní gate níbi tí àwọn mùsùlùmí àti mùsùlùmí ọkùnrin àti lóbìnrin tí wọ́n ti kírun yídì fún ọdún iléyà ilé tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ ṣeun tí ẹ dara pọ̀ mọ́ wa tẹ̀gbọ́n wa ní ìkànnì Agiru FM òkè tí ó ga jókè. Ó dùn wá jọjọ pé a lórí ọ̀fẹ́ àti báwọn ẹ̀kẹ́ sọ̀rọ̀ nítorí pé gbogbo ẹ̀ ó agadigari ni bí i kún àwọn ìkàn ìgbà nílẹ̀ ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀run akírun bíi ní òní bàbá ni a máa dárúkọ ọjọ́ lọ ṣùgbọ́n lára wọn òun láti rí distinguished senator Sarafadin Abiodun Ali àwọn àti olùbàdàn ilẹ̀ ìbàdàn òun ni wọ́n jọ wọlé àwọn jọ padà kúrò ní ibi tó ti wá kírun ti iléyá lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ ṣé o tí ẹ darapọ̀ mọ́ wa tèmi táyòyè ládùn àbọ̀rọ̀ o ní orúkọ mi. Ẹ ṣeun tí ẹ gbọ́ wa.
5: Lagilu FM 96.7.

rẹ̀ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣì náà bọ̀ nàrà yọ Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹ̀ láǹfààní. Iléyà Cashport 2026 ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Iléyà nínú oṣù mẹ́ẹ̀ yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀rìn láti rẹ́rìn músẹ́. Káṣe fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ.

0: pẹlọwẹ. Àlejò wa.
1: Ojú ọ̀rọ̀ ẹ kú àlejò mi.
0: Ní o.
1: Kò sí bàtà ẹ kú àlejò odò.
0: Ẹ̀sà tó lú òjẹ́ ara òde ajánu ti dé.
1: Ẹ kú ọdún.
0: Olú òjẹ́ ọmọ àpèjọyè.
1: Ọmọdé eléyìí.
0: Jẹ lẹ́sẹ̀ ọmọ odò jẹ.
1: Ẹ kú ọdún Ọlọ́run wa nú.
0: Ojú sọ̀sọ́mọ lóko
1: ẹwù. Àgbààgbà tí ń bẹ́ ńlẹ̀ yìí.
0: Tẹ ló jẹ́ ọmọ.
1: Ẹ kú ọdún Ọlọ́run wa nú.
0: Òtún bọ̀
1: bọ́dún bá dun láàrin nǹkan ìjọ̀dún. Ọdún tún dun lónìí ọdún dun. Adúpẹ́ adúpẹ́ pẹ́ òkun o. Ó sí Ọlọ́run. O bójú wa jẹ́.

Diẹ diẹ ni. Sórí físà kan nínú ìgbésí ayé ẹ. Ìkan wà lọ́wọ́ ọ̀tún, ìkan wà lọ́wọ́ òsì. Bọ́ ọ bá ń lọ sílùú òyìnbó, wà á máa lu físà sí orí páálí. Bọ́ ọ bá dé port of entry, wọ́n máa lu jọ́tọ̀ padà. Ìjọ́tọ̀ ń lọ tí wọ́n fún ọ ní físà láti gbà báyìí sí gbà báyìí.

0: ìdí nìyẹn tó fi jẹ́ pé
1: ọ̀nà tó mi ń bá wọ ni
0: ẹni tó bá fẹ́ ṣe nǹkan fún tètè ṣe kíákíá ìtọ́lọ̀ ń fi pamọ́ fún wa ni físà ọwọ́ wa. Ẹ rí wípé bàálù wa máa nídìí lé ń gbà mí tí wọ́n pè é on the 26th lọ́yẹ kó gúnlẹ̀ tó gúnlẹ̀ ní 28th. Irú ẹ̀ náà máa ṣẹlẹ̀ tó bí rọ̀bí fún bí ọjọ́ kan ọjọ́ méjì. Títí yóò sì bímọ ọjọ́ tí ń rọbí kọ́ ni ó bímọ. Irú ẹ̀ máa ṣẹlẹ̀ sí bàálù tí wọ́n pè Ọlọ́run lọ yọ wá o. Tí bàálù wo débì kan o tí wọ bàálù kọ́ mọ́ pariwo pàpàpàpàpàpà lókè. O tí wọ bàálù rí kí wọ́n dèlú kan kí wọ́n já yín lẹ̀ kí wọ́n kó yín sínú bàálù mi. Irú ẹ̀ máa ṣẹlẹ̀ sálàboyún náà. Wọ́n á ní oyún inú rẹ̀ yóò kò lè dá bí o. Wọ́n wà á fọ̀bẹ gbẹ̀bí ẹ̀. Tí ọ̀bá tí ìtásìkò tọ́ yẹ kọ́mọ yẹn wáyé. Wọ́n wà á gbé inú ògò. Gẹ́lẹ́ bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe ṣètò ayé wa. Ìgbésí ayé ẹ̀dá ọ́ dàbí ọkọ̀ tí ń bẹ lójú omi ni. Lọ́dún kan ọdún bí iléyá báyìí ni. Ọwọ́ súnmọ́sìkò Dìsẹ́mbà. Mo wà ní fámílì àòsí wa. Mo wá sọ fún ìyá ọba. Ìyá wa Túráyọ̀ Lawal. Ìyá dáadáa tẹ́mi rẹ̀ Ògùn. Mo wá sọ fún ìyá yẹn mo ní lágbára Ọlọ́run. Mo ní lágbára Ọlọ́run. Mo ní ẹni báyìí tó bá di January 1. Màá fún lówó tí ó fi máa ṣiṣẹ́. Ẹ dákun ẹ bá mọ́nítọ̀ rẹ̀ o. Kí mọ̀ kí n fún léyà ọdún náà. Nígbà tí ó fi di January 1, ẹni tá a wí yìí ọ lọ sóde ọ̀run o. Ká ní mo sọ fún ìjọ náà pé tó bá di January 1 ó fún ọ lówó. Ó ti gbọ́ ó ti wà nú àníyàn rẹ̀. Ọlọ́run lè gbà á bí sàrá fún mi. Ọ̀rọ̀ tí mo sọ tóhun ọ̀gbọ́ ẹni tí mo fẹ́ ṣe lóore tí ọ̀gbọ́ mo fẹ́ fi ṣe surprise mo wá sọ fún ìyá ọba. Ìyàwó ẹ̀gbọ́n mi kan ni ó sì jáde láyé kó tó di January. Ó dùn mí láti jọ yẹn tọ́kàn mi bá ti sọ pé kí n ṣe nǹkan mo máa ń gbégbèsẹ̀ kíákíá Musa. Níjọ́ tí Abe Germany níjọ́ tí ń joyè ọ̀rẹ́ mú ìwá sákàrì àbúrò mi níjọ́ tí ń jẹ mọ́gàjí nílé Olúbàdàn bá a ṣe kú òǹbẹ̀ tán mo ní òkè àrẹ̀mọ́lá tí wá joyè láàfin Olúbàdàn yìí ń gbọ́dọ̀ kọjá kí n mọ́ rí bàbá mi lókè àrẹ̀mọ́ mo ní kí wọ́n páàkì ọyá dírẹ́fà yọjú síbẹ̀ ń kó pé ò ń bèrè bàbá mi náà tí wọ́n bá ní láti bo kó pé mo wà nú ọkọ̀ ó sì lọ pé bàbá mi álímì bàbá mi sì jáde ọlọ́run mo dúpẹ́ o inú mi dùn púpọ̀ yàtọ̀ fún nǹkan bí ọdún kan àbọ̀ sẹ́yìn bàbá ìwà bá mi ń lé mi bí wọ́n sì ń pìrìdíìtì pé ẹ̀bí báyìí ni ẹ ṣe sòkú mi o. Ntọ́ yà mí lẹ́nu ni pé mo á bí yín léèrè pé bàbá nǹkan kò mú yín ilé yín lẹ ti wá kébékébé láàárọ̀ yìí. Sẹ́yìn ńlá làárí kú ni.
2: Ṣèrè kó múra sílẹ̀.
0: Wọ́n ní lẹ́yìn ìgbà tí mo ti 100 kí ló tún kù. Ṣé ní dìndìnrìn ní máa rò pé òun ò ní kú mọ́ láéláé.
1: Ọ̀rọ̀ bí òṣò rí ẹni.
0: Wọ́n ní lẹ́yìn kí n jẹun kí n jí kí n sùn mo ń retí ikú ni. Mo wá rí i pé bàbá yìí ní làákàyè púpọ̀. Ọ̀tọ̀ ni tí mo fẹ́ fún bàbá yẹn ń jọ yẹn mo fún wọn ní nǹkan mìíràn. pe baba imo tun keko lara baba e o tun sanwo eko njona.

0: ẹ̀kọ́ tó kọ́ láàárọ̀ yìí ni mama fìgbàlà dọ́là yálà ọmọọṣẹ́ rẹ ni ìyàwó rẹ ni ẹbí rẹ ni fámìlì rẹ ni gbogbo ẹni tó bá fẹ́ ṣe nǹkan fún ṣé kó mójú kúrò ńbẹ̀ fàpẹrẹ rè ẹnìkan fẹ́ràn ẹnìkan ọ fẹ́ràn èèyàn mọ́ka lọ́dún yẹn niyàn wà lè lọ wọ́n ti fọkàn sí pé tọ́ba dọdún ti ń bọ̀ pẹ̀lú ògo ọlọ́run ẹnìyàn lọ sí wàhálà kankan
1: ẹni ń ṣeré kó múra sílẹ̀
0: ẹnìyàn ò gbowó kúrò níbi ilé alálàájì
1: àtọ̀rẹ́ àjíkà
0: pé tọ́ba dọdún ti ń bọ̀ wọ́n òjísọ ọlọrun tí ó ṣẹlẹ mọkà fò fẹrẹ láti 3 million ọlọ 10 million agbára ẹni tó fẹràn èèyàn mọkà ọka mọ ṣé mọ pé ó ti sọ fóńtàn nítòhún ti ya fọtò kódà báàgì ẹ wà nílẹ.

0: ẹ jẹ́ mọ́ ṣàlàyé fún yín wípé ọyá lọ sí àkíní lọ sí à program sí 21 ọyá pípé ṣẹlẹ̀ ìlólówó bàbá ṣe bí ọba nínú àwọn tó pọ̀ ní sàrá nínú òṣèlú tó ọba jọ́ lọ́ṣèlú tó pọ̀ ní sàrá mọ́ fọkàn sí ọgbọ́dọ̀ pọ̀ ní sàrá tó ọba jọ́ lọ́ṣèlú bàbá adédúbú sustain orúkọ ẹ̀ pẹ̀lú sàrá kìí ṣolówó ṣùgbọ́n ọmọ owó òṣèlú ná púpọ̀ púpọ̀ nígbà wọn ní páànù mọ́ṣáláṣí kan òjòrò ọká páànù ibẹ̀ lọ mọ́ṣáláṣí ráàtì bí tí gbogbo àwọn èèyàn tí wọ́n sì ti ń kírun tí wọ́n pọ̀ ń bẹ̀ ni òkìkí kan ọdọ́dọ̀ bàbá adédúbú tó bá kowó tí ó fi jẹun lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó àrénjì àwọn tí ó lọ kan mọ́ṣáláṣí tí wọ́n bá kàn tán tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kírun lójú ọ̀rọ̀ sínú mọ́ṣáláṣí tí ìmọ̀ọ́mù bá ti ń sọ pé bàbá adédúbú ọlọ́run jẹ́ mi rẹ̀ ògún ìwọ tó ọjọ́ pọ́nẹ́ǹtì kan mọ̀ pé àmì bàbá adédúbú pọ̀ ní sàrá tó bá tún wò ó sà ládùúgbò kan nínú àwọn loyalist bàbá adédúbú tó mọ̀ pé 24/7 bó ṣe wà lọ́dọ̀ àwọn àjọ ọmọ akírun kìí pààrùn jẹ wọn èyí fọ́ọ̀sì èèyàn lé adédúbú o pé kó pé síkírù kọ́ ló kọ́ rẹ àwọ̀ lọ bá wa kírun ni wọn ò ní wí bẹ́ẹ̀ mọ́kànlé mọ́ ṣe wá sí fún ọ orí wọn mọ̀ pé tọ́ bá ti ń di pé kírun lọ́dọ̀ rẹ tẹ́lẹ̀ tán bá fọ́ọ̀sì ẹ̀ pé ọmọ wa kírun olè torí ẹ̀ sá tí wọ́n rí i pé ẹni tí rùn rọ̀ lọ́rùn dáadáa mọ́kànlé wo sunsunsunsunsun bọ́yá gómìnà kan ló fún wọn mọ́kà mẹ́rin ẹ fún bàbá ń ta baálẹ̀ nìkan ọmọ rẹ̀ ń bẹ́ o ìyàwó rẹ̀ ń bẹ́ o kò fún o bàbá lókè àdú ẹ fún wọn ní ẹ fún wọn mọ́kà kan bàbá gbélé kalẹ̀ náà woman leader gbélé kalẹ̀ ń kọ́ ọ wà ń bẹ́ o ń ṣeṣẹ́ takuntakun yàyà mẹ́fà o alájà lágbájà mọ̀ ń sọ wọ́n mọ̀ ń pè lálàájà ni kọ̀mọ̀ lọ mọ́kà kankan kọ̀mọ̀ tí lọ mọ́kà ṣé pé kọ̀ lọ mọ́kà ẹ̀já sọ̀práìsì rẹ̀ tọ́ bá di lọ́la ẹ pé mo ní kọ́ yọjú sí ó ń débẹ̀ lọ́la báyìí wọ́n ó fún mọ́kà lòun ó wò lulẹ̀ gbé ẹ wá lélẹ́yìn fi gbogbo ẹ̀mí rẹ̀ ṣiṣẹ́ fún adédúbú adédúbú yẹn wọ́n pọ̀ ní sàrá kò sì fẹ́ kí wọ́n yàn yàn jẹ ẹnìkan ralẹ̀ ńjọ́ kan ọ̀ralẹ̀ alákọ̀ọ́kọ́ wọ́n gbà lọ rẹ̀ ọ̀ralẹ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n gbà lọ rẹ̀ nígbà ọdẹ ẹlẹ́ẹ̀kẹta lọ́wọ́ akọ sáínbọ́ọ̀dù kan gbàgàdà this land belong to chief lamidi ariyibi adédúbú ó tún kọ aláàfin mọ̀lété sísàlẹ̀ sáínbọ́ọ̀dù ọ̀sẹ̀ tí ó débẹ̀ tí wọ́n kọ́ gbangba sí nílé ọ̀hún làwọn ará tí ń tẹ̀lé bàbá wa ní bàbá kí la fẹ́ fi ilẹ̀ ibi báyìí ṣe ilẹ̀ yín tọ́ wà níbi báyìí súpà sáàtú ti nílẹ̀ ń bẹ̀ ni anílẹ̀ ń bẹ̀ o kódà sáínbọ́ọ̀dù yín wà ń bẹ̀ ẹ lọ wò wá nígbà wọn débẹ̀ ní wọn bá lẹ̀ rẹpẹtẹ tí wọn bá ó kọ bàbá adédúbú rẹ mélòó la fẹ́ mímọ̀ nínú àwọn nǹkan tá a ní àwa náà la nínú ọyá ẹ jẹ́ wọn ó sọ kókó bẹ̀ ẹ jẹ́ wọn ó tiẹ̀ la foundation bàbá kọ́ bí four flat síbẹ̀ jàǹjàn mọ́ wa ti ń jókòó tì wá kí wọ́n kàn náà mọ́ kíkálukú ká fún wọn plot kọ̀ọ̀kan wọ́n sọ kó lọ́lu fake Lamidi Adedibu Bade ẹn tó rí signboard Bade. Ẹyin wo nù ń bẹ̀ wo? Wọ́n ní àwa ni. Àwa tá a nílẹ̀ là ń sọ kó bẹ. Ẹyin wo ẹ̀ẹ́mẹ́ni tó nílẹ̀ ẹni. Bàbá Lamidi Adedibu lọ́mọ̀ níbẹ̀ ẹ̀ẹ́mọ́kùn kéke. Tó ní látọ̀dọ̀ wọn náà láti wá bàbá mi sọ̀rọ̀. Wọ́n bá àwọn aláìsàn àfìsì wọ́n ti pe fóònù nọ́mbà bàbá wọ́n ti gbé fóònù lé lọ pé bàbá mi sọ̀rọ̀. Ẹ ló bá mi Kẹ́mi Ọláógún o èwo ti ẹ̀ ń bẹ̀. Mi mo nílẹ̀ ibi tí wọ́n rí signboard okọ̀ yín mọ́ tí mo tún ya fọ́tò yín sí. Kí fọ́tò mi okọ̀ mi tó ọkọ̀ ọbẹ̀ ṣe jẹ́. Bàbá mi ẹ ṣàjẹ̀ wá rí yín. Ọba dòrororo ọgbọ́kadà ọgbọ́kọ̀ọ́lẹ̀. Ọba dọ̀bálẹ̀ ló di bàbá lẹ́sẹ̀. Ẹsì kí ìsàmọ́ralẹ̀ kíní wọ́n gbà mọ́ralẹ̀ lẹ́ẹ̀kejì wọ́n gbà. Wọ́n á wo ohun tí mo lè máa fi halẹ̀. Wọ́n ò bá ti gbá lé eléyìí náà lọ́wọ́ mi. Ẹbẹ́ rí pé wọ́n kọ́lé ẹ̀gbẹ́ kíní wọ́n kọ́lé ẹ̀gbẹ́ kejì. Wọ́n dá tèmi yọ sáàrin nígbà mo gbé signboard okọ̀ yín bẹ̀. Ṣé kó kọ wa tajà? Báàmì okọ̀ yín báyẹ̀ lẹ́rù. Ìwọ ló nílẹ̀ lọ kówe rẹ̀ wá. Ọba kówe lẹ̀ ọba kó. Ọ̀dà ìta ṣèrè bọ́ọ̀bá ijó ẹnìkan bá dọ̀ọ́là. Direct number super gba number rẹ̀. Níjó ẹnìkan tó bá gbọ́ pẹ́ nìkan débẹ̀ pé wá. Ó sì ti dilẹ̀ wa náà nù. Wọ́n bá ṣèfù lẹ̀ rẹ̀. Ṣẹ́nu eléyìí ò ní dùn. Tísà kan tẹ̀ náà bàbá Adedibu. Tísà ni wọ́n wá gbé èbò pọ̀. Ní wọ́n bá ṣe nǹkan bá gírámà tí ó dàbò lẹ̀ wọ́n mọ̀ wá di sẹ́nẹ́rì káàkiri. Bàbá ti wo bàbá wọ́n dẹ ìgò sàlẹ̀ ńjọ́. Wọ́n wá ń wẹnu tísà ń pé ọkùnrin yóò wúlò. Nígbà wọ́n ń ṣe ìbò local government. Wọ́n la lè dáná rẹ̀ bàbá kúrò láyé bí. Wọ́n ṣe lọ fi ṣe bí igbákejì àbí igbákẹta ṣe àmà local government. Ẹni tó ṣe pé níjọ́ ti ń ṣe tísà láti bí ogún ọdún kogo kẹ̀kẹ́. Ọdún yẹn lọ ra mọ́tò ọdún náà lọ parí ilé ẹ̀. Eléyìí ọ̀ gbàgbé bàbá. Ẹ mọ̀ wọlẹ̀ bàbá onílé onílẹ̀ bàbá Látàdé kọ́ yìí.
1: Látúnṣe
0: bàbá látúnṣe onígẹ̀ràdì.
1: Yes sir, mọ́gàjì.
0: Ẹ mọ̀ wọlẹ̀.
1: Ẹ ṣeun gan ni sir, ẹ kú ètò sir.
0: Àwa rè é.
1: Mo kí gbogbo múmi ní àti múmi ní òdodo.
0: Náà
1: wípa akú ọdún akú yèdùn.
0: Ọdún ni
1: ojú gbogbo wa ọmọ ọrọ̀ ọdún. A wà.
0: Mo rò pé ẹ ti lọ
1: yídì. Iṣẹ́ wa ò lọ́lí dé, a ti lọ yídì àti dé. Bí mo dẹ̀ ṣe ń bá.
0: Bódìjà làwa náà ti kí lójú títí. Ibi a fẹ́ gbà abá kan àwọn èèyàn ọ̀dà náà ibi a fẹ́ bin obì sí.
1: Obì ti lálẹ́ wù mẹ́.
0: Làwa náà bá jọ ẹ̀ wọ́n.
1: Iṣẹ́ wo ò lọ́lí dé. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí àwọn ọmọ bẹ́ẹ̀ sáì tí ń bí ọ ti ń kan lé lọ́wọ́.
0: Lẹ́nì.
1: Bẹ́ẹ̀ni sà torí àwọn èèyàn kan ń bẹ tó jẹ́ pé ọ pẹ́ ju on the 15 oṣù tá a fẹ́ mú wọn gbọ́dọ̀ kó wọlé wọn. Kò sì gbọ́dọ̀ jẹ́ pàwọn aláda wọn dúró torí pé wọ́n ti sanwó iṣẹ́ wa.
0: Déètì tẹ́ ẹ bá fún wọn ò ní yẹ.
1: Kò gbọ́dọ̀ yẹ sà mo mọ àwọn tá a fún lọ́ndì 10. Àwọn tá a fún lọ́ndì 5 ń bẹ àwọn tá a fún lọ́ndì 7 ń bẹ.
0: Iṣẹ́ wọn ò
1: yẹ gbọ́dọ̀ yẹ kò gbọ́dọ̀ dúró.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Mo kí gbogbo èèyàn wípé akú ọdún akú yèdùn. Gbogbo ẹni tọdún bá ti bá láyé òun lọlọ́dún ojú gbogbo wọn máa rọdún ẹnu ọbẹ̀ ò ní ṣẹlẹ̀ gbogbo ohun tó bá bẹ̀ ṣáàjì á lò bẹ̀ ojú ò ní tẹni kankan wa. Adéago Olúfẹ́mi ló kọ̀ mi láti lè ṣe Latuns Gerard Roofing Company. Ibẹ̀ ni mo ti máa wá ibẹ̀ náà ni mo ti wá. Ẹ rí i pé eléyìí tá à ń sọ yẹn là ń sọ kì í ṣe àwítúnwí kò kì í ṣe tautology originality àti consistency. Òun ni kinní ọ̀hún bá dé. Ìdí nìyẹn tá a ṣe máa ń sọ níléeṣẹ́ Latuns wípé mẹ́ta ni Gerard but méjì làwa gbé dání. Àwọn èèyàn ń pè mí nígboro pé Adéago bàbá ó ní méjì Adéago bàbá ó ní méjì méjì yẹn náà ni àdẹ̀ni yẹ̀ǹkú mẹ́. Alákọ̀ọ́kọ́ lélẹ́yìí tó ní 70 years warranty. Ìyẹn túmọ̀ sí wípé fódi di 80 ọdún pẹ́kẹ́ ò ní mi ọ̀fọ́n ò ní fìrùnà gbá. Ọ̀dẹ̀ yẹn 70 years ìkẹ́ ẹ̀ tó tún wá pè wípé ká wá bá yín tún kinní ọ̀hún tò.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìí tó ní 50 years warranty. Ìyẹn ni pé fódi di 50 ọdún tá a bá ti bá yín kan lónìí báyìí ẹ̀yin ẹ ṣáà máa kà á. Ẹ máa fọdún yín dún ẹ máa fọdún yín dún kọ́dún ọmọ lọ nínú ọdún fódi di 50 ọdún.
0: 50 years.
1: 50 years Alhaji pẹ́kẹ́ ò ní mi ọ̀fọ́n ò sì ní fìrùnà gbá. àwọn èèyàn tá à ń retí nílé iṣẹ́ látúnṣe ṣe bẹ́ẹ̀ ti mọ̀ wọ́n ẹ tún wá jẹ́ kí n ràn yín létí alákọ̀ọ́kọ́ ni ẹ̀yin tó jẹ́ pé iṣẹ́ ilé kíkọ́ yín ó ti dé level.
0: garanti 70 years tèmi ó ti ní ọdún kan báyìí.
1: bẹ́ẹ̀ ni sá o kú 69 years torí pé n tẹ́ lò gan sì ju 69 years lọ lẹ́yìn 69 years lẹ́ẹ̀ tó tún wá pè
0: ẹ̀ ǹsọ̀ ńlẹ̀
1: ẹ̀yin èèyàn tó jẹ́ pé iṣẹ́ ilé kíkọ́ yín ti dé level ẹ pé ilé iṣẹ́ latuns ẹ̀yin èèyàn tẹ́ ń togi lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ẹ pé ilé iṣẹ́ latuns ẹ̀yin èèyàn tẹ́ ti ṣe prapet ẹ pé ilé iṣẹ́ latuns bó tilẹ̀ jẹ́ pé gbogbo ìgbà la máa ń sọ mo dẹ̀ tún lu àsìkò yìí láti sọ wípé níwọ̀n bá àgbà tẹ́ ẹ bá ti mọ̀ wípé gerard lè fẹ́ kàn sórí ilé yín ẹ má kangi sílẹ̀ èmi kọ́ ni mo sọ ilé iṣẹ́ latuns kọ́ ló wí bẹ́ẹ̀ àwọn òyìnbó níbi tí wọ́n ti pèsè kinní ọ̀hún wa gangan àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ ìdí àti túmọ̀ tó dẹ̀ jẹ́ kí wọ́n wí bẹ́ẹ̀ ni wípé bó òun ṣe máa ń ràn ní nàìjíríà ó yàtọ̀ sí tilẹ̀ ibòmíì bójú ṣe máa ń rọ̀ ní nàìjíríà ó yàtọ̀ sí tilẹ̀ ibòmíì ìdí nìyẹn tá a ṣe máa ń sọ wípé dípò tá a fi wá dé sáìtì tá a rí pé àwọn igi kan ti kákò àwọn igi kan ti kálẹ̀ àwọn igi kan ti ń ju ẹ kúkú má ti kangi sílẹ̀ kò sí bí sáìtì yín ṣe lè jìnnà tó níwọ̀n bá àgbà tó bá jẹ́ wípé lábẹ́ sánmọ̀ yìí lọ́wọ́ ẹ̀yin ẹ̀ kàn pé wá láì gba wá nira lọ́wọ́ yín gbangba wálé àní mo ti ń sọ yìí ọ̀rọ̀ tó bá ṣojú ìlú irú rẹ̀ ọ̀farasímọ̀ eégún tó bá ti jáde ti kúrò láì wò ó ẹ̀yin ẹ̀ kàn sọ fún wa ibi tí sáìtì yín wà àwa máa lọ síbẹ̀ láì gba wá nira lọ́wọ́ yín sẹ̀ a máa tẹ́ẹ̀kì measurement iye gerard tẹ́ máa lò a dẹ̀ máa tẹ́ẹ̀kì measurement iye igi tẹ́ máa lò láì gba wá nira lọ́wọ́ yín ẹ̀ rí i pé mo tún tún sọ ọ̀pọ̀ èèyàn ń bi mí nígboro wípé adé aago kíní ìdá olójú tó bẹ́ẹ̀ ọmọ ìgbélé iṣẹ́ látúnṣì kárí mo níbẹ̀ ni mo wá ṣàlàyé fún wọn mo tún wá fẹ́ ṣàlàyé fẹ̀yìn náà ìdí mẹ́rin tí mo ṣe gbé ilé iṣẹ́ látúnṣì kárí alákọ̀ọ́kọ́ ni wípé ọjọ́ tí ilé iṣẹ́ látúnṣì bá sọ fún yín wípé kíkan ilé yín máa parí ọjọ́ yẹn ló máa parí kò ní lé àyàfi tí ọba tún ní pé ọjọ́ yẹn gangan ni ẹlẹ́ẹ̀kejì ni wípé gẹ́gẹ́ bí ilé iṣẹ́ tó gbàwé gbòǹtẹ̀ lọ́wọ́ ìjọba alẹ̀ yìí àtàwọn ìjọba alẹ̀ òkèrè pàápàá jùlọ níbi tí wọ́n ti ń pèsè kinní ọ̀hún wá ojúlówó pọ́nbélé oní 70 years tí mo sọ fún yẹn níwọ̀n bá àgbà tó bá jẹ́ pé lórí ẹ̀ làwọn àti yẹn ti jọ sọ̀rọ̀ oní 70 yẹn náà ló máa wà ń bẹ̀ a ò ní gbowó 70 lọ́wọ́ yín ká wá kó 50 wá kò possible ṣé rí ẹlẹ́ẹ̀kẹta tí mo sọ lẹ́ẹ̀kan yẹn pá wa kìí lọ síbẹ̀ ẹ rí tí ọmọ pọ́n rakọ̀rakọ̀ téèyàn bá kàn ọpẹ́ jù láàrin oṣù mẹ́fà n ó pèèyàn ní sáà ni èèyàn gba ìpè ẹ wàá máa bèrè pépè bo ìpè láti yágàn kú ni ìyẹn ni ìpè wá wí tẹnu rẹ àwa kìí ṣe ìṣerú ẹ bá lóko gbọdọ wo kíkún tó bá wo kíkún ìyọnu ni wa ìdí keje tí mo ṣe gbé ilé iṣẹ latuns kárí ó ní pé nílé iṣẹ latuns iye tá a bá fún yín gẹgẹ bíi budget tó máa parí kíkan lé yín orí iye yẹn náà la máa dúró sí a ò ní kọ́ ti kọ́nà wàá pàdé yín lẹ́yìn fẹ́ǹsì ká wá sọ wípé ẹ̀ẹ́sì òun ni pé pẹ̀lú báwo àti yín ṣe mọ̀ wípé afẹ́fẹ́ ọdún léyá ọ ń fẹ́ nígboro lásìkò yìí yàtà yòtó ọdún ọ ń lọ nígboro àwọn ànfà kan ti wà ńlẹ̀ báyìí tí kìí faṣọya tí kìí fàpòya ìfà tí kìí dẹnu àpòkọlẹ̀ ọ wà nílé iṣẹ́ látúnṣì bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ṣùgbọ́n mi ò ní bẹ́ kinní ọ̀hún tán torí mi ọ̀fẹ́ káwọn oníṣàárẹ̀ ń bàjẹ́ ọ̀tara wa kọ́ṣẹ́ látàpá bẹ́ẹ̀ ẹ mọ́ gbàgbé bá a ti máa ṣe kinní ọ̀hún wípé kó tó di wípé kíkan lé yín bẹ̀rẹ̀ ó ní iye pàṣẹ́ntéèjì owó tá a máa gbà lọ́wọ́ yín ìgbà tá a bá kan lé yẹn tán tẹ́yìn gangan rí tínú yín dùn ìgbà yẹn la tó máa gba pàṣẹ́ntéèjì tó ṣẹ́kù ìdí àti túmọ̀ tọ́lọ́run ọba aláwùrà bí ṣe gbélé iṣẹ́ látùnsí kalẹ̀ tó sì fi yan èmi náà wípé kí n máa ṣe wáàsí àti ìwàásù tó ń ti evangelizimu iṣẹ́ ọ̀hún káàkiri òun ni pé káwọn èèyàn wa ó bá a lè bọ́ lọ́wọ́ àwọn onítótà pàkejì sọnu káwọn èèyàn wa náà ó lè donílé kí lè wọn ó di kíkan ẹ mọ́ gbàgbé pé àwọn bàbá mọnimọni àwọn bàbá mọ̀yànmọ̀yàn wọ́n máa ń sọ wípé kò sí kékeré akàn tí kìí nílé lórí torí wípé akàn já torí wípé akàn ò fi owó tó yẹ kó fi kan lé kò fi jó sọ̀kè kò ṣe fi gbé kinní kan lápá abìkan ni yóò máa yẹ̀yìn ọlọ́pọ̀lọ́ yóò máa yẹ̀yìn onílàákàyè ẹ mọ́ gbàgbé wípé kò kí ń ṣe gbogbo carpenter ló lè kan gerard iṣẹ́ gerard ní kíkan ọ kọjá ọmọ mi ti ń gunlé kinní ọ̀hún kọjá aṣẹ́ òkìtì ọ̀bọ ìdí nìyẹn tó ṣe jẹ́ pé nílé iṣẹ́ latuns àwa ní ẹ̀ka àwọn carpenter tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n ń gba ìdánilẹ́kọ̀ọ́ nílẹ̀ yìí àti ilẹ̀ òkèrè tó jẹ̀jẹ́ wípé lórí tí wọ́n dúró lé tí wọ́n ń kàn tí wọ́n dẹ̀ mọ̀ dáadáa nìyẹn olú ilé iṣẹ́ latuns kalẹ̀ sí switch 18 and 19 ìyẹn ní Fundex House after ilé ìjọsìn ọmọlẹ́yìn Christi Glory Tabernacle Church Bodija ojú orin Nìbàdàn èmi gẹ́gẹ́ bí akàròyìn àtagbóhùnsáfẹ́fẹ́ tí n bá fi lè gbélé iṣẹ́ kan dání mo ti ṣọ̀rin kíni wọn iṣẹ́ ìwádìí nípa wọn pé wọn ò ní bókọ mi jẹ ni ó dẹ̀ ti pẹ́ ta ti ń wá síwájú bá mi mọ́ gàjí kọlá olóòtú wọn ò fẹ́jọ́ wa sùn bí rí o wọn ò dẹ̀ lè fẹ́jọ́ wa sùn bí kankan láéláé èyí wá ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ máa pè fún ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú kíkà òrùlé gerard ni kẹ́pẹ́ mo fẹ́ kan lé mi bó o láṣẹ ṣe tí kinní ọ̀hún ó fi dọ́bẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ẹ̀yin èèyàn wọn náà tẹ wà ní diaspora yálà ẹ fẹ́ change roofing sheet tí ń bẹ nílé yín àwọn brown roof tí wọ́n ti kàn kí wọ́n tó bí bàbá owó lọ́wọ́ e wa fe paro e si Gerardi ni lana ka begbe pe ni lana ka bagba mu kini ohun irorun lo bade ko si structure to le ni loru le laye ti pa wa oka bo se church bo se masalasi bo se lepo bo se warehouses bo se restaurant bo se offices bo se estate e pe le se latunsi ipa wa ka wo wa ka julu idini yen ti o fi le ya pregede bi o wa so ero ba ni soro lakoko ti e le pe ti e de tun le fi atejise whatsapp ranse si ohun na ni 08 0 0 8 7 8 7 9 7 9 7 3 5 3 5 3 9 3 9 0 8 0 0 8 7 8 7

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí oya esipeli celery
1: selerie salary
0: bọ̀dá mi ẹsìfẹ́ sọ sipeli náà di salary oya lópin ìgbìyànjú esipeli turmeric
2: turmeric turmeric
0: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
3: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀.

0: Pastor Shop ni gbagi Pastor Shop alaso ra yi wo yi mu yi lo yi bi ayo kin Pastor Shop Abida Corporate Services Limited bawo lo se fe si Senator materials cashmere German wool damask materials Swiss lace Swiss cord Guinea brocade Swiss foil trousers materials Italian Swiss wool voile and organza material gbogbo ilu jilu kari southwest nlo ma Pastor Shop kaluku lo loko ti e to si loko le se ti e labe ijoba alawo ma tin pe ro office re loruko Pastor Shop ni gbagi tuntun ma fe ru gbabukun ko da eyun ni bara na e bere ona de Pastor Shop ke to raso ke si ri daju pe signboard wa wa nibe gbagbagbangba gbagan ja nla meta ototo nlokun fofo faso takoro wo yi to ba wo o ma sora ni Pastor Shop ni number C 136 128 and 140 green block Pastor Shop gbagi tuntun pe number bo raso 08034756248 ati 08052023076 ni Pastor Shop raso sanwe pe nkan e olorun ta fi se gbekele aita ewo wo moja lo mu wa goke agba
1: Ibadan Mega Crusade 2026. Ẹ̀yin ará ìlú Ìbàdàn, ẹ kú oríire o. Ìpèlà kan ti dé láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìjọ God of Fight Calling for All Souls Ministries ń pè yín sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta. Èyí tí ó máa wáyé ní ìlú Ìbàdàn tí àkórí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé. Authority that leads the whole world. Èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026. Ìpàdé yìí ó máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ibi ìpàdé ni Iléèwé Ọba Kíyẹlé Memorial High School, Alubua, Bashọ́run Road, Ìdíàpẹ́, Ìbàdàn. Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀, Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel ti ṣetán láti pa gbogbo ọkàn pàdé pẹ̀lú ọwọ́ agbára àti iṣẹ́ ìyanu. Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí. Àrọ yóò rìn, afọ́jú yóò ríran, láìsàn yóò gba ìwòsàn, ìrètí yóò padà wá, ìbùkún, ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà. Ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Ṣetán láti bá Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkàn pàdé. Àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé ọwá sí ibi ìpàdé láti Ìwòrò, Mọ́kọ́lá, Challenge, Ọjọ́, Ẹgbẹ́dá, Bírì, Ìgbàrẹ́ ti dé. Ó wá pẹ̀lú ìgbàgbọ́. Ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín. Fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367. Ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Má ṣe padà sẹ́yìn. Ọlọ́run ń dúró dé ọ́.
2: Ọ̀dọ́ ọpẹ́, ṣé wọn ni mò ń bèèrè yín ni? Ẹ jọ́kun iṣẹ́ mò ń wà. Jíjọ́ kan lè ti sún mi.
3: Ṣé kìí ṣe pínṣẹ́ ọ́fíìsì ni wọ́n náà ń wá o? Torí iṣẹ́ ti ń bẹ ńlẹ̀ báyìí. Iṣẹ́ community sales rep ni o. Iṣẹ́ àwọn abánitajà ládùúgbò tó ní kálukú ń gbé láì kúrò ládùúgbò wọn. Oníṣọ́ọ̀bù o, oníṣọ́ọ̀bù o kan. Ìwọ sá ti lọ́ya yàtí pẹ̀lú búrẹ́dì tó fẹ́ tà fara àdúgbò rẹ. Bẹ́ẹ̀ kẹ̀ré, iṣẹ́ ìrọ̀rùn ló bá dé ni o. Torí búrẹ́dì tí gbogbo ayé ń wá káàkiri gan lópinlẹ̀ fẹ́ báwọn tà. Èyún Ìbàdàn Big Bonus Bread. Búrẹ́dì 2000 naira ti ilé iṣẹ́ Better Life ń tà 1000 naira. Fẹ́wọn alárajẹ kó o tó gbé lẹ̀ báyìí. Wọ́n ti bò wìtìwìtì. Owó ọ̀sẹ̀sẹ̀ lóníkálukú mọ̀ gbà tó ní ṣe pẹ̀lú bónkálukú bá ṣe tà sí. Búrẹ́dì péréte tó tà fẹ́yàn mẹ́wàá ni wọn kò fún ọ lóòjọ́. Gbogbo ilé iṣẹ́ kọ́ mọ́ bẹ̀rù. O wá ta búrẹ́dì rí o, ta búrẹ́dì rí o ní ṣe o. Tó o bá ti lákì kan jú. Kó o tó mọ̀, o ti ń gbowó tẹ́ ń tó lọ látàárọ̀ lóru ò rí gbà. Láì kú ò ládùúgbò rẹ̀. Pe nọ́mbà yìí kan tó gba àdúgbò rẹ mọ́ lọ́wọ́. Torẹ́ nìkan àdúgbò kan ni o. 09025427551 lẹ́ẹ̀kan sí 09025427551.
4: Kò sí ayọ̀ tó dàbí ọdún iléyà. Bíẹ̀bí, ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn. Tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran iléyà pẹ̀lú ìdárayá lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyà ṣe wọlé dé, káàṣe náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Iléyà nínú oṣù mẹ́ẹ̀ yìí. Owó tó ju 50 million náírà ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rè láti rẹ́rìn músẹ́. Káàṣe fún olóríire kan ní àgbọ̀n ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000. Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti Cashier.
5: gbogbo ọna ni lifting tea fin fa ni mura lara aro cup kan bo ni kan lasiku kan na
6: ore ni to ba mo to sele lana
7: iwo na kojumo
6: ah mo gbagbe ni ma binu ore mi ti lo saju gbogbo oro
7: o da na so ka gbo
6: abi
5: pelu lifting tea ilowooro re seju bo se wa ninu cup lo o fa ayan so mura lifting tea o wa fun isokan

Motorcycle àti tamoto dìrọ̀rùn bá. Fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ ẹ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ ẹ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀, tẹ́ ẹ tún fi upgrade bó ṣe car, truck, bus, trailer, ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 and do one lori tweet.

0: ọdún dé.
1: Iléeṣẹ́ JLK Empire ń kí gbogbo mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kàtà ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dínwó lẹ́mọ̀ rírà níléeṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí ẹ máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ò yingè. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook @JLKEmpire, TikTok JLK8294. Iléeṣẹ́ JLK Empire ò ní ìròyìn ìlàlẹ̀.

0: kò lẹ́jọ́ nù.
1: Ó wà bẹ́ẹ̀.
2: Ó jẹ́ sílé gbọ̀ngàn ọmọ sórí. Máa fi ṣe àgbà wọn.
0: Ètò tó ń múlùdùn lórí ńlágẹ̀lú 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán. Pẹ̀lú Kọ́láwọlé Adéníyì, Coladex International ni yóò máa gbó akiri lágbóságbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀. Tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àyíyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀. Abala tó máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ ti máa béèrè onírúurú oúnjẹ tẹ nífẹ̀ẹ́ sí tẹ fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì, Coladex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà bẹ́ẹ̀. Oma super.
3: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
4: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wóye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yí ó máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
5: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
6: S-E-L-E-R-R-I-E sálárì.
5: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
7: T-U-R-M-E-R-I-C turmeric.
5: Ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
8: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.

0: ohun lẹ́yìn tí ikọ̀ ohun ìyún ikọ̀ operation adinkai tí wọ́n rí àfihàn létí ọ̀tẹlẹ̀múyẹ́ tó ń ti ìtọpinpin àti ìfọwọ́sowọ́pọ̀ àtò tí wọ́n rí àbọ̀ rẹ̀ gbà pé ẹ ń yo ibẹ̀ gangan ni àwọn ẹṣin òkọ́ kú àwọn oníṣẹ́ láabi yìí ni wọ́n fi ara sinko sí ibẹ̀ wọ́n ti ń pitú pèrò wọn tí wọ́n ti ń pète pèrò ìkọlù wọn kó tó di pé wọ́n jáde lọ kọlu ibi wọ́n bá fẹ́ kọlù wọn ní kété tí ikọ̀ operation adinkai tí wọ́n ti tẹ gbogbo àbọ̀ yìí tí wọ́n ti tó papọ̀ ni wọ́n gùn lé ìkọlù òfurufú ọ̀hún gẹ́gẹ́ bí iléeṣẹ́ nigerian air force bí wọ́n ti ṣe yọjú síta o wọ́n ní wọ́n ba àwọn irinṣẹ́ wọn lọ́lọ́kan òjọ̀kan wọ́n bàjẹ́ tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n fi ń jagun tá a mọ̀ sí fighters wọ́n ní wọ́n bàjẹ́ láti pasẹ̀ ìkọlù ààtò tí ikọ̀ operation adinkai tí wọ́n gùn lé àtẹ̀jáde ọ̀hún lọ́tẹ̀ wájú yọjú ọ̀rọ̀ síta o wípé ìkọlù òfurufú yìí òun náà ni wọ́n kùn lé nínú èyí tí wọ́n ti rí dájú pé wọ́n fín àwọn ikọ̀ agbésùmọ̀mí yìí wọ́n fi wọn lápè ní ìjù sambisa léléyìí tí ó mú kí àti gborí òkè wọn kó ṣòro wọn ni gẹ́gẹ́ bí iléeṣẹ́ ológun bí wọ́n ti ṣàfikún rẹ̀ wọ́n ní ọ̀kan ìgbésẹ̀ yìí jẹ́ ìgbésẹ̀ yìí tí ikọ̀ operation adinkai àti àwọn àjọ elétò ààbò yòókù tí wọ́n ń gùn lé látàrí àti rí dájú pé ìtàkùn àwọn agbésùmọ̀mí ní tìbútòrò àríwá ìlà oòrùn ìyún ẹkùn àríwá ìlà oòrùn north east region náà ni wọ́n gbá lágbàtán wọ́n ní gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ọ̀rọ̀ léde pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹṣin òkọ kú wọ̀nyí òun náà ni ikọ̀ operation adinkai láti pasẹ̀ ìkọlù òfurufú yìí ni wọ́n ja okùn ẹ̀mí wọn gbà adúpẹ́ ó ní ìròyìn ọ̀hún lọ bá dé ìwé ìròyìn daily post ńlọkọ ó di gudugbẹ̀ fún tọ̀sán tèní.
1: Gudugbẹ̀ ìròyìn àgbọ́kọ́gbọ́n.
2: Somewhere in Ibadan today, there's a young boy dreaming about a bright future, playing football and making his family proud. But every dream needs the right platform. That's where Reliance Future Football Academy, RFFA, comes in.
3: Ní Reliance Future Football Academy, ṣíṣètọ́jú ìdàgbàsókè ẹ̀bùn àwọn agbábọ́ọ̀lù níṣẹ́ wa. Kò mọ lórí pápá nìkan o. À ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa bá a ṣe ń jẹ́ akínkanjú, ọmọlúàbí tó ń tẹpa mọ́ṣẹ́ pẹ̀lú àfojúsùn.
2: With expert and professional coaching, comprehensive football training, academic excellence and career guidance, RFFA is where your child, aged between 14 and 16, years becomes a complete athlete.
3: Ba se mu dagba soke ba awon odomode agbabolu be la mu anfani ati gbabolu kawe loke okun wa sarowo to won.
2: Admissions are now open. Training season runs from June 1st 2026 to May 31st 2027. Visit us today at B30 Grand Mall, opposite Arisekola Albarika Shopping Complex, Bodija, Ibadan, or call 0806 246-8928 or 0915-015-4131. Visit www.rffacademy.org.
3: Reliance Future Football Academy, ìpìlẹ̀ àwọn ògùn ọjọ́ ọ̀la.

0: ẹ tún káàbọ̀ padà síkà gudugbẹ fútọ̀sán ti tòní òun yóò tẹ láǹfààní tẹ ilẹ̀ pẹ̀ sí ẹ ti mọ̀ pé báyìí tó jẹ́ pé wọ́n ní pé ìpolówó ọjà báyìí ṣó ń la agúnmu owó
1: wọ́n ní agúnmu owó
0: ẹ tọ́ba ti rí ètò tó ń lọ tó kàn ń lọ tí ò sí ìpolówó ọjà ń bẹ̀ ìyẹn ṣe ètò kò tí wàá tó torí pé ẹ lè gbé tí náà wá sí ìkànnì lágbélú fm 96.7 káfí tiwa káfí gbé tí náà lárugẹ alele ìpínlẹ̀ ti èkó òun náà ló jẹ́ pé ìròyìn tó ń bẹ lọ́wọ́ mi òun náà ló jẹ́ pé ó ti di gudugbẹ ilé tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ náà ni wọ́n ń ṣe hà àwọn kan rẹ́rìn-ín bẹ́ẹ̀ làwọn kan mìírí báyìí pé òkè tẹ́mọ̀ ti bóòrù mọ́ wọn lọ́wọ́ kí ló ṣẹlẹ̀ kí ló dé àjọ akóròyìnjọ òun náà ni wọ́n kó ìròyìn ọ̀hún jọ wọ́n ní pé iléeṣẹ́ ọlọ́pàá ti ẹ̀ka ti ìpàṣẹ ti ìpínlẹ̀ ti èkó ni wọ́n ti ṣiṣẹ́ lójú ọ̀rọ̀ kan wípé arákùnrin kan wà ilé tó jẹ́ pé iṣẹ́ tó mọ́ ń ṣe ni pé kó o mọ ṣàgbólà kó o mọ ṣe àwọn irin kọ̀ǹdẹ̀ ayọ́ǹkanẹ́ wọ́n ní bo tí ó mọ ń ṣenu tó sì jẹ́ pé ó ní ọ̀gá kan tó mọ ń díṣẹ́ fún tó bá ti di ọwọ́ alẹ́ tó ní ó sì sanwó rẹ̀ fún gẹ́gẹ́ bí iṣẹ́ ilé tó bá ṣe wọ́n ní ìròyìn ọ̀hún náà ló dé gúdúgbẹ̀ nígbà tí ọ̀gá tó gba ìpè láti ọwọ́ ọmọọṣẹ́ rẹ̀ ọ̀hún ìpè ọmọ ti jí òun gbé wọn jọ gbé ẹwẹ̀ níbo náà ti jí ọgbé sóhun ṣeré ni wọn ní bẹ́ẹ̀ ló ń díbọ́ ni wọ́n ṣe bàjẹ́ pé ìkà híà bí àti wọ́n náà wọn ni ọ̀gá rẹ̀ bá súré náà ni ó pa fóònù ọ̀hún ọ̀nà ẹ̀rú ti ba ọ̀gá nígbà tó sọ fáwọn ọ̀rẹ́ rẹ̀ tán jọ ń bẹ ibi iṣẹ́ náà ni ó jẹ́ ètè gba àgọ́ ọlọ́pàá lọ kó lọ fi ọ̀rọ̀ ọ̀hún tó wọn létí wọn ni ó kọ ọ̀gá ọ̀hún náà ni Abubakar nígbà tí wọ́n sọ̀rọ̀ ọ̀hún síta ẹni tí í ṣe kọmíṣánná ọlọ́pàá ti ìpínlẹ̀ ti èkó ẹni tí í ṣe ọ̀gbẹ́ni Fatai ti Ijani òun náà ni ó sọ̀rọ̀ ọ̀hún jáde ní ìlú Ìkẹjà nígbà tó ń sọ̀rọ̀ ọ̀hún onígbà tí Abubakar dé ni àwọn ni kí ló ṣẹlẹ̀ ìgbà wo ló lọ ìgbà wo ni ó ránṣẹ́ wọ́n ní gbogbo ọ̀rọ̀ ọ̀hún làwọn ń béèrè wọ́n ní kò pẹ́ òun náà ni àwọn fọ́nrán kan bẹ̀rẹ̀ sí ní jáde lórí ayélujára níbi tí wọ́n ti rí arákùnrin ọ̀hún tó sùn lẹ̀ tí àwọn kan tí wọ́n sì gbé pákó bí wọ́n ṣe bẹ̀rẹ̀ pé wọ́n ń ná wípé tí àwọn ọ̀gá rẹ̀ tí kò bá san mílíọ̀nù kan àbọ̀ owó náírà àwọn ò ní fi àwọn náà pa ni wọ́n nígbà tí wọ́n rí fọ́nrán ọ̀hún iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ní ẹ̀fọkànbalẹ̀ àwọn òṣìṣẹ́ lórí ẹ̀ wọ́n náà wá wo fọ́nrán ọ̀hún dáadáa ni wọ́n fi ojú inú wò ó gẹ́gẹ́ bí iṣẹ́ ilé táwọn ń ṣe wọ́n níbẹ̀ náà ti wò pé arákùnrin tí wọ́n ń nà yìí kò jọ bí ẹni pé kó lápá lára wọ́n tún wá wo àwọn nǹkan míì gẹ́gẹ́ bí iṣẹ́ tiwọn wípé ó jọ bí ẹni pé èèyàn ń ṣeré orí ìtàgé náà ni kinní ìjọ wọ́n ní ọ̀gá ní kì í ṣe orí ìtàgé wọ́n níbi tí ọ̀gá ti fòfẹ̀rẹ̀ náà ni ó bá sanwó fún àwọn tí wọ́n béèrè owó ọlọ́sàn lẹ́yìn wọ́n nígbà tí ọ̀rọ̀ ń lọ ni àwọn ọlọ́pàá náà tún ṣe iṣẹ́ ìwádìí tiwọn ni wọ́n ń ṣe iṣẹ́ ìwádìí tiwọn wọ́n ní kò pẹ́ ni wọ́n dá arákùnrin ọ̀hún lẹ̀ eléyìí tó jẹ́ pé ó ń díbọ́ wọ́n nígbà tó dé làwọn ọlọ́pàá ní àwọn fẹ́ rí wọ́n nígbà tí wọ́n dé náà wo ara rẹ̀ gẹ́gẹ́ bí fọ́nrán wọ́n ní pẹ̀lú àpólà
1: eléyìí tí wọ́n fi
0: ní wọ́n wo ara rẹ̀ pé ara rẹ̀ ò kankan ò mú ìwọ ara ẹ ló jọ̀lọ̀ bí ara ò kóònù
1: ó ṣe òkí àpólà ni
0: ló ní wọ́n náà hùn ara àwọn yìí ni ara àwọn yìí ni bí ara ọ̀pọ̀lọ́
1: bára bá yí kò wá ní sí àpà ńbẹ
0: ni wọn ni ó dàbí pé arákùnrin ìdíbọ ni wọn nígbà tó wọn bẹrẹ iṣẹ ìwádìí tọbọrọ ńlọlẹnu wò ló bá ní jẹ káwọn wo àsùnwọn rẹ jẹ káwọn àkáǹtì rẹ nígbà tí wọn wò náà rí pé owó kankan ẹsẹ wọlé ni bí 1,500 owó náírà ó ẹsẹ wọ inú àsùnwọn rẹ nígbà iṣẹ wo ni ó ṣe ta ló sẹndì owó
1: ìṣọ
0: wọn níbẹ̀ ló ti ń wòkè ló ti ń wòlẹ̀ wọn ni ó ṣàlàyé ẹni tó sẹ̀ǹdì owó yìí nígbà tán lórúkọ wọn ṣàtọpinpin ẹni tí ó sẹ̀ǹdì owó àṣẹ àti ẹni tó sẹ̀ǹdì wọn pín owó ni lẹ́jẹ̀ wọn wọn ní mẹ́ta ni wọn ìwọ náà gba 500 ẹni tó ń gbé àpólà sókè lápá bí 500 ìwọ náà tọ́jọ́ pé ìwọ náà ni ó níbi tí àwọn gbé èèyàn sí gba 500 kí a kò ní orí rẹ̀
1: ká
0: kò ń bẹ́ẹ̀ ká tún wá míì ṣe wọn ní bẹ́ẹ̀ ó ti wá ń bẹ ní àgọ́ ọlọ́pàá àbí tó ti ń wò pààyàn kó báyìí pé kán jọ ìyá ni ó mọ òun póun tí ẹ mọ èmi tó tiẹ̀ gbé òun wọ̀ pé tó bá ti gbé òun wọ̀ báyìí ó mọ ń ṣe òun bíi gìrì ni tẹ́ pé òun kàn mọ wà tí ò yé òun mọ́ wọn bá ní ṣe bíbí gìrì ni nígbà tí àwọn bá gbé ọ lọ ilé ẹjọ́ ní ìsìn tán bá wọ̀n fún wọn nígbà tí àwọn bá lẹ òkò sínú gbó pé ibi tó bá tó dé òun náà níye ọdún tí ó lò orí rẹ tí ó mọ mú wọn bíi gìrì
1: yóò
0: gìrì padà fọlọ kó ṣàánú wa ni.
1: Omi ìtúrẹ̀ tó gìrì wọ inú ìwé ó gìrì wọnú ìwé the nation wọn ni ikọ̀ iléeṣẹ́ wọ́n ní ikọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ìpàṣẹ ti ìpínlẹ̀ Edo lọ́wọ́ wọn mọ̀ ti tẹ àwọn afurasí ajínigbé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní Jatu ìjọba ìbílẹ̀ ti ìwọ̀ oòrùn Etsako tó wà ní ìpínlẹ̀ ọ̀hún wọ́n ní àwọn afurasí náà ní ọwọ́ tẹ̀ lẹ́yìn tí ọ̀kan nínú wọn èyí tó kọ rẹ̀ ń jẹ́ Jatu èyí tí lẹyin ti won da ikannu won mo ni oja jatu yin jatu market ngba to o na wa naja ngba to ja kun ni won fi wo pe bo se giri si apa todo ti en be yen pe ah o ti wa giri si odo ti e na
0: o so giri won na
1: lo na wa wo pe kini ko won lo fi buka buta loja won ni bi titi wa rin loja ni won ti da mo pe ah aji ni gbe mo ni okunrin ti a nwo lo kan yi
2: kai
1: won ni kini ohun o se bi film ni o sugbon ki se film won ni eni ti won ji gbe o na ni o da won mo won ni o ko eni ohun o na ni Ibrahim Jemila leni ti won pada tu le ngbon ji gbe ti won ti gba nti won fe gba won tu le ni ojo ketala osu karun odun 2026 agbenuso fun ile ise olopa ti ipinle edo eno iko edem ni o ka o ko awon afurasi ohun gege bi nura dahiru eni odun mejile ni ogun 22 ibrahim yakubu eni odun meedogbon 25 ati abubakar inusa eni odun metale ni ogun 23 won ni meji lara awon afurasi na nura dahiru ati ibrahim yakubu won ni o na ni eni ti won ji gbe to je pe eni ti won ji gbe yun Ibrahim Jemila nlo da won mo pe oju mi otan mi je agbe ni to ji meji wa lara awon ti won ji ohun gbe njo ni won ni loja jatu to na wa girira oja ni won ti da mo kini won da mo si ni ba fi to ile isi olopa leti le won ba gbe igbese ani an sa ti mu won o commissioner olopa ti se komi cp monday agbonika o fowo dani loju soya fun awon olugbe ni ipinle na pe ile isi olopa ti ipinle on lo ti farajin latari ati ri daju pe awon ko loran si oni wa odaran oni o n gba won ni agbatan kuro ni ipinle na to si ro awon eyan awujo wipe e ma pese awon afin to ni leti alaye eleyi to wulo to si je oju lowo e ma pese re fawon olopa tori pe awon olopa awon o le da ise ohun se afin to ni leti alaye o na ni okan pataki ohun to le je ki awon osise awon lase yori be ba ri nkan e so nkan iwe iroyin the nation ohun lo gbe iroyin ohun sita o

0: 42 hours with God. Pẹ̀lú bàbá wa bàbá Adura AK-47. Wọ́n máa wáyé lọ́jọ́ Friday May 29, Saturday May 30, àti Sunday May 31 lọ́dún yìí. Lórí òkè náà mọ̀ wọ̀ ìlú Àpàtẹ́rẹ́ Ìbàdàn. On the 31 yẹn gẹ́gẹ́ lọ́jọ́ tàbí bàbá Adura AK-47. Ẹni tí Ọlọ́run lò nínú ayé onípojúpò káàkiri àgbáyé. Ó yẹ gbogbo ènìyàn já pàdé lórí òkè Adura náà mọ̀ wọ̀. Ibi tí wọ́n ti fọ́ pọ̀lọpọ̀ èèyàn ló ń jẹ lọ́fẹ̀ẹ́. Ìwọ náà máa bọ̀. Àwọn jàǹkàn-jàǹkàn sí Ọlọ́run aláyè ló máa wà ńbẹ̀. Tó ìmọ̀ pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí láti wọ ròdù Ìbàdàn. Ẹ wọ mọ́tò ẹ̀jẹ̀ òkú, mọ́tò ẹ̀jẹ̀ òkú, ẹ wọ mọ́tò Àpàtẹ́rẹ́. Lórí òkè Adura náà mọ̀ wọ̀. Fẹ́kúnrẹ́rẹ́ àlàyé. Mẹ́mbà sí ni kẹ́ ẹ máa pè 0903-393-3006 tàbí 0066-48-1455.
1: Àtòtò arére Adéòtò lérà tó ní Ọ̀yọ́ ìdáwọ́ dúró nípa fífọ rere àìlùgbàdì láṣà fever lágbègbè wa àti bí ò tilẹ̀ tún gbilẹ̀ mọ́ ká lè gbé ìgbé ayé ìdẹ̀rùn tí ò ní mú hílàhílo lọ́wọ́ láṣà fever ìtànlẹ̀ ìdíre Ọ̀yọ́ State Ministry of Health ń kìlọ̀ ìwà ìdẹ̀rùn lórí ohun tó lè mú láṣà fever tún gbórí dìde lágbègbè wa díẹ̀ nínú okùnfà láṣà fever ni wọ̀nyí èébì àyà ríru akọyíba ikọ́ kí ojú ẹnu ẹ̀rẹ̀kẹ́ kọ́ máa wú fẹ́rẹ́fẹ́ ẹ̀jẹ̀ tètè lẹ́nu àtàwọn ibi tó ní ò lára wa tába wa kófìrí a tètè kàn sílé ìwòsàn àbílẹ̀ ìtọ́jú tó súnmọ́ yín ẹ̀sà àbóúnjẹ lọ́wọ́ ekulé kẹ̀sì wa ọ̀nà tẹkulé ò fi kúrò lákàtà wa ẹ súnmọ́ yín ìfẹnujọ́ olùgbàdì láṣà fífà fọwọ́ lóòrèkóòrè káyíká rẹ̀ ọmọ tóní dákun má fọwọ́ kí oúnjẹ àwọn ekulé ẹ ṣì mọ́tótó ibà ọ̀rẹ́rẹ́ láṣà pankopí ti ràn mọ́ ni tá a bá ṣàmójútó àwọn nǹkan wọ̀nyí ibà ọ̀rẹ́rẹ́ láṣà yóò dínkù láyìíká wa àní lùgbàdì àìsàn Ọ̀yọ́ State Ministry of Health ìní ń kéde ìkìlọ̀.
2: Iléeṣẹ́ JLK Empire ń kí gbogbo Mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kẹta ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dùn wọn lẹ́mọ ríra níléeṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí ẹ máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún ilé yá ń bẹ̀lẹ̀ digbí tí ò yingi. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook at JLK Empire, TikTok JLK8294. Iléeṣẹ́ JLK Empire ò ní ròyìn ìlàlẹ̀ àmọ́ inshallah. Dr. Scrap Recycle àti tamọ́tò dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamọ́tò ní cash and carry no delay. Dr. Scrap ó rà lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe ká truck, bus, trailer, ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó rà lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333. Andù wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Scrap Recycle. Dr. Scrap Recycle dé mọ́tò títà dì rọrùn.
3: Ẹni tá ń wí, ó dé, Alhaji Àyàfọlọ́run, ó dé.
4: Àmàkú àmójúbà o, Alhaji Adébáyò Àpẹ̀nà Àyàfọlọ́run wọ̀lú, a dúpẹ́.
5: A kú ara ya ojàre, a kú oríire, Alhaji Adébáyò Àpẹ̀nà Àyàfọlọ́run, you are welcome Alhaji. Gbogbo ẹ̀yin tẹ́ fè ní Dèní Fọ̀lá Dọ́là lọ́jọ́ sí nígbà tálàájì dákán wálé, wọ́n lọ tán kéèyàn mi ò tó mọ̀ pé wọ́n ti ẹ̀ wá nígbà náà. Lọ́hùn-ún, báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti ìwòsàn tẹ́dùmàrè gbọ́ wá Alhaji Àyàfọlọ́run ṣe làwọn aláwọ̀ funfun pàápàá ń jàǹfààní wọn. Àrùn àbá ìsìnlẹ̀ yín wá ń rawọ́ ẹ̀bẹ̀ yí pé kó sàn kó lọ. Ìgbà ayé lẹ́yìn fẹ́ kó túbọ̀ rọrùn. Ọ̀nà tó dí lẹ fẹ́ kó là kéyì tó là ó má ti dí mọ́. Ẹ máa bọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ́ ra Alhaji lọ́jọ́ sí tán tọ́lọ́run sì gbàdúrà. Alhaji Àyàfọlọ́run ti dé báyìí o. Nọ́mbà wọn nìyí 08033277347 08033277347.
4: Alhaji Àyàfọlọ́run ó dé.
6: Cash Fresh FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
7: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
8: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
9: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
10: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
11: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ. Kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
10: 0807-112-4000.
11: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: jẹ.
1: Ọyà wà rò ẹ wà làbà ó náná fún ọwọ́ jẹ.
2: Ìfẹ́ ló wà bẹ́ẹ̀.
1: Ọ big man.
2: Bọ́wọ́. Mo bá fọ́ bọ́ mo máa fọ́ bọ́ àmàlà mo fẹ́
1: dán. Ìyẹn ránṣẹ́
0: Gbọ́ wọn ni o
1: máa wà. Àkẹ́rí ọkọ̀ rọ̀lẹ̀.
0: Ẹ ṣeun.
1: Ọkọ̀ mi wá.
0: Ẹ ṣeun jàre.
1: Ọkọ̀ mi wá.
0: Yóò tẹ̀lé wa.
2: Kí ni o sọ kí ká ọ̀rọ̀ wà tàwọn ọ̀rẹ́?
0: Fọlákẹ́ wa mú o fi ẹran sí left. Ó wá mú àtàpakọ̀ ẹ̀ àti ìka ìkejì wá fi ń ya ẹran jẹrẹ.
2: Ẹ you get me the fe ko mo de sese se ni amala yin ma ma ndun
0: sori sori iya e to ba lo le
2: papa ti abeji ba tun wa lo sise ofo ba le ton lo fi gbegiri le ti last year yen dun joja sai lo
0: mo ti gbo to ba mo po fe lo sise iyawo le aso to
2: wo ni wa laya wo le
0: to ba de be wa change aso won won se ma se niyan wa change aso won wa fi sise
2: se bi won na lo ra borun fun mi lodun se ra borun fun mi lodun
0: se ki se ile iyawo le
2: iyawo gbo iyawo le ma lo borun o ra femi o tun ni ki o di simile
0: mo ti gbo 09123708675 ah bo lo lo ni mo so pe o lo because pe
2: ka ma ko mo fe lo oni ki ma lo ma change e
0: hello
3: ẹ káàsán ọkọ àti ìyàwó orí rédíò ẹ̀lẹ́ o
2: ẹ káàsán náà
3: mọ̀mọ́ kí sì rí
0: ẹ ṣe mọ́mì
3: ẹ kú eré o
0: yes ma
3: happy birthday tó ń ṣe bàbá o
0: ẹ ṣe gan ma
3: ojú ò máa rọ́dù o
0: ẹ
3: ní tẹ́lẹ̀ ìṣàṣe mọ́ o ẹ pẹ̀lẹ́ o
0: yes ma
3: ṣe ẹ fẹ́ kí ìyàwó yín lọ máa ṣiṣẹ́ ni ẹ mọ̀ pé ìyàwó alákọ̀wé ni
0: ó máa fọ́lọ́
3: àwọn kò yẹ kó
0: fọ́lọ́ àwọn yòókù
3: ẹ ó yẹ kó máa jókòó
0: kó
3: kí wọ́n ṣe ìdíṣẹ́ẹ̀tì náà
0: kó má lọ àwọn yẹn náà máa sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ni mi dẹ̀ nílé divendi ẹ̀
3: wọ́n lè sọ kankan wọ́n ti mọ̀ pé ìyàwó yàtọ̀ ni wọ́n ní sọ̀rọ̀
0: ó
3: máa péjì ọwọ́ tó máa jókòó máa cross ẹgbẹ́
0: ni
3: wọ́n mọ̀ pé yes ìyàwó yín ni
0: ó ń lọ lé ọdún ẹ̀wò kan náà ẹ̀lọ́wọ́ lórí facebook ẹ̀wò kan náà ẹ̀ lọ fix nails ẹ̀wò jẹ́ ẹ̀wò gbogbo
2: ẹ̀
0: ma
2: jẹ́wé dún
0: time ta ma lọ gan tó bá rí bákan náà
2: time ta ma lọ gan oúnjẹ gan ti ma jiná
0: o lọ bí kankan hello
4: hello ẹ káàsán
0: ja yes sir
4: dani wa fi ṣàtọ rárá
0: ẹ ṣeun jàre bó ni oyin lọlẹ ṣe ẹsùn ni abẹ ẹṣẹ jí
4: mo ṣe tí dìde ni
2: àdúrà ẹgbọn bàbá ni ẹgbọn ṣé dandan ni kí lọ bá wọn ṣiṣẹ olóbìnrin lè ní wọn máa ti parí ẹgbọn kí tó délé
4: dandan ni o
2: dandan ni iṣẹ́
0: olóbìnrin
4: le dandan ni iṣẹ́ olóbìnrin le o because tẹ́ ẹ bá ṣe àwọn obìnrin lè mi number one inú wọn ò ní dùn sí bí irú àwọn ìyá àbẹjẹ ẹlẹ́gùsí yẹn wọn ò ní láìkẹ so àwọn tẹ́ wá jọ jẹ́ obìnrin gan wọn ò mọ sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò da ẹlòmíì náà mọ̀ sọ ẹlòmíì náà tó wálé látẹkù tó wálé láti ibìkan wọn ni láìkẹ lágbájá jọrọ ìyàwó gbẹngá jọrọ ẹ lójú so kò sí ipò téèyàn lè wà kéèyàn ṣiṣẹ olóbìnrin ilé ni wọn mà.
0: ẹ wo fọlákẹmi ẹ wọ ọwọ ẹ wo ó lè
4: mo rí àmọ okay mo ti rí facebook
0: wọn
4: tó ti
0: lọ
4: darun lẹ báyìí mo gbogbo nail mo rí
0: o ti tó ẹ mọ describe ẹ jù
4: mo ti wo
0: gbogbo ẹ ti comment gan o ti tó ẹ mọ describe
4: ẹ jù mo ti comment
2: ẹyẹ lọ wo comment yín
0: o lọ lé ọdún orúrẹ́dẹ́ okàn dúdú o lọ lé ọdún
2: but àwọn ọmọ àbáyà táwọn èèyàn ń wọ̀ lọ lé ọdún ṣá
0: o lè torí owó kó wa àbáyà jù bẹ́ẹ̀ lọ bó bá débẹ̀ ó change sáṣọ ìyá ọkọ ẹ tó bá débẹ̀ ó wà fi ṣiṣẹ́ torí òfẹ́ jẹ́ kí eléyìí kí nǹkan ta sílẹ̀ ó ṣiṣẹ́ ó ro màlà ó bá wọn dáná ṣe
2: gbogbo ẹ àgbàgbé àmàlà yẹn ó mọ àmàlà bó mọ bí ẹ apẹ àmàlà ṣe máa ń tóbi tóní.
0: mo ti gbọ ẹ.
2: hello
0: olóòlè romala. kí ló fẹ́ lọ
3: sí. kẹrin ayé ti kọjá gbogbo eléyìí owó la fi ń ṣe ní
2: ìyàwó
3: ń bá fẹ́ ṣe dáadáa ó yẹ kó gba èmi
2: tó yà
3: kó ìkíni èsì lọ látàárọ̀ kí wọ́n lọ dáná nítorí pé a mọ̀ pé àwọn alákọ̀wé ń wò ráyè láti bá àwọn iṣẹ́ olóbìnrin lórí àmọ́ wọn ò ti gba láti lọ bá yàkọ̀ mi dáná àkọ aláṣẹ́gbé yẹn bá gbà yóò bá ẹ̀dá mẹ́rin.
2: ẹtẹ ma gbọ́ ṣẹ́ lọ́dọ̀ àwọn ọkọ mi kí ṣe kinní kan ló wà bí àìrówó rà kó ṣe pọ́n lè gbá o bọ́ wọ́n máa ń fẹ́ káwé àwọlé ká jókòó ti àwọn tó ń ṣiṣẹ́ yẹn báyìí wọ́n máa fẹ́ rí pé o fọwọ́ sí you know that kind of thing kò tí ò nẹ́sẹ̀ kí lè wá gbọ́ lọ́pọ̀ fún.
0: ya jókòó nílé ẹ má lọ ń gbà yẹn jókòó.
3: ẹjẹ́ mo lọ kí wọ́n mójú ta wà láti
0: ẹjẹ́ kan sọ mi fẹ́ gítẹ̀
3: orúkọ mi ni gbígbísí olútóyè látàyé gun
0: olóṣèjáre ẹṣẹ ganjare ẹṣẹ mami mi fẹ́ jẹ́ gítẹ̀ lọ yàtọ̀ nbẹ má lọ jẹ orúkọ mi nbẹ má lọ yàtọ̀ nbẹ má lọ yàtọ̀ nbẹ jókòó nlé jákàjọ máa wò bó ṣe ń lọ ń sìn wọn gbẹran wa wá létà.
5: Lagiliwa FM 96.7. At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Filele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
6: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
7: Dára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbú gangan adójúkọ People's Girl Grammar School 0803388108 àbí 0701821111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.
8: Kò sí ayọ̀ tó dàbí ọdún iléyà bí ẹbí ọ̀rẹ́ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí a ti ń jẹran iléyà pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyà ṣe wọlé dé káàṣì náà bọ̀ nàrà yọ
9: síbẹ̀ àbáwọn tá a tún nílẹ̀
8: iléyà cashport dé pẹ̀lú ìlànà ọ̀tún tó gbóná tí ó ṣe èmi àti ẹ láǹfààní. Iléyà cashport 2026 ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti cashport iléyà nínú oṣù mẹ́ẹ̀ yìí owó tó ju 50 million náírà ló wà lórí tábìlì láti pín ènìyàn tó ju 60 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan àkókò rẹ̀ rí láti rẹ́rìn-ín músẹ́ káàṣì ẹ̀ fún olórí ire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí i lórí splash 105.5 FM *347 *1004 *1# lórí ìlàgẹ̀lú 96.7 FM *347 *1004 *2# bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà cashport ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ ṣó ti káàṣìẹ̀ mo ti káàṣìẹ̀.
10: Iléyà bá dẹ̀rọ ọdún dé.
11: Iléeṣẹ́ JLK Empire ń kí gbogbo Mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kàtà ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dínwó lẹ́mọ ríra níléeṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí ẹ máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ó yin gè. ẹlẹ darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook at JLK Empire, TikTok JLK 8294. Ilé iṣẹ́ JLK Empire ò ní ìròyìn ìlà.

ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ lówùúrọ̀. Miliki special. Ajá balẹ̀ ètò tuntun nẹ́nẹ́ pẹ̀lú àwọn boys ọlọ́run tí ò dérò ní Rẹmi àti Rẹmi Rẹmi Adesina Big Man Presenter pẹ̀lú Rẹmi Babajide MC General.

0: kọde amako amojuba o alhaji adebayo apinaya fọlọrun wọlu adupe
1: aku araya ojare aku orire alhaji adebayo apinaya fọlọ you are welcome alhaji gbogbo eyin te fe ni deni fola dola lojo si nigba ta alhaji dakan wale won lo tan ke eyan mi o to mo pe won ti e wa nigba na lohun ba won ti wa lati bi se n jamfani adu ati wosan tedumare gbo wa alhaji aya fọlọ n se la won alawo funfun pa pa n jamfani won arun abaisi le n wa nra wo ebe pe ko san ko lo igba aye le n fe ko tubo rorun ona to dile fe ko la ke yi to la o mati dimo e ma bo gbogbo eyin te wa fe dupe ojo leyin te ra alhaji lojo sitan tolorun si gbadua alhaji aya fọlọ n ti de bayi o number 1 yi 08033277347 08033277347
0: alhaji aya fọlọrun o de
2: ohun agba bọọlu ariwo awon ololufe bọọlu ilu ayo ati fere gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù tí ń retí ti dé o ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí arsenal àwọn gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
3: Leandro Trossard attacked in by Bukayo Saka, history makers.
2: Ní ìhà kejì àwọn defending champion lọ́wọ́lọ́wọ́ wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba ballon d'or Ousmane Dembélé àṣekágbá UEFA Champions League ti gbogbo ayé retí rèé o láti ìlú Budapest ṣùgbọ́n yóò hàn lórí big screen mú màwòrán gbangba nílùú Ìbàdàn Champions League Magic Night 2026 ẹlẹ́ẹ̀kẹrìndínlógún ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn ó yá wá nípa ìrírí tó pọ̀ gan bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ṣẹfẹ̀ fipá ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ́ Saturday May 30, 2026 ni ó wáyé o ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM ìyẹn ní mọ̀f 21 ní ring road Ìbàdàn wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù jẹ́ ká fìtàn balẹ̀ Champions League Night 2026 All Mobility

0: ayọ̀ ń bọ̀ lówùúrọ̀
1: Ìrìn àjò umra láti ṣàlékún Imani. Kálíbà jìrì ayé jìrì àlìkìámọ̀ tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ Aljanna Travels. Fún gbogbo Mùsùlùmí tí kìí fi umra ṣeré láti wá bá ṣe umra oṣù keje. Ta lọ ní July 21, ta padà ní July 30. Ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí. Ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀. Tó bá dẹ̀ jẹ́ umra Maulud lẹ fẹ́ bá wa ṣe. Èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026. Ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀. Ọkọ sì tún wá ní umra December. Èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026. Ẹ tètè máa bọ̀ wá sí Aljanna Travels tó wà ní Nevada Plaza 140-142 Liberty Road Elewure Bus Stop Ibadan. Kó tó kásẹ̀ ńlẹ̀ o, ṣe mọ̀ pé gbogbo ètò ni aláwọ̀ ń bá wa tò tó gúnrégé ní Aljanna Travels. Èyíkéyìí umra tẹ fẹ́ bá wa ṣe ní Aljanna Travels. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904-444-4945. A wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram at aljannatravels.ng pẹ̀lú Aljanna Travels. Ìfọ̀kànbalẹ̀ ni umra lílọ.
2: Miliki special. Ajá balẹ̀ ètò tuntun nẹ́nẹ́ pẹ̀lú àwọn boys ọlọ́run tí ò dérò ní Rẹ̀mí àti Rẹ̀mí Rẹ̀mí Adesina Big Man Presenter pẹ̀lú Rẹ̀mí Babajide MC General láago mẹ́rin kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún di aago mẹ́fà ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ Ẹtì Friday ní ìkànnì Lagelu 96.7 FM Entertainment Program tó ta lẹ́nu bíi kílíṣì ètò tá a fi ń ṣègbàládùn wíkẹ̀ndì.

0: bàbá ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ ìbàdàn.
1: Dára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.

0: sọwọ́ ń yá lélẹ̀ ṣùgbọ́n special one ló jẹ́
1: ọlọ́run lọ́nà ara
0: èní ni ọdún iléyá
1: òní ni o káàkiri àgbáyé o
0: bákan náà rẹ̀ mí èní láyàjọ́ ọjọ́ àwọn ìwé lágbàáyé children day
1: tọ́rọ wa gan ṣe wíri
0: torí èwe gan lèmi gan
1: mọ́mọ́ èkú ò léwe gbogbo condition rẹ̀ ìwé ni mo fi ń farada
0: tó bá rí ìmúra mi gan táwọn èèyàn bá lè wá sórí facebook tó wá wò wá wọ́n rí pé ìmúra ìwé mo mú
1: ọ dàbí alhaji ti a dá padà mọ́ka
0: tó ń dá padà ní.
1: mọ́ka tí ọba àwọn ẹgbẹ́
0: ìwọ bí mo ti ṣiṣẹ́ mẹ́ka sọ pé mẹ́ka
1: níbo ló ti mẹ́ ọmọ ẹ̀ ní sáwù.
2: ẹ kò yí ná o.
3: Lagilu FM 96.7
4: Emi omo yin na ni o joli jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
5: S E L E R I E salary
4: ah boda mi espelli espelli no di salary oya lopin gbiyanju espelli turmeric
6: T U R M E R I C turmeric
4: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
7: ohun isebe Maggi chicken flavor pelu eroja alugo Celery ati atale pupa oluyi pada ayo

0: tọwọ wòlí ẹkùnrin àlàyé nọmba yìí ní kẹgbẹ 09021202427 ọlọrun kankan retí ìrẹjájọ pàdé nínú ẹ.
1: Miliki special. Ajá balẹ̀ tuntun nẹ́nẹ́ pẹ̀lú àwọn boys ọlọ́run tí ò dérò ní Rẹmi àti Rẹmi Rẹmi Adesina Big Man presenter pẹ̀lú Rẹmi Babajide MC General láàgó mẹ́rin kọjá ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún di àgó mẹ́fà ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ ẹtì Friday ní ìtàn ní Lágẹ̀lú 96.7 FM.

0: pẹ̀lú rẹ̀mí àti rẹ̀mí
1: lójú ọjọ́ ọ̀sẹ̀
0: miliki special ètò bàbá ètò.
2: Iléeṣẹ́ JLK Empire ń kí gbogbo Mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kàtà ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ewé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dùn-ún lẹ́mọ ríra níléeṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí ẹ máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ó yingi. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook at JLK Empire, TikTok JLK 8294. Iléeṣẹ́ JLK Empire ò ní ràyìn. Ìlàlẹ̀ àmọ́ inshallah.
3: Lagelu apata maja pato jamakuta. Lagelu FM akaba faratile faratile. Adun badu opo makamuso. Lagelu FM kakaki ilesha gun safefe tin farere idunu fun gbogbo loja tonta. Imule gugu ni so wonyan wonyan secret midunbe. Owo fun gbogbo en to loye to damo sibe yin na ngbo se ben rise re ni gboro afa ibawon dowo ko lai ro burukawo
4: owo ni kan lo le se o
3: ma doubt e Lagelu FM 97 gbagbo gbaju gbaja gbagbe oko won ti gba yera bata nle yi bawujo le se to ngun safefe to mo jase kulo oja ti o ta gbera nle darapo koja wa gbogbo ara Lagelu FM 97 iki walahi ya lubarika kulo oja nbe kerin ope ke
5: I'm in love
6: mo si yo fe o Sonia tomato sachet. Oh, Sonia. Mo fẹ́ràn Sonia tomato sachet gan. O rẹ dodo, o ki, o dun. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn rẹ̀ á tó yo. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.
7: Ẹni tá ń wí, ó dé, Alhaji Àyàfọlọ́run, ó dé.
8: Àmàkú àmójúbà o, Alhaji Adébáyò Àpẹ̀nà Àyàfọlọ́run wọ̀lú, a dúpẹ́.
9: A kú ara ya ojàre, a kú oríire, Alhaji Adébáyò Àpẹ̀nà Àyàfọlọ́run, you are welcome Alhaji. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ̀ ní dẹ́ni fọ̀là dọ́là lọ́jọ́ sí nígbà tálàájì dákánwálé, wọ́n lọ tán kéèyàn mi ò tó mọ̀ pé wọ́n ti ẹ̀ wá nígbà náà. Lọ́hùn-ún, báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti ìwòsàn tẹ́dùmàrè gbọ́ wá Alhaji Àyàfọlọ́run ṣe làwọn aláwọ̀ funfun pàápàá ń jàǹfààní wọn. Àrùn àbá ìsìnlẹ̀ ń wá ń rawọ́ ẹ̀bẹ̀ yìí pé kó sàn kó lọ. Ìgbà ayé lẹ́ ń fẹ́ kó túbọ̀ rọrùn. Ọ̀nà tó dí lẹ fẹ́ kó là kéyìí tó là ó mọ̀ ti dímọ́. Ẹ máa bọ̀ gbogbo ẹ̀yin tẹ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ ra Alhaji lọ́jọ́ sí tán tọ́lọ́run sì gbàdúrà. Alhaji Àyàfọlọ́run ti dé báyìí o. Nọ́mbà wọn nìyí 08033277347 08033277347.
8: Alhaji Àyàfọlọ́run ó dé.

0: àwọn ará ilé akíyí kú ọdún o.
1: Ẹ má bínú bí rí àjò ṣe lọ.
0: Múmìnì àti múmìnà òdodo.
1: Achieve Imam Atafa àti gbogbo.
0: Àlẹ́hájì àlẹ́hájà.
1: Gbogbo ẹ̀yàn ọmọ ilé kẹ́ pátápátá la mọ rírì
0: yín. Àfà akíyí a kú ọdún o.
1: Ẹ̀yin ìyàwó ilé ẹ̀yin màmá dáadáa ojú òní
0: tì. Ọdún iléyà ń lọ lọ́wọ́.
1: Ọlọ́run.
0: Ọlọ́run ọba mi Èdùmarè kò ní fẹ́lẹ́ iṣẹ́ ọkọ̀ ṣoṣo tó kù fún wa lókè èpẹ́.
1: Ẹ wá gbọ́ o, ó ṣeéṣe ká ìrètí àlejò kan mọ́ wá, odidi oṣù kan ìdélẹ̀ lọ́dún iléyà.
0: Délẹ̀.
1: Tó bá jẹ́ pò nílẹ̀ ran yín tán, ẹ lọ rẹ já o. Ẹ gbà lejò kó lé oṣù yìí.
0: Kódà gan láwọn ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́, even tẹ mọ́ ilé iṣẹ́ ìjọba kankan. O di Monday kan to lọ. Ẹlòmíì àlọ.
1: Alhaji Abdulmumin Mustapha. Akinrogun gbogbo òdu ọ̀sun. Ọwọ́ ọ̀tún ọ̀nàrẹ́bù Akin Alabi.
0: Okay.
1: Ọ̀la ni ó gbà lejò gbogbo àwa tí.
0: Lẹ́gbẹ́dá.
1: Lẹ́gbẹ́dá àbò.
0: Dédérin.
1: Ọ̀dà Nasana ma. Mọ orí lẹ́gbẹ́dá.
0: Gbẹ́nu sọ̀rọ̀.
1: Ọwọ́ First Pay.
0: O wa sọ fún mi ni pé kì í ṣe gbẹ́dá.
1: Nasana ni yànnà àbùdó tó fẹjú.
0: Okay.
1: Ọ̀lálẹ̀ kan fẹ́ gbà lejò gbogbo wa.
0: Ìyànà Bádékú jago.
1: Rárá, mo rí lébẹ̀.

0: a máa rí ẹ̀yìn ọmọ yìí.
1: Heritage kan.
0: Heritage ọmọ agunbíadé.
1: Ọmọ àbúrò mi.
0: Ọmọ sísè. Ọmọ alálùbáríkà ó ṣẹ̀ṣẹ̀ jáde tuntun tuntun ni.
1: Ìjọ Redeemed Christian Church of God lọmọ yìí lọ. Ọ jẹ́ akọrin ewé.
0: Ọmọ dada ni.
1: Láti ibi ewé yọkọ débi ọ̀dọ́.
0: Ṣẹ́ẹ̀rẹ̀ mọ̀ pé ní àyọ̀jọ́ ọjọ́ àwọn ewé. Màmá Salem náà tún wá sọ nǹkan kan.
1: Ṣéyà.
0: Lẹ́yìn ìgbà tí ọmọ yìí kọrin yìí tó gbàdúrà pé kán má jẹ́ káwọn jẹ́ àrídùn kán má rí àwọn
1: bú sẹ́kù. Kán má fòkú ọmọ ránṣẹ́ sí wa.
0: Ìyá Salem náà tún wá kọ ìkan.
1: Ìyálẹ̀ bàálù.

láti kàn ní lágẹ̀lú 96.7 FM òkè gájòkè èyí tó kalẹ̀ sí ilé funfun bálá onífẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tìrọ̀lẹ́ tìní la mú wa fún yín okun joseph ẹni dọ́bọ ló kọ tèmi ṣáájú ẹgbẹ́ àwọn kókó yìí tún suyọ nínú ìròyìn náà mínísítà tẹ́lẹ̀ fún ètò ẹ̀kọ́ ezekwesili àtàwọn míì ni wọ́n ti ń pè fún ìgbésẹ̀ alágbára lórí àwọn ọmọ tí àwọn ajínigbé tí wọ́n jí gbé àwọn adarí ní agbègbè niger delta ni wọ́n ti ń bẹ ìjọba tí wọ́n sì ń rọ ìjọba fún ètò ààbò IRGC ti fi ọ̀rọ̀ léde wípé ìkọlù ọ̀tún láti ọwọ́ ilẹ̀ amẹ́ríkà òun náà ló ń rọ̀ jùròjùrò Martin ló ti gba ikọ̀ agbábọ́ọ̀lù arsenal lámọ̀ràn láti ṣe àmúlò àkùdé eléyìí tó wà nílẹ̀ látàrí àti borí ikọ̀ agbábọ́ọ̀lù PSG àwọn ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ ààrẹ ilẹ̀ yìí bọ́lá ahmed tinubu ló ti ké sí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti fi ààyè gba ìfẹ́ ìfaradà tó ń ti ìṣọ̀kan láàrin ara wọn látàrí bí àwọn mùsùlùmí yíká tìbútòrò orílẹ̀-èdè nàìjíríà ṣe ń ṣe ayọ̀ ọdún eid kabir tinubu ló bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ọjọ́rùú wednesday ní kété lẹ́yìn àdúrà eléyìí tó wáyé ní yídì ní jordan barracks ní pápá ibi tí wọ́n ti ń gbàdúrà yídì ní ìpínlẹ̀ èkó ààrẹ ló dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún bó ṣe pa ẹ̀mí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà mọ́ tí ó sì jẹ́ kí ayẹyẹ ọdún eid kabir tọdún yìí kó sojú ẹ̀mí kó wà bákan náà ló rọ̀ wọ́n láti ṣàṣàrò lórí ẹ̀kọ́ eléyìí tí omi dání níbẹ̀ ló ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti jẹ ẹlẹ́yin jú àánú kí wọ́n sì kún fún àánú ní ṣíṣe sí ikó wa kí wọ́n sì rí dájú pé wọ́n tẹ̀lé àgbékalẹ̀ orílẹ̀-èdè yìí tinubu ẹ̀wẹ̀ ló ṣe àtẹnumọ́ pàtàkì ìfaradà ìgbọràn sí ìfẹ́ àti ìlànà ọlọ́run àlá tó ń ti bíbọ̀wọ̀ fún ìlànà òfin nígbà tó ń sọ̀rọ̀ síwájú sí i ó jẹ́ kó di mímọ̀ wípé ayẹyẹ ọdún eid kabir òun náà ni ó mú ọwọ́ kan ìfaradà dání níbẹ̀ ni ààrẹ ló ti yọjú ọ̀rọ̀ síta wípé àsìkò yìí òun náà ni ó jẹ́ àsìkò eléyìí tí ó yànnànà ìpéníye àti ìbọ̀wọ̀ fún ẹ̀mí ọmọnìyàn bí orílẹ̀-èdè nàìjíríà àti àwọn èèyàn nù rẹ̀ bí wọ́n ṣe ń ṣe pọ̀pọ̀ sínsin àyájọ́ èwe lágbàáyé ní ọjọ́rùú wednesday níbẹ̀ ni ọ̀rọ̀ ìbu ẹnu àtẹ́lù tó ń ti àìdùn ọkàn ló ti jẹ̀jáde tó ti lu ayélujára pa pẹ̀lú bí ọ̀kẹ́ àìmọye àwọn ọmọ orílẹ̀-èdè yìí bí wọ́n ṣe ń pè fún ìgbésẹ̀ ìjọba lórí àwọn ọmọ tí wọ́n ń jí gbé yíká tìbútòrò orílẹ̀-èdè yìí ọ̀pọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí òun náà ni ó mú ìbínú dání níbi tí wọ́n ti ń yọjú ọ̀rọ̀ síta wípé ọ̀kẹ́ àìmọye àwọn ọmọ ilé ẹ̀kọ́ àti àwọn olùkọ́ ni wọ́n ń jí gbé pàápàá jùlọ bí irúfẹ́ yìí tó wáyé láìpẹ́ yìí ni àwọn ilé ẹ̀kọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà ní ìjọba ìbílẹ̀ oríire ní ìpínlẹ̀ ọ̀yọ́ ní ọjọ́ 15 oṣù karùn-ún níbi tí ó ti jẹ́ wípé wàyí ó ti ń lé níbi ọjọ́ 12 tí àwọn ọmọ ọ̀hún tí wọ́n ti wà ní àkàtà àwọn ajínigbé nígbà tí kò wá wọn ń sọ̀rọ̀ lórí ayélujára ní ọjọ́rùú wednesday ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà yìí ni wọ́n yọjú ọ̀rọ̀ síta wípé àwọn ò ní ìdí láti fi yọ ayọ̀ àyájọ́ ògo wẹrẹ lágbàáyé nígbà tí ọ̀pọ̀ àwọn míì tí wọ́n ṣe àtẹnumọ́ rẹ̀ tí wọ́n sì ń pè fún yíyọ̀nda àwọn ọmọ yìí eléyìí tí wọ́n wà lákàtà àwọn ajínigbé tó ń ti àwọn míì ẹni tó léwájú nínú àwọn tí wọ́n ń fi òun sọwọ́ òun náà ni mínísítà fún ètò ẹ̀kọ́ tẹ́lẹ̀ nílẹ̀ yìí ọ̀mọ̀wé obiageli ezekwesili lẹ́ni tó fi ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ eléyìí tí ó kọ́ tó sì bẹ́ lọ́wẹ̀ sí ààrẹ bọ́lá ahmed tinubu àwọn gómìnà ìpínlẹ̀
to fi mo ile asofin apapo le yi leyi ti o nke si awon to wa ni ipo oselu wi pe nise ni o ye ki ko wa won ki won gbarata ki won si gbe igbese dipo be nise ni won bu ke diwo ti won si se bi eni pe oro na o kan won eseku esili nlote waju lati menuba awon ogowere eleyi ti oro na kan ninu eyi ti ati ri awon ti won jigbe ni ipinle oyo laipe yi eleyi ti o je igbese awon omo iko lote eyi ti won doju esun awon ile eko eseku esili nlote waju lati soro ko bakugbe si awon to wa ni ipo oselu wi pe nise ni ko awon ni won bu ke diwo ti won si nse ko kan mi lori awon okan ojoka akude yi to de ba awon ile eko to nti awon akeko ninu eyi ta ti ri mimo da awon igun ile eko dawo ati aijeun ijemu eleyi to bara dogba to nti aini eto lera labode eyi to peye ile ise to nri si igbokegbodo oko railway o ni won ti figi go lilo bibo railway ni ekun ti wori itape train service WITS atejade yi to ti pase ajo lusita yojo oro sita wipe bi won se figi go lilo bibo on lo ni se pelu awon akude kan eleyi ti oje jade leka awon ti an wa leka imero bakan na ni ile ise ohun ni won kabamo lori oro yi latari airogbo eyi ti o mu ba awon iru oko railway ati awon ikan mi won o sai fowo dani loju soya wi pe ayan n lo lowo loju na ati boju to kudie kudie yi to wa lode ohun ni aipe jojo oro yi n lo waye laipe eleyi ti ajo na kede adinku ida 50 ninu owo yi ti won san lati fi wo railway

orílẹ̀-èdè nàìjíríà náà lásìwà àwọn ìdarí niger delta ethnic nationalite youth leaders forum ndenlf ni wọ́n ti rọ ìjọba àpapọ̀ ilé asòfin àgbà ilẹ̀ yìí àti àjọ tó ń rí sí epo rọ̀bì nílẹ̀ yìí nigerian national petroleum company limited nnpcl láti pèsè àtìlẹ́yìn èyí tó gbọ̀ngbọ́n fún àwọn iléeṣẹ́ elétò ààbò abẹ́lé láti dáàbòbò àwọn nǹkan amáyédẹrùn èyí tó wà fún epo rọ̀bì ní agbègbè niger delta ọ̀rọ̀ yìí tó ní ṣe pẹ̀lú ìpè fún àtìlẹ́yìn yìí náà ló ṣe pàtàkì látàrí àti lè rí dájú wípé iye àgbá epo èyí tí orílẹ̀-èdè yìí ń pèsè ní ojúmọ́ kan ti ṣe àgbá mílíọ̀nù kan lé gbọ̀njẹ̀ mẹ́jọ ojúmọ́ ìyún 1.8 million barrel per day òun náà ni ó ṣeéṣe alága àjọ ndenlf jonathan lopobiri ló fi ìpè yìí síta nígbà tó ń gbé ìpinnu àpérò àjọ ọ̀hún eléyìí tó wáyé ní ọjọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún 2026 ní port harcourt nígbà tó ń gbé kalẹ̀ lásìkò ìpàdé èyí tó wáyé nílùú abuja níbẹ̀ ló ti ké sí àwọn tó wà ní ipò agbára láti gbé ìgbésẹ̀ àkọ́tun lórí àti rí dájú pé orílẹ̀-èdè nàìjíríà òun náà ni àkùdé kò dé bá lẹ́ka ọ̀hún bákan náà ló yọjú ọ̀rọ̀ síta wípé àwọn kókó kan ni ó ti wà nínú àtẹ̀jáde èyí tí wọ́n gbé kalẹ̀ nínú èyí tá a ti rí ìfọwọ́sowọ́pọ̀ ìtanilólobó ìkànsíraẹni àti fífààyè gba àwọn ìkàn láti lọ́wọ́ nínú ọ̀rọ̀ náà tó fi mọ fífi ṣíṣe ìgbélárugẹ fún ìró àwọn ọ̀dọ́ lágbára tó ń ti fífi ààyè gba àwọn èèyàn ní abẹ́lé láti lọ́wọ́ sí i tó fi mọ àwọn nǹkan míì. bẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa àkójọpọ̀ ìròyìn àgbáyé ti rọ̀lẹ́ tèní ló ń de sí etí gbọ́ yín nìkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájòkè èyí tó kalẹ̀ sí ilé funfun bala onífẹ́lẹ́lẹ̀ nílùú ìbàdàn abala ìròyìn ilẹ̀ òkèrè lọ̀pọ̀ sókàn àmọ́ kí n tó mú wá ẹ̀jẹ̀ kí n dá tọ́mìnà mò ń padà bọ̀.

0: hours with God. Pẹ̀lú bàbá wa bàbá Adura AK-47. Ó máa wáyé lọ́jọ́ Friday May 29, Saturday May 30, àti Sunday May 31 ọdún yìí. Lórí òkè náà mọ̀ wọ̀ ìlú Àpàtẹ̀rẹ̀ Ìbàdàn. On the 31 yẹn gẹ́gẹ́ lọ́jọ́ tàbí bàbá Adura AK-47. Ẹni tí Ọlọ́run lò nínú ayé oníkojúpò káàkiri àgbáyé. Ó yẹ gbogbo ènìyàn já pàdé lórí òkè Adura náà mọ̀ wọ̀. Ibi tó ti fọ́pọ̀lọpọ̀ èèyàn ló ń jẹ lọ́fẹ̀ẹ́. Ìwọ náà máa bọ̀. Àwọn jàǹkàn-jàǹkàn sí Ọlọ́run aláyè ló máa wà ńbẹ̀. Tó ẹ mọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí láti wọ ròdù Ìbàdàn. Ẹ̀wọ̀ mọ́tò ẹjọ òkú, pátá ẹjọ òkú, ẹ̀wọ̀ mọ́tò Àpàtẹ̀rẹ̀. Lórí òkè Adura náà mọ̀ wọ̀. Fẹ́kúnrẹ́rẹ́ àlàyé. Mẹ́mbà sí ni kẹ́ ẹ máa pè 0903-393-3006 tàbí 0806-648-1455.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: S-E-L-E-R-R-I-E. Sálárì.
1: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀.

Talo ni number e. *347*1004*2#. *347*1004*2#.

0: yìí ta ló ni nọmba yìí ta ló ni nọmba yìí ta ló ni nọmba yìí 07 ò ló bẹ̀rẹ̀ nọmba yẹn o 07 ò ló bẹ̀rẹ̀ nọmba yẹn talento ni nọmba yìí talento ni nọmba yìí talento ni nọmba yìí talento ni nọmba yìí.
1: Ẹ̀yin tí a kọ́ fi èyí ká mọ fi jẹ́yìn tí a sí bí gbẹ́sẹ̀ gbàgbé ló bá di lọ́jọ́ Sátidé hello. Ẹ mọ̀ kú rọ̀lẹ́ máa kí ló kọ́ yín bọ́lá tí ń bá yín sọ̀rọ̀ yìí. Mrs. Bola rìn wá láti Olómi Academy a ní akínyín kú ọdún ni o. Ẹ̀mí wo sọ pé rẹ̀. Ẹ tí ì fẹ́ràn wa ránṣẹ́
2: o.
1: Àwa kọ́stọ́mà yín láti fún yín lẹ́ran. Ṣèbẹ́ ló yẹ kẹ́ ẹ ṣàlejò fún wa. Kò sẹ́ni tí ò lè fún àwọn lẹ́ran. Ó dà kò sí lábúrú. Ẹran tó èlé tó tún ju ẹran lọlẹ̀ mi fẹ́ fún yín lọ́sẹ̀ ní sẹ́ ta káàṣì ẹ̀. Ó dà sí ẹ̀jẹ̀ káàṣì ẹ̀ rí. Ó dà bọ́ọ̀lù ti bẹ́ lọ́sẹ̀ ní. Ẹ ti jẹ ₦25,000 lọ́wọ́ káàṣì ẹ̀.
2: Allahu akbar.
1: Káàṣì ó pè yín. Àmì káàṣì ó pè yín láti gbà kán nọmba yín. Ẹ mọ̀ pa fóònù o. Ìbí ẹ bá ti pẹ́ ẹ mọ̀ gbé fóònù yín lẹ̀ o. Ẹ mọ̀ gbé fóònù yín kí wọ́n pè yín. Ṣé ẹ gbọ́ báyìí sà? Ṣé ẹ gbọ́ báyìí mà? Ó dáa mà. Ẹ ṣé o. Ó ṣe jẹ́ nìyẹn lọ́pọ̀ abẹ yẹn. Wọ́n ti káàṣì ẹ̀ ń tiwọn nìyẹn. Ẹ mọ̀ gbàgbé pé lọ́jọ́ Sátidé. Ìfigagbága àṣekágbá tó máa láǹfààní láti wáyé láàrin kọ́sínà àti kọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Paris Saint-Germain a ṣe àfihàn rẹ̀ ìyẹn lọ́jọ́ Sátidé ní mof 21 event center òní ó sì ti wáyé gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì lágẹ̀lú FM ẹ̀yin olólùfẹ́ ìkànnì splash 105.5 FM ẹ máa bọ̀ ẹ wá ọ̀fẹ́ ló bá dé kẹ́ ẹ gbórí wọlé discrete yóò ṣẹṣẹ gbàgàdàgbàgàdà rèé kẹ́ ẹ máa láǹfààní láti wò yóò mọ̀ dàbí kẹ́ ẹ máa mú àwọn agbábọ́ọ̀lù tó ń gbá bọ́ọ̀lù ẹ mọ̀ kéèyàn máa wo bọ́ọ̀lù kéèyàn ò fẹ́ mú agbábọ́ọ̀lù tó ń gbá bọ́ọ̀lù ó ti yé yín báyẹn àwọn iṣẹ́ yẹn ló máa wà ńbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn ẹ̀ tún fi ṣèfàjẹ́ ìyẹn lọ́jọ́ yẹn ẹ mọ̀ gbégbú ẹ̀ ọjọ́ Sátidé àṣekágbá final ìdíje UEFA Champions League tó máa wáyé láàrin ikọ̀ Arsenal àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ikọ̀ Paris Saint-Germain bí nǹkan ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn ẹjẹ́ ọmọ ọlọ́sàn tèmi ṣùgbọ́n lọ́sàn èèní àwọn mẹ́rin tó jẹ ẹ̀bùn wa lọ́sàn èèní rèé ayọ̀ ìrìndé kọ́yún alimi isola ona si are lapa ben bakan na awoyemi michael ona iwo na drop number re eyin meteta yen drop number yin afa abdurauf saman eyin e drop number yin ba yen o je eyan merin losan teni ile ta fun card lati oju opo ikanni lagile fe mi yen facebook mo se je ni e drop number yin o baba ti pari awa mu number yin a si send e si yin se je ni lapa ben yen eje mo lo losan teni tori pe ọjọ́ ti lọ padà wà lọ́la kọ́lọ́ mọ̀ pé òkú ní sọ̀rọ̀ lágbára ọlọ́run ọba a máa dúpẹ́ lọ́wọ́ àwọn tó fún wa lẹ́bùn lórí ètò mr anthony bodurin ọkọ fún mi nọ́mà tọ́lọ́ ń dá lọ́lá jẹun sókè kò jẹun sákò bàbá nìyẹn láti agbo united kingdom bákan náà mr rauf owó tútù ìjọba àtàlò a pàdé lọ́la láṣì ọlọ́run lágbára ọlọ́run ọba títí ọlọ́tàjọ pàdé lórúkọ lóòtú ètò yìí ọ̀gá wa túnde ọláwúwo alex fagosi nìyẹn abdulkadri adẹ́rọ̀gbà lórúkọ tèmi aláfídà nọ́mbà tẹ́ pè mí síre lẹ́yìn ètò 090-50-27-5364 090-50-27-5364 ìpàdé mi àti yín òdì lọ́la aláfídà ẹ̀kú kalẹ̀.

rẹ̀ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀.

pẹ̀lú ìlànà tó tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́nfàní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ríru ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀. Àti Cashport Iléyà nínú oṣù mẹ́yì. Owó tó ju 50 million náírà ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 100 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Tá a ṣe fún olórí ire kan ní àgbò ńlá. Pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000. Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347 *1004 *1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀lẹ̀ sì tún lè ta lórí website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti Cashier.

0: de jo se to teni ni en te wa yara agbara lo e ba nfoju re han de ko ma je ti lupon na mo ti ja nini kan mo a ma ri be le ko kan akira wa ku odun gbogbo awon lojo bi e ni be lori to yan mo laja atawon to wa be kaakire ti won se ayajo ojo bi loni ninu awon eyan wa akiyin ku ayeye tojo ibi opo re nu aye gbogbo awon olodun omo ede yen to kun loke epe ta jo n sodun leni iye oni ja se mo lagbara olohun ikani lagelo 96.7 fm oke gajoke lori eto ta pe ni ohun ojuri amina adanla fi je soro onkan pataki ninu awon iko ito yi eyi ta jo n se ise papo loruko ogbon ni mi lupona mo ti jani mo fi kin kaabo yo lagbara yo larinrin yo dun gbangban o si kan si aye ti e wa leni daada eyin na o tun wa lanfani ati dasi leyin igba ti mo ba gunle isele alagbara ti mo n babo lati jejo ma fa aye le fun oluwa tobi loba ko analyze ti e oye to n ba wo lori e leyin igba na ma wa silekun le feyin ara ile leyin na wa wo kilo na abayo baja oduro roti di woro si woro bayi
1: kakun oduro
0: nje yo se nkan se
1: la la wa
0: se igbagbe lojo ijejo nigbati mo bere eto yi mo gbigboluhun alagbara kakale
1: baja oduro kakun oduro nje yo se se eyan
0: la pa julo fun gbogbo eyan olopolo pipe omo Nigeria ibere mi ni pe se beyin le pa lowe wi pe tara ile eni ba nje kokoro buburu ta ba ko ta so fun ere uru re oni je pada rusun to ba doganjo oru e se yin ule ni eyin kan na le ma ngba yan ni yanju le ma fi nse kiloro
1: bi lo se oloju bayi
0: o gbogbo ohun toju ba ri ko lenu se so toju ba ri enu adake ewa je gbe mejeji segbe ara won ohun gan la fi yanju isele tasale ti mo n babo lati jejo lori oro sunday mama re ati bi to ba rin ajo aye re de o ti ko se npa iso party laye nile ibadan ni aye o ti koja o ti kuro nbe ba won se baranda die ni won ba o kuro nbe wa koja sori pe ki lokunu rin ajo aye tohun
1: ehun
0: ita abade njejo re o ti foro lore re iyan de ti pe sakiyesi pe ba da pupo to ba le gbo to ba gbohun a lore gbogbo ohun ti emi nwi ko wa darapo ma won lara ise ta won se o de kin sise ta won se gan sise tiju olokada la won o ma ji kawo o ma ji warin ehen
1: oke ma jo rin olorin
0: ibi ti won o ti dogara ti e akoko to wo e lo wo se igba to ba wo e lo si wo
1: baba
0: le opolopo de nfise yi se nkayo e gbogbo awon to nbe lori oda lakoko yi tabi to njin to ngbarin mu e fi sise na se nkayo nu aye e ni rin lojo tebi ba npo na oda tu e dori awa iru
1: baba loke ma jaran
0: baba Nigeria mo ṣàlàyé fún wa pé sunday ti ṣe ó ti ṣàpárẹ ààrẹ ohun tó ń bà á lẹ́rù lórí iṣẹ́ yìí ọ̀rẹ́ ẹ̀dẹ̀ ti fi lọ́kàn balẹ̀ ayo gbára kàsídà ká tẹ̀ ẹ́ síwájú lọ́jọ́ ọ̀jẹ́jọ́ kí n bá débi tí mo dé dúró kí n tó sun síwájú ọ̀rẹ́ rẹ̀ ti ń kọ ní kẹ̀kẹ́ wẹ́rẹ́dì wẹ́rẹ́ ó ṣe wá lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ owó wọ súwìtì kan dìmúdìmúdìmú ó fa clutch yẹn mọ́ra dáadáa ju sí gíà wa fàtẹ̀mọ́nú wa jùlẹ̀ díẹ̀díẹ̀ sunday náà ti ń ṣe bẹ́ẹ̀ kẹ̀kẹ́ tún paná mọ́ lọ́wọ́ ó lè ti paná bí èmi jì bí ẹ̀mẹta kó tó gbéra ẹ̀kan tó bá ju clutch sílẹ̀ lọ́wọ́ kan náà báyìí yóò bá di rẹ̀ mú ẹnu ni ó máa pariwo pé kò ní bírèkì kò ní bírèkì kò ní bírèkì o a máa bá fẹsẹ̀ méjèèjì ó máa wálẹ̀ lọ àfi ohun tí mò ń sọ òye yìí àbá ó lékún ọrùn kankankan dàgbọ́nrán méjèèjì sẹ́yìn bí ìgbà tí ọ̀pẹ tí ná mú dáadáa ohun tí mò ń sọ òye yìí bá a rẹ́rìn àwọn ọmọ aráàlú lè ń wù ẹ́ kò ṣe nkankan. Kí n má làágùn jìnà ọmọ Nàìjíríà mi tí mo bá lọ́jọ́ ẹ̀jẹ̀jọ́ ni. Báwo làbá ti rìn tí ì bá ṣe dá?
1: Ṣùgbọ́n
0: ẹ má gbàgbé pé ohun tí mo sọ ni wípé
1: wọn bá pọ̀ bí eru.
0: Tọrọ bá rí báyìí.
1: Àwọn lẹ́ẹ̀dẹ́ kọ́ ni wọ́n la wọn.
0: Mi tọrọ yìí lágbára mi tó gúnlẹ̀ sí ó lágbára pọ̀. Ni màá ṣe fàkókò yìí pé gbogbo àwọn ọlọ́pọ̀lọ́ pípé pátá. Pápá jùlọ àwọn tó jọmọ Nàìjíríà. Ẹ jẹ́ ń fàsìkò yìí pé gbogbo àwọn tó láǹfààní. Láti máa gbọ́ mi kètekète. Òrìṣẹ́ Ọlọ́run ẹ dákun ẹ dìde sọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀ yìí. Ẹ̀yin ọlọ́pọ̀lọ́ pípé ẹ̀yin tẹ mo yún inú ìgbín tòun ti karahun. Oríta mẹ́ta tí dààmú àlejò lọ̀rọ̀ tí mò ń sọ nípa.

0: àlàyé mi ó sì yé wa dáadáa láìpẹ́.
1: Gbogbo
0: àwọn ọ̀dọ́ tó ń gbìyànjú nú ayé láti jẹ́ èèyàn lókè èèpẹ̀ tó ìdúrí ẹnì kọ̀ọ̀kan àwa náà. Adániwáyé má jẹ́ kí wàhálà wa ó gbénú ayé. Má ṣẹ̀nì kọ̀ọ̀kan wa lóníṣẹ́. Jẹ́ káyàn mọ́ tiwọ́ rọ kókọ̀ rere nú ayé. Ká tètè jẹ́ èèyàn lókè èèpẹ̀. Kókó jẹ́jẹ́ lọ́sàn-án àti lóru. Òkè ọlà òrọ̀rùn àti gùnbí tí wù kó kéré mọ́. Ó fi jẹ́ pé ogun ẹni Adániwáyé bá ti mú gòkè ọlà láyé. Ìṣẹ̀dá má jẹ́ wọn ó jábọ́ mọ́. Má padà sọ wọ́n dẹni ẹ̀yìn. Ẹnì kọ̀ọ̀kan àwa tá ń tiraka ni kò gbé àwa náà gòkè. Gbogbo àwọn tó ń lò fún wa nú ayé tá fi tètè jẹ́ èèyàn Adániwáyé tètè ràn wọ́n lọ́wọ́. Káwa náà ó lè bá àárọ̀ náà lọ. Àbí ohun tí mò ń sọ òye. Ẹ má bínú mo fẹ́ yára wọ ẹ̀ka ìpolówó ọjà kí n lọ kí n dé kí n tó wá bọ́ sàgbàmì ètò yẹn ni. Alhaji Àlàtífà Àtagbọ́lá láti orílẹ̀-èdè Sierra Leone. Ìyá mi ẹ kú ọdún o. Ọdún eléyìí yàtọ̀. Ra gani asi seda Oluwa o se a ni fi sawati le mi Alex Mensa
1: pelu te lo ti mo ko adege
0: la orile de United States of America ba mi mo dupe ku atileyin oni re yin nigba ko kan Oba Adetunji
1: o
0: ma mo lori gan mani lati United Kingdom
1: alu
0: ti send the message o ti ja ni nle o Oba Adetunji bank chief mrs o eni mo ni e ki wa
1: pelu te
0: Atura Worldwide.

0: ara ise je kin se bayi ko le ba ya ni papapo je kin yara wo eka ipolowo oja na nigba ti mo ba pada de emi ateyin arin gungun ohun ojuri lati pade e ku ikale mo kin te wa nbe pelu wa
1: emi omo yin na ni o joli jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo magi chicken flavor si oya espelli celery
2: s e l e r I e salary
1: ah boda mi espesso espelli no di salary oya lopin gbiyanju espelli turmeric
3: t u r m e r I c turmeric
1: e kare pali ohun isebe magi chicken flavor kan fun yin
2: ohun isebe magi chicken flavor pelu eroja agbosa celery ati atale pupa oluyi pada ayo
4: Ohun agbábọ́ọ̀lù ariwo àwọn olólùfẹ́ bọ́ọ̀lù ìlú ayò àti fèrè Gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù ti ń retí ti dé o. Ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí. Arsenal àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
5: Leandro Trossard attacked in by Bukayo Saka. History makers.
4: Ní ìhà kejì, àwọn defending champions lówólówó wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or Ousmane Dembélé.
5: Dembélé!
4: Àṣekágbá UEFA Champions League ti gbogbo ayé retí rèé o láti ìlú Budapest ṣùgbọ́n yóò hàn lórí big screen mú màwòrán gbangba nílùú Ìbàdàn Champions League Magic Night 2026 ẹlẹ́ẹ̀kẹrìndínlógún ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn ó yá wá nípa ìrírí tó pọ̀ gan bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ṣẹfẹ̀ fipá ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ́ Saturday May 30, 2026 ni ó wáyé o ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM ìyẹn ní mọ 21 ní ring road ńbàdàn wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù jẹ́ ká fìtàn balẹ̀ Champions League Night 2026

0: ọdún dé.
1: Iléeṣẹ́ JLK Empire ń kí gbogbo mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kátà ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dùn-ún lẹ́mọ̀ rírà níléeṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí ẹ máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ò yingè. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook @JLKEmpire, TikTok JLK8294. Iléeṣẹ́ JLK Empire ò ní ìròyìn.

jùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí àti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣì ẹ̀ náà bọ̀ nàrà yọ Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹ̀ láǹfààní. Iléyà Cashport 2026 ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rè láti rẹ́rìn-ín músẹ́. Káàṣì ẹ̀ fún olórí ire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000.

0: torí láti ṣe máa ṣe kàbàkàbà láti máa dúró ń bọ́ sọ̀fù kan lápò mú òlu ẹ̀kan ń bọ̀ lẹ́yìn àbí ní mò ń sọ òye àbí tírélà kan ń bọ̀ lẹ́yìn ṣùgbọ́n tó bá ti rọra gbèrò látàpáta báyìí wọ́n máa gbègbè kan lọ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ẹlẹ́dẹ̀ ọ̀dọ̀ yọ ó yẹ kí n tí mò ń sọ ti yéyìn ẹlẹ́dẹ̀ ṣá ń tì í lẹ́yìn ọdún kan kọjá ọdún kejì tẹ̀lé gbogbo àkókò yìí àwọn arákùnrin ti dán dáadáa ó dà ó ti ń gbé èèyàn méjì báyìí mẹ́ta bá yọ gan afẹ́ gbé ìbáṣe pé àwọn agbófinró ní ìgbà fún wọn ti dẹ̀ ń ṣe dáadáa gbogbo àsìkò yìí màmá rẹ̀ náà ti bá ara lẹ̀ áplọ̀tì wọ́n ti jọ ń dógún ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ àti ìyá àtọmọ́ ìkókó tọrọ kọ́bọ̀ kan kalẹ̀ ìkan jọ dájọ owó mo ti yọ àjọ kan mo ti fi orúkọ wọ àjọ o ìyá ń dá òun náà ń dá màmá ẹ̀ bá gba tiẹ̀ yóò kó papọ̀ dùgbà tí sunday náà ò gba tiẹ̀ tàbí kó mú nọ́mbà méjì tẹ̀léra wọn wọ́n bá gba àwọn àjọ yìí màmá ó kó lórí ilẹ̀ sunday ra cement mẹ́rin ẹjẹ́ ààyè pẹ̀ méjì síbẹ̀ wọ́n yẹ bá yọ búlọ́ọ̀kù sí sọ fọ́mọ rẹ̀ inú ọmọ náà ń dùn àfi bó ṣe di pé ó ń gbé ẹnu lé ọdún kẹta tí sunday ti bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀kadà ó bá sọ fún màmá rẹ̀ wípé tọmọdé bá tó lọ́kọ̀ yìí ó lọ́kọ̀ ni àákò tó tóun fẹ́ fẹ́yàwó sábẹ́ ẹ̀dẹ̀ àyá rẹ̀ pariwo pé má ṣe sùúrù díẹ̀ sí i gbogbo tọrọ kọ̀bọ̀ tá à ń rí mú lọ yìí tí bùkátà ìyàwó àti tọmọ bá wọ̀ kò ní yá bẹ́ẹ̀ yẹn mọ́ àfi bí ìgbà tí ìyà ń wọṣẹ́ ìyẹn sì jẹ́ ẹ̀kọ́ fáwọn ọ̀dọ́ tí ń bẹ lókè èpẹ̀ lónìí ó dára kọ́pọ̀lọpọ̀ nǹkan ká ti àchífù ẹ̀ kó tó di pa àṣùgbà níbi mi ni ò má fẹ́yàwó ni ò má bímọ dákun má sì mí gbọ́ o ṣùgbọ́n àwọn nǹkan kan ń bẹ tó yẹ kí lánìí n ó ti níná kó ṣíwájú kó tó di pé yóò máa rẹ́dì torí bùkátà kan tó dájú lòun náà fúnra ara rẹ̀ ńlànà ọ̀tọ̀ kẹ́rù ó má wàá pọ̀ lọ́rùn ọ̀gẹ̀dẹ̀ ó má di pé yóò wò ó kó má di pọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ní ìpinnu láti ní àfojúsùn nínú ayé láti ṣe kó má di pọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ò lè má lè rí ṣe mọ́ tàbí kó ti dọjú alẹ́ gbẹ̀rẹ́ ọ̀rọ̀ àgbà ni o má làágùn jìnà ọmọ nàìjíríà sunday ni rárá nígbà mú òun máa fàdúrà ràn ún lọ́wọ́ òun ó tún wo àjọ sí ni ẹ sì máa mú òun tipátipá àwọn parí ìtàwọn jọ dáwọ́lé yìí níbi àwọn fámìlì ìyàwó òun ti ń da òun láàbù ojú ti ń kan ìyàwó òun náà òun ò sì fẹ́ kó bẹ́lòmíì lọ ìdákun ẹjọ́ òun fẹ́ wọ́n gba list lọ́dọ̀ fámìlì àwọn ìyàwó rẹ̀ bí wọ́n kọ nǹkan mẹ́ta káwọn náà yọ sọ pé méjì lágbára ká o àbí wọ́n kọ méjì kan náà pé ẹyọkan láàlì mú wá nínú ẹ̀ understanding ló mátà fẹ́yàwó níṣù lọ́kà kọ́dà wọ́n gba ígòtì sọ́rí wọ́n gba sí ígòtì àti ìtanràn nǹkan ṣáṣe wọ́n dẹrù ìyàwó ọlọ́run tí ẹ̀ bá ṣe kì í ṣàwọn apá ibì kan tí wọn ò bá tún dẹrù ìyá ìyàwó náà orí ìyá rẹ̀ yọ ó dúró nítòsí wọ́n dẹrù ìyàwó ó gbéyàwó pé òun ìyá rẹ̀ àtàwọn fámìlì wọn wọ́n kọjá síbẹ̀ fẹ́yàwó fún sunday náà ràtà ó di létí màmá rẹ̀ kọ́ lọ́mí àdìwó níbi tó ti ń lo rúmọ̀ ńpalọ̀ tẹ́kẹ́pẹ́ ẹ̀dì títún wọ́n ti títún wọ́n ti gbé bẹ̀ ẹ̀yọ́ ti yẹ yín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà ti ní stove mi kóló kan arágódó kan báyìí fi ń gbómi kaná lóní tẹ́lẹ̀ ṣùgbọ́n sàn yìí gbogbo mẹ́rin tí ò tóbi díẹ̀ ni kí má làágùn jìnà má jà pẹ́ ń bẹ̀ ìyàwó wọlé ó tọ́jú ọkọ rẹ̀ bí aago méje àárọ̀ sunday ti jáde kúrò lé bí ọba sì da aago méje mẹ́jọ lálẹ́ kò ní wọlé wá ẹ má gbàgbé pé mo sọ pé iṣẹ́ ewé bẹ̀ ni màmá rẹ̀ ń ṣe màmá rẹ̀ á tún máa mú èso mọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan gbà mí tó bá dàkókò èso bí àgbálù mọ́ bí mangoro bí kaṣú bí ọ̀gẹ̀dẹ̀ bí ọ̀sàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí àwọn nǹkan èso àti ewé bẹ̀ ni màmá yìí ń tà màmá wa ní ṣọ́ọ̀bù tó ṣe pé láàrin ọmí yìí ló wà tó ti sunday bá ti ṣiṣẹ́ lọ tí ń lọ bí aago kan àbọ̀ lọ́sàn-án tó rún ti ń bà ó lè wá sí ṣọ́ọ̀bù lọ́dọ̀ màmá rẹ̀ gbà mí màmá ràn wọ́n ní gàrí àtòmí tó bá tutù gbà mí ìṣó àtẹ̀wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kì í darí lọ lé lọ sọ́mí kì í darí lọ sílé mọ́ láti lọ jẹun ọ̀sán ọdọ yá rẹ̀ ni ó dúró sí ó tún dàlẹ́ kó tó wọlé lọ wọ́n ṣe ń bá ìgbésẹ̀ ayé wọn bẹ̀rẹ̀ ìgbéyàwó wọn ò pẹ́ rárá tọ́lọ́run fi dá wọn lóhùn wọ́n bí ìsùn wọ́n sì bí ìwàlẹ̀ obìnrin ni wọ́n fi ṣàkọ́bí àtìpẹ́ púpọ̀ lẹ́yìn ìgbà náà bí ọdún kan àbọ̀ ọdún kan tiẹ̀ kọjá díẹ̀ arábìnrin bá tún ṣekùn rógódó àwọn yòókù bá fi ń pa pé ìyàwó sunday wọ ìyá àǹtí ẹ yáàdì ẹ̀jẹ̀ ikọ́ mọ́ fẹsẹ̀ ilẹ̀ rárá ni ilédé òun náà dá wọn lóhùn pé èwo ń tí òun lòún ní nǹkan òun ṣé ilé rọ̀já fóònù àbí alára ọ̀rọ̀ òun èwo ń tí kamala agunjìnà arábìnrin yìí náà ó mà tún rù láyọ̀ ó tún sọ̀ láyọ̀ ó fìyẹn bọ́kùnrin wọ́n ti bá kọ wọ́n ti bá bọ̀ ṣẹ̀dá ti ṣíjú àánú wò wọ́n Abasu Ojo Rasheed ẹ ṣeun tẹ wà ń bẹ̀ pẹ̀lú wa Saheed Alimi àwọn ti wá rèé onígbọ́nọ́gbọ́ yẹn tẹ wà lójú òpó tẹ̀ ń bá mi kọ́mẹ́ǹtì sí ẹ bá mi ṣí àìtàrà báwo yẹn ti jẹun ọdún lọ báyìí bí nǹkan mi nǹkan ṣe báwo yẹn ti jẹun ọdún lọ wọ́de lọ gbọ́dún lọ ọmọ nàìjíríà jẹ́ kí n yára wọ ẹ̀ka ìpolówó ọjà nípa kùsùgbọ́n ẹ má gbàgbé pé mo sọ pé tó wọn ti yá àǹfààní ti wà olúwa ti sọ ọkùnrin ó dẹ̀ ti ṣe arábìnrin ti sọ kalẹ̀ ń rọrùn ẹ jẹ́ kí n yára lọ sẹ́ka ìpolówó ọjà tí n bá padà dé ká wá wakọ̀ rẹ̀ ká wá gúnlẹ̀ ẹ̀kún ìkàlẹ̀.
1: Lajiru FM 96.7.
2: I'm in love.
3: Mo ti yóò fẹ́ o. Sonia tomato sachet. Oh, Sonia. Mo fẹ́ràn Sonia tomato sachet gan. O rẹ̀ dòdò, o ki, o dùn. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn rẹ̀ á tó yòó. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí o

0: ìrìn àjò umrah láti ṣàlékún imani kálíba jìrì ayé jìrì àlìkìyàmọ̀ tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ aljanna travels fún gbogbo mùsùlùmí tí kìí fi umrah ṣeré láti wá bá a ṣe umrah oṣù keje tá lọ ní july 21 tá padà dé ní july 30 ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀ tó bá dẹ̀ jẹ́ umrah maulud lẹ fẹ́ bá wa ṣe èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026 ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀ ọ̀kan sì tún wá ní umrah december èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026 ẹ tètè máa bọ̀ wá sí aljanna travels tó wà ní navada plaza 140/142 liberty road elewure bus stop ibadan kó tó kásẹ̀ ńlẹ̀ o ṣe mọ̀ pé gbogbo ètò ni aláwù ń bá wa tò tó gúnrégé ní aljanna travels ìrọ̀rùn ni visa umrah pẹ̀lú return ticket àwọn bọ́ọ̀sì ọlọ́yẹ ló ń gbé wa kiri ní makka àti madina pẹ̀lú ilégbèé ìrọ̀rùn tí ó jìnà sí haram tó fi mọ́ sí yàrá ọ̀fẹ́ èyíkéyìí umrah tẹ́ fẹ́ bá wa ṣe ní aljanna travels ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904444945 a wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram at aljannatravels.ng pẹ̀lú aljanna travels ìfọ̀kànbalẹ̀ ni umrah lílọ.
1: Ṣe látọjọ́ Monday káwá fi weekend wá jẹ gbádùn lágbóṣá gbogbo lẹ́jọ́ nù. Ó wà bẹ́ẹ̀.
2: Ó jẹ́ sílé gbọ̀ngàn ọmọ sórí pẹ̀lú àfíìsì àpamọ́.
1: Ètò tó ń múlùdùn lórí ńlágelu 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán pẹ̀lú Kọ́láwọlé Adéníyì Coladex International ni yóò máa gbé wa kiri lágbóságbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àníyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀ abala tó máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ̀dà. Níbẹ̀ lẹ ti máa béèrè onírúurú oúnjẹ tẹ nífẹ̀ẹ́ sí tẹ fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì Coladex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà bẹ́ẹ̀. Ó máa super.
3: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí oya ẹ̀sì pẹ́ẹ̀lì celery
4: SELERIE salary
3: bọ̀dá mi ẹ̀sì pẹ́ẹ́sọ sí pẹ́ẹ̀lì náà di salary oya lópin ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
5: TURMERIC turmeric
3: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
6: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
7: Lagilu FM 96.7.

ìkànnì ti lágẹ̀rú la wà yìí 96.7 FM òkè gájọ́ lórí ètò ta pè ní òjòrí ọmọ nàìjíríà jẹ́ kí n yára fún akọ rẹ̀ gúnlẹ̀kẹ̀ lè láǹfààní àti bá mi dá sí ní pápápá sunday ti máa ṣe rẹ̀ ọdọ̀ ìyá rẹ̀ bí aago kan àbá aago méjì ọ̀sán kó fara lẹ̀ bí aago mẹ́rin kó tó padà sórí ọ̀dà ó ṣe àjẹ tiẹ̀ ṣùgbọ́n lọ́jọ́ burúkú òṣùgbọ́n mímu màmá ti tètè ta ọjà wọn tán bí aago méjì láàbọ̀ lọ́sàn-án báyìí wá ṣàkíyèsí para ò fẹ́ ṣe bẹ́ẹ̀ gbé dáadáa bàbá kò ní pé kóun ó lọ fara lélẹ̀ lé kóun ó lò orí iṣẹ́ ọjọ́ kejì sunday ò tí ì dé wọn àmọ́ gbàgbé ńgbà tó bá dé yóò kúkú bá tẹ́ńdà mẹ́mbó làwọn ń lọ mẹ́ṣì náà ni ó tò papọ̀ tí ó fara lélẹ̀ ńbẹ̀ ó ti lọ fún òun àmọ́ yìí bá gbéra wọ́n gba omi lọ ó gba lé lọ pẹ́ntì tí wọ́n gbà sínú létíṣe níbọ̀ àwọn yẹn ti lọ síbi iṣẹ́ àwọn ọmọ wọn ti rí iléèwé ìyàwó sunday nìkan ló kù dé màmá ti wọlé tó wà ní ẹ̀dẹ̀ wọ́n gbàriwo rédíò lálálá nù yàrá sunday àbẹ́ máa wo ọmọkùnrin yìí ṣá ọmọ tóun torí rẹ̀ ń lọ dárò níta tó tiẹ̀ ti wọlé wá fara lélẹ̀ ń tiẹ̀ nǹkan mà ṣe o àbí kẹ̀kẹ́ rẹ̀ abàjẹ́ ni wọ́n wá gbé kẹ̀kẹ́ sí bí kẹ̀kẹ́ ní fọ́ọ̀tì lọ́gba léwá lọ́wọ́ sinmi bí àárín nǹkan báyìí nǹkan mà ṣe o sunday mo ti dé o lẹ́kúlé o àmọ́ ò gbóhùn ẹnìkan àbí ipò ìyàwó ẹ̀ náà gbóhùn yẹn náà kó dáa lóhùn ariwo rédíò ló ń kéyìn a tún wá rò pé àbí wọ́n ti ẹ̀tàn rédíò lè ń gbà ná dé torí màmá bá iná àbí gbà tí ná dé ní rédíò bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ fúnra rẹ̀ ní màmá wọn mọ yìí látúrú lọ̀rọ̀ bí káàdì ti gbógun lórí dé yìí lábàá tún lò láàní káàdì tí a tún fẹ́ ra káàdì míì tá a sì ní ohun tá a fẹ́ ṣe ẹgbẹ́ wọn tan rédíò lẹ̀ nù pé sunday ò tí ì dé ìyàwó rẹ̀ lọ jáde ńgbà náà wọ́n tan rédíò lẹ̀ nǹkan mà ṣe o àmọ́ bá kọkòrò kò síbẹ̀ kó báwọn lu rédíò pa kó yé máa jẹ káàdì dànù àmọ́ ti sílẹ̀kùn pálọ̀ ẹ́ àmọ́ bọ́ sí pálọ̀ ìtàyẹ̀ wọlé sínú pálọ̀ lọ́hùn tààràtà ṣàmùkẹ́ rúmọ̀ ń pálọ̀ ni ṣe ni bàbá yìí màmá yìí ṣàlérí ṣàkíyèsí pé ìyàwó ọmọ rẹ̀ àtọmọ rẹ̀ rèé tí wọ́n ń ṣeré panu lé wọ́n ń ṣe lọ́kọ̀ láì bínú wọn mọ́ màmá fẹ́ yípo màmá bá ṣàkíyèsí pé ìgbàwo ni sunday lọ́ṣẹ tó bóra tó tó báyìí ìgbàwo ló ni yóbóró yóbó ń sìn èyí sí gbogbo gìgísẹ̀ rẹ̀ gan pọ̀ lọ wẹ̀ tó yẹ dípò akí ló dé sunday ayì bá wò dáadáa bóyá torí ipá wọn náà wọn ti rìn jìnà nú ẹ̀mí pẹ̀lú gbogbo òdèdè náà àti pé wọn ti rò pé àwọn ti yí rédíò sókè ẹnìkan ò lè mọ bí ṣe ń lọ mọ́nú ayé gbogbo èmi ni ringing tone àbí kílẹ̀ pé bóyá silent mood ni o àbí vibration ni o àbí ringing ni o èyí ọba tiẹ̀ rí ó jẹ́nu gbogbo ẹnìkan ò ní lè gbọ́ pẹ̀lú rédíò tó gbóhùn burúkú sókè yìí. Ìyá wá wò ó pé ìtọ́ mọ́ láti

òun tàn òun yẹ ni ìyẹn ò jẹ́ kí màmá ó jáde mọ́ Sunday ń bá wa pa ẹ̀kan pariwo mọ́ wọn àyáwo dáadáa tó dùn ah lọ́hùn lọ́hùn ni wọ́n ti tají sáyé wọ́n ti ń padà kọ́dà pé nìkan máa ń pe àwọn àwọn ó wò yàn án rí màmá lórí ìdúró bàtàrà àti bí màmá ó ti rí pé màmá káwọn pé kì í ṣe Sunday mọ́ aláàbò ni wọ́ arákùnrin yìí bá mú àwọ̀ sísàlẹ̀ péńpé tiẹ̀ wọ́n sáré gbé wọ̀ káṣọ rẹ̀ mọ́ gbáàyà nígbà tọ́rọ̀ ìyá àti ìbírí rọ́kùrọ̀ ọbẹ̀ tagbì ọba sá lọ ìyá wa kọjú síyàwó ọmọ ẹ̀ òun ni ó ṣe yìí tán nínú ilé ọmọ òun ó ti ẹ̀rìn jìnnà ọmọ aláyà á pọ̀ o nínú ilé tó ń fowó ara tòun kọ́ obìnrin tí màá bobìnrin jẹ́rìí o ọmọ ọ̀ràn kìrìn ni wọ̀nyí ebi ló pa ẹni àbí kíni kí ló bá débi eléyìí o ọkọ rẹ ó tó dé gbogbo ohun tá a sẹ̀ tí ilé fi jogbo ará àdúgbò ní ọgbọ ìyá bá ń jáde lọ òun ni bá pè yá padà màmá ṣé bẹ́ẹ̀ ti rí wa tẹ fẹ́ rí náà lẹ ti rí hùn níbo ló wá dẹ̀ fẹ́ bọ́ ta lọ pa àwọn èèyàn wá àbí ẹjẹ́ ń sọ kinní kan fún yín tẹ́ ẹ bá bọ́ ta tẹ́ ẹ bá pè mí tẹ́ ẹ bá sọ eléyìí ẹ̀ tó rí mi sọ mọ́nú ayé ọmọ ọ̀rẹ́ kí ni ó lè pọ̀ mágọ́.

tó gbogbo àgbáńláyé káàkiri dúníà o. Ẹ máa gbọ́ ìkànnì Lágelu FM 96.7 òkè gajòkè nìbàdàn. Èmi tún bàbá ìta ọkọ Rafa Akútọ́ ni padà bó Gbẹ̀ngà Adébóyè lónìí pé kẹ́ ẹ máa gbọ́ ìdẹ́gbẹ̀ngbẹ̀ rédíò.

0: 07016870 Sweetland Abafenjos Olonde Fonshiki Cheyo.
1: Lagilu FM 96.7.
2: Adupe lọwọ lọwọ ba mi Edumare e ma gbagbe lekan si o e ba wa te lori Facebook Prince iro Prince ko Yemi Ijala lasan ni Yemi Ijala e ti ri wa nbe Yemi Ijala e kan te ba awon ejo edarapo mo wa kinu wa le do bakan na Adesuyin Adejorin dokita Ika Elesa
3: mo ki gbogbo eyan ara le pe ka le o si alafia ni mo ba yin
2: alafia le ba wa o
3: jo meta o
2: Adupe
3: ajinde ara ma je fun gbogbo wa gbogbo eyan ololofe eto Sunland Afawa ti en gbo wa lojo mejo mejo ti te fin gbo wa ni di
2: ami olohun oruko yi
3: oruko mi ni Adesuyin Adejorin ti gbogbo eyan mo si Sunland Afawa
2: awon bole wa to ra won kan won wa li odun won gbo yin ri won sese n gbo yin bayi ni awon bole wa awon abu ni bi te wa
3: awa ni number 52 Majevita bus stop lona di oyan ti tun ni ile ibadan ni bi bakan na ni ilu akure leyin mekun number 5 ayetun leyowo akale sibe
2: adupe ni badan majerita bi be ko oda adupe wo awon to si to n pe yin na ke wa bomi olohun o se rorun lagbara olohun eja se bayi sa e ba n tun dawon eyan leko papa julo opo to n gbo yin fun gba akoko kan le mo wi pe ile ise kan nbe to nje Sunland to si je pe awon eyan n janfani tawon na si le janfani e ba n dawon leko sa
3: ni ijejo asoro nipa awon arun to ma n ba awon okunrin fira opo awon okunrin lo ti ni awon ipenija ti a mo ti seton ti won pe ni prostate ati so awon apa ibi ti o ma n pin si eyi ti o n di eyi ti o n po ati eyi ti o le di jẹjẹrẹ ati so ta ba ti tete mojuto oun lo ma n di jẹjẹrẹ ti jẹjẹrẹ to le di ara enikan o ma n pẹ gan o ma n gba ọpọlọpọ ọdun ati bi osu ko to le di jẹjẹrẹ ṣugbọn a ni fi apa kan silẹ ka dapa kan si tori a sọ ni ijẹjọ pe arun yi a n ko nipasẹ ibalopọ a fẹ sọrọ nipa ti awọn obinrin leni ijẹjẹ mọ pe aisan ti a mọ si PID infection iyẹn ti awọn oloyibo n pe ni pelvic inflammation disease o saba ma n ṣe ọpọ awọn obinrin ninu awọn iriri ti a ti ri o ma n fa awọn idena lati bimọ o tun ma n fa bi ki ojo ara ma yun wọn àti bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n a fẹ́ sọ̀rọ̀ nípa kí ni PID infection yìí gan-an torí tí a bá sọ fún ẹlòmíì a sọ pé wọn ò ti ẹ mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ kí lẹ pè é ìjẹ́jẹ́ mọ̀ pé ẹlòmíì ò mọ ìyàtọ̀ láàrin kòkòrò inú ẹ̀jẹ̀ àti kòkòrò tí ó wà ní ojú ara pé ìyàtọ̀ wà ní.
2: Wọ́n máa dà á pọ̀.
3: Àwọn mìíràn sọ pé ṣèbí kòkòrò inú ẹ̀jẹ̀ náà ni. Ṣùgbọ́n kòkòrò yìí ó máa ń wọlé láti ojú ara ni tó bá ti wọlé láti ojú ara a wá lọ sí ilé ọ̀run àwọn kankan tí a mọ̀ sí uterus ìyẹn ní ilé ọ̀run fallopian tube níbi tí obìnrin ti máa ń ní eyín láti lóyún tí ó máa ń gbé ọmọ dúró ó tún máa ń lọ sí ìbàdí ó tún lè lọ sí ẹ̀yìn kò síbi tí kòkòrò yìí ò lè rìn dé ṣùgbọ́n ká mọ̀ dájú pé ojú ara ló ń gbà wọlé tí ó bá ti gba ojú ara wọlé yìí ìjẹ́jẹ́ mọ̀ pé tá ò bá tètè mọ̀ tá ò mójútó tá ò fúnra torí pé àwọn obìnrin wọ́n ní ibi tí wọ́n lè gbé nǹkan pamọ́ sí ní ilé ọmọ tí ó lè gba bí àìsàn fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ àti ọ̀pọ̀lọpọ̀ oṣù kí wọ́n tó lè di pé wọ́n mọ̀ pé nǹkan bí eléyìí ti ṣe wọ́n ẹ jẹ́ kí n mú àpẹẹrẹ díẹ̀ wá ká sọ pé kòkòrò yìí ti wọ inú ilé ọmọ lọ á bẹ̀rẹ̀ sí ń bímọ ọmọ tó máa bí láàrin oṣù kan ó lé ní igba 200
2: ó lé ní 200
3: ká wá sọ pé ó wá bí oṣù mẹ́fà ó ti pọ̀ lára fún bí oṣù mẹ́fà ìjẹjẹ mọ̀ pé ẹlòmíì tó bá dó sàárín ìrù á bẹ̀rẹ̀ sí ń yún ojú ara ni a máa yúnra wọn ni kí ló ṣe tó yúnra á nù wọ́n ó ti lóògùn ó ti ṣe elomi o ki yan wa ije je mo pe inu lo tin so se o le di ile omo o le ba atunje ki oyun ma duro o le fa un ti a mo si so mu rorun elomi a kan ma ri omi ni aya e lai ni nigba mi aye elomi ti a mo si breast o le kun ko ro pon ti loyun ni inu awa ma dun nigba mi wa o tun ma mu kan su dawo duro nigba ti infection ba ti poju lara awon to nwoyun wa ma ro pe won ti loyun ni nigba to ba tun pe bi osu meji meta wa tun ri nkan osu won sugbon won mo pe kokoro yin wa nbe awon kan mo awon kan mo jeje mo pe owo telomi na to fi n toju aisan o to rani o to kole nibi ti won ba de opolopo lo so pe won ogukun sese kuse won ke se gbaun ke sawo sugbon ke se nipase balopo nkan lati nko a nko ni le igbonse o ma n se ni laanu nigba mi ti elomi ba fe se igbonse tabi to ba fe se eyo ibi to ba ri lasa bere mole si pa
2: pe ani se bi nsa ti seyo ni
3: kin sa ti seyo ni nje je mo pe oju ara obirin tete ma n gba awon kokoro yi wole ju ti okunrin lo to ba de ti wole lai mo idi ni yin o ma da nigba mi ka ma lo mi a le rorun lati mu awon kokoro ti o ba wole a le mu kuro sugbon ka wa so pe ati ni awon kokoro yi ki ni awon ami ti a ma ri akoko na abe ikun le ma ruwa emi a so pe abe ikun se lo n kan gogogogogogo emi a ni eda ni orisirisi orukọ ni won ma n pe tori pe infection iyen kokoro akoran ti a ti ko yala nile igbonse ni tabi ni ipase ibalopo ohun miran ni pe awon kan wa to je pe won ma n ko lara okunrin pupo se yoruba ni oju kan lajo ni jeje mo pa ade elomi o pe mejo so to ba ti ko a tu ko elomi
2: ada o ti dida nu
3: a tu ko lati bi kan si bi kan wa ma ta ta bi e ka kiri
2: won ma pin
3: won ma pin a da bi e wa latagba ni
2: kai kai kai
3: won bere si ni lo to ba ti wa di oran elomi o le duro laarin o nigba to je pe awon orun buruku ti o ma ma jade nbe ko ni je ko le sese fun lati duro e ma ri won iseju iseju ni won ma fi perfume si ra ki orun yen ki o le lole awon na o ni gbadun ara won won ni gbadun igbese aye won ki se bi won pe won o tete bi igbese lati mojuto awon kan won yi ma n ku edo okan ba opolopo awon kankan ti a le se boya nigba mi wa a fe dena nipa bóyá nígbà mí orí bàjẹ́ wọn wá se àbójútó ẹ̀ dáadáa poor hygiene tí wọn bá ti se àbójútó ìlera dáadáa ó lè kòkòrò ó lè wọbẹ̀ ìdí nìyẹn tí a fi máa ń gbà wá níyànjú pé gbogbo ohun tá a bá fẹ́ máa lò ká jẹ́ kó máa wà ní mímọ́ tónítóní àyíká wa nígbà míì tí oyún bá bàjẹ́ lára obìnrin míì a kàn lọ sí ibì kan lásán a ní ẹjọ́ bá ń fọ́nù kòkòrò lè wọ láti bẹ̀ a nù wọn bí kòkòrò ṣe wọ nígbà tí wọn bá lo àwọn irinṣẹ tí wọn fọ wọn dáadáa ìyẹn lè ṣe àkóbá fún wọn ṣé rí kòkòrò àrùn yìí àti ìta ló ti máa ń wọlé kìí kàn ṣàdédé ń wọlé láti inú a máa gòkè lọ sílé ọmọ díẹ díẹ ṣùgbọn kí ni àwọn àmì tí wọn máa rí ìrora nígbà ìbálòpọ jẹjẹ mọ pé tí ọkọ ẹlòmíì bá ń bálòpọ̀ lọ́wọ́ a máa kígbe ní pé inú kan ó ṣe lè tó máa ṣe kòkòrò ń bẹ ìyẹn lè dá ọ̀pọ̀lọpọ̀ ìdílé rú èé ṣe tó kúkú fi gbé ìgbésẹ̀ kó tọ́jú àìsàn yẹn tó o bá tọ́jú ẹ̀ o ò ní máa fi ṣe excuse fún ọkọ̀ ẹ pé ara ń kẹ́ ẹ́ ìgbà tó fẹ́ ara ẹ̀ ò kàn ẹ́ ṣùgbọ́n ìgbà táìsàn ti wá wọlé ara ti wá ń kẹ́ ẹ́ gbé ìgbésẹ̀ láti bójútó ó máa ń mú ibà lọ́wọ́ ó tún máa ń mú ìrora nígbà tí a bá ń se ẹ̀yọ́ ẹ̀mí ìlú sọ pé ọlọ́run sì wọn ò bímọ mọ́ òun ò kúkú sí nǹkan àlejò mọ́ ṣùgbọ́n eléyìí tí ó ti wọlé nígbà tó ń bímọ ki la won okun fa to le ma fa okun fa ti o le ma fa ni pe ti awon kan ba ti se eyan won bere si ni ibo ba tita ki won to debi ti won fe se eyan si ati ma jabo lara won awon kan won yi ni koko yi ma fa to ba di jo mejo ma ma salaye bi o se ma dena ki opolopo ki o ma run ni ati awon ipa ti o nko ni ile omo se mo so pe ara obirin o ma gba opolopo awon awonra ṣùgbọ́n báwo la se le dìnà kí la lè ṣe ta bá ní irúwé àrùn yẹn àti kí la lè máa lò tí ó bá di ọjọ́ mẹ́jọ a ó tún máa tẹ̀síwájú.
2: bó bá di ọjọ́ mẹ́jọ ẹ tún máa gbọ́ jù báyìí lọ ṣé ẹ tó ti gbọ́ ta lẹ́yìn ṣá òkú kìí ṣe pé bóyá owó kan la ní ọ̀sán lórí ẹ̀ kìkì tí ẹni kò ti gbọ́ ǹjẹ́ àmọ́ kò ṣeé ṣe fún yín láti pè wọlé ní pápápá kó tó di pé dókítà gangan ó fi nọ́mbà wọn lẹ̀ ẹgbọ́n dáadáa ó ṣeéṣe láti pè wọlé sórí afẹ́fẹ́ báyìí kó tó di pé dókítà ó fi nọ́mbà wọn lẹ̀ tó bá wá fi nọ́mbà wọn lẹ̀ ẹ láǹfààní àti pè wọ́n lọ́fẹ̀ẹ́ kẹ́ ọkọ̀ sọ tó ń ṣe yín wá dẹ̀dá yín lóhùn kí n tó wá pe nọ́mbà jọyọ̀ ládẹ́jọ́ wọn níhun ẹ̀kú ètò àwọn náà kí wa wọn ní akú ọdún ṣukúrárì láàmẹ́dù wọn ní ẹ̀kú ètò ìṣọ̀lá kúrètà jíbọ́lá wọn ní ẹ̀kú ètò kò ní bàjẹ́ àmì láti ọ̀yọ́ aláàfin ẹ bá mi kí alhaji ismail ìṣọ̀lá pé ẹ̀kú ọdún ọ̀dà àwọn náà ti ń gbọ́ báńpẹ́ ti sọ bẹ́ẹ̀ ọ̀pọ̀ yẹmi adésùyí wọn ní ẹ̀kú iṣẹ́ ọpọlọ sir please sir my question is this what normally cause frequent headache thanks sir pé kí ló máa ń fa orí fífọ́ lóyún gbogbo ògbà ẹ kàn sáré dáhùn yín kí n tó pe nọmbà sáré lé kúkúrú.
3: nígbà míì tí ẹ̀jẹ̀ ò bá lọ sínú ọpọlọ dáadáa ó máa ń fà á nígbà tí ọkàn bá ṣiṣẹ́ dáadáa bóyá cholesterol pọ̀ lára tàbí ọ̀rá pọ̀ lára tí ibà bá pọ̀ lára ó ń fà á tí typhoid tí ó wà nínú ẹ̀jẹ̀ wa bá ti pọ̀ jù a máa fọwọ́ fọ́ ṣùgbọ́n àyẹ̀wò ló lè sọ pàtó nǹkan tó ń ṣokùnfà.
2: ẹ ṣeun ẹgbọn mi sam dare láti amẹríkà lọhùn àwọn náà kàn sí mi wọn ní ìjálá jésù ẹ ṣe o sam dare láti òkè lọhùn bó lójú ọjọ́ ṣe rí alẹ́lẹ̀ wà ní ọ̀sán ní ìrọ̀lẹ́ ní àárọ̀ ni ẹ jẹ́ mọ̀ ojú ò ní tìyín sà 091-23-70-86-75 hello èèyàn náà gé matthew ọlágòkè àwọn náà wà ń bẹ david akínkúnmi àwọn náà wà ń bẹ olúwàbùnmi sàláwù àdìgún oṣòríire àwọn náà wà ń bẹ ọpọ yẹmi adesu hello orúkọ yín láti bó sà.
4: orúkọ mi ni akínlẹyẹ láti kiri.
2: láti kiri oyá kíni ìbéèrè yín pápápá sà.
4: ẹ jọ kí oyún bá ń bàjẹ́ lára obìnrin ní gbogbo ìgbà ẹ jọ kí ni n ta lè ṣe sí i torí a ti lọ sọ́sítì sàtàtà tí ò sì lọ.
3: kódà
2: ìmọ̀ràn
3: tí mo lè fún yín ni pé lẹ́yìn ètò yìí ẹ pè mí.
2: ẹ ṣeun bọ́lá dalẹ̀ ọ̀dẹ́rìn lọ wọn ní ẹkú ètò ọlọ́run yóò máa bá yín ṣe o àmì sam dare wọn ní adúpẹ́ ọ̀sán la wà o ọ̀sán lẹ wà ẹ ṣeun ojú òní tì yín wọn ní wọn ní rúkú yín wálé lágbára ọlọ́run ò pé ọwọ́ ara yín gbogbo ntẹ́ ṣe ń bẹ̀ wọ́n ẹ kò wálé láì lẹ́wọ́ àlànà. hello.
5: hello akalẹ.
2: orúkọ yín láti bo.
5: ẹkú ètò sà serifat ló ń sọ̀rọ̀ láti nígbà.
2: ó yá ìbéèrè yín pápápá mà.
5: àìjọba
2: lọ pọ́ lèmi gbòfin sà. àkèlè ìsàbà lọ pọ́ mọ́mí ẹ̀ mọ́ bínú láti gba ti bẹ̀rẹ̀ àṣọ tó jọ mọ́ pò wẹ́ aṣáàdúpẹ́ àdúpẹ́ àdúpẹ́ àdúpẹ́. hello.
6: hello.
2: orúkọ yín.
6: láti bẹ́ńbò ni.
2: bẹ́ńbò lápáta.
6: bẹ́ẹ̀ni.
2: ó yà ìbéèrè yín pápápá.
6: bí kára máa gbóná ó yàn mí kéèyàn àlùyàn máa làágùn.
2: ọ̀dà ayá ẹ̀dá àwọn olóhùn pàápàá ká tó lè gba ìpè mí.
3: ẹ wá ṣe àyẹ̀wò ká wo ibi tí ọkàn yín ṣiṣẹ́ dé àti àwọn nǹkan tí ó lè fara gbígbóná yẹn.
2: ìyóò ni wípé tọkàn ò bá ṣiṣẹ́ dáadáa kókó tẹ́ ń sọ nìyẹn àwọn náà ti gbọ́ ẹ kú òun bẹ́ẹ̀ ká tó lè àbí pèmí ti wà mẹ́ẹ̀ ni. 091-23-70-86-75 091-23-70-86-75 hello. hello. hello. orúkọ yín láti bo. láti taska ó yá ìbéèrè yí pápápá. Hello, abeni na ni. Hello, oruko yin lati bo papapa ma.
7: Oruko mi lati Adeoyo, ejo kilo fa kini bi akona oju.
2: Adeoyo ti bo ma.
7: Adeoyo ti ri good ni.
2: Ah, to si odo Suiland na ni eyin o jena be kankan. Oya.
7: Lakoma ni o ti la.
2: Oya, e ma gbo lori radio. E gbo dan re lori radio.
3: Ti a mo si networks in akoina o ma bo oju je.
2: Akoina run.
3: Glaucoma, fa cataract.
2: Ah, eleyi deep o, emi o fe gbo ile iri. Sugbon ru eni o se le advice won pe kan kuku yoju. E ma wa nbe lola.
3: Beni.
2: Se oro todo yin o ti e kan dunnu.
3: Ah, se dokita n so
2: dunnu. O da bi gan ni hospital kan wa ti pa, won ni won lo lude. So so yi ori be sa. Hello.
8: Ejo, e ma binu mi mo pa bala Finland la wa. Ejo my mo fe be lo doctor ni ki ese yan ba n kako ti pe paja paja fe muyan ko se ma dede kako aburowo
2: Oya, e ma gbo lori radio e kan so kidi nkan kan to ti e ni fa
3: on to fa ami patient stroke ni o
2: eh
3: on to ti daju ni pe ka tete samojuto e ka wo stroke for lun wa ka wo ifunpa wa ka wo bi eje se se lara wa ati bi okan wa se sise gbogbo awon nkan ti n ko rajopo niyan to
2: a ma wa rogo e laarin won ba seju to ku bi e ti leri wa wo yemi ijala e lo te ba yemi ijala hello hello oruko yin lati bo oluwa kemi lati bo ma ayegun oya ibere yin papapa ma
8: fa ori
2: koria
8: laji ori
2: ko mo
8: foyan
2: ilaji ori ko mo foyan
8: be elekeji ti a ma wa ni bi teyan tin so ti o mo ti totan ki to se to ba ya ito yin o tun wa teyan to kuro ni ori bi teyan tin so
2: iyan mi da ti nse yo abi
3: gege bi un ta salaye infection ni ti elekeji ni sugbon ti alakoko yen o se se ki un ti n gbe eje lo sinu opolo
2: Okay. Eja se ba le gbagbe kankan mo ojo ti lo o a le gbagbe kankan mo a le gbagbe kankan mo dokita in te se re ba npe number yin fun awon eyan gbogbo eyin te ti pe abe eyin te tun fe pe e ba wule pe ti le se mo ba e pe number dokita gangan tabi ke lo sori yemi ijala won abi ti dokita Suiland e le tun gbogbo egbo nbe yemi ijala ori facebook ni adesuya adejo rin na facebook ni e ba npe number yin gangan bayi egbe o e si da won lohun oye ba npe
3: 070 39 00 4687
2: lekun si
3: 070 070 39 00 00 4687 87
2: o pe ke pe ti yin le kan si kemi mo wule pe temi bi ma ti e pe gan e kan pere ni npe o ye ba npe le kan si 070 39 00 00 4687 87 e se gan o e ri won ni Adeoyo ni Majerita ni Adeoyo titun lola te ba lo be lagbara Olorun e ja ran lo moto se ka le pada lose to nbo abi odun akande awon na ki wa won ni ka ki kan ide oladejo e se ku odun o Adeyemi Akin oye roko mi yemi ijala oluwa tobi omo ya afi o se gan oju oni ti o number yemi ijala e kan je npe le kan pere 080 67 38 38 88 koju ba nlo tabi ke lo tun wo lori facebook yemi ijala titi ojo mejo ta tun pade alaafia wa koni di fiafia o di jo mejo o dabo

0: Nokia ti bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ewé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dínwó lẹ́mọ ríra níléeṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí ẹ máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ò yingi. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook at JLK Empire, TikTok JLK 8294. Iléeṣẹ́ JLK Empire ò ní ràyìn. Ìlàlẹ̀ àmọ́ ìṣàlà.
1: Ó balẹ̀ bàgẹ̀ ó wọlé pẹ̀lú Mystic Peters jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe Peters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ ara wọ̀ yáàyà. 50 Peters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra. 50 Peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal. Kuba 50 Bitters is produced by the 50 Waves Limited. Esilerira kakiri gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni Lot 3, Light and Craft Building, Basoro Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704 318 3929. 50 Bitters, Nafdaki Jolote.

0: Ibadan Mega Crusade 2026. Ẹ̀yin ará ìlú Ìbàdàn, ẹ kú oríire o. Ìpèlà kan ti dé láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìjọ God of White Calling for All Souls Ministries ń pè yín sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta, èyí tí ó máa wáyé ní ìlú Ìbàdàn. Tí àkòrí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé. Authority that leads the whole world. Èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026. Ìpàdé yóò máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ibi ìpàdé ni Ilé-ìwé Ọba Kíyẹlé Memorial High School, Alubua, Bashọ́run Road, Ìdíàpẹ́, Ìbàdàn. Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀, Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel, ti ṣetán láti bá gbogbo ọkọ̀ pàdé pẹ̀lú ọwọ́ agbára àti iṣẹ́ ìyanu. Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí. Arọ yóò rìn, afọ́jú yóò ríran, láìsàn yóò gba ìwòsàn, ìrètí yóò padà wá, ìbùkún, ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà. Ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Ṣetán láti bá Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkọ̀ pàdé. Àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé ọwọ́ sí ibi ìpàdé láti Ìwòrò, Mọ́kọ́lá, Challenge, Ọjọ́, Ẹgbẹ́dá, Brírì, Ìgbàrẹ́ ti dé. Ó wá pẹ̀lú ìgbàgbọ́. Ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín. Fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367. Ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Má ṣe padà sẹ́yìn. Ọlọ́run ń dúró dé ọ́.
1: Dr. Scrap Recycle àti tamọ́tò dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamọ́tò ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tùú fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀, kẹ́ tó fi upgrade bó ṣe ká. Truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 Andu wọn lórí.

0: 42 hours with God. Pẹ̀lú bàbá wa bàbá Adua AK-47. Ó máa wáyé lọ́jọ́ Friday May 29, Saturday May 30, àti Sunday May 31 lọ́dún yìí. Lórí òkè náà mọ̀ wọ̀ ìlú Àpàtẹ́rẹ́ Ìbàdàn. On the 31 yẹn gẹ́gẹ́ lọ́jọ́ tàbí bàbá Adua AK-47. Ẹni tí Ọlọ́run lò nínú ayé onípojúpo káàkiri àgbáyé. Ó yẹ gbogbo ènìyàn já pàdé lórí òkè Adua náà mọ̀ wọ̀. Ibi tó ti fọ́pọ̀lọpọ̀ èèyàn ló ń jẹ lọ́fẹ̀ẹ́. Ìwọ náà máa bọ̀. Àwọn jàǹkàn-jàǹkàn rẹ̀ sí Ọlọ́run aláyè ló máa wà ńbẹ̀. Tó ìmọ̀ pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí láti wọ ròdù Ìbàdàn. Ẹ wọ mọ́tò ẹ̀jẹ̀ òkú, pátá ẹ̀jẹ̀ òkú, ẹ wọ mọ́tò Àpàtẹ́rẹ́. Lórí òkè Adua náà mọ̀ wọ̀. Fẹ́kúnrẹ́rẹ́ àlàyé. Nọ́mbà sí ni kẹ́ máa pè 09033933006 tàbí 00664814555.
1: Lagilu FM 96.7.
2: Adupe eku kalẹ nibi kibi ti e ba tin lore ofe ati gbo tabi ti e tin wo be tin wo mi ni Lagilu 96.7 FM yi lori Facebook be na le ma ri lori K Technical Films mo kiwa gege mo tin ba wa so bo ri wipe eyan odogun eyan odogbon igba ti eyan lalaafia ni awon onisegun oyinbo n pariwo awon onisegun ibile n pariwo onikaluku lo n pariwo fun alaafia ariwo ti awa naa fe pa ti a si n pa naa ni wipe alaafia temi ati yin se pataki màá fi fọ́nrán kan hàn wá tá fi mọ̀ wípé ó ṣe pàtàkì ká mójútó ọ̀rọ̀ àlàáfíà wa nítorí pé mo lè gòkè mo lè sọ onítọ̀hún sì wà lálàáfíà ni jọ́ọ̀nù olùfẹ́ ó sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ kan ní Jòhánù kẹta 3 John

0: kíni.
1: Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó náà tàbí ra tókè.
2: Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC.
1: Pẹ̀lú ìlànà iRecharge lójú ẹsẹ̀ ni o.
0: Báwo la ṣe lè máa lo iRecharge?
1: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ sí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra tókè sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùnwọ̀n kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
2: Lẹ́gbàá IBEDC tókìn yín.
0: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
3: iRecharge sanwó iná ní rọrùn.
4: Bàbá Ìgbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
5: Dára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ Bàbá Ìgbàrúbá tó sì fi ojútu ewé àti egbò àti bá ti ń lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ́lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ Bàbá Ìgbàrúbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé Bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.
6: Somewhere in Ibadan today, there's a young boy dreaming about a bright future, playing football and making his family proud. But every dream needs the right platform. That's where Reliance Future Football Academy, RFFA, comes in.
7: Ní Reliance Future Football Academy, ṣíṣètọ́jú ìdàgbàsókè ẹ̀bùn àwọn agbábọ́ọ̀lù níṣẹ́ wa. Kò mọ lórí pápá nìkan o. À ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa bá a ṣe ń jẹ́ akínkanjú, ọmọlúàbí tó ń tẹpamọ́ṣẹ́ pẹ̀lú àfojúsùn.
6: With expert and professional coaching, comprehensive football training, academic excellence and career guidance, RFFA is where your child, aged between 14 and 16, years becomes a complete athlete.
7: Ba se mu dagba soke ba awon odomode agbabolu be la mu anfani ati gbabolu kawe loke okun wa sarowo to won.
6: Admissions are now open. Training season runs from June 1st 2026 to May 31st 2027. Visit us today at B30 Grand Mall, opposite Arisekola Albarika Shopping Complex, Bodija, Ibadan, or call 0806 246-8928 or 0915-015-4131. Visit www.rffacademy.com.
7: Reliance Future Football Academy. Ìpìlẹ̀ àwọn ògùn ọjọ́ ọ̀la.
8: Oyo, níjọ lọ́rùn kankan. Ìpàdé ìparí àpẹẹrẹ 90 days pẹ̀lú ìṣòro alágbára ńlá máa wáyé.
9: Ìjọba ìjọlọ́run kankan káàkiri àgbáńlá ayé. Pàápàá àwọn atájọ́ lọ nínú ìrìn àjò àwẹ̀ aláàdọ́rùn ọjọ́ 19 days fasting. Láti March 1st títí di May 29 ọdún yìí. Ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan. Òru ẹbí ní sẹ́rí ìta àpapọ̀ rí ẹni. Ìjókò mi, ayé mi, my seat and my space. Olúwa ti rán wòlíì rẹ̀ wòlíì tèmi tó gba ẹ̀jẹ̀ Jésù. Láti fi ìpàdé àdúrà yìí gbà padà. Gbogbo kan tí ayé gbà ìjókò wọn ayé wọn lọ́wọ́ wọn. Nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní Friday May 29 ọdún yìí. Tẹ́ bá ti dé Port Platte filling station ní World Road.

0: lọ́dọ̀wọ́ wòlí fẹ́kùnrin àlàyé nọ́mbà yìí ní kẹgbẹ́ 09025202427 ọlọ́run kankan retí rẹ jájọ pàdé níbẹ̀.
1: Ẹni tá ń wí ó dé Alhaji Àyàfọlọ́run ó dé.
2: Àmàkú àmójúbà o, Alhaji Adébáyò àpèrè Àyàfọlọ́run wọ̀lú adúpẹ́.
3: Akú ara ya ojàre, akú oríire, Alhaji Adébáyò àpèrè Àyàfọlọ́run. You are welcome Alhaji. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ̀ ní Dèní Fọ̀làdọ́là lọ́jọ́ sí nígbà tá Alhaji dákán wálé, wọ́n lọ tán kéèyàn mi ò tó mọ̀ pé wọ́n ti ẹ̀ wá nígbà náà. Lọ́hùn-ún, báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti ìwòsàn tẹ́dùmàrè gbọ́ wá Alhaji Àyàfọlọ́run ṣe làwọn aláwọ̀ funfun pàápàá ń jàǹfààní wọn. Àrùn àbá ìsìn lẹ́yìn wá ń rawọ́ ẹ̀bẹ̀ yìí pé kó sàn kó lọ. Ìgbà ayé lẹ́yìn fẹ́ kó túbọ̀ rọrùn. Ọ̀nà tó dílẹ̀ fẹ́ kó là kéyìí tó là ó má ti dímọ́. Ẹ máa bọ̀, gbogbo ẹ̀yin tẹ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ ra Alhaji lọ́jọ́ sí tán. Tọ́lọ́run sì gbàdúrà. Alhaji Àyàfọlọ́run ti dé báyìí o. Nọ́mbà wọn nìyí 08033277347 08033277347.
2: Alhaji Àyàfọlọ́run ó dé.
4: Vacancy. Ilé-iṣẹ́ gbajúgbajà bakery tí ń ṣe Bread in Better Life tó wà ní Malite Ìbàdàn nílò àwọn òṣìṣẹ́ wọ̀nyí: Bread Bakers, Àgbà Bakers tó lè darí iṣẹ́, Feed Marketers, OND, NC tàbí Mature School Search, lọ́kùnrin tàbí lóbìnrin tó jáfáfá tó sì dáńtọ́ nínú ìbánisọ̀rọ̀. Saleswomen, kìkìdá àwọn obìnrin tó lè tẹ̀lé mọ́tò láti ta ọjà tó sì ní ìmọ̀ ìṣirò ní ránpẹ́. Drivers tó lè wa kórópè, ìyẹn minibus tó sì ní ìwé ìrìnà tí ò ti expire. Bakery factory workers, lọ́kùnrin àti lóbìnrin tó lè ṣiṣẹ́ nínú bakery. Accountant, lọ́kùnrin tàbí lóbìnrin tó ní ìrírí nípa daily auditing of the production firm's account. Ọ̀pọ̀ iṣẹ́ yìí nílé iṣẹ́ Better Life Bakery ni owó wọn jọjú dáadáa, kódà kọjá N100,000 sí N150,000 níbàámu pẹ̀lú iṣẹ́ oníkálukú. Yóò rọrùn fún ọ láti ṣiṣẹ́ èyí tí lè rí ọ̀bá jìnà sí Màlété tàbí tí o lè ná ju N1,000 sí N1,500 lọ lówó ọkọ̀ lójúmọ́. Nọ́mbà yìí ni kó pè 08039308173. Lẹ́ẹ̀kan sí 08039308173.
5: Ó balẹ̀ bàgẹ́, ó wọlé pẹ̀lú Steve's Hospitality Ogunfobia. 50 Peters, Jagunlabi ọkùnrin ogun, Gentleman on the Body System, ògbóǹtarìgì. Àkànṣe Peters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ́ ara wọ̀ yáàyà. 50 Peters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀. Ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra. 50 Peters wà fún gbogbo sisi ológe, ọmọge tó sexy, bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room. Tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal. David, ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun. Èèwọ̀ ayégbà yẹn ti kọjá o. Step up pẹ̀lú 50 Peters kó sunrayọ̀, kó fún bébí ẹ tán. Níbikíbi, níbi gbogbo, àti nígbàkúgbà. 50 Peters is produced by the 50 Waves Limited. Ẹ sì lè rí ra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni Lot 3, Light and Craft Building, Basoro, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Peters, NAFDAC Ijolote.
6: Lagilu FM 96.7.
7: Adupe ẹkú kalẹ̀ níbikíbi tí ẹ ti ń gbọ́ wa. Ojú olúwa náà lẹ̀tọ́ yé pẹ̀lú ajínrere Káyọ̀dé Oyèbọ̀dé àti àwọn ikọ̀ wa. Mo sọ wípé Ọlọ́run fẹ́ kémi àti wà ní ìlera àti ní àlàáfíà. Ẹ̀yin náà ti wo ìran tẹ́ ń wò yìí. Kelvin, bó bá tún bá ń gbejù ẹgbẹ́ kan jẹ́ mo máa rí torí ẹlòmíì lè ṣẹ̀ṣẹ̀ bọ́ ń pa rẹ̀. Ẹ̀yin lè ti rí rí, ṣùgbọ́n a ò fi yọ àwọn tó ṣẹlẹ̀ sí, ṣùgbọ́n a fi ń pe àkíyèsí wa ni. Kí lẹ̀yìn náà rí sọ sí? Ihun tó ṣẹlẹ̀ yìí kò dédé tẹ̀tẹ̀ dé ara o. Kí láti ẹ̀ fẹ́ máa wí náà? Kí láti ẹ̀ fẹ́ máa wí tí a ti ẹ̀ lè rí wí? Kí la fẹ́ sọ tá a lè rí sọ? Ojú òpó tẹ́ pè sí òun ni 09123708675 tàbí +234814249100 mi ò tíì sọ pé ẹ̀yin opó tàbí ó ní kíní kẹ̀pẹ́ o. Ẹja bu nǹkan tí a wà táwọn náà wò lórí Facebook yìí tàbí ẹ gbọ́ tí mo sọ kẹjá dá sí. Hello.
8: Ẹjọ́ sàrẹ́ ká yẹ pẹ̀.
7: God bless you, ma.
8: Amen, in Jesus name.
7: Amen.
8: Ẹ̀rọ tí mo kàn rí sọ sí àwòrán yẹn ni wípé ká mọ̀ mọ̀ pa àìsàn tó bá ń bẹ lágbára wa, ká mọ̀ mọ̀ pa mọ́ra. Bí àárẹ̀ kan ṣe wá ká tètè mọ mójútó lásìkò. Ọlọ́run ló sọ̀yà lójú. Ẹlòmíì gbọ́ àmọ̀ pé ó sì tún máa kó mọ gbààwẹ̀. Ọlọ́run òróró
7: January. Okay, no ruko yin.
8: Ati ba la se ti pe gba yin mo so.
7: Oburu to wa pe ti gba le meji. O da ki loruko yin, ki loruko yin. Mrs. Olaniyan.
8: Be ni sir.
7: Kini number merin to gbeyin? 7704. Eko nbe kelomi o wole 7704. Alafia mi ati yin.
8: Hello,
7: mi ara re o mo gbon, yo sa ni ma manage lo ni. Hello.
8: Hello.
7: Ekale
8: o. Ekale. Fa mo fili ni o.
7: Mi gbo.
8: Sayo mo fili.
7: Ehn, o ye ba da sin te fe da se gbo. Ami. Mi o gbo network yin o da rara. Eh boya ke tun wa pe network yin o da gbo nkan te nwi. Hello. Hello +234814249 1006. Hello. Hello. Kini number merin to gbeyin?
8: 2752.
7: 2952. 2952. Oda ekun be felomi e se. To ba pe ba ti eyin ti e ba ti pe ri ti e ti gba owo e ma wule sopo ati pe e ma gbagbe wi pe a kan fe leyi ha laarin ni ki se pe ba pe ara nkan to wa fun na ni toju oluwa wa fun tori lati gbegbe aye irorun kon da fun wa na la njiro sugbon to ba ti a je pe gbogbo ipe wa fe ma dariri epo ni o kini kan ni o yen ti o ba ti tasuko re mo je ka ma pe wole ejo hello ba n si oju opo fun oja re taiwo abi hello hello hello eyan o mu niyan o hello oga oga oju opo awon oju opo yen won kun silekun ilekun ni o ibe ko ma ye pe kokoro la todo yin ni ha mo lenu e sa ma pin be sugbon e je kin so fun wa
8: hello
7: hello
8: apeto
7: oluwa seun
8: era
7: e soro
8: hello
7: hello
8: kale apeto ri a ma gbo nte nso anu ko sanu wa eni a farun pamo ilarun pa oyi oyan lo gbon nanu
7: a farun pamo larun pa
8: ni na to pa yan lo gbon nu se yan ba tin se nkan were bayi ti kan ba tin se yan kiyan tete ko ja sibi to ti gba
7: toju olorun ja
8: fodi
7: ami
8: e se won ja pa wa sile nigba ta fe
7: ami e seun e seun e seun
8: obi se so sign up lati muslim
7: obi se so sign up e ma ti pe wole ri a mo ti fi lowo re
8: dara o
7: dara okay lati bo number merin e sa so number merin to gbeyin e ti e fi bi te tin pe le number merin to gbeyin number yin
8: 5946
7: 46 69 ẹ ẹja foju opo le eje kin ba wa soro o ti number ti pe number ti pe tori pe okunrin kan wa ti won pe ni asale idaji kan pelu oluwa ni ije dogun ta ti ti abi jejo ni ta de ti se leri pa ma fun won ni owo akanda ni won tan pe latabe kuta alagba red one awon ni won ti ju ani number 1 o je yin merin to ti wole ti a ma send 55,000 si lagba lowo olorun baba apostle tunde toluwa ni ati keke oju oluwa foundation lo ni la nfun yin ni awon owo yen hey e wa je ka ma gbo sheri aisan wahala ni ti e ti tete pa ni lai pe ojo gbugbu wa oni kuku aitojo o aikakun o wa nbe e ti ya iso le kan pe afarun pa mo larun pa ara e na ni ko se se ke eyan fe ji laaro ti eyan ba ti de eji kan to ba ti ri bara re ba se ri he ike mo pa de ko mo se to mo lo fe se njo yen tori pe to ba ni ofa gidi se to ba yiwo o pari o elomi ni o yanju e o emi ati yin o ni kuku aitojo mo wa so fun wa wi pe ipade emi laanu kan to nbo yi inta fe sise le lori awon onimo isegun ni ojo Wednesday won ba wa soro nipa ilera wa lo fe ni ni oju oluwa ninu ijo tolorun fi mi na si ni green pastor ni pade mi laanu kan anu kan niyan fun gbogbo okan to ba lori ofe ati wa nijo Wednesday won ba wa soro nijo Thursday won ba wa so ago marun irole ni lojojumo tan ba tin ba wa soro a wa gbadura sibi ti adura ye ko lo awon kan wa ogun ni o musan awon kan wa adura ni o musan gbogbo eni ba mo pe ohun ni ilera kan tabi ekeji to de fe gbo e je ka jo pade lati gbadura a so pe a fe mo pin ogun a so pe a fe mo se o sugbon a nilo lati gbadu to mo pe awon kan mi wa to ba gbo awon to ye ko fowo gbo to ye ko fowo wa to ba gbo so ba tun gbadura npa e olorun a gbo ti e Wednesday June 3 Thursday June 4 lagbara lowo olorun awon iranse olorun de olorun ti seto won iya afin fatokun pastor mrs fatokun be na ni leje evangelist idowu johnson awon na wa nbe ati awon iranse olorun awon kan na ma wa fun awa iranse olorun gbogbo njo friday aro friday ojo karun ni Green Pastors Holiness Bible Church oju oluwa logun gbadde nbadan ni o ti waye ofe ni o awon onisegun kan wa ni UC fawa iranse olorun nikan ni gbogbo ona to ba ngba wulo fun olorun e wo iranse olorun yen nisin to dede lo subulu le nibi ti won tin sinku ene lenu a so oku to ku lenu a so omo lo oku lenu a so ijo to nro toju lenu idile re na o tun mo kabamo nitori pe won lero wi pe yo dede gbejoba aye sile be lojiji e je ka mura lati pe ka jo pade lagbara lowo olorun ni ojo keta ojo kerin fun gbogbo eniyan to ba di ojo karun ti se aro lagun mewa aro niyan awa iranse olorun nikan akorin emi ni oni osise ni enu ijo ni e je ka jo pade awon mo le ba wa soro nipa ilera wa olorun yo ran wa lowo o emi olorun jehovah kuni je ka ku fun otayo bi olorun tin be ti emi e wa ijoba aye yi a gbadun e ijoba olorun a jo ijo debe e gbo oro olorun ni exodus chapter 15 verse 26 o do si wi pe bi iwo ba tete sile gidigidi si ohun oluwa olorun re ti o si ti o ba si se eyi ti o to ni oju re ti iwo ba si feti si ofin re ti iwo ba si pa gbogbo ase re mo emi ki yo fi okan ninu arun won ni ti mo mu wa si ara awon ara egypt si olara nitori emi ni oluwa ti o mu olara da Olorun to mu olara da yo wa pelu emi ati yin oju opo te pe mi si ohun na ni 08057929941 08057929941 eyin ti e ba ti e ti send message ami te ti pe wole yen ibi te send account yin si niyan e jo en ti o ba pe wole ko ma send account o lagbara lowo olorun ojo mejo lo ma da a ni le pade ni asale idaji kan pelu oluwa lele yi ki se tarun ki se ti ku obo tori gbogbo awon nkan ti tori gbogbo awon nkan ti ere ile ise nlo ni rin ise wo ye ki won sinmi so o ma di ojo mejo loni ka tu le pade titi ojo mejo na bi jesu o ba ti de mo fi sabe ori ofe christ gbogbo arin ajo irin ajo e laarin o awon to wa lahamo oluwa yo fanu ti won sile God bless you.

0: ajoke.
1: Eje ka gbadura imale ni olorun wa ta imale so na re o ona wo ma re jokun fun imale je ki ona re je koko fun imale gbogbo to lodi oluwa mo ku lo na wa o ni oruko jesu oluwa wa akori oro olorun ti mo ba wa so lona na pe ile olorun ibi ogo ni ile olorun ibi ogo ni ta ba so nipa ile olorun e mu gbagbe o ile olorun ta ba ni ile ijoba awon o le ba nbe ijoba le ba nbe so ta ba ni ile olorun ki le ba nbe ibi ogo ni e ba nbe ogo olorun ni ma wa ile olorun nte le ba nbe na e le ri ohun aima nbe e le ri ohun elegbin nibe e le ri ohun eleri nibe ìjínú ta fi pè ní ilé ọlọ́run ibi ògo ni ẹ jẹ́ kí yára mẹ́nu ba àwọn àǹtí ilé ọlọ́run jẹ́ àti ìtaari ń bẹ̀ ta fi mà pé ibi ògo ni ìkànnì ìwà mímọ́ jẹ́ ohun àmúṣogo kẹ́ni nínú ilé ọlọ́run ibi a bá pè ní ilé ọlọ́run ẹ má retí nǹkan méjì mbẹ̀ ibi mímọ́ ni ìwà mímọ́ ni torí náà gbogbo tẹ́ rí mbẹ̀ ò mímọ́ ni ẹ rí mbẹ̀ ẹ jẹ́ gbọ́ tí ìwé mọ́ wí Psalm 93:5 ó ní òtítọ́ ni ẹ̀rí rẹ̀ agbọ́ ọ̀rọ̀ yẹn bẹ́yẹ òtítọ́ ni ẹ̀rí rẹ̀ ìwà mímọ́ lé ó yẹ ilé rẹ̀ láéláé àti gbọ́rọ̀ yẹn ìwà mímọ́ lé ó yẹ ilé rẹ̀ láéláé olúwa ẹ ti rí báyìí ilé olúwa gbọ́dọ̀ dọ̀tí torí ibi ògo ni ibẹ̀ ni gbogbo ohun tó yẹ bàbá ọlọ́run sọ ibẹ̀ ni ọlọ́run ti pàdé àwọn ọmọ ẹ̀ torí pé ibi ògo ni ń lọ̀rọ̀ yẹn sọ òtítọ́ lè rí rẹ̀ ẹ ti rí báyìí hotel Magbon Church ní ilé ọlọ́run ẹ mà kó ti tọ̀nù tí ọ̀rọ̀ ẹgbẹ́ ńgbà táwọn kan ti á sọ ilé ọlọ́run di àtàrà wọn báyìí láti ìpilẹ̀ṣẹ̀ ilé ọlọ́run ó ní bí ògo wa ògo ọlọ́run ni ó máa ń fara hàn nílé ọlọ́run so bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni lọ́wọ́lọ́wọ́ báyìí ìta ìgbọ́dọ̀ máa rí ń bẹ̀ tí ògo fi ń fara hàn òun náà ní ìwà mímọ́ ẹ wà rí pé lónìí àwọn èèyàn ti sọ ilé ọlọ́run di ọ̀pọ̀ ibi tí a lè pè ní ibi ìwà ẹ̀rí àbí gbà tá a bá ń gbọ́ wípé àwọn èèyàn wọ́n bára wọn sì fẹ́ kú fẹ́ alàgbà ọba ọmọ àjọ sì fẹ́ kú fẹ́ ní church ní chancel ẹ rí pé nǹkan ti ó ti dojú ẹ abájọ ọ̀pọ̀ church lọ́lọ́ ti kúrò ń bẹ̀ ọ̀pọ̀ orí pẹpẹ lọ́lọ́run ògbé má ti pẹ́ ọ̀pọ̀ fẹ́ṣì lọ́lọ́ ti jáde kúrò mbẹ̀ abájọ lónìí tí ọ̀pọ̀ àwọn ilé ìjọsìn tó fi wá di ti ara ẹlòmíì tí èsì ilé ìjọsìn tọ́lọ́ mọ́ kò dẹ̀ sí tó fa o tó fa náà ni wo pé ó àmúṣogo bẹ̀ ó ti kúrò mbẹ̀ kí ni ó àmúṣogo náà ò ní wà mímọ́ ó àkọ́kọ́ lélẹ̀ kí ni ò kejì ìdákẹ́jẹ́ níwájú olúwa ṣe dandan ẹ ti rí báyìí ìdákẹ́jẹ́ níwájú ọlọ́run ó ṣe dandan ọ̀rọ̀ ọlọ́run ló jẹ́ kó yé wa bẹ́ẹ̀ sẹ́rin tí ọ̀rọ̀ ọlọ́run tó ń jẹ́ kó yé wa àwọn tí ó lágbára ni ṣùgbọ́n lónìí ariwo pé àwọn èèyàn kan wà mú nǹkan tí ṣètò ọlọ́run mú fẹ́lẹ́ kò tí ẹ̀ wúwo mọ́ lọ́kàn wọn ibi ọ̀rọ̀ wà nìyẹn ẹ já gbọ́ tí ìwé abákúkú wí orí ìkejì gan ẹsẹ̀ ogún ìwé abákúkú orí ìkejì ẹsẹ̀ ogún ó ní ṣùgbọ́n olúwa ń bẹ nínú tẹ́ḿpìlì rẹ̀ mímọ́ jẹ́ kí gbogbo ayé parọ́rọ́ níwájú ẹ̀ ẹ ti rí báyìí àwọn èèyàn ọbẹ̀ irú kan yẹn mọ́ o pé ọlọ́run ń bẹ nínú tẹ́ḿpìlì rẹ̀ ìdí nìyẹn lónìí ẹ máa gbọ́ ẹlòmíwàá ní pásítọ̀ ni evangelist mrs church wọ́n máa bára wọn se àwọn tí ò tọ́ e ti ri bayi oga akorin amamo awon ma akorin awon evangelism mi na ana ma mo bere church wa ma ba se fe ku fe e ti ri awon to mu ko go si lo na opopopo church lo opo church won kan ke lasan ni opo church won pariwo lasan ni olorun ti ku be ti pa e netoro pe ogo o ti si lo nbe gege bi oruko ikabodu ogo si lo e ti ri bayi opo le josin ogo ti si lo loni netoro pe opo ri pepe o ti baje te ba si abe ota mi n te ba nbe o buru jojo e wa ni se ruben olorun o duro se bi wa bi eri ibi idoti se olorun ma duro ibi ti eyan gbe e bo si se be olorun fe duro ibi ti awon eyan ti a ti sun orisirisi nkan se be olorun fe duro ibi ti an ri eyan mo ti an ri oro eje ti an ta sile ti an se gbogbo nkan ran si se ruben olorun fe duro ìdí nìyẹn iwájú ilé ọlọ́run tí ń se ilé ìjọsìn ìdákẹ́jẹ́ níwájú olúwa ó ṣe dandan ìdí náà tẹ́rẹ̀ pọ́nrọ̀ ọlọ́run sọ bẹ́ẹ̀ yẹn olúwa ń bẹnu tẹ́ḿpìlì rẹ̀ mímọ́ ẹ̀tìrì báyìí mímọ́ ni chọ́ọ̀chì ọlọ́run ó ní jẹ́ kí gbogbo ayé parọ́rọ́ níwájú ẹ̀ kí ni òkẹta ilé ọlọ́run jẹ́ ilé àdúrà kò sí fún ilé ọjà títà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Jésù Kristì olúwa wa kò sí fọ́jà títà gbogbo àná láàrin inú john chapter 2 yẹn nígbà jésù rí àwọn títà tí ń rà gbogbo aláàrin so ara gbogbo tó ṣẹlẹ̀ lónìí nìyẹn o tó fi dàbẹ́nu rú pé ọlọ́run ti jáde ní ọ̀pọ̀ church kìí ṣe ọ̀rọ̀ tẹnu kìí sọ̀rọ̀ ọlọ́run ń gbèbí rúdurùdù ibi ọjà títà lónìí báyìí ẹnẹ́ ò bẹ́ẹ̀ inú church oríṣiríṣi kan ní ń tà bẹ́ẹ̀ lónìí oríṣiríṣi ni wọ́n dànù church nígbà jésù lé àwọn tó tà tó rà jáde ṣùgbọ́n lónìí kí láyàn ní ọ̀tà mọ́ kí wọ́n ọ̀tà tán church mọ́ lónìí oríṣiríṣi ni oríṣiríṣi tó sì sọ pé ilé àdúrà lámà pé ilé òun kí ni kẹrin kí tó mú ìwàásù ìwásí ìdánù dúró ìyẹn ni tí mò ń bá bọ̀ ilé ọlọ́run ibi ògo ni kí ló dé tọ̀yàn wá sọ dìbí tí ò sógo mọ lónìí bí nǹkan kan bá ṣẹlẹ̀ gbà ẹ tẹ bá gbé dé church tẹ bá gbàdúrà sí iṣẹ agbára iṣẹ àmì ojú ẹsẹ yóò ṣe bẹẹ ni but ní ìsìn nǹkan gbogbo ẹ ti di àdọgbọn sí àwọn ènìyàn wọn wá máa dọgbọn sí wọn máa pa oríṣiríṣi nǹkan wọn máa fi ohun gbogbo wọn máa fi rúbọ ilé ọlọrun ìkẹrin ilé ọlọ́run jẹ́ ibi tí a ti ń kọ́ni ní ìlànà ọlọ́run àti ìfẹ́ ọlọ́run nítilé ọlọ́run jẹ́ nìyẹn o.
0: ẹ gbọ́ ìkéde yìí ná kí a tó gbàdúrà.
2: ìlú ìbàdàn gbàlejò bíi tíbi ti èrò ó ń bọ̀ rẹ́fẹ̀t abẹ́rẹ́ yakubu ń bọ̀ bàbá yorùbá ń bọ̀ ọ́ ìrẹsì ọlọ́run àlàyé tó ní ìjàmbá kọ̀ ó fara bọ̀ ọ̀run fẹ́rẹ́ láti ṣe ẹlẹ́rìí ìṣẹ̀lẹ̀ ọ̀run rẹ́rì àti ọ̀run àpáàdì ó ń bọ̀ wá tún kárẹ́pẹ́ rẹ ọ́ ẹni ó jí ẹyin méjì kọ̀dọ́run ẹni ó jí gàgà sani mẹ́ta dèrọ̀run Friday March 25, 2025, Lagomaru Rọ̀lẹ́ lójoojúmọ́, Benin Christ Headquarters ni ó ti wáyé o, lẹ́yìn ìbàdàn Boys High School, Odiam, Òkè Bọ́là, Ìbàdàn, iṣẹ́ agbára bíi tìgbà ni, tí a fọ́jú rí rẹ̀, tí a rọ́rìn, tí a di tí ń gbọ́ràn, tí àwọn tẹ́líkà ń dọ́lọ́rọ̀ nínú Jésù, tí ó gbọ́ òkùnkùn sálójú ẹsẹ̀, ó tó lè ṣẹ́jú tí ìgbà ni lọ, ìgbàgbọ́ yìí rẹ ní kọ́ ọmọ mú bọ́ ọ́, ọ̀pọ̀ àwọn ẹ̀rẹ́ tó lóhun àlàyé ni wọ́n ń bọ̀, àtọ̀pọ̀ àwọn
1: oba awon oba egba opo wa aye raye egba yan wa labe oro yi oluwa to bo fi agbara fun ijo ni oruko jesu da ogo ijo pada ni oruko jesu kristi oluwa atolugbalawa a ero ibanisoro mi ni 080-233-947-96 o to de ojo majo ni oruko jesu kristi.

tó gbogbo àgbáńláyé káàkiri dúníà o ẹ máa gbọ́ ìkànnì lágelu fm 96.7 òkè gajòkè nìbàdàn èmi tú bàbá ìtakọ̀rà fakútọ̀ ní ìpadàbọ̀ gbẹ̀ngà adébóyè lónípẹ́ kẹ́ ẹ máa gbọ́ ìdẹ́gbẹ̀ngbẹ̀rẹ̀.

si kabiyesi olorun ogun ni foruko re olorun to je mi ni kabiyesi re iwo ni lana olorun loni olorun ni o lati oyi pada ijejo mo ni eja pada ni ose tun bo bokan so ni kabiyesi iwo ni olulonte asima lore emi ati awon to gbo mi olorun iwo ni o oju o sese kabiyesi olorun ti o pin meji adupe lowe asima lore oni ni ojo keta de ni ogbon olorun ninu osu karun egbe na odun meji o le ogun ati mefa kabiyesi lali oni awon lagilo fm 96.7 oke ti olorun ni ko ga joke olorun lo sibe o akidi iwo oran agbara awo oran asima lore iyen ni afin baba wa oba muritala adebayo akande ekerin olubadan ti le ibadan labe baba wa oba ti gbogbo eyan mo oba ti fi oba je kabiyesi olorun oba osinijo lo sibe bayi baba wa asile o atoko baba ama lori lodo olohun tori wale ahan ko ni je kuni o tun wa je nile loko kaakiri ilu ti o fi oba je baba ama lori lale oni were were a se ba se se tori iwo ni olohun to je mi ni iwo na ni amoju ero mi omo ya adua ondudu nbe were were ondudu nbe to se eyi ti wa ni enu loro mo ki o aku odun aku yedun opolopo odun lajo se laye awa ti wa ni igun kookan aki ko odun tori ajo wa ni maketi ni tirafiki ni fisua ni ati awon kookan ti won duro pe ko ni baje oju si ni ti eyin na adesina alawude oni olooto eto lawujo agba ati laye ijon bee tunde olawo ni oga wa ati lagelo ati slash oga wa ni se mo pe odomode kan ti o loju ti o se wele wele gbingo lawola ati aro atosan ati ale ko le da lo se ona igbakeji kenneth kebuke won jo se ni oju osi ti won oju ni ti won lase eduwa re tori lale oni lawujo agbaleto akin loye olumide oruko mi akin ọmọ akin lójúde olúyọlé ẹkẹrin balẹ ní ìjọba ìbílẹ̀ lagelu ní ìjọba ọ̀jẹ̀lẹ́yìn iwájú ọ̀fà igbó èmi kọ́ omi lágbára ọlọ́run ìwọ ló ní agbára èmi àti yín a jọ wà ní ọdún tó kọjá lọ a tún jọ wà ní alẹ́ òní àánú ni àánú ni àánú ọlọ́run ní ká kúrò lórí tiyín àti lórí tèmi náà torí bàbá sùn ní alẹ́ a fi ẹ̀gbẹ́ lélẹ̀ ìgbà tá a jí ní ọ̀la ọlọ́run ló mọ̀ àsìkò tó ń mú wa lọ lálẹ́ òní ọlọ́run ló máa kàn fẹ̀gbẹ́ lélẹ̀ táìmù àkókò tí a fẹ̀gbẹ́ lélẹ̀ yẹn lè mọ̀ ìgbà tí èèyàn sùn tó ń mú lọ kò lè mọ̀ ìgbà tá a jí èèyàn ò lè mọ̀ ìgbà tí ọpọlọ wa tún padà tó gbójókè tó wọ aago ó rí aago márùn aago mẹ́fà aago méje ká ní o fi aago rẹ gẹ́gẹ́ sí àlámù tó ń ríngì sílẹ̀ tó ń kàn kàn kàn ẹ̀ ń bá ní ẹ̀mí padà ló lè gbọ́ bẹ́ẹ̀ ni agídí òran ọlọ́run ìwọ náà ni ọ̀la ọmọ ìyá àdúrà sọmọ síwájú mo sì ń bọ̀.

0: Oma yave, yiku luwa jamushi mo.
1: FM 96.7.

0: 72 hours with God. Pelu baba wa baba dua AK-47. Oma waye lojo Friday May 29, Saturday May 30, ati Sunday May 31 anu yi. Gori oke no more war. Ilu akpatere bada. On the 31 yenge gelojo tabi baba dua AK-47. Eni tiyolo unlo dinwa yoni poju koka kiri agbaye. Oye bube nye jakpade lori oke adua no more war. Ebi toju popo loko nyalo nja no fe. Iwo na mabo. Awo janke jankere sholo rwana yelo ma wambe. Tu emo polo kwa wolori ami. Ati woro dumbada. Ewa mato enjoku. Mato enjoku. Ewa mato akpatere. Lori oke adua no more war. Fe kurari alaye. Memba sini ke makpe. 0903-393-3006. Tabi 00-66-48-1455.
1: Dr. Strap Recycle ati tamato dirun ba fun gbogbo eyin te fe tamato ni cash and carry no delay. Dr. Strap o ra lowo yin eyikeyi moto te ba fe ta eleyi to duro re ni abi eleyi to ti gori odo tohun eyin to ti delay doti ladugbo aloku oko ti tu fi taruku tin yo lowo re lenu to ti fe sora re di agba na fun yin te fe ta ke fi paro oko te to fi upgrade bo se car truck, bus, trailer, ipo yoo ki moto awon wa. Dr. Strap o ra lowo yin. E kan si won 09083013333. 09083013333. 09083013333. And du won lori Twitter, Instagram ati Facebook ni at Dr. Strap Recycle. Dr. Strap Recycle de moto tita di rorun.
2: Ẹni tá ń wí, ó dé, Alhaji Àyàfọlọ́run, ó dé.
3: Àmàkú àmójúbà o, Alhaji Adébáyò Àpẹ̀nà Àyàfọlọ́run wọ̀lú, a dúpẹ́.
4: Akú ara ya ojàre, akú oríire, Alhaji Adébáyò Àpẹ̀nà Àyàfọlọ́run, you are welcome Alhaji. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ̀ ní Dẹ́ni Fọlá Dọ́là lọ́jọ́ sí nígbà tá Alhaji Dákánwálé, wọ́n lọ tán kéèyàn mi ò tó mọ̀ pé wọ́n ti ẹ̀ wá nígbà náà. Lọ́hùn-ún, báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti ìwòsàn tẹ́dùmàrè gbọ́ wá Alhaji Àyàfọlọ́run ṣe làwọn aláwọ̀ funfun pàápàá ń jàǹfààní wọn. Àrùn àbá ìsìnlẹ̀ yín wá ń rawọ́ ẹ̀bẹ̀ yìí pé kó sàn kó lọ. Ìgbà ayé lẹ́yìn fẹ́ kó túbọ̀ rọrùn. Ọ̀nà tó dílé fẹ́ kó là kéyìí tó là ó má ti dímọ́. Ẹ máa bọ̀ gbogbo ẹ̀yin tẹ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ ra Alhaji lọ́jọ́ sí tán. Tọ́lọ́run sì gbàdúrà. Alhaji Àyàfọlọ́run ti dé báyìí o. Nọ́mbà wọn nìyí 08033277347. 08033277347.
3: Alhaji Àyàfọlọ́run ó dé.
5: Ó balẹ̀ bàgẹ̀ ó wọlé pẹ̀lú Steve. Jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters ètò bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ ara wọ̀ yá àjà 50 bitters bẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe normal. Webs Limited, S-Lenida Kakiri Bobobi Timotin Taja Tojojulowo. Office address Iwani, Lot 3, Light and Craft Building, Bashorun Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Bitters, Navdaki Jolote.
6: Ule Tutinjo.
7: Wọ́n jẹ́ tó rùlé tó lálùpẹ́ tàbí tó ṣe é fọkàn tán. Orúkọ iléeṣẹ́ kan tó gbóúnjẹ fẹ́gbẹ́ gbàwó bọ̀ tó tó gbangbẹ́ sùn lọ́yẹ́. The Great Aluminium Roofing Product ni mò ń pè rí. Oh yes, The Great Aluminium Roofing Product, your number one choice for homes, shops, factories and every building. We are available anywhere across Nigeria, bringing you trusted quality. Ṣùgbọ́n ẹ ṣọ́ra o, ẹ yàgò fún àwọn ayédèrú òrùlé tó pera wọn ní The Great Aluminium Roofing. Padà, ojúlówó làwọn òrùlé wa. Check for authenticity, a scratch pin to verify your product, the BG name boldly printed at the back and branded by the ropes on every bundle. No fakes, no compromise, only the best for your building. Ilé ìgbéra yóò fakọyọ pẹ̀lú ààbò tó dájú. Ìyẹn pẹ̀lú òrùlé DG Aluminium tí yóò mú pẹ́ kọrin. DG Aluminium Roofing Product, the real strength you can trust.
8: Ilé yà bá dẹ̀rọ̀ dúndé. ilé iṣẹ́ JLK Empire ń kí gbogbo mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kẹta ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dùn wọn lẹ́mọ ríra nílé iṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní first floor Lama Plaza tó ń

ọ̀nìní ìrìn àjò àwẹ̀ aláàdọ́run ọjọ́ 19 days fasting láti march 1st títí di may 29 ọdún yìí ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan òru ẹbí ní sẹ́rì ìta àpàkòrí ẹ̀mí ìjókòó mi àyè mi my seat and my space olúwa ti rán wòlíì rẹ̀ wòlíì tèmi tó pẹ̀ jẹ́ jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà gbogbo kan tí ayé gbà ibùjókòó wọn àyè wọn lọ́wọ́ wọn nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní friday may 29 ọdún yìí lẹ́bàtì dé poplax filling station ní wọ́rọ̀dù

torí àwọn kan wọ́n ti ọlọ́run lẹ́yìn wọ́n ti àwa náà lẹ́yìn bí wọ́n sì dúró ojú tí wọ́n ọlọ́run dúró tí wọ́n wọ́n sì ti wà lẹ́yìn mọ́gàjáṣíwájú adépọ̀jù adéorí ẹ̀kọ́ ọdún ẹ̀kọ́ àtúntì agboolé adéorí olóṣàpẹ̀tù òkè tẹ́mání gbogbo agboolé wọn ọbẹ̀ ní òkè àdó ojú ò ní tì í ààrẹ gbogbo mọ́gàjì ilẹ̀ ìbàdàn ni o alhaji basoro saidu wafijabi lọ́jà lọ́bọ̀wọ́ ẹ̀ṣẹ́ o alhaji saidu wafijabi akọ́ méjì ẹ̀kọ́ àtúntì ẹ̀kọ́ ọdún ẹ̀kọ́ àtúntì mọ́gàjì adẹ́nìjì adẹ́nìjì látúfẹ́ ẹ̀rinlẹ̀ mọ́gàjì agboolé ẹ̀rinlẹ̀ ẹ̀kọ́ ọdún tálẹ̀ padà agboolé yóò ní bàjẹ́ mi alhaji taufik yakin adẹ́kọ́lẹ́ mọ́gàjì ààrẹ ọ̀jẹ̀ níyẹmẹta adé ọ̀yọ́ ẹ̀kọ́ àtúntì ẹ̀kọ́ ọdún ojú ò ní tì í mọ́gàjì abiodun gbalagadé mọ́gàjì agboolé látò ní òkè lábọ́ ojú ò ní tì í ẹ̀kọ́ ọdún ẹ̀kọ́ àtúntì mọ́gàjì ramani abiola rájí mọ́gàjì agboolé sàdó ní odò oyè ẹ̀kọ́ ọdún ẹ̀kọ́ àtúntì ojú ò ní tì í abner snacks labi aláṣẹ báàkú ìkòdítọ̀ ọdẹyàlẹ́ àkọ́ ọdún ẹ̀kọ́ àtúntì ojú ò ní tì í olóyè victor tí gbogbo èèyàn mọ̀ sí adébíyìnpé èèyàn ní mọ́gàjì agboolé ọ̀pọ̀gbà ní arímọ lójú ọ̀nà oríta gbẹ̀rẹ̀ ọlọ́run fi yín sílẹ̀ ojú sì ní tì í torí wọ́n dúró tì wá gan ẹ̀yìn tí mọ́sí grammar school ní 1996 tí a bá ní ogójì ọdún ẹ̀kọ́ àtúntì ọlọ́run fi yín sílẹ̀ ẹ̀sìnkú mọ́ra ogójì ọdún yín o ọlọ́run fi yín sílẹ̀ o mọ́gàjì ọ̀làdọ̀sù ògúnbíyì mọ́gàjì gbogbo lè àtẹ́rẹ́ ẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ àtúntì o ẹ̀sìnkú wẹ́rẹ́wẹ́rẹ́ dọ́bùú dí àkìlápá ní amúlòkó ẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ àtúntì bí ó ṣe máa nù lálẹ́ òní ẹtùpàdé mi ní alẹ́ ọ̀la lórí ètò ti láyé ìjọun láwùjọ àgbà lónìí láyé ìjọun ní ọ̀la akẹ́lóye olùmìnira lórúkọ mi ó dàárọ̀.

0: Kajuki. Bẹ́ẹ̀ni, ìlera ń gan lọ́rọ̀. Ẹni bá lálàáfíà, òun ló ń gbogbo. Ẹ káàbọ̀ sí ètò ìlera lọ́rọ̀. Ẹni Rehoboth Global Herbs, ilé ìwòsàn tewétégbò àti akupọ́ńchọ̀, àwọn iléeṣẹ́ tó ń ṣe gbéra tó ti gbà bẹ́ẹ̀. Aláṣẹ àti olùdarí iléeṣẹ́ yìí, wọ́n wà bí pẹ̀lú mi. Mo kí ìyá àfin ọmọ Bọ́láńlé, ìyá akupọ́ńchọ̀ pé ẹ káàbọ̀ sórí ètò yìí.
1: Ẹ ṣe olótú. Mo kí gbogbo àwọn etí tó ń gbọ́ wa nílé pé a kú àsìkò yìí o. Lónìí, a fẹ́ sọ̀rọ̀ nípa àìróorunsùn, àwọn tó máa ń dé, tàbí àwọn tó lè ṣẹlẹ̀ tí ó fi jẹ́ wípé ènìyàn ò ní rí oorun sùn.
0: Àìróorunsùn, àìsàn ńlá ni. Ẹ dákun, kí ló máa ń fa gan-an?
1: Oríṣiríṣi nǹkan la lè sọ pé ó ń fa àìróorunsùn. Àwọn àgbàlagbà ló máa ń sábà mú, kì í mọ́mọdé. Bá a ṣe ń dàgbà si, àwọn èròjà tó wà nínú ara wa tó ń jẹ́ kára wa jí pépé, hormonal changes, àwọn nǹkan tí ó ń jẹ́ kára wa ṣiṣẹ́ bó ṣe yẹ nígbà tá a bá ti ń dàgbà si, tí wọ́n ti ń yàtọ̀ síra wọn, òun náà lè fà á wípé kí ènìyàn kó má rí oorun sùn. Ntọ́wọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fà á, yóò fún wa ní ohun tí à ń pè ní stress. Téèyàn bá ní àwọn ìrora kan lágọ̀ọ́ ara, tí ìrora yìí ò lọ tó pọ̀, irú ẹni bẹ́ẹ̀ lè má rí oorun sùn. Èyí tó tún ṣe pàtàkì jùlọ nínú ohun tó lè fà á ni wípé kéèyàn máa gbé unhealthy lifestyle, ìgbésí ayé tí ò yẹ, òun ló sì wọ́pọ̀ lára nǹkan tó ń fa àìróorun sùn lóde òní. Gbogbo àwọn ìgò green lóríṣiríṣi tàbí ẹni tó jẹ́ pé fìkanrankan ni, irú àwọn kan wọ̀nyí náà kì í jẹ́ kéèyàn sùn. Àwọn oúnjẹ àdìmọ̀dì tó já wà fúnra ara wa ládá tọ́lọ́run ò dá fún wa, tá a ṣáà ń kó gbogbo rẹ̀ para wa, ara nǹkan tá a kà kan unhealthy lifestyle, ìgbésí ayé tí ò yẹ. Tẹ bá jáde síta, tẹ wo àwọn ọmọdé, tẹ wo ìgbésí ayé tí wọ́n ń gbé nísìnyí. Oríṣiríṣi ló wà nísà tí wọ́n ń mu. Gbogbo irúfẹ́ nǹkan báwọn yìí ló ń gba oorun lọ díẹ̀ díẹ̀ díẹ̀. Oorun nìkan kọ́ ló wá ń gbà lọ. Kódà ó ń fa àwọn àìsàn pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ sínú àgọ́ ara wọn tó jẹ́ pé kì í ṣe nísìnyí ló máa hàn nígbà tó bá yá ní ìwà farahàn. Àìsàn àìróorunsùn yìí ó lè fà á kí irú ẹni bẹ́ẹ̀ kó má jáfáfá tó lọ́pọlọ àti ní ìrísí. Ó lè jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ kó máa kanra lábàádì. Ntí òye ó kanra sí ni ó kanra sí, ntí òye ó sọ̀rọ̀ sí ni ó sọ̀rọ̀ sí, nítorí wípé àgọ́ ara rẹ̀ kò sùn bó ṣe yẹ. Àìróorunsùn ó lè fà á kí ènìyàn bẹ̀rẹ̀ sí ní àwọn àìsàn kan lára. Àwọn àìsàn tó jẹ́ pé ó máa ń pẹ́ lágọ̀ ara tá wà níbẹ̀ tá farasin. Ó lè fà á kí ènìyàn ní àrùn ọpọlọ nígbà tí ò bá ti sùn. Ara ń tẹ tún máa rí pẹ̀lú irú ẹni tí ì sùn ni wípé lójú ọjọ́ báyìí orí rẹ̀ ò ní pé débi wípé àwọn ohun tó yẹ kó ṣe, kó jáfáfá kó ṣe, yóò wọlẹ̀, kò sì tún ní wá lè ní àròjinlẹ̀.
2: Tó bá kàn sí wa, a máa ń ṣe akupọ́ńchọ̀ fún wọn. Akupọ́ńchọ̀ yìí ni yóò sọ fún ọpọlọ wípé yá jí pépé, ẹni kò róorun sùn, jẹ́ kó bẹ̀rẹ̀ sí ní sùn, ó sì bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́, ó ṣe yẹ kí ó ṣiṣẹ́. A tún máa ń lo èyí tí olóyìnbó máa ń pè ní massage. A ṣe ó ní àwọn tí ò bá lè sùn, ó ti ní oríṣi massage tá a máa ń ṣe fún wọn tí wọ́n á fi lè sùn dáadáa. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ la sì tún wá ní àwọn egbòogi tí NAFDAC ti fòǹtẹ̀ lò, tí a máa ń fún àwọn ènìyàn tá a ti ṣe ní ètò ìgbàlódé tá à ń fún àwọn ènìyàn tó bá ti di wípé wọn ò róorun sùn, tó bá ti yọjú sí wa nílé iṣẹ́ wa, a fún wọn láwọn egbòogi wọ̀nyí.
1: Ohun tó dàbí àìsàn lára wọn yóò sì kúrò, Ọlọ́run á sì wò wọ́n sàn.
2: Ẹni tí ó bá jẹ́ wípé àìsàn yìí ń dà láàmú, tẹ́ ń gbọ́ wa báyìí, ẹ kàn sí ilé iṣẹ́ wa ní nọmba 33 Ondo Street, off Osuntokun Avenue, Old Bodija, nílùú Ìbàdàn. Tàbí kẹ́ ẹ pè wá 08038627812 tàbí 07067197812.
3: Níbikíbi tẹ́ ẹ bá wà, ẹ̀yin ẹ ṣáà ti pè wá. Gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́, a ó fi ránṣẹ́ sí yín.
1: Ẹ ṣe olótú.
0: Ẹ pàdé ìyá àfin ọmọ Bọ́láńlé, ìyá akupọ́ńchọ̀ lọ́sẹ̀ tó bọ̀.
2: Ẹ ṣe púpọ̀.
0: Ẹ̀yin èèyàn wa, ó dá mi lójú pé ẹ ti rí nǹkan dìmú nínú nǹkan tí ìyá àgbà bẹ́ẹ̀, ìyá akupọ́ńchọ̀ tí wọ́n ti ń bá wa sọ. Ẹ wá já tún tẹ́tí lọ́jọ́ mẹ́jọ lónìí láṣẹ Ọlọ́run. Àrùn burúkú, àrùn bùrùjà kò ní fi àgọ́ ara wa ṣe bùgbé o. Adésínà Abdul lorúkọ mi.

0: ora ka to ti asiwaju ma ni ki awon daddy UK ati uncle BJ ki won ki eyin ara ni daddy UK ati uncle BJ oya e ba ki awon ara le se won gbo wa sha
1: a mo an gbo yin dada
0: e ba ki awon ara le
1: aha e kale oyin ara le ati o gele kan si o ku alaja ogun o emi a se pupo gbogbo eyan lodun palapata lori gun me agbaye ni ibuta me aye tawa re gbogbo la ki o pe ehun eku odun lo wa se pupo laye o mo be ki gbogbo awon to je bi e ati si gbogbo re ki gbogbo to je muslimi le kan imam wa awon alaja gbogbo ra n pe ehun lorupo e eviction naa ra n pe ma alaja le ma n pe mo be a muslimi dabi muslimi kan bo ehen a sa ki gbogbo yin ni pe eku odun eku egun bi se so ni last week ohun ni pe ori ẹran yẹn lèmi nídìí o ìyẹn ni kẹ bẹẹ sì ori ẹran gbogbo ẹjẹ bá pẹran pátá ẹ kábà mi dá orí ẹ jọ orí ẹ lèmi nídìí kí n lè mọ pé ẹran lóòótọ ẹ má lọ ra ẹran lọjà tí wàá mú fún mi. Mo ki mama wa agba naa iya tikito
0: ẹ
1: ti ba wa tẹ n ba gbogbo ẹ tó ń jọra wọn tó ń ṣe gbogbo ẹ ẹ ṣeun gan ni o láti lè ta ṣe ń ba bọ gbogbo ẹ á dá o ẹhun ọrẹ mi náà àbá àgbà bàbá fẹmú fẹmú làlà mo kí ẹ o so ẹ ṣeun gan ni o yàrá tó.
0: Ẹ ṣeun wa ṣe network la máa pè é.

0: lo ti se kini lo ti le mu awon eyan gidigidi gan sugbon ki lo fi je pe pipo kun so ohun lawon kan wa yan laayo mo wa fi nbere pe ori bibe nje ohun ni solution fun eni ti ori ba nfo ibere mi ni inini e mo gbo gbo pa so pe ibere wo ni se ki to gbe wa ba le se ma so pe ori bibe ohun ni ogun ori fifo ori bibe ko logun ori fifo yes mo po ori bibe ko logun ori fifo sugbon e dakun an wa imo kun imo ni tori o ti wa sun short I mean wa mo mo se fe gbe e ma binu o to mo pe lale opolopo n reti pe a n se leya o ya ati de e je ka kibo e je ka fayo e je ka fi si e je ka se gba e je ka sawo iyan gongo ko le mi wa fun lale ta koko ba to o ye ka bere ni 12 iyan o ye ka bere yen ni 12 titi lowo 1 o'clock but mo e se gbo pe 12 o'clock gongo ohun la ma pari idire ti mo se fe ka se kini ka jo bara wa soro ka jo gbara wa lamoran tori opolopo mo bo se fe se mo won mo bo to fe gbegba e wo eni eni 27th of may 2026 ni won man celebrate all over the world international children's day international children's day ni te ba de ma ri pe gbogbo ilu pa lolo ko ti e si pe eh an sare o an jo an konrin o an jeun o an se kini gbogbo ilu pa lolo tori awon omo kankan wa 2 years 3 years and above ti won wa nu igbo so ki wa ni kini sugbon mo fe ka so oyin okunrin mo fe ka awon okunrin ko so awon onimo awon lopolo awon logbon ko ba wa soro lale yi kini ona ta le gbe nkan to wa nle yi gba ona wo la le gbe gba ma fe gbo lati odo awon to wa ntana ka to wa wa sile lo to won ni ile lati nkeso rode sugbon awon to wa nta ma fe gbo latodo won na ka to se kini ka to lo sile tobi lo ba omo iya ife o wa nbi pelu mi o ni ka lo soju oja ta ba ti lo soju oja ta ba ti de ma wa ju ibere yen àwọn abọ́sí inú ètò ní sansan ẹ̀yìn èèyàn mi mo rí pé ẹ ti ń pè ṣùgbọ́n à ń bọ̀ a ò tí ì dé ẹ kalẹ̀.
1: Lagilu FM 96.7.
2: Okòkò ọ̀dà máa sọ mí sọkùn ọ̀sán Elédùá.
3: Àlàáfíà Ọlọ́run kó bàbá ogbe tító ń gbọ́ mi lákòókò yìí. Mo kí ọkùnrin mo kí obìnrin àìsàn tí ó gbóògùn. Ọlọ́run ò ní fi ṣe nìkankan yín o. Orúkọ tèmi ni Bàbá Eégún.
4: Tí mo wá láti àjàṣe ẹkú tọnu tí mo ti wà níbi ìpàtẹ tewétegbò. Àlàáfíà tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní inú Liberty Stadium ní ọ̀sán sàmí ibẹ̀ la wà. Tọ́ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ ẹ̀kọ́lẹ̀ star number 12 ni Bàbá Eégún wà olójú.
3: Ọlọ́run ọba òní gba ojúlówó gbogbo wa o. Tí wọ́n bá ní ojú ń yọ̀yàn lẹ́nu nǹkan kan ló ń fà á. Bóyá àwọn tiẹ̀ ti ní akọ kòkòrò mẹ́rin ní ara tàbí oníkòkòrò inú ẹ̀jẹ̀ tàbí ìfúnpá gíga nírú ara rẹ ó lè ṣàkóbá fún ìrìnà ẹwà. Bóyá àwa máa rí bí kurukuru àbí kó máa rí bí èéfín àbí kó máa rí bí ọyẹ́ bí ọyẹ́. O ò rí rà tẹ́lẹ̀wọ́ rẹ o ò dá 1000 naira mọ̀ yàtọ̀ sí 500 naira. Ẹlòmíì ò lè rìn lálẹ́ nínú ẹ mọ́tò bá kó sí níbi ìrìnà tiẹ̀ bó ṣe ń já sí kòtò ni ó máa já sí gegelete. Ẹlòmíì ò lè ka nǹkan tó wẹ́ ẹlòmíì ò lè ka mẹ́sẹ́ẹ̀jì mọ́ bẹ́ẹ̀ ni ẹlòmíì ò rẹni tó ń bọ̀ lọ́ọ̀kan àfìgbà tó bá súnmọ́ ni ó tó máa sọ pé àsílágbájá àṣewọ̀ ni. O ò dá ọ̀sán mọ̀ yàtọ̀ fún alẹ́ ọmọ ló ń fa ẹlòmíì káàkiri níṣẹ́ ni ó tiẹ̀ dàbí wípé aláǹtakùn ọ́ ta gàgá síbi ìrìnà tẹlòmíì tẹlòmíì ó máa rí bí okùn níbi ìrìnà tiẹ̀. Ẹlòmíì tiẹ̀ wá lajú rẹ̀ kalẹ̀ kò fi rí nǹkan kan mọ́ rárá. Ẹlòmíì ò dákọ́lọ́ aṣọ tó wọ̀ mọ́ ẹlòmíì ò rí nẹ́rí nǹkan tó fẹ́ jẹ ẹ mà ní jẹ́ńjẹ́ ọ̀tá yín. Ẹkún àárọ̀ ẹkún ọ̀sán ẹkún alẹ́ ogbe tí tó ń gbọ́ mi lákòókò yìí ẹ mà ní rógun ẹkún béèyàn bá ń sun ẹkún àṣìjù a máa ṣàkóbá fún ìrìnà ẹwà. Ìfúnpá gíga kéèyàn máa ro orun sùn ìtọ̀ àtọ̀jù kéèyàn tọ̀ kalẹ̀ kéèrà ó pé bà kí o máa tọ̀ bí ẹ̀mẹfà ẹ̀mẹjì kílẹ̀ o tó mọ́ ó lè ṣàkóbá fún ìrìnà ẹwà tó ti ọmọ ahóye tí pírẹ́sọ̀ bá ti pọ̀jù fún ojú kìí jẹ́ kí èèyàn rìnà dáadáa. A tiẹ̀ ń pe kòkòrò kan ní ayọ́kẹ́lẹ́ fọ́jú tí kòkòrò yìí bá ti wọnú iṣẹ́ tó ń gbé ẹ̀jẹ̀ lọ síbi ìrìnà ni tó bá pẹ́ tó bá yá kurukuru ni ẹ̀dá ó máa ní àbí wọ́n tiẹ̀ ń rí nǹkan funfun.

0: láàrin ojú àbí ìwọ tó jẹ́ pé orí ọ̀ máa fọ ní gbogbo ìgbà abala orí kan yóò máa fọ ẹ bórí bá ti ń fọ ni láfọjù ó lè ṣàkóbá fún ilẹ̀ wa bẹ́ẹ̀ lómi bá jí láàárọ̀ kí n ṣe ní ọjà bíi wípé kùrukùru bojú ọjọ́ tóòrùn bá tiẹ̀ ti rìn jáde síta ẹlòmíì ò lè lọ bí kankan mọ́ ìṣe ní ọjà bíi pé wọ́n lẹ láìlọ́ọ̀nù mẹ́lòmíì níbi ìrìnà tiẹ̀ ìrìnà tẹlòmíì tó bá ti ń wo iná áfọ́ká lójú rẹ̀ ẹlòmíì ò tiẹ̀ lè wa ọkọ̀ alẹ́ mọ́ tẹlòmíì tiẹ̀ ṣe lásán bóyá ọfà asakatú ló bà ọ́ lójú ni àbí ọfà fòtá ló bà ọ́ lójú àbí ọfà bàbà ló bà ẹ́ lójú tó ò fi rìnà mọ́ pera ńlẹ̀ wá yọjú sí ọ̀dọ̀ bàbá Egun tí ọba kọ́kọ́ dé ọ̀dọ̀ wa a kọ́kọ́ ṣe àyẹ̀wò ní ìlànà tìgbàlódé àti ìlànà ti àwọn baba ńlá wa wọ́n pa sí ọ̀rọ̀ sínú ilé ayé gbogbo ẹ̀yin tí ojú ń yọ lẹ́nu lákòókò yìí pé ẹni fọ́ lójú inú ẹni fọ́ lójú ìta ọ̀pọ̀lọpọ̀ ẹyin bàbá mi ẹyin ìyá mi tẹ la ìrìnà ti yín kalẹ̀ tẹ́ ẹ fi rí nǹkan kan mọ́ ológun ọdún wà ọlọ́dún mẹ́wàá wà tẹ́ ẹ ti wá rora yín pin pé ẹ lè rìnà mọ́ ẹ padà ẹ̀yin kọ́ lọ́lọ́run àdúrà ń gbà níléeṣẹ́ bàbá Egun ọ̀pọ̀lọpọ̀ àwọn ta ti tọ́jú tí wọ́n ti la ìrìnà ti wọn kalẹ̀ tí wò fi rí nǹkan kan mọ́ tọ́dé léeṣẹ́ bàbá Egun ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lọ́dẹ̀ tún mẹ́lò mi wá ẹ̀yin náà gbìyànjú ẹ má bora yín mọ́lé ẹ má bora yín pa o àìsàn tí ò gbóògùn ọlọ́run bọ́bọ́ ọlọ́jọ́ òní kò ní sọ yín sínú òkun ayé o ìwọ ti wá lọ sí àyẹ̀wò wọ́n ń pè lórúkọ kan fún ẹ bẹ́ẹ̀ rálẹ̀ wáyé jùṣẹ́ mi bàbá Egun tí wọ́n náà bá dé ọ̀dọ̀ mi ọ mọ̀ pé ọlọ́run bá fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ èmi sì fara ní ìyẹn lórí owó torí pé mi ò gbàdúrà kọ́lọ́run fara ni mí gbogbo tó ń gbọ́ mi lákòókò yìí ojú inú yín kò ní fọ́ títa ò ní fọ́ ojú yóò ní relédè yìí ta yàtọ̀ mọ̀tọ̀kọ nínú ilé yín o èyíkéyìí tọ́ba ti rí pé ó ń ṣe é nínú àìsàn ojú tó ń yọ ẹ lẹ́nu gbéra ǹdílẹ̀ wàá yọjú sí bàbá Egun olóòtú ojú àìsàn níbo mi mọ́ra kí n fa aláìsàn wí tú mi síta kí n fi ẹ́ sílẹ̀ àìsàn wí àìsàn tí ó fọ yín lójú adániwáyé kò ní gbé ba yín o ẹ ǹdílẹ̀ má bora yín mọ́lé ẹ má bora yín pa tí wọ́n náà bá dé iléeṣẹ́ bàbá Egun ọ mọ̀ pé ọlọ́run ọba ó ń fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ.
1: Bàbá Egun tí mo wá láti àjàṣe ẹkú tọnu tọ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ ẹ kọ́lẹ̀ star number 12 ni bàbá Egun wà olójú.
0: ní iléeṣẹ́ bàbá Egun àwọn ò kí ń kàn kan sínú ojú o gbogbo ohun tá a bá máa fún ẹ ewé àtegbò wa ẹnu lẹ́ẹ̀tì máa lò ó àwọn ò kí ń kàn kan sínú ojú irinṣẹ́ ti wà ńlẹ̀ irinṣẹ́ ìgbàlódé tá a fi máa ṣe àyẹ̀wò láti máa mọ irú àìsàn ojú wo ni o ní pẹ̀lú ògbó lọ́dọ̀ ọlọ́run àdúrà yín ọgbà o sì lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 08065896839 ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 08065896839 àní wọnú òkùnkùn.

0: All right, ayin yin wa e ka bo pada. Mo bere ibere lekan mo ni kini nkan ti e ro pe ohun lo nfa to fi je pe opolopo awon eyan nisin pelu nkan to nsele ninu ipipa ni won kan pa ara won won fe ku tori kini se to ba ku yen ni gbo wahala ti kuro. Ah, oh God, because ngba ti mo ri omokunrin bale ile odindi bale ile to de je ki gbogbo ewon eyan kuro nle to so fun iyawo pe ohun jade to de se kini to de lo pokun so o ya mi lenu gidigidi gan kini ibade kini iba sele to mo se nso mo so fun eyan kan mo ni ale mo fe ka lo sibe mo ni mo so fun daddy uk mo lohun mi ka lo si inu keyin ati bro uncle bj ati awon to ni imo ko ba awon eyan wa soro ni ale yi daddy uk ni okay tori nkan ta fe soro le lori ohun ko la gbe wa lale sugbon nkan ta ri ohun lo je ka ni e je ka gba bayi lale tori jebi tinu ba dun ni peli peli ale gbe ni abe pata bo tinu o ba dun ba o lo se fe gbe ri nkan sele nkan eje ka gbara wa lamoran eje ka gbara wa lamoran lale e ma binu simi opolopo yin le so yan kilode amoran wo la ngbara wa e jo jare je ka lo sibi to ya ka lo jare amoran wo la ngbara wa jare ibo la nlo e sha ni suru elo
1: elo madam shetito
0: e
1: kale
0: yes sir
1: aku odun ni ma so pe
0: yes ami sir
1: jare lori program te go wa n pe oruko mi ni bayo n pe lati eruwa
0: ode ka bo sa
1: yes ma yes ma ke yi nkan te so yi sere si mi ri dada
0: o sele si yin
1: sugbon ogun le ma fi nse eyan gbodo wo pe da o si atu 2020 ti covid bere ibi ti mo ti sise ise bolo mi it was after the total lockdown where in March to April here both it was lockdown it was after I think of the August to September well it went on the well at the code of the commission she said she got it was a lot of money and institution a lot of money secondary school she was a hand around me ni mi ni ki ma jera awon mo yen eyan ma run la nkan a lot of things ton ma fun ara ni eyan ma yen college ara ni pe ah o je kin se bayi je kin kan bayi sele sugbon to pate pare ti mo ma ti ku 6 feet ni o pari but ki wan ni effort nkan ti yan nse gbogbo awon to n se nkan yen wọ́n ní second thought ni wọ́n dẹ̀ ní alámọ̀ràn dáadáa ìyá máa jẹyàn láti lè jọrọ̀ ni kò ń ṣe pé ìyá máa jẹyàn láti lè fúnra ẹ̀ ní problem wọ́n ti wáá kéde problem tí kò ní parí tán lẹ̀ ìtàn wọn máa sọ pé family báyìí àwọn kan máa ṣe ó máa tẹ̀pọ̀ máa pokùn so ni ìbẹ̀rẹ̀ kó rí bẹ́ẹ̀ nítorí wọn máa kọ́ ọ ṣe mọ́ ọ ṣe.
0: Ẹ ṣe sá. Ta ló tún wà ń bẹ̀ dákun torí mo fẹ́ gba ìpè bíi méjì kí n tó lọ sọ́dọ̀ uncle bj láti gbọ́ láti ọ̀dọ̀ uncle bj àti daddy uk lórí ọ̀rọ̀ tí à ń sọ lọ́wọ́ ẹ̀.
2: Ẹ
0: kaalẹ̀.
2: Ẹ kaalẹ̀ o.
0: Ẹ
2: pé ètò orúkọ mi ni kírímì sí owó ya láti ọ̀yọ́ aláàfin.
0: Ẹ kaabọ̀ sá.
2: Ẹ rí ẹni tí ọba ní àrùn ìpínlẹ̀ ẹni máa pokùn ó sọ ẹ rí ẹlòmíì ń bẹ tí ẹ jẹ́ wípé gbèsè tí ó lè jẹ gbèsè gbẹgbẹ wípé tọ yọwọ àrùn kútọ mo lè gbé ka ṣùgbọ́n tó bá rò dáadáa ọlọ́run lè gbọ́ ní ọgbọ́n níbi gbèsè ṣùgbọ́n ẹlòmíì náà sì ń bẹ tọ́jọ́ wípé tọ yóò tún ṣàtọ́ fà mí. O le lọ sògùn owó kọ́mọ́jẹ́ mọ́ kó pé tọ̀ kàkà kílíọ̀sán so yo je bi olohun so ole e meja ko ko so olohun le ya ko so e le da mo
0: won le ma je ka pokun so won ni ko ni da keyan se iru e tori amo oru oju ti olohun ma fi wo oluwa iropo lori radio lale to mo pe o ba a lot of people hello
3: chi to
0: mama kinsley mena pole
3: ka de mama o di sha me so that uk
0: ah
3: so mo ni o
0: e ma be ni ma that the uk mommy kinsley ni kinkin yo won pe lana won sha ni kinkin yin dada fa won o
3: ah shari ko to ma fa nkan je eji ma fa olorun ma jare en che bi wa
0: edi
3: ekeji ibi spirit lo ma fa ore yan wo re so bayi ni je en se bayi eche sunya ma ti pe se bayi ibi spirit ni ile edi ni wa ji oluwe ko sa lo osoku sobi olorun ma je ta ye di wa
0: amen
3: so ko olorun ma je ka ye ti gberu wa lape ni
0: amen
3: abiya ta ma gba ni ko de gba wa lowo bilisi
0: amen
3: ni gba bi bilisi ni gba mi ejo ni akobo nti ejo ko obo a wole fi titi ni ko nwa so ki de se solution ko se ti obi ko se ti obi wa la ri bi aye yi ko to le de jan laye yi o gboro jiya lati bi kan ko to le de jan laye yi suru de ni ta ba ni suru okuta beyan ba gbe kanu ma jina sara to pa to so yen won ma o ko waste life ara won ni won de ko ba amo won ni wa ko so amo di alai ni baba ni aso omo di alai ni ya won so se ya ma de pare le de edi ba ku ko pada mo olon sha nu wa o temi ko ma won nu wa o
0: amen
3: e ba be to bo
0: e se goma okunrin ti mo so pe o pokun so yi 46 years ni okunrin yen mo sha ni pe kilo kini ibade elo
4: sisi kito
0: yes sir
4: e ma kale ko ni baje fun ni pelu olon
0: amen
4: mo ki daddy uk e ko ano si wa ko ni tan lo ni o
0: amen
4: opo do la si oruko mi ni araba latoju olomi akademi
0: very
4: oju
0: n gbo wa
4: very oju temi fi wu se n gbo mi sa
0: a n gbo yin a n
4: gbo kese gbogbo nkan leji o dita mi beyan ba se ronu iru emi te n we na emi na ti ti okun mo ti ri ko igi osan ni oju window mi nigba ti oro oju yi se te bere ọpẹlọpẹ obinrin ti ma n kiri oogun awọn obinrin te ma kiri oogun te ma fi sinu te ma n da sinu pako bagin to kiri wa sile ọdọ wa lo wa tọlẹ kuye lọjọ naa tori ni ti mo fẹ fẹsẹ ya akuti so because mo ro bi ti mo ti n bọ mo wa ro bi ti mo de nigba yẹn ọpẹlọpẹ obinrin yẹn to wa ke sawọn ara adugbo te wa kanseli ni pe kò sí tó le tó báyìí pé kí n wo yín ká ayé fẹlẹ kí n wo kọndísàn rẹ bó ṣe rí nǹkan kan báwọn èmi náà wá jókòó mo wá ronú pé kò sí tó lọ́hùn ò lè ṣe tó ti yé kò sí téèyàn bá ronú kọjá ààyè yóò fẹ́ gbé gbèsè ẹ tí ò yẹ kó gbé ẹyin èdè ni kinní kan ni ojú tèmi fi wò ó sì tàmí téèyàn bá ṣe ronú kọjá ààyè because mo ronú gan pé ibo ní ti bẹ̀rẹ̀ ibu gan kíyàwó mi tó mọ gan pé mo nípè ní dojú ó tó ọdún kààbọ̀ sẹ́yìn tó máa fi mí lé ìpèsè mi ò jáde ni mà ní mo fẹ́ sinmi jàre kó wá tó fura pé ọdẹ àbí ìpọwọ sí ní ìrìn nǹkan ti mú bàbá yìí mo rí afi aronú kọjá yìí ojú tèmi fi wònú ẹ pé tó àràbàrà tó lòun.
0: ẹ ṣe testimony ńlá lélẹ̀ à ń bọ̀ jẹ́ ká tún sáré lọ sójú ọjà tá a bá ti padà dé ọ̀rọ̀ wà.
5: Olajide FM 96.7 ó balẹ̀ gbàgẹ̀ ó wọlé pẹ̀lú steeze gbogbo bítàdì ó bí àwọn 50 peters jatulabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe peters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀yá àjà 50 peters bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe normal david láṣiṣẹ́ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 peters kó sun ayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 peters is produced by the 50 website.
6: Limited. Ẹ̀sìn ẹ̀rí ra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni Lot 3 Light and Craft Building, Basorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 bitters.

0: ọ̀dà yẹn yẹn wẹ́ẹ́ má bínú sí mi ẹ mo ní kí n sáré change fóònù yẹn ni ẹ̀yin tí ẹ fẹ́ bá a sọ̀rọ̀ láti ìta ẹ jẹ́ ká sọ ẹ má wọ̀rì n mọ̀ pé ẹ fẹ́ kẹ́ fi sí ká fàáyọ ká ṣe gbá ká mú ká la ká ṣe gbá kíní ká ṣe gbá ká ṣàwo yes kò sí problem wọ́n ti ní 1 o'clock la máa ṣe tán so ẹ jẹ́ ká máa bé tó bọ̀ ká ló wà níbẹ̀ yẹn sorry ká ló wà níbẹ̀ hello sir.
1: ẹ jọ ní nǹkan ní lórí program tí tọ́pùtẹ ń ti lórí kéèyàn ṣe kó para ẹni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí.
0: à ń gbọ́ yín sà.
1: so ó tó bí occasion mẹ́ta tó jẹ́ ikú ti ṣẹlẹ̀ sí mi.
0: ó ti ṣẹlẹ̀ sí
1: mi. bẹ́ẹ̀ni fún gan ẹnìkan tó jẹ́ pé kì í ṣe tètè mi ó ṣe ní bí ilé kẹta sọ́dọ̀ wa ló ṣẹlẹ̀ sí ẹni tó gbé nìyẹn kó pàpàtì ẹ̀bẹ̀ sí kànga. Ohun dẹ́ kù nígbà yẹn.
0: Ẹni ẹ fúnra ẹ̀bọ sí kànga.
1: Bẹ́ẹ̀ni obìnrin.
0: Obìnrin ni.
1: Bẹ́ẹ̀ni. Kò tí tèmi gangan tí mo wá ń tà láti wí. Ìgbà tí wọ́n ní mo ní glaucoma. Mo bá gbìyànjú títí débi pé Ọlọ́run gbàkóso débi pé kí n rìnà. Ọ̀dọ̀ ẹni tí mo wá lọ ní ìlú wa tó jẹ́ pé èèyàn close to 1 million naira ló. Ló bèlè ó bẹ̀ struggle láti san owó yẹn pé àléèsè bí lẹ́yìn tí n bá ti san owó yẹn àti ìfihàn tó dẹ̀ fún mi ní full confidence ìgbà tí n sáré kúrò lọ́dọ̀ rẹ̀ pé gbójú mi ó blind tàn pátá ń gbà yẹn mo sì ní kí èèyàn bá wà wájú mi mo lè máa rìn tẹ́lé ní máa wo fígò yẹn láti fi rìn ìgbà tí n fi kúrò lọ́dọ̀ ẹ̀ gan ìgbà ẹni tí wàá rí nǹkan kan mọ́.
0: ó dẹ̀ gba 1 million lọ́wọ́ yín.
1: Close to 1 million 700,000. So, ló bá bí ọ̀rọ̀ yẹn ṣáṣe kọ́ mi débi wípé mo rò pé débi ṣì wà ní rí màmá bá ìwọ ọlọ́run láti èmi lọ ó kàn fìgbà yẹn sọ pé mi èmi lọ ní ó bẹ́tà kí n lọ kó sódò ìfà torí pé mi ò rí màá rárá ni. Odò kan wà ní eré ọ̀dọ̀ wa tó jẹ́ pé kò sẹ́ni tó ń kó sínú ẹ̀ tó ń yé. So, bí kò sì jìnà sílé ọ̀dọ̀ wa. Torí pé ìrẹ́ ni mú mi ní ìbá lọ kó sódò ń gbà yẹn ni. That is, ìyẹn ti escape torí kí mi ò rí nà. Bọ̀ ìgbà tí mo tún wá délé nìbàdàn láti jẹ́ kí lọ́dọ̀ àwọn èèyàn mi. Ìgbà tí ìdí wá dé àti wọ́n á mú mi rìn káàkiri. Ṣé pé títí ti fi mi lè dárìn. Ọ̀nà another occasion tí mo fẹ́ para mi. Mo bá wá pétín. Ìmẹ́wàá láti kan mo bá lò pé ń bá ń bá sùn tí ń bá jí mọ́. Láti bí the end.
0: Kai.
1: So bó ṣe di pé ìyẹn ti ìyẹn ò ṣiṣẹ́. Wọ́n sáà rí pé àwọn kẹ́ni mo lo sáà kàn mí pé bá ní kí a ló wá dé tó bá mi náà. Èmi ní òjò ẹni tí wọ́n sọ máa ń mú rìn káàkiri lóhun tó jẹ́ pé gan sí mò ń gùn wọ́n tó mò ń wà everything mò ń ṣe káàkiri pé kíní kan kankan. Mo bẹ̀ wo bí gbogbo nǹkan ṣe rí àwọn èèyàn ló depend lé mi ni depend léèyàn. Tómi ni màá tọrọ jẹ tí màá ṣùgbọ́n tí màá tọrọ káàkiri ó wá mú kí ìrànwọ́ wà irritating àti ìṣe láìka ara mi rárá so èèyàn máa ń wá di oníyẹn èèyàn ti kọjá ń gbé fún wá di ti omi kò tiẹ̀ lọ gbé oògùn tí mo máa ń fún tá à fún oògùn eku mo lọ gbé fún ọmọ tó ń pa eku ìyàwó mi ló wá gbé kóhun wájú mi. So and that was the last time ti mo make attempt so ati gba yen ba ku gba fọlọ titi ti fi exercise mo ṣugbọn in fact awọn aroni ti mo wa maa ni sin to jẹ pe ounjẹ kini mi o dun ni pe oke mo si ẹjọba fun 35 years so iye ti ìjọba wa n fun mi ko to na ma wo pe aba iwo ori ni ma manage ẹ naa ni titi ti fi ta fi kope mi ati iyawo mi ta fi jọ rọbẹ mọra wọn. So yẹn máa ń àròpin yẹn máa ń kọ́ mi tó bá ti ń di pé èèyàn dàbí ẹni pé situation téèyàn fẹ́ bára ẹ̀ èèyàn ní láìpẹ́ pé kéèyàn kúkú pẹ́ láyé èèyàn máa kú náà ni. So bóyá òsì pẹ́ náà ó lè ṣe so èyí òróró tara èèyàn ní òróró tẹ̀mí. Òun gbà tí ó máa di pé mo rí pé mo escape ẹ̀ta àkọ́kọ́ tẹ̀ kejì àti tẹ̀kẹta tí mo rí pé to my common life. I come to the state of being a woman being myself. I realize pe oke igba olorun ba ti gbe mi ko si n ta le se. So that's why I keep on living the present. ọ̀tí tíbísì mi rí ni.
0: Bọ̀ nísìnyí àwọn èrò burúkú yẹn ò ń wá sọ́kàn yín mọ́ àbí.
1: Èrò burúkú yẹn ti lọ pátá.
0: Ṣé àfi pé ìgbà yẹn èdì ni.
1: Àròpin ni ìyẹn àròpin ni. Ó ń gbà tó jẹ́ pé ìyàwó ò tiẹ̀ sọ́pọ̀tì mi pé kí n. Nígbà tí ìṣe pé òun pọ̀ ní òun ò sì sọ pé àìrìnà mi. Òun sọ pé ó ń dá mi lọ́kàn lé lórí ìsàlẹ̀ kíkan láti ẹ̀jẹ̀.
0: Ó dẹ̀ ṣìdúró tì yín báyìí.
1: Kódà ọkọ̀ gbá ní ti sùn pé fún gbá báyìí gan. Ọba ló gbé mi.
0: Ọ jẹ́ kí n kí.
1: Ìgbọ́ ìyàwó náà fẹ́ kí ẹ o. Yóò jí sí mo ti wọ́n náà fẹ́ kí ẹ. Ẹgbà. Ṣé o ti sùn sọ́pá rárá tẹ́lẹ̀ o?
0: Ká ọkọ mi dákun má bínú pé mo ní kọ jí ẹ má bínú. Bóò ni. Ṣára le. O ṣeun mi. Inú ẹ̀ á dùn ayọ̀ ẹ̀ á kún. Wà á jẹun ọmọ. O ṣe ọkọ mi God bless you. Má bínú pé mo jí ẹ o bóyá máa sọ̀rọ̀ láàárọ̀ ọ̀la. O ṣe ọkọ mi ó dàrọ̀. Orun ayọ̀ ni wàá sùn.
1: Ó dà o. Ẹ ṣe gánà.
0: Olúwa ló
1: ṣe. Ó kà ní kí n ṣe experience mi náà ni o.
0: Bí èmi náà ti bọ̀.
1: Pẹ̀lẹ́.
0: Ọ̀dà ẹ ṣe. Olúwa ló ṣe. Àwọn èèyàn ń ṣe experience. Daddy UK ṣe ń gbọ́ wọn.
2: A gbọ́ díẹ̀ bẹ́ẹ̀ o.
1: Tẹ bá ń gbọ́ wa, a gbọ́ díẹ̀.
0: À ń gbọ́ yín. Àwọn èèyàn ń wọlé wá wọ́n ń ṣe experience one after the other. Ti nǹkan tó yẹ pé àwọn gan fúnra wọn ó wù wọn kí wọ́n lọ para wọn ń gbà yẹn bó ṣe rí lọ́kàn wọn nìyẹn ṣùgbọ́n nǹkan tó wá ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe experience àwọn tí wọ́n nípèníjà ojú ni lọ́n ṣe experience yìí lálẹ́ yìí. Àwọn kan kẹwà tí ó yẹ pé kò ń ṣe ìpèníjà ojú tẹ̀sẹ̀.
2: Hello.
0: Hello comrade.
2: Mo wá sí kíkọ́. Daddy UK dada àti chike tó mo kí yín ẹwọn tẹwájú ni mo sì kí ọgá mi bọ̀dà bọ́lájí ẹ rà sàn ẹ kú ìlú yìí
1: àti chike tó
2: ẹ ṣe ọ̀pẹ la máa ṣe kẹ bá wa kí Daddy UK dada mo tó fi dada ọdún náà Daddy ti sọ pé àwọn òfin ariwo àwọn fàárò mo lé mi náà ní pariwo. Èmi náà ò ní pariwo àgbàgbẹ́ tó èmi ò ní pariwo ṣùgbọ́n mo ti fọ́ọ̀jì lówó èmi ò dẹ̀ ní pariwo mo ti fún tó aláàánà lówó bẹ́ẹ̀ mo fún àlàbá mo fún kòfù síná lówó táyé tápà mo fún lówó èmi ò ní pariwo tó lágbọ́rọ̀ lọ.
0: Àná
2: mi ń pariwo ṣe mọ̀ náà ìrìngbà tí èèyàn bá wò sùn ṣe mọ 1000 kọ́ wá gbé bọ́ńdù ẹ̀ fún yàn èmi ò ní pariwo tèmi ni wí pé
0: 100,000 ni yẹn.
2: Àpadà sí burúkú 100,000 ni.
0: 1000 tọgbẹ bọ́ńdù 100,000
2: ni yẹn. Ẹ̀dọ́rọ̀ ọlọ́run ẹ̀wọ̀n tẹ̀síwájú sá lágbára ọlọ́run àpadà sí burúkú iṣẹ́ ẹni tó bá ń ṣe dáadáa bọ́yọ̀ pariwo bọ́yá kò pariwo àníyàn ni gbogbo nǹkan. So ní èyí tó túmọ̀ sí pé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a lè máa sọ so that kí ẹlòmíì náà kó lè ní lọ́kàn pé ṣe báwọn èèyàn kan náà ń ṣe dáadáa yìí. So kó lè jẹ́ ẹ̀kọ́ dáadáa láti jẹ́ kẹ́lòmíì náà. A sọ wípé ní ọ̀dọ̀ tiwa ṣùgbọ́n lọ́dọ̀ ẹlòmíì a lè jẹ́ ẹ̀kọ́ láti máa ṣe dáadáa fẹ́lòmíì náà. So reason tí èèyàn fi máa ṣe máa sọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà nìyẹn. Mélòó yìí tí wọ́n ń ṣe lábẹ́ aṣọ àti yóò dorí afẹ́fẹ́ lágbọ́rọ̀ ọlọ́run nira padà sí burúkú.
0: Àmì Jésù.
2: Ẹ ṣeun. Ẹ ṣe rí.
0: Láti yìí kẹ́ ṣe wa dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ṣe o.
2: Ẹ ṣeun kẹ́sì bá ń kí àgbèjẹ lẹ́gùsí náà. Àwọn náà tó ń tẹwó sí wa.
0: Alájà nọmba 1.
2: Bẹ́ẹ̀ni kò ní bàjẹ́ fún àwọn náà. Now ṣé ẹ rí lórí nǹkan tẹ́ ẹ sọ̀rọ̀ nípa ẹ̀yẹn? Lọ́pọ̀lọpọ̀ ìgbà ẹ mọ̀ pé gbogbo nǹkan wa ní apá bí báyìí. Ayé èdè ẹ̀wọ̀n ń sàsí ni kìnìkan ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà kò ń fẹ́ jẹ́ bẹ́ẹ̀ á mọ̀ pé ó wà ṣùgbọ́n èyí tó wọ́pọ̀ jù ń bẹ̀ èyí tó já sí pé ìrònú àròjù ṣé mọ̀ pé ìrònú àròjù nígbà tá a ti gbà yí pé ó lè yíyàn lọ́pọlọ ó lè dàyàn lórí irú náà irú èèyàn bẹ́ẹ̀ tó bá ti wá ro àrò kan ó ṣeé ṣe kí ọpọlọ ẹ kúrò ní pé ló ṣe ẹ kó ronú nọ́mà tí a kàn wò pé kí lóun wá ń ṣe láyé ṣe mọ̀ a kàn dédé rò pé bóyá kóun lọ para òun jàre so a ti rí kan nínú àwọn gúrúùpù wa náà òun tiẹ̀ ti pokùn sógbọ́n sẹ̀f ó ti fi okùn ó ti so reason tó yẹ ara reason tàbí kóra wa jọ nìyẹn tẹ bá débi tá a ti ń ṣe fàájì léni ẹ mọ wò pé sáwọn eléyìí ronú ṣá
3: ìyẹn ti pokùn so ó ti kú
2: kò tiẹ̀ ti kú ṣùgbọ́n ọlọ́run kẹ
3: alhamdulillah
2: ó fi okùn yẹn ó ti fi síbi fánù kíní tébù tí ó gbé sí ẹsẹ̀ so now okùn tó wá sí sí kíní yẹn ibi tó ti ń rọ̀ ju bí yẹn ṣe já nìyẹn
3: okùn já
2: okùn já so orí tébù tó já lé báyìí gbogbo tébù yẹn fọ ni ló bá jọ ní ṣẹ́ẹ̀dẹ̀ mọ wípé ẹni tí wọ́n bá ọra fi ọ̀bẹ yùn ní ọrùn lásán tí yóò kú yóò wò pé àṣekó yìí sí so okùn yẹn ọwọ́ bó ṣe rọra mu ní ọrùn díẹ̀ yẹn ṣe mọ̀ kókùn yẹn tó já ó ti wá rí bíi pé ikú ò rọrùn láti kú o ṣe mọ̀ gbà tó lulẹ̀ báyìí àwọn aráalé ni wọ́n gbọ́ wípé bóyá ìṣòro ìṣòye yín ó ro àrò kan ni ó ronú so ọpọlọ ẹ̀ yẹn ó ti fẹ́ yí kúrò ní bó ṣe yẹ kó gbéyàn ṣe lè ronú nọ́mà so lọ́pọ̀lọpọ̀ gbà ẹ rí pé kinní ó tún wọ́pọ̀ láàrin àwọn ọkùnrin obìnrin náà síbẹ̀ ṣùgbọ́n kó kàn mọ́ láàrin obìnrin ní tó túmọ̀ sí pé ó ṣeé ṣe sí bùkátà àbí wípé àdáadáayé tó bá ti pọ̀ jù ẹ dẹ̀ mọ̀ pé àdáadáayé àwọn ọkùnrin láì torí àwọn àdojúkọ bùkátà lé ẹbí ìyàwó gbogbo ẹ̀ mọ́ra wọn tó téèyàn bá ti wá gbé sẹ́ẹ̀mì jù ó ṣeé ṣe kíyàn lérò wípé ó jẹ́ kí kó ṣe bí ọkùnrin jàre so irú ẹ náà ti ṣe àwa náà rí tá a ti rò bẹ́ẹ̀ wípé kí lèèyàn tẹ̀ wá tó ń ṣe láyé ṣe mọ̀ ṣùgbọ́n nísìnyí kẹ́nìkan má fi kú bá mi ṣeré mọ́ o ẹ kú ètò kò ní gbàjẹ́
3: o. ọ̀gá káì ru kí ni ìbáàdì ẹ kalẹ́
4: o. Ẹ kú ètò ọpọlọ yóò ní dárùn.
3: Àmì.
4: Orúkọ tèmi ni Kòfóṣì Bátolóde Ìbàdàn.
3: Ẹ káàbọ̀.
4: Wọ́n ń pe kinní kan ní Àpadà Sáburú. Kọ́ lóun ní Jóde Bádàdì UK pẹ̀lú ògo ọlọ́.
3: Àmì
4: Jésù. Wọn ò ní fòfin wọn tẹ́lẹ̀ ọkọ̀ wálé.
3: Àmì
4: Jésù. Ibi tán ti ń mówó tán fi ń tọ́jú wa. Ọlọ́run a máa bá wa fọ̀pọ̀ rọ́pò síbẹ̀ pẹ̀lú ògo ọlọ́run. Gbogbo àwọn tó ń tọ́jú wa pátápátá nípasẹ̀ pé wọ́n ti ń gbóhùn wa lórí lágelu wọ́n dẹ̀ ń wo tọ́lọ́ wọ́n ń ṣàánú fún wa Àpadà Sáburú ní débẹ́ ní kọ̀ọ̀kan wa pẹ̀lú ògo ọlọ́run. Alága mi Saheed Atatata ó jíṣẹ́ wọn fún mi so wọ́n tẹ́wó sí mi pẹ̀lú ògo ọlọ́run wọ́n máa mọ̀ ọ́ ṣe ni. Wọn ò ní sunkún lórí ọmọ
3: wọn
4: ò ní sunkún lórí aya gbogbo orí tọ́lọ́run ti wá ṣe fún wọn pẹ̀lú ògo ọlọ́run lójú ẹ̀mí wọn lẹ́yìn wọn ni wọn ò ní gbúrò kankan nú ẹ̀ kan bànújẹ́ ọlọ́run wá gún wọn lẹ́mí gígún àtàlàáfíà gbogbo iṣẹ́ tán ti ṣe lórí ìdúró wọn ò ní jẹ́ lórí ìdùbú láìsàn tọmọtọmọ tayátayá o. Ní tó máa ń dé bẹ́ẹ̀dà tó fi máa ń tan nǹkan ní ẹ̀ lábúrú ọlọ́run ní gbé bá wọn pẹ̀lú ògo ọlọ́run ọláwọ olórí kọ̀ọ̀kan tó ń tán ṣàánú fún ìdé nǹkan ṣe làwa ń sọ yìí. Àwọn kan tó wà tán láǹfààní àti pèsè orí afẹ́fẹ́ tán dẹ̀ ń ṣe dẹ́bùn ọláwọ olórí kọ̀ọ̀kan tán ṣe lóore gbogbo kíbi táwọn ọmọ tí wọn náà bá ń dé lókè pẹ̀ láyé wọn ó máa bá àánú pàdé ni pẹ̀lú ògo ọlọ́run nira Padà Sáburú. Mo kí Mr. BJ náà Dádì BJ wọn ò ní fòkun tiwọn náà tẹ́lẹ̀ ọkọ̀ wálé o pẹ̀lú ògo ọlọ́run. Wọn ò ní dẹrù àrùká pẹ̀lú ògo ọlọ́run wọn ò máa rà ánú gbé mọ́mí ṣíkítò gbogbo ibi tẹ́yìn náà bá ń tẹ̀ lórí ilé ayé ẹ̀ máa gba yìí ni pẹ̀lú ògo ọlọ́run wọn ò ní kéde kú yín fún wa ní lágelu pẹ̀lú ògo ọlọ́run wọn ò ní jí yín gbé pẹ̀lú ògo ọlọ́run. Ẹyin tó wá ń bá yín lọ́kàn jẹ́ ní kọ̀ọ̀kan ni Ola wola dada ten se fawa na Ola ba nso didunu fun yin pelu go ire yin teyin lowo
0: mi
4: kia kia ore ti oni pa ko jiji fun yin Ola ba fi le yin lowo pelu Ola wola gbogbo ti to ba yin sami adura yin ti gba lale mo mi adura yin ti gba tomo tomo o ti gba toko toko e ranu gba pelu go Olorun in te ni ka da si o pe kini kan ni depression Then we did the pressure by moving and get the alagam inside that our so. Oh, Yama over thinking, can't you? Yak, no, so are you one, mammy, or only Jacka, you money go come out. But most of the times, I want to come out to you pay and to buy what behind the year. Like Shaki, I did Shaki, see any. Ama o pe boya ni en la nkan kan koja awa ro boya abun ni kan lo wa nu oyi ni kan lo wa ropo yen to ba ti wa depressed o le ronu ko overthink ko se nkan ti o to aye ma so pe aye lo palagbaja kini kan lo palagbaja so labe bo ti wu kori awa ta wa bi e wo ru awa ta wa physical challenge yi to ba n se pe boya ola radio ati pe a tun wa sara wa jo taba ti wa meeting gba mi ba ni a ma ma ronu a ti e ni ronu pe nkan kan mu wa ta ti e ni riro pe a sai se bu je mi ti e ri na kan kan so e wa wo en cho lanfani lati wa ru awujo wa yen o ma ma ronu ma wa depressed debi pe igba mi o kan le wo o ti lohun ju loju ku fohun laye jare ko hun wa ko hun gbe nkan je tiru e da be ba wa gbe nkan je aya ma ni aye lo se o sa si ni awon ta de wa behind there ton wa la gbagbege awon na sakiyesi nkan to nla koja lati tuninu so any be your brother's keeper awon ta wa la gbagbege ara wa na e je ka je brother's keeper ara wa olorun ni denu kokan wa laamu mo mi sikito ohun yin oni ya eyin de wa tele e tun wa temi a so polopo odun laye oruko temi ni kofoshi latolunde mbada e ku eto
0: e se o Oh my god, depression gbo nkan tun lo ni ilu
4: e kale e ku eto ko ni baje fun
0: ami
4: e ni sise
0: ami o
4: gbogbo esi so ngbo mi patapata ironu ma so yan di yepere ni o ironu duro lati baye yan je dibi to lapere sugba teyan ba ri awon olutunu ti olorun ba ran si yan ironu yan ma fiye lokan yan grandma dibi si loruko mi
0: e se grandma
4: o toro lati gboloyin
0: e se grandma
4: se ri mo la awon nkan kan koja ni asiko gba kan lẹ́yìn ọmọ márùn ọkọ mi gbé lálẹ́ tẹ̀lé obìnrin lọ mo ta gbogbo nǹkan mi tán pátápátá kò sí nǹkan kan mọ́ mo wá ronú dé stage kan nǹkan oṣù wá ń jẹ alára mi ó wá di ọjọ́ márùn tó yẹ kó dúró kó dúró mo fi oṣù mẹ́ta ṣe ìrònú yẹn ti pọ̀ jù nígbà tí mo bá wo ẹ̀yìn wò tí mo wo àwọn ọmọ mi pé kò sí tí mo fẹ́ fún wọn jẹ tí mo wo inú létí òsín tí mo fẹ́ tà ara kìíní kan o ẹwà ẹwà rà tí mo ti tà tán ìrònú yẹn pọ̀ ṣùgbọ́n ọlọ́run wá ran àwọn èèyàn sí mi pé má ronú yìí tó fi máa ronú lọ́ra rédíò mo wá di oní rédíò 24 hours wà ní ọjọ́ mi ò kí ń pa àfi tí bátìrì yẹn ò bá jẹ́ kí n gbọ́ mọ́ tó bá bàjẹ́ máa wọ́n ọ̀nà láti tàn sí pé kí n má bàa ronú kú kí n má bàa kú káwọ́ má ṣe pé màá ti kú kí ògo yẹn tó jáde mo dúpẹ́ lọ́wọ́ fún ní ọjọ́ àfiyèsí kan ṣáìdì àtàkánkán ibi àárọ̀ tọ̀sán kálẹ́ kò ní pa ọ́ kò ní pa ọ́ kò ní pa ìran rẹ̀ tó bá ti ń wẹ̀yìn wá máa rí ọlọ́run àdàwọlé ṣe rẹ nínú ayé yóò yọrí sí rẹ.
0: Àmì Ṣáídì àtàkọ́kọ́ ló ń gbàdúrà fún yẹn comrade.
4: Bẹ́ẹ̀ni mi ò rí rí o. Mo sì gbọ́ rí bí àkàndá ni. Èmi tí mo ń sọ̀rọ̀ mi kì í ṣàtọ̀kàndá. Ìṣòro ló sọ mí di ẹni ilẹ̀. Bẹ́ẹ̀ni
5: mo wo ibi ti mo le da si ni ojo na kani mo je ni ru je ta mi o ti je mi laaro mo wa show number mi ka ka tete ti wa lowo mi mo wa pe ki ejo e sanu mi grandma dede si loruko mi iya ko send e wo si mi lojo na
6: mi
5: o le gbagbe ojo ni bẹ́ẹ̀ ni mo sọ orí afẹ́fẹ́ mo mọ̀ pé gbogbo etí ń gbọ́ mi
6: dáadáa uk ṣe ń gbọ́
5: ó ń sẹ́ǹdì owó sí ni mo tún pè ó ní kí má wọ̀rí ẹ má wọ̀rí.
6: Àkàndá la ta kọ́kọ́ ẹlẹ́ẹ̀tì ìrírí o.
5: Bẹ́ẹ̀ ni orírí
6: ojú
5: ni ojú ni a kàn máa ń gbóhùn ara wa lórí rédíò nítorí mo máa ń gbọ́ rédíò gan
6: máa
5: dá sí
6: mo
5: dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí ó rán àwọn kan sí mi tó jẹ́ olùtùnú. Àti iléeṣẹ́ rédíò.
6: Ẹ ṣe rere láyé yìí máa ṣe rere.
5: Bẹ́ẹ̀ni.
6: Máa ṣe rere kó bá lè yẹ mí
5: o. Bẹ́ẹ̀ni. Gbogbo ayé ló ń gbọ́ nǹkan tí mo sọ. Mo bá ń sọ orí rédíò àfi tí mi bá wọlé àfi tí ò bá sanwó lórí fún. Èyí tí mo fi ń pè ní mo ya ni. Owó tí mo ya tí mo jẹ wọ́n ní èso ti di 600. Pé kí n bá a lè dá sí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé mo wọlé. Ìrònú ti pọ̀ jù. Ṣùgbọ́n ọlọ́run ń lo iléeṣẹ́ rédíò tí máa pè sí máa láàrin nígbà míì ẹlòmíà ní kí ló ṣe ń dùn yẹn nù gan.
6: Yẹ kí n kọ nọ́mbà ìjọba mi tètè kọ nọ́mbà wọn yẹn ẹlòmíì tí ń pè bọ́ bá mi tètè pé kọ́ tí wọ́n yẹn jáde wọ́n láwọn jẹ́ 600 kírẹ́dìtì 600 wọ́n ya ni màá sẹ́ndì owó màá sẹ́ndì 1000 sí wọn. Kí wọ́n san 600 yẹn kí wọ́n fi 400 tó kù ra kírẹ́dìtì tó máa fi máa pè lórí ètò bá mi kọ náà sórí nọ́mbà wọn bá mi fọgbọ́n táìpù ẹ̀ jáde grandma débísí tó bá dẹ̀ yẹ pé àrí nọ́mbà yín táìpù jáde tó ráwọn èèyàn ń pè léraléra ìfẹ́ tóbi lọ́ba ọmọ ìyá ìfẹ́ ti fẹ́ bá mi kọ nọ́mbà yín síta. Tèmi á pe nọ́mbà tèmi tẹ bá dẹ̀ lè tó bá pẹ́ wà lórí WhatsApp nọ́mbà mi ẹ lè pè mí lórí WhatsApp tẹ́ bá dẹ̀ síbẹ̀ ẹ lè flash mi tá bá ti ṣe ètò tán bọ̀tẹ́ má yẹ kó jálẹ̀ ẹ jẹ́ kó di ọ̀la lágbára ọlọ́run. Atakọ́kán gbogbo èso tó jáde lára yín òkè ni wọ́n máa wà kò sí inú wọn tó máa wálẹ̀ torí wọn ní òrìṣà bó lè gbèmí àbá ló ṣe ń sọ ṣe mí bó ṣe bá mi ibi tá à ń lọ gangan ọlọ́run ṣe mí ò mọ́ máa ó ṣe ọkọ mi tóbi lọ́ba ọlọ́run ṣe mí ò mọ́ ìyá tó sọ̀rọ̀ yìí kí ni nǹkan tí ìwọ tó ń gbọ́ mi lálẹ́ yìí ti ṣe láti fi rí i pé inú àwọn èèyàn àwọn tó máa wà lákàtà ẹ á dùn ẹ dúró ẹ má sọ pé chiki tó fẹ́ wá tọrọ owó no. Ẹ yọ̀yàn kúrò lọ́kàn yín pátápátá. Níjọ́ Sunday mo

0: bẹ́ẹ̀ ni o Abeokuta Women Herbal Care lọ́lọ́wọ́ bá gbé kalẹ̀ lásìkò yìí láti máa ṣètọ́jú tèwé dàgbà lọ́wọ́ àwọn àìlera lóríṣiríṣi tó lè sọ ara ẹni di kangẹrẹ láwọn ìtọ́jú bíi kòkòrò inú ẹ̀jẹ̀ àwọ́ká lọ́sàn lọ́sàn obìnrin tó ń wojú olúwa fẹ́sọ̀ inú ìtọ́jú tó péye fún ọkùnrin tí ò lè ṣe dédé bí ọmọkùnrin kẹ́nu èèyàn máa rùn tó fi dórí ìtọ́jú obìnrin tí nǹkan àlejò rẹ̀ ń ṣe mọ́kùmọ́kù èyí àṣejù pajápajá owó àti tẹsẹ̀ kára èèyàn máa gbóná lódì lódì yàtọ̀ sí èyí Afobitas náà wà nílẹ̀ tó ń fọ ìdọ̀tí ara dànù lọ́gán èyí tí gbogbo ayé ń dùn wìtì wìtì torí iṣẹ́ kọjá bẹ́ẹ̀ head office wọn wà ní Mufayakun complex Àgọ́ Karo Ẹnugada Abeokuta wọ́n tún wà ní Mora Ekan roundabout Ìjẹ̀bú òde àti nílùú Èkó telephone 08039716022 Abeokuta Women Herbal Care ẹ ṣe àdúpẹ́ o Ọlọ́run tó ń fún yín ṣe ò ní padà lẹ́yìn yín o
1: ẹ̀yin yan wa ẹ̀kalẹ̀ ẹ̀kaàrọ̀ ẹ̀kasàn gbogbo yín lè ti mọ̀ pé chikito kì ń bá àwọn onírọ́tò chikito dẹ̀ kì ń gbé àwọn pàǹtí ẹ̀yọ̀ kò ń gbé wọn kiri ẹni tí mo gbé wá ní alẹ́ yìí ẹni tí mo gbé wá láàárọ̀ yìí ẹni tí mo gbé wá lọ́sàn yìí ẹ mọ̀ pé ibikíbi tẹ́ bá ti ń gbọ́ olúkálùkù ní táìmù tó wà ẹni tí mo fọwọ́ sọ̀yà fún pé one is one ni nǹkan tá a bá dẹ̀ sọ òun lẹ máa bá lọ́dọ̀ wa ìyá wa Abeokuta Woman Abeokuta Woman Herbal Care ìyẹ́ máa gbọ́ òun wọn o àwọn eléyìí kà á wọ́n mọ̀ wọn jogun ba wọn dẹ tun ṣe kini wọn bi wọn sinu ẹ ìyá Abeokuta ó yá.
2: ẹ ṣe mo kí gbogbo wa lọkùnrin lóbìnrin ẹni ìyá mi ẹyin bàbá mi mo kí ọba wa o ìrùkẹrẹ adókínní o mo kí gbogbo lóye lóye ládéládé lọbalọba ní ìlú ìbàdàn yín pé àjíǹde ara a máa jẹ o mo kí gbogbo ẹni tó kọ́kọ́ jáwé tó kọ́kọ́ wọ wàgbò ní ìlú ìbàdàn a máa júṣe o ẹ̀mí ọmọ yín náà ni ọ̀rẹ́ yín olólùfẹ́ yín alájà jẹ̀mí láti lápẹ̀kun tí gbogbo èèyàn mọ̀ sí Abeokuta Woman èmi lọmọ Líṣàbí ọmọ agbòǹgbò Àkàlà ọmọ ẹ̀kúnlẹ̀ agbọ́rọ̀ wuyẹ̀wuyẹ ọmọ ọba kítí bàbá ọ̀gbọ̀n ìgbọ̀n oògùn iṣẹ́ ìṣègùn ìbílẹ̀ iṣẹ́ mi ni ọ̀nà mi ni àṣà mi ni bẹ́ẹ̀ ṣe mọṣẹ́ yín ló kúkúdùn tó da yín lójú bẹ́ẹ̀ náà ni Abeokuta Woman mọ̀ nípa ewé àti egbò mo wà authentic bí mo bold sí mo ní confidence lórí nǹkan tí mo ń ṣe ewé àti egbò wọn bí mi sínú ẹ mo jogún ẹ lọwọ bàbá tó bí mi lọmọ mo sì tún lọ sí ìmọ̀ ìjìnlẹ̀ ní Nigerian College of Natural Medicine láti mọ̀ nípa human anatomy bẹ́ẹ̀ yá ara wa ṣe gbọ́dọ̀ máa rí bá ṣe gbọ́dọ̀ máa tọ́jú ẹ̀yà ara wa sí nítorí pé gbogbo nǹkan ló ti wà ní computer live ó ti yàtọ̀ sáyé àwọn bàbá wa
1: ọ̀làjú ti pa wá
2: ọ̀làjú ti dé ó ti wà ẹ má jẹ́ kọ́làjú yẹn kó jẹ́ kójú wàhálà sódì ẹ jẹ́ ká dìde ká mójútó nǹkan ìbílẹ̀ wa we are son of the soil we are all human we are blacks ẹ jẹ́ ká dìde sí nǹkan ìṣẹ̀ǹbáyé wa àwọn baba ńlá wa àwọn nǹkan tẹ́pọ̀ àwa gangan ti mọ̀ bí mo ṣe wà abiamọ ni mi ewé àtegbò ni mo máa ń jẹ kò ń ṣe pé mo fi ń sọ̀rọ̀ ń pé bóyá torí pé kéèyàn lè wà
1: èmi náà rí pé torí ẹ̀ lẹ ṣe rí bí ọmọ 13 years
2: so ewé àtegbò
1: ẹ já wa sí alájà
2: parọ́ fún yín bẹ́ẹ̀ ṣe mọṣẹ́ yín ló kúkúdù tó da yín lójú bẹ́ẹ̀ náà lèmi náà ń wá ìjìnlẹ̀ káàkiri ní nǹkan bí oṣù mẹ́ta sẹ́yìn mo ṣẹ̀ṣẹ̀ dé láti ìlú South Africa ni mo lọ sí Ghana máa ń lọ káàkiri diaspora láti mọ̀ nípa ìjìnlẹ̀ nípa ewé àtegbò nǹkan tí mo máa ń wá kiri òun ni research nípa ewé àtegbò tí mo lè ń ṣe
1: Abeokuta Woman àwọn kan sọ o wọn ní nǹkan dúdú wa yìí èmi la gbó o èmi nígbà mi la wòye wọn ló ń ba kíndìnrín jẹ
2: ẹ ṣe àti ṣìkìtò ṣe rí ẹ̀yà ara wa ó yàtọ̀ síra wọn ẹ jẹ́ kí n fún yín ní example ẹ wo àwọn bàbá wa láyé àtijọ́ àwọn bàbá tèmi àárọ̀ tán bá ti jí bá máa pè mí náà máa pariwo ni àbí kẹ́ lọ gbé wá mo ti fẹ́ máa lọ sóko ṣe rí àwọn oògùn wọn máa gbé lura jíjó wà nbẹ powder wà nbẹ olómi wà nbẹ wọn bá lò ṣe rí tí wọn bá ní pé ká gbé apẹ̀rẹ̀ ká tẹ̀ láwọn báyìí a máa máa wo ìpàkọ́ wọn wájú ni tó máa dàbẹ́ ni pé nǹkan kan ló ń gbé wọn rìn ewé àtegbò tí wọn lò yẹn òun ló ń jí àwọn àwa sì máa wò pé kòrò wọn máa máa nà wá máa máa fọ́ọ̀sì ara wa mú ṣe wá rí ń pé ó ń ba kíndìnrín jẹ yẹn mi ò lè sọ pé rọ mi ò dẹ̀ lè sọ pé kò ń ṣe rọ torí bẹ ṣe ń wò mímì kì í ṣàbòsí nítorí pé àwọn èèyàn míì wà tẹ́ pé wọn ò rí lè mọ̀ nípa ewé àtegbò àwọn kọ́kọ́ wà tẹ́ pé tí a bá fẹ́ máa lò tẹ pé ó ti ní òdùwọ̀n ṣe mọ̀ pé ṣègùn ìbílẹ̀ ti yàtọ̀ sáyé àwọn bàbá wa nítorí ìsìn tẹ bá gbé nǹkan lẹ́gàn ẹyin ra tòmátò lásán lọlé tó bá máa fi dijọ́ kejì àti máa dómi kò dẹ̀ ń rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹyin máa dídòdò ẹ dídídídídí kó tó di brown a máa wò pé kí ló ń ṣẹlẹ̀ tó kò ń ṣe ọ̀rọ̀ ewé àtegbò nìkan torí a gbọ́dọ̀ máa mọ àwọn nǹkan tá a máa jẹ sẹ́nu a gbọ́dọ̀ máa rí pé ó wà ní ìmọ́tótó ewé àtegbò ti yàtọ̀ ó ti ní dosage ó ti ní gbogbo òdùwọ̀n ayé ìgbà yẹn tó máa pè mí báyìí àwọn èèyàn máa tò lọ máa fi gbáfẹ́ orí omi báyìí ni fi bu àgbo fáwọn èèyàn kò rí bẹ́ẹ̀ mọ́ ń sìn kò ṣeé ṣe bẹ́ẹ̀ mọ́ ewé àtegbò ti wà ní good hygienic way tẹ́pẹ́ tẹ bá ń lò ẹ̀yin gan máa mọ̀ pé oògùn ni mò ń lò yìí
1: tẹ́pẹ́ tẹ bá ṣe kí ẹ
2: àwọn nǹkan kan wà tẹ́ pé ó wà nínú ara wa tẹ́ pé ó lè jẹ oúnjẹ láti jẹ to yan ba lo magbo ni time yan ni ah agbo ki n banu je o te ba ti be ni ko n ba kidney je bi mo se wa ikunle mejo ni mo ni be ni
1: be se wa
2: bi mo se wa mi o de se mistake
1: alaja ikunle mejo
2: be ni olorun lo fun mi
1: pelu baba n se ri
2: be ni ko de n se pe bi amo lo sibi kan pe kini kan ma wa nu le mi ma je ewe ma je gbo yi ti ma je losu meta ti ma je losu mefa to ba de tasiko ma bi mo e ti joko imu ti gbo mode ben
1: ela ku eyin eyan wa te n gbo wa ele lo ma wa laja lori facebook e ba mi wo won ke so omo dun melo ti won je
2: bo se ri niyan mi o paro
1: eh
2: awon eyan tin pe mi kiri ka kiri ka ge ejo ti ma wa badan bayi ni ni duro jijo melo ma tun ti lo wa tun bo ile mo fe mo mo ti so pe because I love natural medicine I love natural I love it is my passion e mo pe oko ni pe keyan lo ra ogun oko ni keyan je ni te pe olodun so pe ase ni to ba fo okan to ba fun yan o ma je olodun ni eyan kokoko
1: alhamdulillah
2: olodun ba lo nse so ti ko ba wa nse eyan eyan ba ti lo okun lo sa ile aye igan ti ma ja so pe oro ogun nkan ta nlo nule eyan ti ra nkan yen bi ona bi meta ti o da to se wa lo bi kan to ro original so e ma ja so ogun ko nse opin aye npe e lo bi kan e lo gba e lo awe lo mr e lo mr bi e ri nkan te fe e ma give up just give a try e wa sodo mi e ma fi nkan kan pamo olorun oba lo ni gbogbo nkan be se mo se yin to da yin loju lokukudu be na ni abekuta awon mama ni pa ewe ati o ni yodun ti mo fi wa lodo ya mi ati baba mi ti mo fi nko o ni yodun ti mo fi lo kaakiri imo o tun wa ni ye odun ti mo fi lo sawon ilewe awon nkan te ma mo te ina ma je sara yin te ba ri nkan te fe ohun le mi nta ewe atebo ni ogun bile wa ni nitori pe ogun bile yen gbogbo nkan ni mo fi so lori e ibi te yan ba mode ninu nkan le yan ma mode so be ba se n lo nkan e ma tun ma rin si waju ke le ma ri the best olorun ba ma fi wa si ona ewe atebo nkan gidi ni bi mo se wa e wo kun mi bo se ri
1: eh te mo se mbe pe e so pe ikule melo le pe
2: beeni
1: a n bo lomo ka o ikule melo le pe
2: beeni mejo
1: eh because ikun yo da be ni to bi mo
2: abi mo se wa yen
1: te ba to ba wo yin so pe e bi mo ri
2: beeni wa ni won bi mo nitori pe ogun bile ni mi ma n lo ni mo de ma n je tin ba fe bi mo tin ba de ti bi mo tan awon tin ma je to ma ti gbogbo awon ede dudu yen jade te pe gbogbo kun mi ma flat te ba ri ni joko mo to ba so pe n to bi mo yen ma ni ro ni tori pe mo mo se mo pe awon ti o mo te pe awon ya won lati le won ko won sona bi isogun bile gbogbo ona alakowe won ko won si so ton ba ri awon kan ma pe ayiro o I don't want it I don't want this I don't gbogbo kan yen
1: awon oyinbo
2: eh ko de ko ri be we are son of the soil olorun ti ke wa ni orile ede wa o ke wa o didi ke wa ni idi temi se mo ko ke wa ni pe mo ti do awon ogun yen o mo ti lowo nkan kan wa to ma nse mi idi iyo ni idi iyo yen ni nkakun igba ti mo fe bimo ni mo pe oran ni tori ti ba ti push bayo ma jade awon ogun bile ti mo lo awon nkan ti mo lo fun ra mi ohun ni mo fi dupe de ni so to ba ti lo nkan to ba da sere mi o nse olorun teyan mewa ba sodo mi teyan mefa to ba ti gbadun e fi to ku fo olorun olorun lo ni dede sugbon pe keyan wa wa sodo eyan ko wa tu wa da kun nkan to nse ko ma le so pe bayi ni ko se bayi e le ri lodo abekuta o e kan roju keyin na wa ke wa wo pe omo abekuta to yese wonu inu igboro ilu Ibadan ore lo mu wa ni abi nkan mi lo mu wa mo mu fe wa mo mu ore wa mo mu fokan balẹ wa mo ma yo wa mo mu dunu wa mo mu rire wa mo mu kalafia wa ka se pe ko se pe kiyan pomo 30 years ko ma dara nu ko ma re eyan si no eyan gboro smart eyan gboro wa healthy healthy yen olorun ti fun wa latorun awa la ge kekeke nbi awa la muju to ra wa eni ti immune ti o boost to kan lo le aye ni ba o le se kolorun bo le ko wa ba correct yen abe n de pe oke ko fokan si pe ah ko ye ki ma je nkan bayi mu tin dagba ko ye ki gbogbo sugar ara mi ko ri bayi ti o fokan si abe n te pe ko mo pe nkan bayi le ye ki se abe n to mu siga ko ye ko le mo pe kidney o ma dudu so gbogbo nkan yen olorun o ni bole latoke eye ka moju to ra wa eye ka moju to ilera ati alaafia ara wa
1: oda iye abe okuta a gbo pe nipa pajapaja muyan o kokoro nu eje o idi yiyo o eni ti nkan osu e n se segesege o pe gbogbo e patapata lọlọrun fi le yin lọwọ lati fi se iranlọwọ fawọn eyan
2: oju nikan lemi o kin se oju te ba wa en to ba n se ma mu yin lọ be
1: oju nikan
2: da amọ gbogbo
1: e tawọn eyan ba fe wa sodo yin bayi bawo ni won se ma rin ati pe number wo lawọn eyan le pe
2: on le pe mi sori
1: 080 39 3 9 7 1 6 0 6 0 2 2
2: tabi 080
1: 080
2: 55
1: 55
2: 5 7 7 7 7 63 63 72 72. Ní báyìí mo wà ní Liberty nínú ibi tí wọ́n ti ń ṣe ìpàtẹ ìṣègùn ìbílẹ̀ àmọ́ mo ní ọ́fíìsì nílùú Ìbàdàn yìí mo wà ní òde Ajé Junction ibẹ̀ ni mo wà but
1: president kọ́ṣà pè yín ẹ bá ṣàlàyé
2: tí ẹ bá ní àrùn tá mọ̀ sí àrùn kòkòrò inú ẹ̀jẹ̀ yálà inú odò láti bá pàdé ni ọkùnrin sóbìnrin láti bá pàdé ni àwọn òbí wa ń gbà tó fẹ́ bí wa ni àbá máa ń sún ìmúnú odò ni ibikíbi tó bá yẹ pé inú wa máa ń kùn ni àbá jẹun díẹ̀ bá dàbẹ̀ nípa ti jẹ gbogbo oúnjẹ ilé àyà máa dùn wá ọgọgọ bẹ̀ máa dùn wá lẹ́yìn àfẹ́ ṣẹ̀yọ àti ṣẹ̀yọ adogun àwọn afẹ́jú láti ṣẹ̀yọ àbí ká máa ṣẹ̀yọ kẹ́yọ yẹn máa papọ̀ jù kó ti kúrò ní ẹ̀yọ tó nọ́mà tàbí ká ti lọ rí pa ti lọ ṣe àyẹ̀wò ṣúgà àní ṣúgà lára ẹ̀yọ wá dẹ̀ ń papọ̀ jù àwọn bàbá wa máa ń pè ní àtọ̀gbẹ irú nǹkan ẹ̀ máa ń wáyé tàbí àwọn tẹ́ pé obìnrin ni wá nǹkan àládà wa ń wá mọ́ tí ò yẹ kó dẹ̀ tí ì lọ tó yẹ ká sì máa rí torí gbogbo ẹ̀ ló níṣẹ́ tó ń ṣe lára ẹlòmíì tí ò bá rí wọn máa wò pé èmi ṣe oríire mi rí mọ́ irọ́ ni tó bá tì tó èjì yẹn àìsàn ni ó máa tún fa wàhálà mi àbí bóyá àwa tẹ́ pé àláǹfààní láti lè ṣàbíamọ èèyàn kankan kọ́ ló ń ṣọmọ fún ìyàn ọlọ́run ni ó dẹ̀ ti dá gbogbo wa a wá rí i pé à ń lóyún oṣù méjì mẹ́ta ó ń wálẹ̀ ara ń ta wá ni ìgbà míì ara máa ń yún wa bí ìpafo omi ṣupara ìgbà míì ara máa ta wá bí ìgbà tẹ́ pé bí wọ́n dáa ta sí wa lára ìgbà míì a máa rí pé tá a bá jókòó tá a bá ń sọ̀rọ̀ ẹnu wa máa rùn láàrin àwọn èèyàn a dẹ̀ fọyín fọyín kò lọ ìgbà míì nǹkan máa rìn kiri ara wa bí àràn bí yọ̀rọ̀ àárín wa sọ́nà fún orí a máa fọ́ wa lẹ́sú orí yẹn ń gbà mí iwájú orí ìgbà míì ẹgbẹ́ kan apá kan ara wa délé bá a máa gbọ̀n rìrìrì a sùn bá a máa gbọ̀n ìgbà míì tá a bá jẹ́ a máa gbọ̀n àbí ìgbà míì tá a bá dìde ní pé ká jẹun ebi díẹ̀ máa pa gbogbo ara wa ti máa gbọ̀n ẹ má jà á fi ṣeré ẹ já dìde ká tọ́jú ara wa àbí tí nǹkan ẹ bá pẹ́ lára ọ̀dọ́mọkùnrin á jẹ́ kọ́dọ̀mọkùnrin kọlẹ̀ jẹ́ kóbìnrin mọ̀pọ́kùnrin ni mí ó wà lọ́dọ̀ Abẹ́òkúta Umà níbi tá a ti ń ṣe pàtẹ́lọ́wọ́ stand number 2 tẹ bá ti wọlé àwọn èèyàn á máa pè yín mo fẹ́ káwọn èèyàn bíi emélòó kan wá kí inú wọn dùn káyọ̀ wọn kún kán rí pé nínú ilé yá ẹ̀ ara mi màti yá ẹlòmíì tó bá jẹ nǹkan tó ní protein tó bá jẹ báyìí ó máa máa wọ tọ́ílẹ̀tì jáde lọ jáde bọ̀ ni ẹlòmíì nǹkan tó máa ṣe lóore tó bá jẹ báyìí wàhálà dé ẹ jẹ́ amójútó ra wa ẹ̀yin ọkùnrin ẹ má gbé ẹ̀bi àìrí ọmọ bí ẹ má gbé léyàwó yín nìkan lórí
1: ẹ̀yin
2: náà dìde ó lè jẹ́ pé omira yẹn ó ti kéré tàbí bóyá kò pọ̀ tó ó níye millions tí ó máa wà ń bẹ̀ kó tó débi tó ń lọ ẹ jẹ́ àjọ mójútó kájọ ṣe pẹ̀lú ọlọ́run tí nǹkan ẹ̀ bá pẹ́ lára ó lè di àìsàn atẹ́gùn àìsàn inú iṣan àìsàn inú egungun tẹ́pọ̀ máa yíwọ inú egungun ẹ̀ rẹ́lòmíì àtọ́jú egungun títí kò tí tọ́jú infection yẹn tá n pè ní kòkòrò inú ẹ̀jẹ̀ ẹlòmíì bẹ́ẹ̀ tó ẹ já dìde a fẹ́ máa rìn láti ibì kan ẹsẹ̀ ń fà wá so ni pajápajá ni àárọ̀rùn sun ni ìbárà di ríro ara ríro ni ẹ dìde kẹ máa bọ̀ lọ́dọ̀ Abẹ́òkúta Umà àkọ́kọ́ yẹ ẹ̀yin wò ná nǹkan tó bá wà àwọn nǹkan tó bá lọ à á sọ fún yín pẹ̀lú ògo ọlọ́run níwọ̀n ọba díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ rí pé máa dúpẹ́ fọlọ́.
1: Ó dá ẹ ṣe ìyá wa àdúpẹ́ lọ́wọ́ yín pé a pè yín ẹ sì wá ẹyẹ yan wa shop number 2 nínú Liberty ibi tó ti ń ṣe ìpàtẹ ọjà ibẹ̀ ni àbí ṣe ìpàtẹ ọjà ibẹ̀ ni kẹ́ tètè máa lọ báyìí kí gbogbo abalẹ̀ fi àlàáfíà tó péye fi ṣe ọdún iléyà yìí ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa Abẹ́òkúta Woman
2: Abacare Home. Ẹ lè rí wa lórí Facebook, ẹ lè rí wa lórí Google, ẹ lè rí wa lórí internet. Ẹ pè mí.
1: Phone number yín lẹ́ẹ̀kan sí ìyá wa.
2: Ẹ lè pè mí sórí 08039716022 08039716022 tàbí 08055776372. Ẹ lọ sórí Google, ẹ lọ sórí Instagram. Ẹ máa rí wa ń bẹ̀. Ojú ni wa kì í ṣàìmọ̀ fọlọ́kọ. Èèyàn tó wà ń ta ni wa tó wà ń gbangba tó ti rìn káàkiri even in diaspora. A mọ̀ ń pa ìtọ́jú ara. Ẹ wá.

0: ni o Abeokuta Women Herbal Care lọlọ́run ọba gbé kalẹ̀ lásìkò yìí láti máa ṣètọ́jú tèwé tagbà lọ́wọ́ àwọn àìlera lóríṣiríṣi tó lè sọ ara ẹni di kangẹrẹ láwọn ìtọ́jú bíi kòkòrò inú ẹ̀jẹ̀ àwọ́ká lọ́sàn lọ́sàn obìnrin tó ń wojú olúwa fèsò inú ìtọ́jú tó péye fún ọkùnrin tí ò lè ṣe dédé bí ọmọkùnrin kẹ́nu èèyàn márùn tó fi dórí ìtọ́jú obìnrin tí nǹkan àlejò rẹ̀ ń ṣe mọ́kùmọ́kú èyí àṣejù pajápajá owó àti tẹsẹ̀ kára èèyàn máa gbóná lódì lódì yàtọ̀ sí èyí afobitas náà wà nílẹ̀ tó ń fọ ìdọ̀tí ara dànù lọ́gán èyí tí gbogbo ayé ń dùn wìtì wìtì torí iṣẹ́ kọjá bẹ́ẹ̀ head office wọn wà ní fúnfàyàkún complex àgọ́ karo ẹnukádà Abeokuta wọn tún wà ní mora ẹ̀kan roundabout ìjẹ̀bú òde àti nílùú Èkó telephone 080-3971-6022 Abeokuta Women Herbal Care ẹ ṣe àdúpẹ́ o ọlọ́run tó ń fún yín ṣe ò ní padà lẹ́yìn yín o.
1: Lajiliwa FM 96.7.

0: All right, now welcome back. A cabo. E je ka lo sodo Uncle BJ. Uncle BJ, mo beere question lowo yin lekan pe pelu gbogbo nkan ton lo ton bo lori oro ton sele yi. Ki le ro pe awon eyan le se si.
1: Ah, se lofo. Ah, seri ewu oro to wa nle yi. O ju ba wa se nlo. It's not as easy as ba won se so le kan pe on fish, ni lu ti mo wa mo ti sise ni mental hospital for about 10 years so I can say mo le so die I'm not a professional in that place so chemo I'm just a need a nurse ni be yen so yin seri ati pe fiyan para yan o easy because seri ba fiyan ma fi para e o si kokon ni opolo yan mo bi e di kan se so le ko pe niba ti kan ba jo lohun pe a mo pe ona mu ya ma se yon koma stodi de lo to lo fe fula to yi omi lo lo to mi la mi ti nu osa e ti mo pe opolo yen o sise mo raga at all ko si kokon lori yen mo
0: patapata
1: so seri depression ko si kokon be mo depression is a very very silent killer seri kini a de se ma sele ati ma show psychosis ko to di ko de stage yen but awon eyan to ba wa lardin surrounding won le ma ko bi ara si ati ma daso de pe awon eyan ma wo ko bi e ko nse de ah pa kini kon ko be yen so but awon eyan le ma fura si so it's not easy if you think of one ara yan ko pa seri ta awon eyan so le ko ye pe ehun ah ka awon eyan ma kon ma ro du kon lo para kon se seri gbogbo e seri to bi ton fin ko bi tusa laye igbo igbo la awon fin ko bi tusa
0: ah ah
1: so bi se pe oro pe Nigeria ni kon yes so we ti wa bi by complex one la wa ni in the sense that pe nigba ta won yo ba wa se pe to se ti wa lonely already bi won ko lo dagbele ko ni yawo ko lo bo de ni yawo bi yawo ti ku won ko lo wa nbe ko sa won mo won si dagba won si ba tun lo so nigba to ba wa me iru ilu yen la so nigba to ba to se di ko ko ni mo to se mo te ba wo iwe igbe lu ti so awon yo di wo ni pe awon yan wa won fe gba we igbe la so waiting for their papers because you can't do anything. You can't do anything. You do it. So, very good. You know, it's not as easy as that. Easy. So, in fact, I'm not going to learn. Telling you about what is happening with the other people and one show sign. They want you to get there for you. And you're about to move to one. And you're about our sorrow. Come on, kind of more. What will she want? Because sometimes you buy me a home art, look after our, that is not the way. The matter is, you're talking show, side, this man, this is not the way, which man shame, okay, let's say. But you should see, oh, yeah, so I can have to do it. I don't know you. We don't have any help. Come on, the psychiatric problem, the psychiatric help. On the phone, the psychiatric help. Oh, what is it? Oh, is it my cat or our? They are paranoid. Oh, is it? Oh, she's a tourist. What you read now without your 40 for me suicide. No, you go by Laro, no suicide there. Laro, so she gets there 1 month or not your way. But then I took it by the near one. And you go away, then you go away as a party will. Press the bearer alarm, press the alarm, but you all alarm low, and everyone do not alarm low. A mirror, I'll be near you, and I won't get the forces that I won't move your hour any. Put your hand out of the city, we are working to get the most young guy. So somo ko isi o ma ka tara wa so ejo ni question te bi mi because ko to bi ko se aye to ma fun se bi na ni aye ko na lo so pe se ba se ni awon eyan to ti gugu wa won tin yato won se se si won tin yato ejo e ma ba wa e ma sumo won dada o ja dugo yin ni oju ore yin ni e je ka ma wo because bi ki le se wa bere die ni the question o se won to dara to ba se wa wo le samo dara pa pa pa won ni ro kokon gbogbo te ba mi o mu because they affect opolo won they are not thinking rationally anymore ronu ba wa se ma ronu mo so e ma ma ya ka ma ro pe gbogbo nkan won se won ni won assassin ni kino sa asi mi o ni ko sogun e ma rejo kan to nku ara so mi o ni ko sogun o se ma je ka ma ro pe gbogbo nkan gbogbo no it is true an se ni gbogbo kini won yen o ma fun o fun ifasehin fun wa ni Africa o je ka ni lo siwaju because any little thing elomi gbon me o le je nkan to nse gbogbo kiri ni to ma lo so super kini ko awon lo fa ni ofa ro ni ofa alabere ni ofa ni kini ko ni oh and that is why I don't want to go to your pay on Nigeria it's not easy pay on pay on pay for the suicide begin we have been ma mo be yen suicide begin be yen bridge yen gagan awon eyan to ma ti fe se kini ma won lo fu isale kede ni moto we lo asale I'm talking of moto we to ma dey about 8 plates ibe je ga ma fu lati be to ba ma ba ko si ko bi ni se ba ta la o joba lo si be suicide bridge ara awe so nick me ba fu be ni ara suicide bridge ni mo ya fe ni mo be on ko be ni high gate ni ya yen so ko easy ko nteri e pe yan ko mi suicide hello biri advanced country awon no ji eju won ji ego so is all over the world, we should do
0: that. Let's work with it very.
1: Yeah. We are more places gone. And the other one, I don't want to be here. This is you will be calling up. So, I just think we know to fool and be like it. So, because you know, I mean, go to my soul. I just think fool, family like it, or not to contribute to it, but don't know about the issue.
0: I should go. Yes, Amio. Eshe gan sa. Oda, lori Facebook ani Susan Amaka, thank you ma. Imafoji Peter, Eshe. Anna Etim Udofia, thank you. Olaniyan Kabiru Oyewole, thank you. Ayodele Oyelade, thank you. Akinboye Ogunniran, thank you. Balogun Ismail Akinyemi, thank you. Iyolamuyiwa, thank you. Alaba Yusuf, thank you. Oyokunle David, thank you. Yabeje Legusi Eshema, Ahmad Suara, thank you. Mustafa Taiwo Taurid, thank you. Eshe Goni, Tengbowa Shaisun. Olorun Oba mi, a nife gbogbo wa. Oya ni kiakia, a ma lo sodo Daddy UK. Ṣugbọn ka to lo eyan kan pe latẹ kan je ka mo nkan teni e fe ba wa so. Hello. Hello, sir.
2: Aro wo lo ni ma? E ba mi be atakoko ko mo bi Olorun ni ba aro ruko je o.
0: Ami o.
2: E ti o fi fe dale no o de keji ti o ti ba won fun mi o. Eh? O de keji to ma ti be yen fun mi. E ri dani mo je ti gbo pe 10,000 ni o ke ni. Le ba se mi de wole gbo ni ta radio. Ti mo gbo ti o n soro lowo. Na do Olorun ti mi na wole ni mo fi dupe. Pe o ye ti o fi e ti gbo fi e lo pe fun mi. Da ba ti fun mi emi ti gbagbo nu e bi wa ni nkan tan wo.
0: E
2: ata ka e den se ni ori den fun mi lo wo ni. Ko ma binu o.
0: E ma wo.
2: Olorun ba lu ko je. Ami e ma. A tun dodo e lo pa lo la pe n to wo, lo lo wo fun mi o. Ni bayi ni a send ti mi o. 10,000 o.
0: Ko se ni ti o.
2: Oruko wa o ni ba je se e kun na wo. A ta ka mo dupe o. O gbe de ma fun mi lo wo. Ti ti gba everybody gbo. Mi o se e ma ti lo fun mo ti gbagbo nu.
0: Oda.
2: Ese
0: to ma. Ese. Esa. Oda Daddy UK, e je ka wa sodo yin, e dakun. Kini nkan te ni lati so fun awon eyan. Lori oro to wa nle.
1: Ese atoki.
0: Ne ka ba.
1: Mo bo bo sini na ni gbogbo awon ti so. Lati eto. E je ki koko dupe lowo Mommy Kingsley. Ese gan ni eku abẹwo oju ogun ti yin lase mama Kingsley abi mo de dupe lowo gbogbo awon ti won ti soro Olorun je ki won so tan
0: amen
1: mo ni bi to be je ma so awon na wa ri lati wa keko ni
0: beni
1: ki se pe a mo tan to ye yin to ni gbogbo nkan ta wi won so inu mi dun wi pe opolopo ni won ti lo ti ri ri pe ni ja ti awon na ti e ti bi experience ni ọjọ si but mi nkan se ri lasiko yi emi naa wo naa mo foju gbogbo ara ti mo pe naa nile ti pe bawo ni ọdun se n lọ si wọn ni ọdun dun naa nipasẹ abi bawo
0: ni o
1: but kii se pe emi ti ẹ wo pe ipe ọdun ta n se aṣẹ ọdun awọn ewe
3: ẹni tí ń ṣe ọdún iléyá
0: ọgá
3: bọ́lá ti fẹ́ kórí náà ló ṣe rí yẹn ṣẹ́rí nípa ilé ìtẹ̀sọ àti ṣíkìtò nípa pé èèyàn gbẹ̀mí ara èèyàn gbẹ̀mí ara èèyàn nǹkan ládùn ṣẹ́rí tí èèyàn bá ti tẹ bá ti fura wípé èèyàn kan bí bọ́lá ṣe sọ wípé èèyàn kan ó ti ń ní àwọn àìdíà kan ṣẹ́rí téèyàn bá ti tilẹ̀kùn mọ́ rẹ̀ tó ń dá wà nínú ilé ẹ̀bọ̀ pé kíní yẹn léwu yẹn ló dẹ̀ pọ̀ jù ní àwọn ìlú míì irú ọ̀dọ́ tí wá sì ẹnìkanlẹ̀kùn ìyá ìkẹkọlẹ̀kùn bàbá ìkẹkí kẹ bá sọ̀rọ̀ bẹ bá kanlẹ̀kùn ẹlòmíì ìlú míì ọmọ ọ̀pọ̀lọpọ̀ fún yín ni pé kílẹ̀ wá lẹ́nu kò yé yín kẹrí ìyẹn gan máa ń tẹ̀wé yẹn ní bọ́lá ṣíṣe sọ pé àwọn ìlú kan wà tó jẹ́ pé wọ́n máa ń bíbí ìpara wọn gan yẹ pé tiwọn gan le jù ẹlòmíì àárín tẹ̀lé rẹ tó ń lọ àti ìṣèké tó á fò sí ẹni fast train tó yẹ pé tó bá máa ṣá ara ẹ ọ̀tọ̀ ẹbí tó ti máa lórí ọ̀tọ̀ ẹbí tó ti máa mú ẹsẹ̀ ṣáré gbogbo kíní yìí àti ìṣèké tó kọ́ ló má jẹ́ parí dààmú ni ọ̀pọ̀lọpọ̀ kíní ó ti máa ń bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ ṣé téèyàn bá ti wà paranoid tó jẹ́ pé tó bá kọjá tẹ bá ẹ̀rẹ́ ni ẹ ń jókòó á máa wo gbogbo ẹni tó rẹ́rìn lẹ́gbẹ̀ẹ́ á lè lọ́ fi rẹ́rìn kò yẹ yín tẹ bá ní kó múrú á múrù ọ̀tọ̀ nǹkan tẹ máa sọ ọ̀tọ̀ nǹkan tó máa sọ tẹ bá ti rí kíní yẹn ẹ mọ̀ pé nǹkan kan ti ń ṣòlí tàn tẹ bá rí ẹni tó wá dìlẹ̀kùn tó ń tilẹ̀kùn mọ́ ọ́rọ̀ ẹ̀ láti ṣèkí tó kò yí zì kò yẹ yín ṣe a rí nǹkan tó dáa jù ni pé tí èèyàn bá rí kò sẹ́ tó wù láti kú oyin kò yí zì láti kú ṣùgbọ́n àwòyàn sì ń para wọn irú ìjọba ìlú kan kò yẹ yín àti ṣèkí tó ó mọ fún àwọn èèyàn ìlú yìí wọ́n ti dìbẹ́ẹ̀tì ẹ̀wọ̀n jẹ́ kí wọ́n gbà ní wọ́n sọ pé wọn ò lè ṣe bọ̀tẹ́ tó bá fẹ́ parẹ́ tó bá lóun fẹ́ kọ́ mí ṣúṣà òun fẹ́ lọ kú ìlú yà á fún níwèé a wá lọ sí australia ní ibẹ̀ àwọn àgbẹ̀ pé oyè wàá parẹ́ lọ́dọ̀ wàá dẹ̀ síbẹ̀ wàá parẹ́ tó bá wù ẹ́ wàá dẹ̀ fún ẹ ní ẹ́mìtì wàá dẹ̀ parẹ́ wàá lọ kú ọlọ́run jẹ́ ká kú ikú kíkú kan tí ṣèkí tó ṣe rí kìnìkan wà tí wọ́n máa ń sọ ní bá ò bá kú à á jẹ ẹran tó ju erin lọ ebi orí sì tí èèyàn fi máa parí àti ṣèkí tó kò wọ́ tiẹ̀ gbọ̀n bẹ́ẹ̀ ni ṣe rí àwọn kankan máa ń wà àwọn kan wà ó mo ti gbọ́ bóyá orí bẹ́ẹ̀ bí á kò rí bẹ́ẹ̀ tó máa sọ pé àwọn páàkì mọ́tò wọn wọ́n jókòó sórí òkè sórí bridge wọ́n dẹ̀ kò sílẹ̀ ẹni bí ẹni gbàgbẹ́ lọ bóyá yé ni bóyá ọ̀tá ni bóyá kínní kan ni wọ́n ṣe rí ìlú táwa wà nírú ọ̀dọ̀ tiwa kò yẹ yí ọjọ́ tẹ̀ pọ̀ ní ọ̀dọ̀ tiwa tó yẹ pé kò lè fún wàrà bọ̀ wọ́n lè dá wàrà bọ̀ òun ló jẹ́ káwọn máa ń sọ yí pé àwọn kan ṣe àwọn kan lè ṣe wọ́n lè sọ pé wọ́n máa ṣe kàn wá pa á torí àwọn kan yẹ pé wọ́n kìí rí nǹkan gidi tó máa jẹ pé kán yàwó rè kán gé lápá kán gé lẹ́jẹ̀ báyọ̀ kan lórí yọ̀yọ̀ lójú tó máa láwọn fẹ́ ṣe yàwúyàwó bóyá yàwúyàwó yẹn fún ọ lówó bóyá kò fún ọ lówó èmi ò mọ̀ ṣùgbọ́n mi ò mọ ọkọ tó máa mú kí ẹnìkan kó lọ parẹ nítorí pé nǹkan kan ń ṣẹlẹ̀ kò sí nǹkan tí ó wà àti ṣe kíkọ ṣe ẹyẹ bẹ́ẹ̀ ká tọra wa nàìjíríà náà jẹ gbèsè kò sí ẹjọ́ ìjẹ̀bù tó bá pé lórí gbèsè parẹ kò wọ́ tiẹ̀ kò sí nǹkan tó le tí ò kì í rọ̀ ṣèbí a ti rí ní orí lẹ́lá ní ìlú wa yìí ìlú wa nàìjíríà tí ṣì kí tò ẹni tí wọ́n ti tì wọ́n létàn ti kàn dẹ́ẹ̀kan máa ta tó dẹ̀tí wá di ẹ tó tún wá rú nìyí tó bá yẹ pé nígbà tó sọ pé wọ́n bá pa bàbá yẹn lọ́jọ́ ẹ kí bàbá yẹn sọ pé odúdí òun làwọn ọmọọṣẹ́ ó mú lọ́rọ́ǹkọ̀f lọ́lọ́ tì mọ́lé wípé kàkà kí kínní kan má ṣe kínní kan ní pé abiṣàwàdànù kó wá àyà rẹ̀ kó parẹ̀ ta ló mọ̀ wípé ó lè ti prison wá kó tún wá rú lórílẹ̀‐èdè kò yẹ yín ṣe rí nǹkan tó máa ń sábà kọ̀ọ̀sì àti ṣe ẹjẹ́ káńsì òtọ́rọ̀ fún wa ṣe rí tí ìyàwó àtọkọ ọlọ́run ní ká ṣe olùrànlọ́wọ́ lájẹ́ fúnra wa ṣe lọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin àtọkùnrin

0: àdì láti máa tó a máa rí pé ó ṣẹpẹrẹ sọdọ ọkọ ìyàwó lífì ọkọ tó bá ṣẹpẹrẹ sọdọ ìyàwó kọkọ lífì ẹ ìyẹn tó máa jẹ kí àwọn méjì kan lè gbé nílẹ pọ ọpọlọpọ pẹṣọ ló wà lọwọ àwọn ọkùnrin jùlọ ní ọdọ tiwa ní nàìjíríà tó jẹ pé wọn bìlí pé bàbá ni ló gbọdọ ṣe kìnìún nítorí pé ó jẹ bàbá òun wọ trọsà ìwọ ló gbọdọ gbé wọn ló gbọdọ fà wọn ló gbọdọ rú wọn ló gbọdọ ṣe ẹnìtì díẹdíẹdíẹdíẹdíẹdíẹ ìrònú yẹn gọgọgọgọgọ ẹ òun gan ló máa mú kí ẹni yẹn kó wà depressed tó má dẹ̀ ti wà depressed yẹn ìyẹn wàhálà ti bẹ̀rẹ̀ ni a ti ṣe kìtù. Kò yẹ so psychosis yẹ psychosis wà charity ìwọ tó máa ní psychosis wá kọ́kọ́ wà paranoid. Gradually, we only manage psychosis. Yet, we are not sure. But what we are trying to manage psychosis at this point, see a barrier to the other man carrying away. Shall we be a gas? See, because what you come, what about you, Giri? Oh, Giri, you want to hear? What man sorrow? What man is on past sorrow? But you, Giri, what man suffer? The colonica and the mobe, and the colonica and the gao and the onaka, and the colonica and the gila and the one. What is it? Oh, the long time. Tí ò bá dẹ̀ sí pé wọ́n fẹ́ lọ tọ́lẹ̀ ìgbà pé wọ́n fẹ́ lọ jà tí ìṣèkí tó wọ̀ ní dìde. Kò yẹ yìí so ṣé gbogbo kiri yìí ṣó wá cause ṣó wá tó rí pé ká bá para wa. Now ìtọ́ta lè sáré sọ torí pé mo pa àwọn èèyàn sì máa fẹ́ pè ìgbẹ́ tí mo rò pé a lè sáré máa ṣe é sì ká jẹ́ káwọn mọ̀ yìí pé gbogbo wa tọpin àtòbí tí ìkọ́kọ́ bá ti wà ó ṣòro láti sọ kò tí ìkọ́kọ́ bá ti wà tí ó bá jẹ́ pé ẹ̀rí solution sí tẹ ó easy láti sọgbọ tẹ ẹ bá ní solution sí ẹgbà kábú fọlọ ẹ máa pùtì ẹyin pé ẹyin nìkan kọ ló ṣẹlẹ sí tẹ bá sọ pé ẹyin nìkan ló ṣẹlẹ sí irọ ni tẹ bá lò pé ẹyin nìkan ló ṣẹlẹ sí irọ ni kò sẹntí kò sí nǹkan tó wá tí ẹ tó ṣẹlẹ sẹnìkan tí ò ti ṣẹlẹ sẹnìkan rí. òun wá nítorí pé nǹkan kan ṣẹlẹ yìí pé ó ti tọ ẹgbọn ẹnìkan sọ pé ẹnìkan lọ kó sínú gànga wáì tó máa lọ kó sínú gànga kí ló dé wáì tó máa lọ parẹ kí ló dé àwọn èèyàn ń para wọn pọ̀ kò wọ́ọ̀tì àti ṣètò ìṣó wọ́ọ̀tì láti máa para àyàn ni.
1: Kó sínú kànga.
0: Kò yẹ ṣe ní nǹkan burúkú ni àwọn kìíní yẹn àwọn tó ti ní ìrírí irú yẹn tọ́lọ̀ wò pa àti wọn kò rere. Àti ṣètò ẹ tó bá sọ̀rọ̀ bí ìrírí yẹn ṣe rí òun ni kó wo àwọn ọmọ tẹ sọ pé wọ́n wà ní ibi àtìmọ́lé tá àbọ̀bi tí wọ́n wà léèrè tí wọ́n sọ pé àkọ́gbé jáde kọ́ àmọ́ bó ṣe máa bá a mú ọ jáde
1: ní
0: léèrè tó yẹ ká bá ṣe léèrè tó yẹ ká bá ṣe tí fẹ́ ṣe èmi ò kí ẹ lè wú àwọn píkì ọ̀tọ́ mo rí ojú àwọn ọmọ tó wú mo rí àpálára àwọn ọmọ kan mi mọ̀ bóyá ń nàwọ́ ni bóyá ṣubú ni ẹnìkan tí mo rí lórí kiní ní àná olóhùn ẹsikẹ́ẹ̀tì níbẹ̀ ó dẹ̀ ń sọ ìrírí pé báwọn gbà ẹnu bí ìtura ti wà láàyè bá ráwò pé irú kí ni eléyìí ẹgbẹ́ ìgbà tẹ́lẹ̀ kan sọ lẹ́ẹ̀kan pé pátápátá ìwà kúkúkú náà ni bó o bá ṣe kíkọ ìwà kúkúkú náà kó o kúkúkú sì bò kì í ṣe ikú yẹn kì í ṣe òní solution. ẹgbẹ́ ìgbà tí àwọn mọ́mì kì í sọ àtúnṣe kí tó mọ gámọ́ bí sí wọ́n láwọn dídì lọ ra rédíò tẹ bá ń báyọ̀ sọ̀rọ̀ tẹ báyọ̀ ìdápara tẹ báyọ̀ ṣe díẹ̀díẹ̀ ọkì ní àwọn akóòrò kọ́ ọyún. Community support àti ṣèkìtò community support wáyé pé ẹlẹ́sìn nǹkan ni ẹ́ o lè lọ cbs kó máa lọ sí chọ́ọ̀tì bóyá ìbálẹ̀ ni ó ṣe kankan ní mọ́ṣáláṣí bóyá àdìmú náà ni kó máa bá ọ lọ kó tiẹ̀ ní ìkọ̀kọ̀ kó yá bẹ̀rẹ̀ níṣẹ́ kí bí ènìyàn máa work 24 hours. Ìyẹn nìkan ó máa pàròdù rẹ ìgbọ̀n tó ò bá lo brain yẹn tó kàn dájókòó àbí tí nǹkan kan ṣe é
1: tó ò lè fi lọ
0: rẹ.
1: As in kẹ́ni yẹn keep ara ẹ̀ busy.
0: Bẹ́ẹ̀ ni a ti yìí tó
1: lápẹ́ ẹgbẹ́ ẹni tó sọ̀rọ̀ kan ní ìwọ́n tó sọ
0: sí ilé ẹ̀kọ́. Kìlẹ̀ rí.
1: Wọ́n ń torí àwọn tó bá dilẹ̀ lè ṣù ń bẹ̀ ń ṣẹ́.
0: Bẹ́ẹ̀ni ẹnìkan sọ kí nìkan lẹ́kọ̀ọ́ adíṣ olóòwò olóòwò tọjú yẹn kọkọ ń dòwò olóòwò kọkọ fi pamọ fún yàwó ó fi pamọ fún yàwó kò yẹ ìfọ àmọràn ṣẹlẹ bẹẹ ká máa fi ọwọ ọkọ tó bá dùn ẹ bẹẹ ká máa fi sí abẹ ọwọ ká máa fi para tàbí àbá purọ wípé àkíní yóò ṣe mí kíní yóò ṣe mí ẹ wá community support ẹ wá àwọn ọkọ tẹ máa join ẹ wá àwọn ọrẹ gidi ọrẹ tó jẹ pé wọ́n máa tọ́ wà àwọn ọ̀rẹ́ tó máa fún yín ní ọ̀rùn tó máa mú lọ sí ọ̀nà tó dáa kí sáwọn ọ̀rẹ́ tó yẹ pé kẹ́kọ̀ọ́ jẹ gbèsè mọ́ gbèsè kẹ́ máa ra sọ máa sọ tí ò.

0: Mustafa Taiwo Taori lori Facebook Imafoji Peter Bello Femi Sunday Abbas Muhammad Eshe Savior Emmanuel thank you Alpha Abdul Raufu Salman thank you Imafoji Peter Eshe Abbas Muhammad Eshe Opions Abu Abdul Malik thank you Julius James thank you Idris Abidemi thank you Oladele Sunday Muiwa thank you Dayo Adewumi Esegoni sir eku ise esi tun ku eto chikito daddy UK and uncle BJ enjoying your program thank you sir this is daddy princess from UK now in Ibadan at the moment congratulations daddy UK mom daddy princess e kaabo sir e kaabo Ola Soju Ola Lekan Ola Dimeji thank you Akimboye Oguniran thank you Kemi Ogunsoya thank you Oda Kemi Ogunsoya thank you atu gbe pe awon kokan si ma se kini darapo wa awon ti wa darapo mo gbogbo le tan wo nkan to ba je to ba nla koja wa awon ti wa darapo mo tejo ma se o se pataki Kemi Ogunsoya e se Ayodele Adebiyi thank you Raf Dave thank you Hamad Suara thank you eh yan kan pe number ta fi ngba daddy UK soro aligbe eh aligbe hello
1: e karo
0: sa
1: pere ko eto wa sikito
0: oluwa ko eto e sa
1: aku asiko odun asopolopo odun laye
0: amen sa
1: o de ki daddy UK no mo ti wo bola ji no
0: ese
1: oruko temi ni oji omo west that is the academy
0: e
1: kabo eh gbe bi eh akono dokira di ki gbo but e ada ko ni se won fun mi olorun ba fi ko ko fun won wa kire ko le lewu ko ni tolo won olorun ni sodu le leko that is life
0: amen
1: ajo so polopo odun laye ni
0: amen
1: gbe bi ko to so ko ni ko se ni to wa ko pare condition ko ti ni akoko do ko si re ga tola wa because imi gon rege be because ba do sele ah mo come across so many things because o ko je ya le lu fun yo ibe eni to ti ri tele o ti ni da si gugu ko fun re suddenly to the daddy di gbe baya eh kini wa wa ju bi eje lo mu sai mu kini fun ra ni iye la so o ko je ba ju o ebe eje ko tele ele ka ku ba ta inde ye bi de ko ta o wa di pe e wa fe lo mu fura yi e wa le lo e wa fe lo be e lo pori gba okiri e lo fe se gbagi igbani jo kokoko ni fun yan o ko jo no e di no ko ba di se e o ti ri mo ru awon ta wa ni fun ye o ni mo se ri fun wa no matter the case of the chamber to ask the reunion nígbà kí n sì gbé irọ́ òpin ayé kọ́ nìyẹn tó ṣe báyìí ìyẹn lọkùnrin àìjà máa fún díẹ̀ díẹ̀ ẹni tí ọba rẹ ni tètè mú kóònù ìrònú yẹn irú wọn ló máa ń bọ́ sí ibi tí ó yẹ kó bọ́ sí lórí ló máa ń bọ́ sódì làkàn nígbà kò sí bí ó ṣe ní rí lára àyàn kò sí kò sí kójúkọ lọlẹ kọ náà kí ó máa rí ọmọ ajá tó fi jókòó tó dìde kó rẹ pálọmọ ẹ kó bẹẹ ni tó wá fẹẹ lọ jókòó sílẹ padà tó bọbẹ tó lọ jókòó sílẹ lẹgbẹgì pàtàkì ìgbẹ ní pé tí ọkọ bá ti dé kó wá jọmọdé ni káwọn òbí wọn kọ má bù sí mi kọ mú jáde irú àwọn tí ò bá ríran kọ mú lọ sukúlù wọn kọ jẹ kó lè tẹ yíyún náà tí ó bá wà táwọn arúgbó sẹẹkì tó lọ bá wà so that á lè kó tètè máa pé yẹ wọn ni kọkọ ló wà arúgbó sùn yẹ lọtọ ikúkọ ló kàn ara ara ọpọlọpọ ẹlòmíràn ọmọ tó ríran gan ata àríran gan tẹpẹ àtúnṣe ṣe kọ́ mẹ́tẹ́pẹ́ ẹlòmíràn tó ríran gan ìṣe wà tó lè ṣe ara ọmọ sọ kí ni gbọ́ pé ìṣubú ẹ̀dá ó kọ́ ló pe ẹ̀dá láyé o dáṣọ lọ fi máa láì fi gbọ́dọ̀ ẹgbẹ́ òbí sáì náà wú gbókè ó ti ṣẹlẹ̀ báyìí ẹ̀dá a tún ṣe báyìí tí a tún mú yẹ. Ó ní àwọn ní àdìgbà káàmù láti yọ ọdún mọ́kànlá ó ti mọ́ wa lára àti kí n tún mọ̀. Mọ́dá ti kílò. Mo rò pé jọ́kàn jíjọ́ kan kí n ronú pé gíláàjì lè mérí. Ìgbà tó ọkọ̀ ṣẹlẹ̀ ní máa ń rí o. Pọ́lísì mo rò pé kó o jẹ́ ìṣẹ́ mo rò jẹ́ òkú ẹ̀ sẹ́ni tó báyà fúláì kí n fún ọ báyà fúláì mi. Èmi mọ̀ pé láì sí gbogbo yín dúró ẹ̀gbọ́n ti nínú lèmi náà lè rí. Ayé kan náà gbàgbà jọ wa ẹja jọ máa rọ̀ọ̀fù ẹ lọ. Kò sí lọ kan. Olùbùsọ̀ wà nìyẹn ó ní ọgbọ́n oná níṣòro ṣẹ̀ tó gbọ́mọ̀ la ìṣó ẹlòmíràn tó wà fún ríran ìkó ṣe ó ti da àtẹ̀jú ríran lọ bí alóyè tí a fẹ́ para ẹbí tí kò ríran kó wípé kí nìkan ní dúkú tó lè ṣe láìdí wà bẹ́ẹ̀ kú láìdí lílọ bẹ́ẹ̀ gbé iṣẹ́ kan ló fẹ́ máa ṣe fún rẹ tó lè máa mú wọlé fún rẹ kó náà wà ó ṣàtìbalẹ̀ bíbí irú àwọn ẹ̀sìn rédíò lọ́rẹ́ wa òun lọ́rẹ́ wa jù rédíò ní best friend wa ìrònú kọ́ ló kàn o. Gbogbo ẹgbẹ́ olùkọ́ máa lùkọ́ ní sẹ́kù ló máa rò pé ẹ̀kọ́ kankan tó kù ní pé kó lọ para ẹ̀ kó má parẹ̀ kó má para wọn kó má ṣe àwọn léṣe nǹkan tó fẹ́ ṣe ṣe pọ̀ láyé mo dúpẹ́ lọ́wọ́ gbóyìn ẹ̀wà bẹ́yẹn nǹkan ẹ̀yin náà mo gbogbo ọjọ́ ìdákọ̀tẹ́ kọ́tẹ́ fún wa owó tó wù ara tó wa náà kọ́tà náà bá dí ta jókòó sí ẹ̀dùn táàrí kankan gbọ́ kò ẹ máa lọ rẹ máa bọ rẹ ajọṣepọ lọpọ ọdún láìní mo kí gidi gan mo dúpẹ lọwọ mo kí dáàdi uk gan ọlọrun ní gbàgbé àwọn náà kò ní tọ lọwọ wọn kò ní tọ di wọn o ní kúṣẹ náà bí èéfín o wá kéré kó wálé o wọn sì mo dúpẹ gidi gan àtàkọ ti ṣe wọn fún mi o ẹ ṣe gan ó dàbọ ọjọ ẹwà wẹsì.
0: mélòó la fẹ́ sọ fara ẹ balẹ̀ wá àwọn èèyàn tó jẹ́ àwọn èèyàn tó yẹ pé o lè sọ̀rọ̀ pẹ̀lú sọwọ́n dọ̀rẹ́ tí wọ́n lọ ní wọ́n jẹran lọ́dọ̀ ata kankan lẹ́nu wọ́n jẹran wọn kíìpù tèmi ẹ lóo.
1: ṣé ẹran yẹn ń lò yẹn ni.
0: àmọ́ bá wọn fà á.
1: àlàáfíà fẹ́ni tó.
0: àlàáfíà fẹ́ni tó pè wọlé.
1: ọmọ ọba gbẹ̀ngàn gbajúmọ̀ aṣíwájú pátá káwọn pàtàkì aláṣẹ àkọsílẹ̀ ẹjọ́ fún mi ní ọ̀pọ̀lọpọ̀ ní láti láti pẹ́lú ọ̀hún yẹn ní àwọn èèyàn yìí wọ́n ṣèrànwọ́ fún mi ní gbọ́dọ̀ má dúpẹ́ lọ́wọ́ wọn wọn lè bá lọ́ba mo tún wọn dáadáa ọ̀túnba kọ́lá ògúnṣánwó ní new york city mo tún wọn dáadáa mo dẹ̀ kí gbọ́dọ̀ mi náà fẹ́ mi ṣọwọ́ mi mọ́ ẹ ṣe mo dúpẹ́ o sọ́ọ́lì ọ̀pẹ́lẹ́jọ́ láti canada ẹ ṣe mo dúpẹ́ gbogbo yín ọlọ́run gbá gbogbo yín o. Wọ́n ní fẹ̀rù ní sọ̀kọ̀ sí Nàìjíríà o. Àwọn ọlọ́run máa dájú lórí nílò bíbọ̀ o dúpẹ́ lọ́pọ̀lọpọ̀. Ṣéwájú ìtàn yẹn táwọn dásí tẹ́lẹ̀ yìí. Ó gba ìkíni fún ìgbàgbọ́. Ó gba ìbọ́dẹ̀ tó gba àkíyèsí. Nọ́málì kò sí ẹgbẹ́jẹ mẹ́jẹ ní ẹ̀bá ti kẹ́kẹ́lì nǹkan kankan. Tọ́kẹ́ yẹn ti wà bẹ́ẹ̀ jù. Ẹ̀bá ẹlòmíràn ló sọ́dún tó bí ẹ̀rọ ọ̀run ó ti ọjọ́ káyọ̀ mi ò bẹ́ẹ̀ ọmọ.
0: Network yín yẹn ò da.
1: Bẹ́ẹ̀ kí n padà wá.
0: Hello.
2: Hello.
0: Yeah.
2: Akwete.
0: Hello, Akwete.
2: Ọlọ́run máa tẹ̀ mí síwájú.
0: Amíwá.
2: Láti rí ìpè kára yín lé o. Ọkùn bíje ká pẹ́ fún wa o.
0: Àmì.
2: Ẹgbọ̀nlé ayọ̀ o.
0: Àmì.
2: Jésù Olúwa wa.
0: Àmì.
2: Gbogbo ẹ̀yin tẹ́ ríran ẹ̀ mọ́ ronú mọ́ o. Ibi tí mò ń sọ̀rọ̀ mi ò ríran o. Yá mi ti kú ọ̀rọ̀ mi ti kú ẹ̀ bá súnmọ́ mi súnmọ́ mi nù. Ọkọ̀ jọ ọgbọ́n lù mí láyà. Ẹ má para yín o. Ẹ sún mí níyan o. Ẹ má gbọ́ rédíò bẹ́ẹ̀ rẹ̀ ń sọ̀rọ̀ fún. Láṣù kì tẹ́ ṣètò. Àlàbá fi mí ṣe yẹ̀yẹ́ ìyá Chikito. Bí àkọ́ ti gba nọ́mbà rẹ̀ lọ́dọ̀ àtàkọ́kọ́. Mo wá pè mo lóbi tó ń fi rẹ́rìn lórí ètò ni. Ó ní wo owó òdo ọ̀hún òdo ọmọ ni wọ́n wà dómi wọn wo ohun ìdókò rẹ. Yóò wá ó fi mí ṣe yẹ̀yẹ́ ní ọdún kọ̀ọ̀la to the extent sí àsìgbà fóònù mi tó kú ni ò tí ò rí mi pè mọ́ ló tó jẹ́ ìsinmi. Mo ní o fẹ́ sùn ó lóò tí ì sí wà tí a lójọ́ sùn mi lónìí èmi nìkan mo sùn sórí bẹ́ẹ̀dì àwọn ọmọ ọlẹ́kọ́ mo ní wọ́n bẹ́ẹ̀ níta wọ́n ń ṣeré. Àjọṣe ó bá mi ṣeré lórí fóònù tó rẹ́rìn rẹ́rìn dá rẹ́rìn rẹ́rìn. Ẹ má dájú sínú ilé ó léwu o. Bàbá rò pé irú ìṣòro léléwo leléyìí tí ẹ bá tún rí tẹlòmíì yóò dùn fẹ́ lọ́wọ́ ọlọ́run. Mo lè sọ yín fún fún dáadáa mo ní tí mo lè ṣe ní ìnáwó tí mi ṣe lọ fáwọn ọmọ mi. Wọ́n dẹ̀ jẹun nípa orí ọ̀fẹ́ ọlọ́run. Ẹ má ronú o ẹ jọ torí ọlọ́run. Ẹgbẹ́ ń tẹ́jọ súnmọ́ra ẹgbẹ́ ẹ̀jọ́ máa gbàdúrà ẹ̀jọ́ máa lọ sí ṣọ́ọ̀chì ẹ̀jọ́ máa wá nǹkan kankan ṣe bẹ́ẹ̀ wo iṣẹ́ ọwọ́. Bí mo ṣe ń sọ̀rọ̀ mo lè sọ ṣẹ́ mo lè ṣòwò stove mo lè ṣe é máa rò ó tí ń fi ṣe ṣé mo nu ní ìpara mi. Irú ìpọ́jọ nílé lówó. Báyọ̀ nìkan sọ pé bàbá rẹ̀ wọ́n ní kó sanwó àwọn oníkó sòwò ní ẹ̀. Rásì fẹ́ lè ní màá sí ilẹ̀kùn mẹ́rù mi mọ̀ ń sálọ abúlé wa nìyẹn àbí kí sá lọ́jọ́ sísà mi kan. Ó ní ìyẹn mi pa ìwà jẹ́ nìkan mọ̀ sí ṣe yẹyẹ. Bí wọ́n bá ṣàbòdè ní ti hàn rí ni ọba tán. Ẹni ọba ní ni wọ́n sì ṣe yẹyẹ. Ọba sì lè kọ́lù mi dáadáa àwọn okun ó ta. Hello ma.
0: Hello, mo ń wọ yín ma. Ẹ ṣe.
2: Màmá ò yẹ̀yẹ́ tẹ́lẹ̀ mọ́ wọn ti lọ skul. Ẹni ẹjọ́ ẹ bá mi gba nọ́mbà wọn mà tí yóò ní ta tó ní ìròbìnrin blind ìbá sọ̀rọ̀ kankan. Mo fẹ́ máa bá chat pẹ̀lú màmá yẹn.
0: Ṣé ìyá
2: ọ̀yọ́? Ṣé ìyá ọ̀yọ́? Ṣé ìyá ọ̀yọ́?
0: Ṣé ìyá ọ̀yọ́?
2: Màmá máa pè wọ́n á máa sọ̀rọ̀ sọ̀kan sọ méjì.
0: Ṣé ìyá ọ̀yọ́?
2: Ẹ má dí ìkọlẹ̀ nínú ilé ẹ ló mà.
0: Ṣé ìyá ọ̀yọ́? Ìyá ọ̀yọ́?
2: Ìyá ọ̀yọ́ yẹn tẹ́ níwọ̀n ríran.
0: Ó dẹ̀ ó ti ẹ̀ ga fún mi ìyá Ọ̀yọ́ máa pè mí màá ní máa pè wọ́n padà tí bá dẹ̀ wà lẹ́nu iṣẹ́ ni Paul wọn máa ń wọlé ó yẹ kí n
2: pè é. Bẹ́ẹ̀ náà ni tèmi náà ni òkè fẹ́ jẹ́ kí n pè yín.
0: Torọ́ ọmọ wọn ẹ ṣe ní
2: láti ṣe láti fi máa pè yàn lálẹ́.
0: Ẹ ó dáa kò sí problem
2: a máa jẹ́ kí n máa pè yín
0: gangan. Àwọn bá ṣe máa ṣe gbogbo ẹ̀ lágbára Ọlọ́run.
2: Tó bá pọ̀ sí máa fi jẹ náà máa fi ra bátìrì tí fi gbọ́ rédíò. Bọ́sẹ̀ nìkan tún bẹ tí wọ́n ní sólà. Màá tún sáré bẹ́ẹ̀ wọ́n ẹ dákẹ́ bá ń ṣáàbì rédíò wọn ìdájọ́ burúkú lẹ́yìn ó tún gbà lọ́wọ́ lọ́tún ẹ̀ bá para rẹ̀ o. Ìdájọ́ àpààyàn ni lọ́run o èyí ètò onírọ̀rùn dé sí kíláàni wàhálà awa di from five pound to fire. Olórin kan ni èyí kì í ṣe òpin èyí kì í ṣe òpin o ìṣòro tí mo níyì kì í sópin èmi o mo ti dìde o kọsá yẹn fún wọ́ta okó gbogbo lórí mi. Mo sọ ní tiwọn ojú mi ti rẹ̀ fún alaba ó pariwo. Ẹ sì wà láyé dì sí i kí wàá ni màá ṣe mo ti gbà fọ ká gbà fọ lọ́ọ̀ nísìnyí nígbà ọlọ́run bá ṣetán tí ó mú ògbó rẹ̀ jáde nínú ayé yẹn á mú jáde ẹ má jẹ́ wa fara wa ṣáájú ògbó ó yóò fọ wọn ìgbógun tì
0: í
2: ìgbógun tó yóò fọ o
0: ẹ ṣe gan ma
2: ológun náà máa ń gbógun tì í ẹ kú ètò ẹ máa tẹ̀síwájú o ẹ máa ráàánú gbẹ́gùn ní ayọ̀ o
0: jésù
2: olúwa wa
0: òkè
1: ẹ̀tọ́ àbí wọn è gbógun tẹ tí ò lógo ẹni tó lógo wọn gbógun tì. Abẹ́ máa wọ yá ẹ̀ta pamọ́ mi ni ìwọ ọlọ́wà làǹfààní láti olóbi. Ọlọ́run nìjẹ́ ó bàjẹ́. Tẹ rí ẹni tí ojú bá ń dùn tẹ gbọ́ mi mà. Kò jẹ́ ní tó dáa tó bá jẹ́ ní tó lóbi ní etí máa ń kóró nù bá ẹni tó dún dùn ní pé tí ó bá jọ́kùnrin tí ó bá níyàwó ní yóò máa rú.
3: to ba je pe obirin ni igunu yo ba o amo wo to ba ni pe ni oju wo da ma niti ma niti ni gbogbo poki ko to ba wa fun ra re gan da ma ri ko niti o ro birin ti o sun mo
0: oda
3: olorun ni jo ba je bo je to da bo dro bo ko munya ko ah
0: oda
3: ale ni sikuri ni kidi
0: about hey, Daddy UK, at Uncle BJ. Oh my God! Oh my God! Alabat, why are
4: you?
0: I see. Ya e lo wa suli e mani
4: weekend lo do awo
0: ashiri titu oga
4: ba fe je atakoko
0: na atakoko ti e ma ba wi na ma so ko mi na so bon atakoko to atakoko ti so oda eyan wa hello hello.
5: Hello, ma.
0: Yes, ma.
5: Hello, ma.
0: Hello, ma.
5: Mo tun fe to mo le si mama to soro ni se talawo yi na eyi ti yan ba gbo radio ko si ni o sa mo re o mo ila koja tubo gan la koja wo go ri ten to ju ti e lo to ba gbo radio ti mo se wa ki se pe mi ri na omo lara di sola ni lataye bi ama to ba la kankan koja to ba sun mo radio o ko da o pe mi jara je lo o pe mi ju ki mo were je lo
6: I'm going to go to the house. Oni omo o wale December ngba na ni o wale lati Eko omo wale lati Eko nkan ko mu o wa fe lo ra pension ni on the 25 lati fi tana je to wale lati Eko oni bo se lancet ni lancet to lancet ra o de ro usage oni usage e lo wa ti oko gan fi ku ni usage lo ti sopo.
0: Oh my God.
6: O wa wo pe da ko. Nigba ti ri la koja yen wa sele si ru ilaji. Ti wa ni titi temi. E mo oko temi lo sa ku mi tun wa ni. You say bi mo se gboro ni yen ku ni yen. Ko si te yan ba la kankan koja o ti fe ri gbogbo awon ti yan ba sun ati te yan ba tun ba pade ni lo la koja yi. O lo tun wa ma mu yan re ti nkan to ti koja lo. Ona ala mi ko saanu wa ki damu oke lo to ko mo po. Omo de ba gbogbo wa ironu o da o le so ye ko da ko si ti o le so ye da eyan mo gbe ni ko gbo ni ko mo gbo radio awon mi o ka radio ko o ni kini won se nbe amo te yan ba ti le gbo to use me bayi mo pari ko da olorun mo fi nkan se mi o mo fa re se mi o ko da bi mo ba lo lori irin ma ti phone mi go ti ti ma mo gbo radio olorun ko sa ni
0: Yes, my Shiguma.
6: Yes, ma.
0: Hello.
6: Hello,
0: sir.
7: Hello, Mama Majikito.
0: Yes, sir.
7: So, hello, ma.
0: I'm going, sir.
7: Now, I jump to the alarm. Sherry, good way. I did it too. Sherry, or G. I mean, I'm going to say G. bi pe ah Sony dase to fun ati sege to ni ati pe Sony ki dadi UK ni bi pe won se eh emi mo se ji o ye ko re ki wa ko won se o wa tun binu si mi pe ogbede ko lori fun fun mi jare mi moya o tun wa pe ko tun wa so pe 10,000 mo fohun o ye ko so kwe tuma se ri ju gugu e lo won ni itunu onje agba ni ko nsa agba ni kan o onje omode na ni gugu kumi looto gege bi boda bolaji se ma nso boye so lekan e looto kun se nkan to rorun ko nse eni to dabe ni pe in to wuyan lati bara yan nbe sugbo lopolopo gba laarin awa ta jo wa ni arin ara wa o ye ka ma gbiyanju se mo pe lapere iru alaba ni ise o mo ru eyan tu je ti ba wa ri pe iwa e tin yi pada si pe bo se nse tele tele o ye keyan le fun mo pe wa nbi bayi kini nkan to nsele se mo pe ta banki sira wa be yen ko de si eni ti a dabe ni pe a wa ronu de bi ko fe lo pokun so so nkan to se pataki ni yen so ka ma ma se ya ka ma ma ko ya ko kan mi teni baji o kan mi ilo kan mi ah yo ba ku die ka to so iru awujo beyen nkan to ma ma sele niyan sugbon gugu e olorun ni je ka damu e ku eto anti chiki to
0: e se gan sa eh eyin eyan mi e se mo dupe o e call isi n wole lori sirisi ah sha si le pick call bayi eh hello
8: ye kale
0: e kale sa ni papapa
8: e ku eto
0: yes sir oluwa ku eto e sa
8: aku ọdún wa ti ṣe ni o
0: ni papapa ejo ati fe ma lo lisa
8: lori ipo n da lo
0: sa
8: ipo to da ni keri to da ki yin ma gbọ ri ki o yin o si ma ko mi lori e tori gbogbo ọpọlọpọ ipo keje n ṣe ni lagelu awọn ipo to wa n ṣe si ṣugbọn mi n ra ma join group kini ni book to ma ma join dada o because awon book kan wa to je pe kiyan ba join re o tun pada ko yan se na ni book to ba tin je mo pe je kin be wo ni kan je kin be se kin ni kan je kin be se kin ni kan ki ni soro ba yen ba tele kini ju ko ko bi ti mi stick ti wa ye o wa bi ni ju ko sha ti se gbe ni
0: wala
8: so olohun ni je ko ba je
0: amen
8: ẹni kó wá sí mi
0: àmì ẹ ṣe
8: aláṣeyọrí ayọ
0: àmì sà
8: ọmọ abẹ tó bọ
0: yẹn sà ó dà a ti fẹ́ dìde lórí ètò lálẹ́ ìtorí ìṣẹ́jú mẹ́sàn-án péré ló kù kí aago mẹ́wàá ẹnu mi lago mẹ́wàá bẹ́ẹ̀ gbọ́ mi ìṣẹ́jú mẹ́wàá mẹ́sàn-án péré ló kù kí a rí aago kan òru ṣùgbọ́n ká tó lọ ọ̀rọ̀ kan ni mo fẹ́ kí uncle bj sọ take home fún kó jẹ́ take home fún gbogbo àwọn tí wọn gbé ètò lálẹ ọpọlọpọ lè máa fi pé àwọn òtíkìtò sọrọ kó àtòbójáre àbí irú ètò olè mo mọ nǹkan tí mò ń ṣe ẹyin ọfọ kára yín balẹ kò yé wa ẹkún bíjè ẹ bá wa sọ bá wa sọ tékùn fáwọn èèyàn wa à ń gbọ yín sá.
9: ẹ tékùn ta kò tún sí tékùn ta fẹ́ sọ ju bẹ́ẹ̀ náà kó ta ti sọ lẹ́ẹ̀kan náà ni pé gbogbo ẹ bá ti wà ẹ máa sọ̀rọ̀ àwọn ìsìta tí nǹkan bá ń ṣe ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ tó ẹ pé but àwọn olùwà tẹ̀lé wọn nílé sọ̀rọ̀ síta ẹyin tí wọn níye sọ̀rọ̀ ráńdì wọn tẹjọ́ rẹ̀ wọn tẹjọ́ alábàágbé wọn tẹjẹ́ girlfriend or whatever tẹ bá ti rírí difference nínú bó ṣe ń ṣe pẹ̀lú bó ṣe ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ jọ ẹ bá wọn seek help wọn need help yẹn ẹ bá wọn seek help àti sọ tẹ́lẹ̀ náà ti sọ the same thing mo sọ lẹ́ẹ̀kan ẹ̀ ẹ bá wọn sì kì í ṣá because kò yí sí ara kò yí sí ṣé wọn ti wá àdéhùn stage yẹn tó bá ti ń di pé ó ti ń wà paranoid ó ti ń wà psychosis kò òun kò ní àrùn nǹkan mi ló ń control rẹ so ọpọlọ yóò ṣiṣẹ kankan mọ so ẹ jọ.
0: ọ̀dà ẹ ṣe gan sa.
9: ẹ ṣe pọ.
0: Ẹ ṣe gan sa.
9: So ǹjẹ́ kí n bá
0: wọ. Dáàdi UK jẹ́ ká gbọ́ látọ̀dọ̀ yín sá. Ẹ ṣùgbọ́n ká tó lọ sọ́dọ̀ yín ọmọlára ìyá com thank you ṣé ìyá com ni kí ni àbí lai com. omolaja omolaja sunday olorun wa thank you sir awon ni ko ni baje ko ni baje lagbara olorun adigun taiwo e se gan sir baba tunde solomon thank you sir oya oh, yeah? Angbo yin sir
10: daddy you can go ati chiki ati yin mo pe ke ti go baba na
0: be ni sir
10: ati chiki aha
0: ben
10: sir okay ebi o ni oro pupo lati so na nkan ti mo ko be so ni pe edi to ku ati chiki to o ni ti egbe to ye elu go so ba oni kale ku so ni lo ti so te ko mama wa se ba so konikale kumu ti ebe ni sugbon ka to lo mu confessor ki daddy princess e se e ka ko si nigeria la ti se ki to e ma fun ni member mommy kingsley mo be lesson mi lodo ona ko ni de igbo mi de ti ki e bi lo ba of last day we see you and look at the daddy uk telephone number tell me mi si ba so ro ni plus 44 7957 227605 ese pupo pupo pupo ko do o da
0: I see gone e jo te ba ri anybody gege bi won se so daddy uk at uncle bj se so te ba ri pe ore yin tin sun seyin bakan bakan o tin da wa ko ma wo giri o tin wa ninu ile o tin lekun mori e tete se kini e gbarukutu because bi kini ise ma nbere niyan olohun o de ni je kari mo fa fa koko yi beyin pe e se gbogbo nkan te le se ninu aye yi e fi yoku le fo olohun o si eda kan to le se everything papo lekan na ju eyi tolohun ba fe mo fe wa beyin pe e dakun esun mo eyan ani te ba ri te ba ri eyan e pe bawo ni mo ni ki n bere alafia yin you know baba se n se kini ti left hand ba for right hand ti right hand no ran ti left hand gbogbo nkan ta n so yi na olohun a gba fun wa na tori the rate ta eyan fi n pokun so nisin nkan ti o n ba ni leru gan ni so iyen be mo wa fe fi akoko yi so fun gbogbo wa ta n gbo mi lale yi pe e dakun ti e ba ri nkan ti oju awon omo obinrin ta n pe ni teenagers ti won ri nisin eyan ma mo pe o ye ki eyan se kini ki eyan tete ta won lolobo ke eyan tete to won sona ke eyan tete fi ona bi o se ye lati rin ninu olohun ati ni gbogbo nkan ta ba n se ninu aye yi na ke eyan tete fi han won idi re ti mo fe fi so fun yin pe awon omo a fe ko won ni ise owo a fe ko awon omo obinrin ni ise owo lati age 13 lowo 13 to 19 years afekan won ni ise owo afekan won bo se nse ose ose oni powder bo se nse ose olomi bo se nse ita nkan to ma nda si ninu toilet eyi ta won ibo npe ni aiza bo se nse awon nkan ti won fi fertilize awon chemical to fi fertilize ti tiles ma wa mo do afekan won ni yen na a de fe kan won ni bo se nse awon chemical ti eyan fi to fi fo aso white ta aso white amo mi o fe daru kan kankan afekan won ni yen na so lagbara olohun ni july lati osu july ni afebere si ni kan won july 4 july 11 and july I think 18 or so saturday meta ninu osu july la ma fi ko awon omo yen ile ise Femi Show Emo Foundation lo ni ka se fa awon omo yen so lati e ma pe wa e ma pe so that e ma le mo bi o se ma lo lagbara olohun la ma ko awon omo yen ni kini from 13 to 18 years e je ka se kini ka catch them young e je ka to won sona e je ka ko won ni nkan ki won ba le to ma fi dola to ba wo school won ni oju iya abi oju baba ki won to je nkan ti won ba fe je that's one then secondly e dakun mo fo olohun ba beyin ejo eyin eyan mi mo fo olohun ba beyin nibi kibi te ba wa mo fe ke se kini to ba je 5 minutes ipere le mama lo lojojumo bo je ale ni o bo je osan ni o bo je aro ni lati ti e fi pe olohun pe father wherever these children are iyan awon omo to ye pe won wa ninu kini ibi kibi to ba wa pe ki olohun jo ko dide baba to mi gbo kijikiji ko ba lohun jo ko ba wa dide ko wonu be lo ko ba lo mi gbo yen ko lo shake gbo yen ki awon omo yi ki won ba le raye jade wa tori mo kan ro pe kini awon to la awon omo yi gbowo ni won wa lati jo ti won ti gbe awon omo yi kuro lati school ejo ifolohun ba beyin mo de tun fa koko yi pe gbogbo awon alase wa president wa governor wa awon councilor awon senator and everybody to ye pe won ni agbara lati tete ba wa gba awon omo yi kuro nibi ti won wa pe ejo mo folohun oba te nsin beyin ejo ejo ejo ejo e ba wa se gbogbo nkan te le se lati fi ba ri pe awon omo yi o won pada wale si odo awon to bi won si odo wa tinu wa de ma du ejo eyin abiamo e ma gbagbe o pe a ti bere adura oru eyin te ba fe darapo e le pe wa lori e le pe chikito lori 08081211450808121 8145 ese te ngbo wa olorun ba mi wa pelu yin omo o se o to bi lo ba omo iya ife ati gbogbo yin te ba fi fe je o da ro